kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń lọ sí ilé ìsìn tí wọ́n sì ti ń lọ láti ìgbà èwe fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbàlà Kristi kò jẹ́ tiwọn. Síbẹ̀síbẹ̀, a fi yé wa wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀. Àwọn mìíràn pàápàá wọ́n wá sí ìjọ wa níhìn-ín, ṣùgbọ́n kíkún nínú Kristi. Gbogbo ìbùkún àtọ̀runwá nínú Kristi kò jẹ́ tiwọn. Kí ni ṣe? Ohun tí ó fà á ni wípé wọn kò ní ìmọ̀ àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa. Wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá, tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ, wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà, tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò, kí a mú ẹ̀ṣẹ̀ kúrò, kí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà kí a mú kúrò, kí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi, a ó fi wọ́n fún wa, nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ni ohun tí a lè fi èyí wé, tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀? Tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa. Báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà? Jẹ́ kí a wo Jòhánù 14 láti ẹsẹ̀ 13. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, ìbáṣe ìgbàlà, ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, ìdáríjì ẹ̀ṣẹ̀ ni, ìrètí ọ̀run ni, ìyè àníkẹ̀kùn ni, ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, òun náà lèmi ó ṣe, kí a lè yin bàbá lógo nínú ọmọ. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò sí ìsọ wa di mímọ́, a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ̀ sì wà níbẹ̀, síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀wá ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa. Ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san, ẹ̀mí àti gbẹ̀san, èrò àti gbẹ̀san, ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa. Ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run wípé kí ó sọ wá di mímọ́, nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi yóò ṣe. Bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀dí mímọ́, ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, o lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà lé èmi yóò ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà, kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọ̀dí mímọ́, ìbáṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹdè, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é, òun náà lèmi ó ṣe. Kí a lè yin bàbá lógo nínú ọmọ, nínú ẹsẹ̀ 14, bí ẹ̀yin bá béèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọ̀dí mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun. Oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi, èmi ó ṣe é. Ní Jòhánù 15 ẹsẹ̀ 7, Jòhánù 15 ẹsẹ̀ 7, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Bí Ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí, wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́, tí a sì rí wípé ìní lọ́run, ààyè lọ́run, ilé ògo lókè, wípé ó ju tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ, èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run wípé nígbà tí a bá pa ojú dé ni ikú, wípé a fẹ́ rí Ọlọ́run, a fẹ́ rí Jésù Kristì lójúkojú.
ese bi e ba mo wi pe lati di orun lati joko lori ise pelu Jesu Kristi lati ni alaafia ninu okan wa ki a si ru pe ati gbogbo idalebi ati mu kuro bi e ba mo wi pe awon nkan won yi se yebiye igbala emi wa wi pe oun ni oro ti o tobi ju ti o po ju ese ti a ko fi bere lowo Olorun bi e ba mo wi pe isodi mimo bi oun to se pataki ti o le fi ri oju Olorun nitori o wi pe lai si wa mimo ko si eni ti yo ri Olorun bi e ba mo wi pe a ti pese re sile fun wa wi pe anfani wa ni ogun ati ini wa ni lati ni isodi mimo ese ti a ko fi bere lowo Olorun bi e ba mo wi pe a je alailagbara wi pe afi bi agbara emi Olorun bi o ba wa si igbese aye wa ti o so waji ti o fi ina mi ti o fi jo gbogbo ti ko ni lari ni igbese aye wa ti o fun wa ni agbara ati gbadura agbara lati di ilere Olorun mu agbara lati duro tiri ninu inu ni bini agbara lati se asepe aseye ise esin onigbagbo bi a ba ri pe a je alailagbara a je eni ti o ni irewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wipe bi ina emi Olorun bi o ba sokale le wa lori bi agbara emi Olorun bi o ba sokale le wa lori wipe gbogbo aigbagbo ni yo pora gbogbo irewesi ni yo po lo gbogbo ki a ma sun ninu adura ni yo po lo ati wipe gbogbo aile duro ti Olorun ni yo sa lo ni igbese aye wa e se ti a ko fi bere wipe a n fi agbara Olorun bi a ba ti gba okan wa la bi a ba ti so wa di mimo wi pe a n fe agbara ifikun ni agbara Olorun e se ti a ko fi bere oni bi eyin ba n gbe inu mi ti oro mi si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin o ye ki a mo wi pe ohun gbogbo ni o ti se tan ohun gbogbo ni Jesu Kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu Romu orí kẹjọ ẹsẹ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nígbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdi mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí Ọlọ́run kí ó wá ta ọjí kí ó wá sọ ọjí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùn tí ó na olóró ọ̀fẹ́ là ń gbà á ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní Ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú Kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí Ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí ṣe o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọdi mímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí Ọlọ́run àtòkè wá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí à ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa nítorí wípé a wà nínú Kristi ìgbà yí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá Jésù pàdé ni a bẹ̀rẹ̀ sí ní tọ́ kíkún inú Kristi wò bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí a ní ìsọ̀rí mọ́ a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ
a tún máa tọ́ kí kún nínú Kristi, a máa tọ òjú bẹ́ẹ̀ lọ tí a bá ti ń fa ní agbára ẹ̀mí Ọlọ́run. A tún máa tọ òjú bẹ́ẹ̀ lọ nígbà tí ó bá yá, tí a bá gbà wá sókè, tí a bá pa aláàdá, tí a bá rí Jésù Kristi lójúkojú, tí a bá mú wa lọ sí ọ̀run, tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú Ọlọ́run. Nígbà yìí gan ni a rí ìjìnlẹ̀, gbígbòrò àti gíga àti ìbú, ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀. Nísinsìnyí, a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò. A lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú Kristi. Èéṣe tí a fi ń ṣe bí tálákà? Èéṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run? Èéṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún láti òkè wá? Èéṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́, tàbí ìsọdímọ́ kò sí mọ́, tàbí agbára Ọlọ́run kò sí mọ́? Ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristi lórí igi àgbélébò wípé yóò jẹ́ tiwa. Òun fẹ́ ìgbàlà ni, tirẹ́ ni, bí o bá lè béèrè. Òun fẹ́ ìsọdímọ́ ni, tirẹ́ ni, bí o bá lè gbàdúrà. Òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni, tirẹ́ ni, bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yìí yóò fi sọ kalẹ̀. Òun fẹ́ ìbùkún àtọ̀run wá. Òun fẹ́ ìwòsàn ni. Ohunkóhun tí ì bá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́, kí a di ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà, ó dájú wípé yóò gbọ́ ti wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woli Ezekieli, ori ikokandinlogoji. Nitori na iwo omo eniyan. So tele si gogu, si wipe, bayi ni oluwa olorun wi, ki esi, emi dojuko o, iwo gogu, olori omo alade emesheki ati tubali. Emi o si da opada, emi o si dari re, emi o si mu ogoke wa lati ihariwa, emi o si mu owa sori oke giga Israeli. Emi o si lu orun re kuro le owo osi re. Emi o si mu ofa re bo kuro lowo otun re. Iwo subu lori oke giga Israeli. Iwo ati gbogbo awon ogun re ati awon eniyan ti o wa pelu re. Emi o fi ofun eye ode oniruru iye ati eranko igbe lati paje. Iwo subu ni gbangba oko nitori emi le o so ni Oluwa Olorun wi. Emi o si ran ina si magogun ati saarin awon tin gbe erekusu lai beru. Won si mo pe emi le Oluwa. Emi o si so oruko mimo mi di mimo laarin eniyan mi Israeli. Emi ki yo si je ki won ba oruko mimo mi je mo. Awon orilede yo si mo pe emi le Oluwa eni mimo ni Israeli. Ki esi o ti de a si ti se ni Oluwa Olorun wi. Eyi ni ojo ti emi ti so. Awon ti o si n gbe ilu Israeli yo jade lo. Won si fi ohun ihamora won ni jona ati asa ati apata orun ati ofa umo ati opo. Won si fi ina sun won ni odun meje. Won ki yo lo ru igi lati inu oko wa. Bẹ́ẹ̀ ni won ki yo ke igi lule lati inu ibe wa. Nitori ohun ihamora ni won ti fi dana. Won si ko awon ti o ko won. Won si dode awon ti o dode won ni Oluwa Olorun wi. Yo si se ni ojo na. Emi o fi ibi kan fun gogun nibe fun iboji ni Israeli. Afonifoji awon ero ni gabasi okun. Won si pa awon ero ni enuma. Nibe ni won gbe sin gogun ati gbogbo opolopo eniyan re si. Won si pe ni afonifoji amon gogun. Osu meje ni ile Israeli yo si ma fi sin oku won. Ti won ba le so ile na di mimo. Gbogbo eniyan ile na ni yo si sin won. Yo si je okeke fun won le ojo ti awon yin mi logo ni Oluwa Olorun wi. Won si ya awon okunrin soto ti yo ma fi se ise se lati ma rin ile na ja. Lati lo isin awon ero ti o ku lori ile lati so di mimo. Leyin osu meje won ma wa kiri. Awon ero ti nla ile na koja nigba ti enikan ba ri egungun eniyan kan yo sami kan si eba re titi awon asinku yo fi sin si afonifoji amon gogun. Oruko ilu na pelu yo si je Hamona. Bayi ni won si so ile na di mimo ati iwo omo eniyan. Bayi ni Oluwa Olorun wi so fun olukuluku eya biye ati fun olukuluku eranko igbe pe epo ara yin jo ke si wa egba ara yin jo ni iha gbogbo si ebo mi ti emi ru fun yin ani irubo nla lori oke giga Israeli ki eyin ba le jeran ke si mu eje eyin o jeran ara awon alagbara eyin o si mu eje awon omo alade aye ti agbo ti odo aguntan ati ti obuko ti apo malu gbogbo won apopa bashani e o si je ora ye aje yo e o si mu eje le amupara lati inu ebo mi ti mo ti ru fun yin. Bayi ni a o fi eshin ati eleshin bo yin yo lori tabili mi pelu awon alagbara ati gbogbo awon ologun ni Oluwa Olorun wi. Emi o si gbe ogo mi kale laarin awon keferi. Gbogbo awon keferi yo si ri idajo mi ti mo ti se ati owo mi ti mo ti file won. Ile Israeli yo si mo pe emi ni Oluwa Olorun won lati ojo na lo titi. Awon keferi yo si mo pe Israeli lo si igbekun nitori aisedede won nitori ti won ti sote si mi. Nitori na ni mo se fi oju mi pamo kuro lodo won ti mo si fi won le awon ota won lowo gbogbo won si ti ipa ida subu gege bi aimo won ati gege bi ire koja won ni mo se si won mo si fi oju mi pamo kuro lodo won. Nitori na bayi ni Oluwa Olorun wi ni isisin yi lemi o mu igbekun Jakobu pada bo emi o si saanu fun gbogbo ile Israeli emi o si jowu nitori oruko mi mimo won si wu itiju won ati gbogbo ote won ti won ti se si mi. Nigba ti won gbe lai beru ni ile won ti enikeni ko si deruba won nigba ti emi ti mu won bo lati odo orilede ti mo si ko won jo lati ile awon ota won wa ti a si yami si mimo ninu won niwaju orilede pupo nigba na ni won mo pe emi ni Oluwa Olorun won nipa kiko ti mo mu ki a ko won lo si igbekun laarin awon keferi sugbon mo ti sa won jo si ile won emi ko si fi enikeni won sile nibe mo emi ki yo si fi oju mi pamo kuro lodo won mo nitori emi ti tu emi mi sori ile Israeli ni Oluwa Olorun wi.
2: Iwe woli Ezekieli ori ogoji ile odun 25 oko eru wa ni ibere odun na ni ojo ikewa osu ni odun ikerinla lẹ́yìn ìgbà tí ìlú fọ́ lé ọjọ́ náà gan ọwọ́ olúwa wà lára mi ó sì mú mi wá síbẹ̀ náà nínú ìran ọlọ́run ni ó mú mi wá sí ilẹ̀ ísírẹ́lì ó sì gbé mi ka òkè gíga kan lórí èyí tí kíkọ́ ìlú wà ní ìhà gúúsù ó sì mú mi wá síbẹ̀ sì kíyèsí ọkùnrin kan bẹ ẹni tí ìrí rẹ̀ dàbí ìrí bàbà pẹ̀lú okùn ọgbọ̀ lé ọwọ́ rẹ̀ àti ìje ìwọ̀nlẹ̀ òun sì dúró ní ẹnu ọ̀nà ọkùnrin náà sì wí fún mi pé ọmọ ènìyàn fi ojú rẹ wò kí o sì fi etí rẹ gbọ́ kí o sì gbé ọkàn rẹ lé ohun gbogbo tí èmi ò fi hàn ọ́ nítorí kí a bá lè fi wọ́n hàn ọ́ bí a ṣe mú ọ wá ìhín yìí sọ ohun gbogbo tí o rí fún ilé ìsírẹ́lì sì kíyèsí ògiri kan bẹ lóde ilé náà yíká ìje ìwọ̀nlẹ̀ kan sì ń bẹ lọ́wọ́ ọkùnrin náà ìgbọ̀nwọ́ mẹ́fà nípa ìgbọ̀nwọ́ àti ìbú àtẹlẹwọ́ kan ó sì wọn ìbú ilé náà ìje kan àti gíga rẹ̀ ìje kan nígbà náà ni ó wá sí ẹnu ọ̀nà tí ó kọjú sí ọ̀nà ìlà ọ̀run ó sì gun òkè àtẹ̀gùn náà lọ ó sì wọn ìloro ẹnu ọ̀nà tí ó jẹ́ ìje kan ní ìbú àti ìloro mìíràn ti ẹnu ọ̀nà náà
3: tí ó jẹ́ ìje kan
2: ní ìbú yàrá kéékèèké sì jẹ́ ìje kan ní gígùn àti ìje kan ní ìbú àti láàrin yàrá kéékèèké ìgbọ̀nwọ́ márùn-ún àtẹ̀wọ̀ ẹnu ọ̀nà lẹ́bàá ìloro ẹnu ọ̀nà ti inú sì jẹ́ ìje kan ó sì wọn ìloro ẹnu ọ̀nà ti inú ìje kan ó sì wọn ìloro ẹnu ọ̀nà ìgbọ̀nwọ́ mẹ́jọ àti atẹ́rígbà rẹ̀ ìgbọ̀nwọ́ méjì méjì ìloro ti ẹnu ọ̀nà náà sì ń bẹ nínú àti yàrá kéékèèké ẹnu ọ̀nà ti ọ̀nà ìlà ọ̀run jẹ́ mẹ́ta ní ìhà ìhín àti mẹ́ta ní ìhà ọ̀hún àwọn mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ ìwọ̀n kan náà àwọn atẹ́rígbà náà jẹ́ ìwọ̀n kan náà ní ìhà ìhín àti ní ìhà ọ̀hún ó sì wọn ìbú àbáwọlé ẹnu ọ̀nà náà ìgbọ̀nwọ́ mẹ́wàá àti gígùn ẹnu ọ̀nà náà ìgbọ̀nwọ́ mẹ́tàlá ààyè tí sì ń bẹ níwájú àwọn yàrá kéékèèké náà jẹ́ ìgbọ̀nwọ́ kan ní ìhà ìhín ààyè náà sì jẹ́ ìgbọ̀nwọ́ kan ní ìhà ọ̀hún àwọn yàrá kéékèèké náà sì jẹ́ ìgbọ̀nwọ́ mẹ́fà ní ìhà ìhín àti ìgbọ̀nwọ́ mẹ́fà ní ìhà ọ̀hún ó sì wọn ẹnu ọ̀nà náà láti òrùlé yàrá kéékèèké kan lọ dé òrùlé mìíràn ìbú rẹ̀ jẹ́ ìgbọ̀nwọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ilẹ̀kùn dojúkọ ilẹ̀kùn ó sì ṣe atẹ́rígbà ọlọ́gọ́ta ìgbọ̀nwọ́ àní títí dé atẹ́rígbà àgbàlá yí ẹnu ọ̀nà náà ká láti iwájú ẹnu ọ̀nà àtẹ̀wọ̀ títí fi dé iwájú ìloro ẹnu ọ̀nà ti inú àádọ́ta ìgbọ̀nwọ́ àwọn fèrèsé tóóró sì ń bẹ lára yàrá kéékèèké náà àti lára atẹ́rígbà wọn nínú ẹnu ọ̀nà níhà gbogbo àti pẹ̀lú yàrá ìloro fèrèsé púpọ̀ sì ń bẹ níhà inú gbogbo igi ọ̀pẹ sì ń bẹ lára olúkúlùkù atẹ́rígbà ó sì mú mi wá sí àgbàlá òde sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ yàrá ń bẹ níbẹ̀ a sì fi òkúta tẹ́ àgbàlá náà níhà gbogbo ọgbọ̀n yàrá ní bẹ lórí òkúta ìtẹ̀lẹ̀ náà àti òkúta ìtẹ̀lẹ̀ ti ìhà ẹnu ọ̀nà náà tí ó kọjú sí gígùn ẹnu ọ̀nà àní òkúta ìtẹ́lẹ̀ ìsàlẹ̀ ó sì wọn ìbú rẹ̀ láti iwájú ẹnu ọ̀nà ìsàlẹ̀ títí fi dé iwájú àgbàlá inú ti òde ọgọ́rùn-ún ìgbọ̀nwọ́ níhà ìlà ọ̀run àti níhà àríwá ẹnu ọ̀nà àgbàlá òde tí ó kọjú sí àríwá ó wọn gígùn rẹ̀ àti ìbú rẹ̀ àwọn yàrá kéékèèké ibẹ̀ jẹ́ mẹ́ta níhà ìhín mẹ́ta níhà ọ̀hún àwọn atẹ́rígbà ibẹ̀ àti ìloro ibẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí ìwọ̀n ẹnu ọ̀nà ìkíní gígùn rẹ̀ jẹ́ àádọ́ta ìgbọ̀nwọ́ ìbú rẹ̀ sì jẹ́ ìgbọ̀nwọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àti fèrèsé wọn àti ìloro wọn àti igi ọ̀pẹ wọn jẹ́ gẹ́gẹ́ bí ìwọ̀n ti ẹnu ọ̀nà tí ó kọjú sí ọ̀nà ìlà ọ̀run wọ́n sì bá àtẹ̀gùn méje gun òkè rẹ̀ lọ àwọn ìloro náà sì ń bẹ níwájú wọn àti ẹnu ọ̀nà àgbàlá ẹnu tí ó kọjú sí ẹnu ọ̀nà ti àríwá àti ti ìlà ọ̀run ó sì wọ̀n láti ẹnu ọ̀nà dé ẹnu ọ̀nà ọgọ́rùn-ún ìgbọ̀nwọ́ ó sì mú mi lọ sí ọ̀nà gúúsù sì kíyèsí ẹnu ọ̀nà kan bẹ ní ọ̀nà gúúsù ó sì wọn àwọn atẹ́rígbà wọn àti ìloro wọn gẹ́gẹ́ bí ìwọ̀n wọ̀nyí fèrèsé púpọ̀ sì ń bẹ nínú rẹ̀ àti nínú ìloro wọn yíká bí fèrèsé wọn ni gígùn rẹ̀ jẹ́ àádọ́ta ìgbọ̀nwọ́ ìbú rẹ̀ jẹ́ ìgbọ̀nwọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àtẹ̀gùn méje ní bẹ láti bágun òkè rẹ̀ àti àwọn ìloro rẹ̀ sì ń bẹ níwájú wọn ó sì ní igi ọ̀pẹ ọ̀kan níhà ìhín àti ọ̀kan níhà ọ̀hún lára àwọn atẹ́rígbà rẹ̀ àti ẹnu ọ̀nà àgbàlá ti inú bẹ lé ọ̀nà gúúsù ó sì wọ̀n láti ẹnu ọ̀nà dé ẹnu ọ̀nà lé ọ̀nà gúúsù ọgọ́rùn-ún ìgbọ̀nwọ́ ó sì mú mi wá sí àgbàlá ti inú nípa ẹnu ọ̀nà gúúsù ó sì wọn ẹnu ọ̀nà gúúsù náà gẹ́gẹ́ bí ìwọ̀n wọ̀nyí àti àwọn yàrá kéékèèké rẹ̀ àti atẹ́rígbà rẹ̀ àti ìloro rẹ̀ gẹ́gẹ́ bí ìwọ̀n wọ̀nyí fèrèsé púpọ̀ sì ń bẹ níbẹ̀ àti ní ìloro rẹ̀ yíká ó jẹ́ àádọ́ta ìgbọ̀nwọ́ ní gígùn ìgbọ̀nwọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ìbú àwọn ìloro tí ń bẹ yíká jẹ́ ìgbọ̀nwọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní gígùn àti ìgbọ̀nwọ́ márùn-ún ní ìbú àwọn ìloro rẹ̀ ń bẹ ní àgbàlá òde igi ọ̀pẹ sì ń bẹ lára àtẹ́rígbà rẹ̀ àbágòkè rẹ̀ sì ní àtẹ̀gùn mẹ́jọ. ó sì mú mi wá sí àgbàlá ti inú níhà ọ̀nà ìlà oòrùn, ó sì wọn ẹnu ọ̀nà náà gẹ́gẹ́ bí ìwọ̀n wọ̀nyí, àti yàrá kéékèèké rẹ̀, àti àtẹ́rígbà àti ìloro rẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí ìwọ̀n wọ̀nyí. Fèrèsé sì ń bẹ nínú rẹ̀, àti nínú àwọn ìloro rẹ̀ yíká, ó jẹ́ 50 ìgbọ̀nwọ́ ní gígùn àti ìgbọ̀nwọ́ 25 ní ìbú. Àwọn ìloro rẹ̀ ń bẹ níhà àgbàlá òde, igi ọ̀pẹ sì ń bẹ lára àtẹ́rígbà rẹ̀ níhà ìhín àti níhà ọ̀hún. Àbágòkè rẹ̀ sì ní àtẹ̀gùn 8. Ó sì mú mi wá sí ẹnu ọ̀nà àríwá, ó sì wọ̀n-ọ́n gẹ́gẹ́ bí ìwọ̀n wọ̀nyí. Àwọn yàrá kéékèèké rẹ̀, àtẹ́rígbà rẹ̀, àti ìloro rẹ̀, àti fèrèsé rẹ̀ yíká, gígùn rẹ̀ jẹ́ 50 ìgbọ̀nwọ́, àti ìbú rẹ̀ ìgbọ̀nwọ́ 25, àti àtẹ́rígbà rẹ̀ ń bẹ níhà àgbàlá òde, igi ọ̀pẹ sì ń bẹ lára àtẹ́rígbà rẹ̀ níhà ìhín àti níhà ọ̀hún. Àbágòkè rẹ̀ sì ní àtẹ̀gùn 8. Àti yàrá àti àbáwọlé rẹ̀ wà níhà àtẹ́rígbà ẹnu ọ̀nà náà, níbi tí wọ́n máa wẹ ọrẹ ẹbọ sísun, àti ní ìloro ẹnu ọ̀nà náà, tábìlì 2 ń bẹ níhà ìhín, àti tábìlì 2 níhà ọ̀hún, láti máa pa ẹran ẹbọ sísun, àti ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀, àti ọrẹ ẹbọ ìrékọjá lórí wọn. Àti ní ìhà òde, bí a bá ń lọ sí àbáwọlé ẹnu ọ̀nà àríwá, ní tábìlì 2 ń bẹ, àti níhà mìíràn tí ṣe ìloro ẹnu ọ̀nà ní tábìlì 2 ń bẹ. Tábìlì 4 ń bẹ níhà ìhín, tábìlì 4 sì ń bẹ níhà ọ̀hún, níhà ẹnu ọ̀nà tábìlì 8, lórí èyí tí wọn a máa pa ẹran ẹbọ wọn. Tábìlì 4 náà sì jẹ́ ti òkúta gbígbẹ́ fún ọrẹ ẹbọ sísun, ìgbọ̀nwọ́ kan òun àbọ̀ ní gígùn, àti ìgbọ̀nwọ́ kan òun àbọ̀ ní ìbú, àti ìgbọ̀nwọ́ kan ní gíga, lórí èyí tí wọn a sì máa kó ohun èlò wọn lé tí wọn fi pa ọrẹ ẹbọ sísun àti ẹran ẹbọ. Àti nínú ni ìwọ̀ ẹlẹ́nu 2 oníbú àtẹlẹwọ́ kan tí a kàn mọ́ yíká, àti lórí àwọn tábìlì náà ni ẹran ọrẹ gbé wà, àti lóde ẹnu ọ̀nà ti inú ni yàrá àwọn akọrin gbé wà. Nínú àgbàlá ti inú tí ń bẹ ní ìhà ẹnu ọ̀nà àríwá, ojú wọn sì wà lé ọ̀nà gúúsù, ọ̀kan ní ìhà ẹnu ọ̀nà ìlà oòrùn, ojú èyí ti ń bẹ lé ọ̀nà àríwá. Ó sì wí fún mi pé yàrá yìí tí ojú rẹ̀ ń bẹ lé ọ̀nà gúúsù ni fún àwọn àlùfáà, àwọn olùtọ́jú ìṣọ́ ilé náà. Yàrá tí ojú rẹ̀ ń bẹ lé ọ̀nà àríwá ni fún àwọn àlùfáà, àwọn olùtọ́jú ìṣọ́ pẹpẹ náà. Àwọn wọ̀nyí lé àwọn ọmọ Sádókù nínú àwọn ọmọ Léfì, tí wọ́n máa súnmọ́ Olúwa láti ṣe ìránṣẹ́ fún. Ó sì wọn àgbàlá náà, 100 ìgbọ̀nwọ́ ní gígùn, 100 ìgbọ̀nwọ́ ní ìbú, igun 4 lọ́gbọọgba àti pẹpẹ tí ń bẹ níwájú ilé náà. Ó sì mú mi wá sí ìloro ilé náà, ó sì wọn òpó ìloro náà, ìgbọ̀nwọ́ 5 níhà ìhín àti ìgbọ̀nwọ́ 5 níhà ọ̀hún. Ìbú ẹnu ọ̀nà náà sì jẹ́ ìgbọ̀nwọ́ 3 níhà ìhín àti ìgbọ̀nwọ́ 3 níhà ọ̀hún. Gígùn ìloro náà jẹ́ 20 ìgbọ̀nwọ́, ìbú rẹ̀ ìgbọ̀nwọ́ 11, ó sì mú mi wá sí àtẹ̀gùn tí wọ́n fi bágòkè rẹ̀. Ọ̀wọ̀n púpọ̀ sì ń bẹ níhà ibi àtẹ́rígbà, ọ̀kan níhìn-ín àti ọ̀kan lọ́hùn-ún.
0: DCLM Radio, your spiritual warfare is our concern.
1: Ìwé wòlíì Ezekiel, orí 11. Ó sì mú mi wá sí tẹ́ḿpìlì, ó sì wọn àwọn àtẹ́rígbà, ìgbọ̀nwọ́ 6 ní gbígbòòrò lé apá kejì ìbú àgọ́ náà, àti ìbú ilẹ̀kùn náà jẹ́ ìgbọ̀nwọ́ 10, ìhà ilẹ̀kùn náà sì jẹ́ ìgbọ̀nwọ́ 5 lé apá kan, àti ìgbọ̀nwọ́ 5 lé apá kejì. Ó sì wọn gígùn rẹ̀ 40 ìgbọ̀nwọ́, àti ìbú rẹ̀ 20 ìgbọ̀nwọ́. Ó sì wá sí inú rẹ̀, ó sì wọn àtẹ́rígbà ilẹ̀kùn náà, ìgbọ̀nwọ́ 2, àti ilẹ̀kùn náà, ìgbọ̀nwọ́ 6. Ìbú ilẹ̀kùn náà sì jẹ́ ìgbọ̀nwọ́ 7. Bẹ́ẹ̀ ni ó sì wọn gígùn rẹ̀ 20 ìgbọ̀nwọ́, àti ìbú rẹ̀ 20 ìgbọ̀nwọ́. Níwájú tẹ́ḿpìlì, ó sì wí fún mi pé èyí ni ibi mímọ́ jùlọ. Ó sì wọn ògiri ilé náà, ìgbọ̀nwọ́ 6, àti ìbú yàrá ìhà gbogbo, ìgbọ̀nwọ́ 4 yí ilé náà ká níhà gbogbo. Àti àwọn yàrá ìhà, ọ̀kan lórí èkejì jẹ́ 3 nígbà 30. Wọ́n sì wọ inú ògiri ti ilé àwọn yàrá ìhà náà yíká, kí wọ́n ba lè di ara wọn mú, nítorí kò sí ìdìmú nínú ògiri ilé náà. A sì ṣe gbòòrò, ó sì lọ yíká lókè àwọn yàrá ìhà, nítorí ògiri ilé náà lọ lókèlókè yí ilé náà ká. Nítorí náà, ìbú ilé náà wà lókè. Bẹ́ẹ̀ ni ìyàrá ìsàlẹ̀ yọ sí tòkè láàrin. Èmi sì rí gíga ilé náà yíká. Ìpìlẹ̀ àwọn yàrá ẹ̀gbẹ́ náà sì jẹ́ ìje kíkún kan àti ìgbọ̀nwọ́ 6 ní gígùn. Ìbú ògiri náà ti yàrá ẹ̀gbẹ́ lóde jẹ́ ìgbọ̀nwọ́ 5, àti èyí tí ó kù ní ibi yàrá ẹ̀gbẹ́ tí ń bẹ nínú, àti láàrin yàrá náà 20 ìgbọ̀nwọ́ ní gbígbòòrò yí ilé náà ká ní ìhà gbogbo. Àti ilẹ̀kùn àwọn yàrá ẹ̀gbẹ́ náà ń bẹ lé ọ̀nà ibi tí ó kù.
2: ilẹ̀kùn kan lé ọ̀nà àríwá àti ilẹ̀kùn kan ní gúúsù àti ìbú ibẹ̀ náà tí ó kù jẹ́ ìgbọ̀nwọ́ márùn-ún yíká àti ilé tí ó wà níwájú èyí tí a yà sọ́tọ̀ ní igun ọ̀nà ìwọ̀ oòrùn jẹ́ 70 ìgbọ̀nwọ́ ní gbígbòòrò ògiri ilé náà sì jẹ́ ìgbọ̀nwọ́ márùn-ún ní ìbú yíká àti gígùn rẹ̀ 90 ìgbọ̀nwọ́ ó sì wọn ilé náà 80 ìgbọ̀nwọ́ ní gígùn àti ibi tí a yà sọ́tọ̀ àti ilé náà pẹ̀lú ògiri wọn 80 ìgbọ̀nwọ́ ní gígùn àti ìbú ojú ilé náà àti ti ibi tí a yà sọ́tọ̀ ní àìlà ọrùn 80 ìgbọ̀nwọ́ ó sì wọn gígùn ilé náà tí ó kọjú sí ibi tí a yà sọ́tọ̀ tí ń bẹ lẹ́yìn rẹ̀ àti ibùjókòó òkè ní ìhà kan àti ní ìhà mìíràn 80 ìgbọ̀nwọ́ pẹ̀lú tẹ́ḿpìlì inú àti ìloro àgbàlá náà àwọn ìloro àti fèrèsé tóóró àti ibùjókòó òkè yíká lórí ilé olórùlé mẹ́ta wọn tí ó wà níwájú ìloro náà ni a fi igi tẹ́ yíká àti láti ilẹ̀ dé òkè fèrèsé a sì bu àwọn fèrèsé náà sí ti òkè ilẹ̀kùn àní títí dé ilé ti inú àti ti òde àti lára ògiri ní àgbogbo tinú tòde ni wíwọ̀n kérúbù àti igi ọ̀pẹ ni a sì fi ṣe é igi ọ̀pẹ kan sì ń bẹ láàrin kérúbù àti kérúbù kérúbù kọ̀ọ̀kan sì ní ojú méjì ojú ènìyàn kan sì wà níhà ibi igi ọ̀pẹ lé apá kan àti ojú ẹgbọrọ kìnìún kan sì wà níhà ibi igi ọ̀pẹ lé apá kejì a ṣe é yí ilé náà ká níhà gbogbo láti ilẹ̀ títí fi dé òkè ilẹ̀kùn ni a ṣe kérúbù àti igi ọ̀pẹ sí àti lára ògiri tẹ́ḿpìlì náà àwọn òpó ilẹ̀kùn tẹ́ḿpìlì náà jẹ́ igun mẹ́rin lọ́gbọọgba àti iwájú ibi mímọ́ ìrí ọ̀kan bí ìrí èkejì pẹpẹ igi náà jẹ́ ìgbọ̀nwọ́ mẹ́ta ní gíga gígùn rẹ̀ ìgbọ̀nwọ́ méjì àti igun rẹ̀ àti gígùn rẹ̀ àti àwọn ògiri rẹ̀ jẹ́ ti igi ó sì wí fún mi pé èyí ni tábìlì tí ń bẹ níwájú olúwa àti tẹ́ḿpìlì náà àti ibi mímọ́ náà ní ilẹ̀kùn méjì àwọn ilẹ̀kùn méjì náà ní awẹ́ awẹ́ méjì tí ń yí awẹ́ méjì fún ilẹ̀kùn kan àti awẹ́ méjì fún ilẹ̀kùn kejì kérúbù àti igi ọ̀pẹ ni a ṣe sí ara wọn sára ilẹ̀kùn tẹ́ḿpìlì gẹ́gẹ́ bí èyí tí a ṣe sára ògiri igi ìbòrí wà lójú ìloro lóde fèrèsé tóóró àti igi ọ̀pẹ ń bẹ níhà ìhín àti níhà ọ̀hún níhà ìloro àti ní yàrá ìhà ilé náà àti ní igi ìbòrí.
1: Ìwé wòlíì Ezekiẹ́lì orí 42 ó sì mú mi wá sí àgbàlá òde ní ọ̀nà apá àríwá ó sì mú mi wá sí yàrá tí ó kọjú sí ibi tí a yà sọ́tọ̀ tí ó sì kọjú sí ilé lọ́nà àríwá níwájú 80 ìgbọ̀nwọ́ ní gígùn ní ilẹ̀kùn àríwá àti ìbú rẹ̀ 50 ìgbọ̀nwọ́ níwájú 20 ìgbọ̀nwọ́ tí ó wà fún àgbàlá àti inú àti níwájú ìtẹ̀lé tí ó wà fún àgbàlá àti òde ibùjókòó òkè tí ó kọjú sí ibùjókòó òkè wà ní òrùlé mẹ́ta àti níwájú àwọn yàrá ní ìrìn ìgbọ̀nwọ́ mẹ́wàá ní ìbú nínú ọ̀nà ìgbọ̀nwọ́ kan ilẹ̀kùn wọn sì wà ní àríwá àti àwọn yàrá òkè kúrú jù nítorí ibùjókòó ti àwọn yàrá ìsàlẹ̀ àti yàrá àárín yọ síwájú wọ̀nyí ti ilé nítorí wọ́n jẹ́ olórùlé mẹ́ta ṣùgbọ́n wọn kò ní ọ̀wọ̀n bí ọ̀wọ̀n àgbàlá nítorí náà a fà sẹ́yìn kúrò nínú yàrá ìsàlẹ̀ àti kúrò nínú yàrá àárín láti ilẹ̀ wá àti ògiri tí ó wà lóde tí ó kọjú sí yàrá lé apá àgbàlá òde níwájú yàrá gígùn rẹ̀ jẹ́ 50 ìgbọ̀nwọ́ nítorí gígùn àwọn yàrá tí ó wà lóde jẹ́ 50 ìgbọ̀nwọ́ sì wò ó níwájú tẹ́ḿpìlì ó jẹ́ 80 ìgbọ̀nwọ́ àti láti ìsàlẹ̀ yàrá wọ̀nyí ní ìwọlé lé ọ̀nà ìlà ọ̀run wà bí a ti ń lọ sínú wọn láti àgbàlá òde wá ní ìbú ògiri àgbàlá lé ọ̀nà ìlà ọ̀run níwájú ibi tí a yà sọ́tọ̀ àti níwájú ilé náà ni àwọn yàrá náà wà àti ọ̀nà iwájú wọn tí gẹ́gẹ́ bí ìrí àwọn yàrá tí ó wà lé ọ̀nà àríwá ni wọ́n ti gùn mọ bẹ́ẹ̀ ni wọ́n gbòòrò mọ àti gbogbo ìjáde wọn sì dàbí ìṣe wọn àti bí ilẹ̀kùn wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yàrá tí ó ń ti ilẹ̀kùn wọn lé ọ̀nà gúúsù ilẹ̀kùn kan wà lórí ọ̀nà lé ọ̀nà gbọ̀nran níwájú ògiri lé ọ̀nà ìlà ọ̀run bí a ti ń wọ inú wọn ó sì wí fún mi pé àwọn yàrá àríwá àti àwọn yàrá gúúsù tí ó wà níwájú ibi tí a yà sọ́tọ̀ àwọn ni yàrá mímọ́ níbi tí àwọn àlùfáà ti ń súnmọ́ olúwa yóò máa jẹ ohun mímọ́ jùlọ níbẹ̀ ni wọ́n máa gbé ohun mímọ́ jùlọ kà àti ọrẹ ẹbọ jíjẹ àti ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀ àti ọrẹ ẹbọ ìrékọjá nítorí ibẹ̀ jẹ́ mímọ́ nígbà tí àwọn àlùfáà bá wọ ibẹ̀ wọn kì yóò sì kúrò ní ibi mímọ́ sí àgbàlá òde ṣùgbọ́n níbẹ̀ níbi tí wọ́n gbé ń ṣiṣẹ́ ni wọ́n fi ẹ̀wù wọn sí nítorí wọ́n jẹ́ mímọ́ wọ́n sì wọ ẹ̀wù mìíràn wọ́n sì súnmọ́ nǹkan wọn nì tí ó jẹ́ ti ènìyàn nígbà tí ó sì ti wọn ilé ti inú tán ó mú mi wá sí ìhà ilẹ̀kùn tí ó kọjú sí ọ̀nà ìlà ọ̀run ó sì wọ́n yíká ó fi ìje ìwọ̀nlẹ̀ wọn ti apá ìlà ọ̀run 500 ìje nípa ìje ìwọ̀nlẹ̀ yíká ó sì fi ìje ìwọ̀nlẹ̀ wọn ti apá àríwá 500 ìje yíká
2: ó sì fi ìje ìwọ̀nlẹ̀ wọn ti apá gúúsù 500 ìje. Ó yí padà sí ọ̀nà ìwọ̀ oòrùn, ó sì fi ìje ìwọ̀nlẹ̀ wọn 500 ìje. Ó wọ̀n ní hà mẹ́rẹ̀ẹ̀rin, ó ní ògiri kan yíká 500 ìje ní gígùn àti 500 ní ìbú láti pààlà láàrin ibi mímọ́ àti ibi àìmọ́.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ajẹ ki agbadura. Olorun alaanu, Olorun imole, awa siwaju yin loni lati keko oro yin. A nbebe we pe awon ijinle ti o wa ninu oro yin ti o te pamo fun opolopo eniyan, we pe e o tan mole si oro yin ni asale yi ni oruko Jesu. Gbogbo ti o se sokunkun fun wa wepe bi e tin tan mole si oro yin awon nkan wonyi yo ye wa yo si mu igbala wa si igbese aye wa ni oruko Jesu a nbe yin wepe gbogbo irin kiri okan ati ohun ti ki je ki oro Olorun ki o se ni lanfani e wa mu kuro ni igbese aye wa e je ki a fa abale ki a teti sile si ohun gbogbo ti emi Olorun yo ma laye wa ni yeke yeke ki a ba le je anfani ki a si le ri ibukun ninu oro na a dupe wepe e ti gbo ni oruko Jesu Kristi Olorun wa. Loni a n tẹsiwaju ninu ẹkọ bibeli wa bi o ti mọ we pe a n kẹkọọ nisinsinyi ninu episteli ti Paulu Apostoli si awọn ara Kolose. A wa ni ori kini Kolose sibe. Loni a n wo ẹsẹ ikẹẹdogun si ẹsẹ ikọkandinlogun. Yo se pataki fun olukuluko wa lati fiti sile nitori oro ijile ti apostoli Paul ni so nipa isipaye emi Olorun nipasẹ Jesu Christi. Awon ohun ti o ti dabi eni wi pe a fi pamọ fun awon ologbon aye ati awon ijoye ati opolopo awon ti won keko bibeli sugbon ti won ko kese jari ninu eko bibeli ti won ko ti o dabi eni wi pe awon ide kan de won awon iboju kan bo won loju ti ko je ki won ki o ri awon ohun ti a fi han ninu oro Olorun papa julo awon ohun ti a fi han ninu bibeli nipasẹ Jesu Christi omo Olorun oga ogo. Mo n ka fun lati inu Kolose ori kini lati ese ikeedogun. Eni ti se aworan Olorun ti a ko ri akobi gbogbo eda nitori ninu re li ati da ohun gbogbo ohun ti n be li orun ohun ti n be ni aye eyi ti a ri ati eyi ti a ko ri won iba se ite tabi oye tabi ijoba tabi ola nipasẹ re le ati da ohun gbogbo ati fun ohun si wa saju ohun gbogbo ati ninu re le ohun gbogbo duro sokan ohun si je ori fun ara eyi ni ni ijo eni ti se ipile akobi ninu awon ninu oko wa akobi lati inu oko wa pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo nitori didun inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re. Awon oro ti aka se ti igbo re yi o n so nipa Jesu Christi sugbon ki n to lo si awon ese bibeli wonyi o ye ki o yi o gege bi akeko bibeli we pe gbogbo bibeli patapata ni o so nipasẹ Jesu Christi. Bi o ba wo lati ibere de opin o ri wi pe bibeli n tenumo o si n je ki o ye wa wi pe iwe yi eyi ni ni bibeli o je iwe ti o n fi Jesu han o je iwe ti o n la wa loye nipasẹ Jesu Christi omo Olorun ti o si je olugbala wa lati majemu lailai lati Genesis ori keta ese ikeedogun ni a ti n so nipa Jesu Christi. Wo Genesis ori keta lati ese ikeedogun emi o si fi ota saarin iwo ati obinrin naa ati saarin iru omo re ati iru omo re ohun o si fọ le ori iwo o si pa ni gigise bi o ba wo oro Olorun yi ni finifini o so nipa ejo lailai ni o si so nipa obirin na eyi ti ejo lailai ni ti o tanje eyi ni efa o wa so fun wi pe ohun o fi ota si arin iru omo ejo yi ati iru omo efa bi o ba wo bi a se man pe eniyan a man pe eniyan ni oruko baba re bi a ba pe oruko re isaju a tun pe oruko baba re tele nitori na gbogbo eniyan patapata ni o je bi iru omo baba re iru omo okunrin sugbon eni ti olorun so nipa re nihi ni o pe ni iru omo efa eyi je omo ti yo jade lati inu wondia lai loko ni ati akoko yi ni ati nso nipa Jesu Kristi awon ti o se ko iwe majemu lailai bi ati misi won lati odo emi mimo won ko fi di wale ti won ko fi pamo fun wa nipa Jesu Kristi bi o ba tun wo Deuteronomy ori kejidinlogun Deuteronomy ori kejidinlogun lati ese ikedogun Oluwa Olorun re yo gbe woli kan dide fun laarin re ninu awon arakunrin re bi emi oni ki eyin ki o feti si gege bi gbogbo eyi ti iwo bere lowo Oluwa Olorun re ni horebo li ojo ajo ni we pe ma se je ki emi tun gbo ohun Oluwa Olorun mi mo be ni ki emi ki o ma ba ri ina nla yi mo ki emi ki o ma ba ku Oluwa si we fun mi pe won wi rere li eyi ti won so emi o gbe woli kan dide fun won laarin awon arakunrin won bi iwo emi o se fi oro mi si li enu owo o si so fun won gbogbo eyi ti mo pa lase yo se se eni ti ko ba peti si oro mi ti owo ma so li oroko mi emi o bere lowo re eyi ni a tun so nipa Jesu Kristi Mose je ki o ni mo fun awon Juu wonyi we pe ohun toka si enikan ti o dabi ohun sugbon ti o ga ju ohun lo ohun toka si enikan ti o gbe dide laarin won wi pe eni yi ni o ni ekunrere oro Olorun ekunrere ilana Olorun ati wi pe nigba ti o ba de won feti si oro ti yo so eni yi ni a pe ni Kristi tabi Messiah na tabi Jesu Kristi Oluwa wa bi o ba wo orin Dafidi ori keji orin Dafidi ori keji ese ikeji la bi enu ko omo na lenu ki o ma se binu eyin a se segbe le ona na bi inu re ba ru die kiun ibokun ni fun gbogbo awon ti o gbeke won le eyi tun so nipa Jesu Kristi bi o ba npi si awon ti an ka dara dara mo ti ka lati ibere bibeli mo ti lo sinu Deuteronomy a se tun ti lo sinu iwe orin Dafidi ori bi gbogbo won bi won ti kenu jopo ti won si so nipa Jesu Kristi ti won reti lakoko na sugbon bi o ba lo sinu Isaiah ori kesan lati ese ikefa Isaiah je ki o ye wa lai si sugbon tabi ninu ohun ti o nso ninu Isaiah ori kesan ese ikefa nitori a bi omo kan fun wa a fi omokunrin kan fun wa ijoba yo si wa li ejika re a o si ma pe oruko re ni iyanu oludamo Olorun alagbara baba ayeraye omo alade alaafia ijoba yo si bi si alaafia ki yo ni pekun lori ite Dafidi ati lori ijoba re lati ma to ati lati fi idi re mule nipa idajo ati ododo lati sinsiye lo ani titi lai itara Oluwa awon omo ogun yo se eyi ohun ti a se nka awon nkan wonyi si o leti ni wepe ki o le mo wepe lati ibere pepe ni Olorun ti ni ipinu wepe owo ran Jesu Kristi awon elomiran o ro wepe nigbati Jesu Kristi wa wepe ko si akosile kikun nipa Jesu Kristi sugbon gbogbo iwe mimo le o je ki a mo wepe a ti n reti Jesu Kristi lati ma jemu lai lai gba ti a si fi Jesu han o si wa lati mu ohun gbogbo se gege bi akosile ti atini bi o ba ranti nigba ti Jesu Kristi jinde kuro ninu oku ti o nba awon omo ihin re soro o nso fun wi pe ohun gbogbo ti o sele o wa ni ibamu gege bi oro Olorun wo apere yi ninu Luke ori kerin le ni ogun Luke ori kerin le logun lati ese iketadinlogbon o si bere lati Mose eyi ni lati inu iwe Mose ati gbogbo awon woli wa o si tumo nkan fun won ninu iwe mimo gbogbo nipa ti ara re e je ki o ye wa daju wipe Jesu Kristi mo wipe gbogbo iwe ti o wa ninu majemu lai lai ni o ko oro nipa ohun kini eredi ti a fin lo sinu awon nkan wonyi bi o ba fe mo Jesu oni lati ka oro Olorun oni lati ko eko oro Olorun ki o yi o yeke yeke awon elomiran ma nfi eko bibeli ja fara won si so wipe won fe di alagbara ninu Olorun a ko le di alagbara ninu Olorun bi a ko ba mo Jesu jinle ju be lo a ko si le mo Jesu jinle ju be lo bi a ko ba ko eko oro Olorun ki o si da wa loju bi o ba fe kun fun igbala ti Jesu Kristi mo wa ti o fe ni iya ni pekun ti Jesu Kristi mo wa bi o ba fe dabi re ni toto oni lati ko eko oro Olorun a ma n ko lorin wi pe mo fe ki n dabi Jesu ninu iwa pele ko seni to gboro binu lenu re lekan ri bo ba je wi pe ni toto lo fe dabi Jesu oni lati ni igbala Jesu oni lati ni iya ni pekun ko si le sese fun lati dabi Jesu lati ni igbala tabi iya ni pekun bi ki ba se wi pe o ko eko yanju nipa eni ti Jesu Kristi se a ma n ko lorin pelu wi pe mo fe ki n dabi Jesu ladura agba gbogbo lori oke ni o nikan lo pade baba re bi a ba fe dabi Jesu ninu iwa ninu irin ninu gbogbo ti o se ati ninu agbara ti o ni pelu Olorun bi a ba fe dabi Jesu ninu iwa pele bi a ba si fe dabi Jesu ninu bi ko ti binu tabi ti ko korira awon ota re o ye ki a wa paapa mo wi pe ani lati ko eko oro Olorun yanju bi a ti mo Jesu Kristi si bi a ti n ko eko oro Olorun si be ni yo rorun fun wa lati dabi Jesu ninu Efeso ori kerin lati ese ikejila si ese iketala Efeso ori kerin lati ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara Kristi titi gbogbo wa yo fide isokan igbagbo ati imo omo Olorun titi a o fide okunrin titi a o fide iwon gigun ekun Kristi bi o ba je yi ni ilepa re tabi ilepa mi bi a ba fe de ibu fife ati gigun ati iwon Jesu Kristi ati ekun iwa amuye ti o wa ni igbesi aye re ani lati ko eko oro Olorun ki o daju ninu Kolose ori keta ese ikerindinlogun e je ki oro Kristi ma gbe inu yin eyi ni asiri bi a se ndagba ninu eko oro Olorun bi a se ndagba ninu imoye imo Olorun bi a se ndagba ninu igbesi aye onigbagbo tooto bi a se ndagba ninu sisunmo Olorun si ni timotimo e je ki oro Kristi ma gbe inu yin li opolopo ninu ogbon gbogbo ki e ma ko ki e si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin li okan yin si Olowa nje bi a ba fe mo Jesu Kristi ni ekunrere ti a si fe goke ninu iwa igbagbo iwa bi ti Olorun o ye ki a ni eko Jesu Kristi je ki o da loju bi a ti so fun otele re wi pe ni ilu Kolose ni a ti gbe awon kan dide ti Olorun ti n ko won ni eko oro Olorun Paul si gburo won eyi ni o fi n gbadura fun won wi pe won o kun fun imo ife Olorun ninu ogbon gbogbo ati imoye gbogbo ti se ti emi o n gbadura fun won wi pe ki eko oro olorun ti won ko ki o le so eso ki won ki o le ma wo olorun ki o si dabi eni wi pe won ni ipese mule iduro sese ninu igbagbo won o n so nipa ira pada ti won ti ni ati iwenomo idariji ese won sugbon o tun ran ti wi pe awon eleko ike kan won ti n wa si kolose awon ti munishina won ko awon ara kolose won yi wi pe jesu christi o dabi eni wi pe ko le to fun won wi pe bi won ti n gba jesu christi gbo lapa kan be ni o ye ki won ki o tun ma gba awon angeli gbo ki won ki o ma se awon nkan miran lati le ri wi pe won de oju osun ti igbagbo bi o ba wo awon nkan ti awon eleko eke wonyi ti won mu wa si odo awon ara kolose o ri wi pe ese kan na ni o se awon mo israeli ni aye atijo ninu majemu lailai nitori ohun ti awon eleko eke awon woli eke ti won so fun awon mo israeli ni wi pe olorun jehovah olorun abraham ti isaki ati ti jacobo wi pe ko to fun won wi pe o ye ki won ki o to da awon nkan miran wo ki won ki o fi awon nkan miran kun ijewo igbagbo won bi o ba si wa awon mo israeli bi a se pa won lokanda ti a se si won nipo niyi ti o dabi eni wi pe won ko gbekele won ko simile olorun ti won ti gbagbo tele tele nkan won yi kan na ni o dabi eni wi pe o fe wa si kolose ti won so fun won wi pe jesu christi ti won gbagbo wi pe ko ni le to fun won wo ti ma jemu lailai ki a wo ti awon mo israeli ti amenu bayi ninu jeremiah ori keji ese keji la si iketala ki enu ki o ye orun nitori eyi ki o si daamu ki o si di gbigbe li olowa wi nitori awon eniyan mi se ibi meji won fi emi orisun iye sile won si wa kanga omi fun ara won kanga fifo ti ko le da omi duro eyi ni awon mo israeli ti won sina kuro lodo olorun nitori wi pe nigba ti a mu won jade ko si enikeni ti o ran won lowo bi ki se agbara olorun ni kan soso nigba ti a mu won jade kuro ninu egypt ni won bere si ni ko orin isegun orin igbala si olorun won ti won mo wi pe olorun

pé Jésù Kristì nìkan ṣoṣo kì yóò lè tó fún wọn. Ó máa ń ṣẹlẹ̀ láyé òde òní wípé nígbà tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, nígbà tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn fún wa, tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ àti olùfúnni ní ìyè, àwọn ẹlòmíràn máa ń wá láti sọ fún wa wípé bí a bá jókòó ti Jésù Kristì nìkan ṣoṣo wípé kò lè tó fún wọn. Ṣùgbọ́n èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì tó fi fẹ́ já irọ́ àwọn ènìyàn wọ̀nyí tí ó fẹ́ kí ó yí àwọn ará Kólósè wípé Jésù Kristì ó tó fún gbogbo wọn pátápátá. Nínú Kólósè orí kejì, nínú Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkejì sí ìkẹta, kí a lè tu ọkàn wọn nínú bí a ti so wọn pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristì, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Èyí ni Paul ń jẹ́ kí ó dá wọn lójú wípé kò tún sí ọgbọ́n ní ibòmíràn, kò tún sí ìmọ̀ ní ibòmíràn, kò tún sí ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run nínú ibòmíràn, wípé nínú Jésù Kristì ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó fi Jésù sílẹ̀ tí ó ń wá ọgbọ́n tàbí òye tàbí ìyè àníkẹ̀kún ní ibòmíràn, ó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó di ẹni ìṣìnà àti ẹni tí ó ṣáko. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ó sọ wípé nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára, ó jẹ́ kí ó yé wa wípé nínú Jésù Kristì ni gbogbo ẹ̀kún òye ọ̀rọ̀ Ọlọ́run, ìmọ̀ Ọlọ́run àti gbogbo ìbùkún tí Ọlọ́run fẹ́ fún wa, wípé nínú Jésù Kristì ni gbogbo ẹ̀kún nǹkan wọ̀nyí ni ó wà, kí a má bàa ṣìnà lọ, kí a má bàa tún máa wá nǹkan mìíràn, kí a máa rò wípé Jésù tí a ti gbọ́ nípa rẹ̀ wípé kò tó fún wa. Nínú Kọ́ríntì kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹjọ, Kọ́ríntì kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹjọ, Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí sí fún yín, kí ẹ̀yin tí ó ní ànító nínú ohun gbogbo ní ìgbà gbogbo lè máa pọ̀ sí i nínú iṣẹ́ rere gbogbo. Bí o bá wo ẹsẹ̀ yìí dáradára, bí ó ti ń sọ nípa gbogbo oore ọ̀fẹ́, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ànító nígbà gbogbo àti iṣẹ́ rere gbogbo, ó sì fi àwọn nǹkan wọ̀nyí sí orí Jésù wípé nínú Kristì ni a ní gbogbo àwọn ẹ̀kún nǹkan wọ̀nyí ni wọn ó sì máa bí sí. Bí a bá gba Jésù Kristì gbọ́ wípé kò sí ohun kan tí a fẹ́ ní tí a kò lè ní ní ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ nínú Jésù. Nínú Éfésù orí kẹta, Éfésù orí kẹta láti ẹsẹ̀ ogún, ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa? Ohun tí a ṣe ń ka àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí ni pé kí ó lè yí ọ dájúdájú wípé kò sí agbára ní ibòmíràn àfi nínú Jésù Kristì, kò sí ìgbàlà ní ibòmíràn àfi nínú Jésù Kristì, kò sí ìdáǹdè ìtúsílẹ̀ nínú ẹlòmíràn àfi nínú Jésù Kristì. Bí a bá rí ẹni tí ó ń pa ọlọ́kàndà, bí a bá rí ẹni tí ó fẹ́ ṣí ọlọ́nà, tí ó ń sọ fún ọ wípé ìmọ̀ ìjìnlẹ̀ tó wà ní ibòmíràn bí kìí ṣe nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbélé wa lọ́wọ́, ó jẹ́ wípé ẹni bẹ́ẹ̀ ó fẹ́ mú ọ ṣáko, ó ń fẹ́ mú ọ rìn kiri gẹ́gẹ́ bí ẹni tí ó sọnù. Èyí ni ó ń kọ Pọ́ọ̀lù Apọ́stẹ́lì lóminú tí ó mọ̀ wípé àwọn tí ó lọ sí Kólósè tí ó fẹ́ pa wọ́n lọ́kàndà, tí ó fẹ́ ṣí wọn nípò, wípé wọn ó sọ wọn di aṣáko, wọn ó sọ wọn di ẹdun arinlẹ̀ nípa ti ìgbàgbọ́. Ó sì ń fẹ́ kí ó dá wọn lójú wípé ìtànjẹ ni àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n mú tọ̀ wọ́n wá. Jẹ́ kí a wò nísinsìnyí àwọn ohun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó ń sọ nínú ibi tí a kà nínú Kólósè orí kìíní, tí ó ń sọ nípa Kristì Jésù Olúwa wa. Ìkíní, ó ń sọ nípa Kristì àwòrán Ọlọ́run, Ọlọ́run àìrí, ṣùgbọ́n Jésù Kristì ni ó sọ Ọlọ́run di ẹni tí a fi hàn, ẹni tí a rí, ẹni tí a mọ̀. Òun ni àwòrán Ọlọ́run

0: Ìwé wòlí Ezekiẹ́lì, orí 43, ó sì mú mi wá sí ẹnu ọ̀nà tí ó kọjú sí ọ̀nà ìlà-oòrùn, sì kíyèsí ògo Ọlọ́run Ísírẹ́lì wá láti ọ̀nà ìlà-oòrùn, àti ohùn rẹ̀ rí bí ariwo omi púpọ̀, ayé sì ràn fún ògo rẹ̀, ó sì dàbí ìrí ìran tí mo rí, gẹ́gẹ́ bí ìran tí mo rí nígbà tí mo wá láti pa ìlú náà run. Ìran náà sì dàbí ìran tí mo rí lẹ́bàá odò Kébárì, mo sì dojú mi bolẹ̀. Ògo Olúwa sì wá sí ilé náà láti ọ̀nà ilẹ̀kùn tí ó kọjú sí ọ̀nà ìlà-oòrùn. Ẹ̀mí sì gbé mi sókè, ó sì mú mi wá sí àgbàlá àtinú, sì kíyèsí ògo Olúwa kún ilé náà. Mo sì gbọ́ ó ń bá mi sọ̀rọ̀ láti inú ilé wá. Ọkùnrin náà sì dúró tì mí, ó sì wí fún mi pé, ọmọ ènìyàn, ibi ìtẹ́ mi àti ibi àtẹ́lẹsẹ̀ mi, níbi tí èmi ó gbé láàrin àwọn ọmọ Ísírẹ́lì láéláé àti orúkọ mímọ́ mi, ni kí ilé Ísírẹ́lì má bàjẹ́ mọ́ àwọn tàbí ọba wọn nípa panṣágà wọn, tàbí nípa òkú ọba wọn ní ibi gíga wọn, ní títẹ́ ìloro wọn níbi ìloro mi, àti òpó wọn níbi òpó mi. Ògiri sì wà láàrin èmi àti àwọn, wọ́n sì ti ba orúkọ mímọ́ mi jẹ́ nípa ohun ìríra wọn tí wọ́n ti ṣe. Mo sì rún wọn ní ìbínú mi, ǹjẹ́ kí wọ́n mú panṣágà wọn àti òkú àwọn ọba wọn dìnà kúrò lọ́dọ̀ mi, èmi ó sì máa gbé àárín wọn láéláé. Ìwọ ọmọ ènìyàn, fi ilé náà han ilé Ísírẹ́lì, kí ojú àìṣedédé wọn ba lè tì wọ́n, sì jẹ́ kí wọ́n wọn àpẹẹrẹ náà, bí ojú gbogbo ohun tí wọ́n bá ṣe bá sì tì wọ́n, fi ìrí ilé náà hàn wọ́n, àti kíkọ rẹ̀, àti ìjáde rẹ̀, àti ìwọlé rẹ̀, àti gbogbo ìrí rẹ̀, àti gbogbo àṣẹ rẹ̀, àti gbogbo ìrí rẹ̀, àti gbogbo òfin rẹ̀, kí o sì kọ́ lójú wọn, kí wọn kí ó lè pa gbogbo ìrí rẹ̀ mọ́, àti gbogbo àṣẹ rẹ̀, kí wọn sì ṣe wọ́n. Èyí ni òfin ilé náà, lórí òkè gíga, gbogbo ìpinnu rẹ̀ yíká ni mímọ́ jùlọ, kíyèsí, èyí ni òfin ilé náà. Wọ̀nyí sì ni ìwọn pẹpẹ nípa ìgbọ̀nwọ́. Ìgbọ̀nwọ́ jẹ́ ìgbọ̀nwọ́ kan àti ìbú àtẹlẹwọ́ kan. Ìsàlẹ̀ rẹ̀ yóò jẹ́ ìgbọ̀nwọ́ kan àti ìbú rẹ̀ ìgbọ̀nwọ́ kan. Àti ìgbátí rẹ̀ ní etí rẹ̀ yíká yóò jẹ́ ìka kan. Èyí ni yóò sì jẹ́ ibi gíga pẹpẹ náà. Láti ìsàlẹ̀ ilẹ̀ títí dé ìjókòó ìsàlẹ̀ yóò jẹ́ ìgbọ̀nwọ́ méjì àti ìbú rẹ̀ ìgbọ̀nwọ́ kan. Àti láti ìjókòó kékeré títí dé ìjókòó ńlá yóò jẹ́ ìgbọ̀nwọ́ mẹ́rin àti ìbú rẹ̀ ìgbọ̀nwọ́ kan. Pẹpẹ náà sì jẹ́ ìgbọ̀nwọ́ mẹ́rin, àti láti pẹpẹ títí dé òkè jẹ́ ìwo mẹ́rin. Pẹpẹ náà yóò sì jẹ́ ìgbọ̀nwọ́ 12 ní gígùn, àti 12 ní ìbú onígun mẹ́rin ní igun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀. Àti ìjókòó ni yóò jẹ́ ìgbọ̀nwọ́ 14 ní gígùn àti 14 ní ìbú nínú igun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀. Àti etí rẹ̀ yíká yóò jẹ́ àbọ̀ ìgbọ̀nwọ́, àti ìsàlẹ̀ rẹ̀ yóò jẹ́ ìgbọ̀nwọ́ kan yíká. Àtẹ̀gùn rẹ̀ yóò sì kọjú sí ìhà ìlà-oòrùn. Ó sì wí fún mi pé, ọmọ ènìyàn, báyìí ni Olúwa Ọlọ́run wí, èyí ni àṣẹ pẹpẹ náà ní ọjọ́ tí wọn ó ṣe é, láti rú ọrẹ ẹbọ sísun lórí rẹ̀, àti láti wọ́n ẹ̀jẹ̀ sórí rẹ̀, ìwọ sì fi ẹgbọrọ màlúù fún ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀, fún àwọn àlùfáà, àwọn Léfì, tí í ṣe irú ọmọ Sádókù, tí ń súnmọ́ mi láti ṣe ìránṣẹ́ fún mi, ni Olúwa Ọlọ́run wí. Ìwọ sì mú nínú ẹ̀jẹ̀ rẹ̀, ìwọ sì fi sí ìwo mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀, àti sí igun mẹ́rẹ̀ẹ̀rin ìjókòó náà, àti sí etí rẹ̀ yíká, ìwọ sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́, ìwọ sì ṣe ètùtù rẹ̀, ìwọ sì mú ẹgbọrọ màlúù ti ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀, òun ó sì sun ní ibi tí a yàn ní ilé náà lóde ibi mímọ́. Àti ní ọjọ́ kejì, ìwọ fi ọmọ ewúrẹ́ aláìlábàwọ́n rúbọ ọrẹ ẹ̀ṣẹ̀, òun ó sì sọ pẹpẹ náà di mímọ́, bí wọ́n ti fi ẹgbọrọ màlúù sọ di mímọ́. Nígbà tí ìwọ bá ti sọ di mímọ́ tán, ìwọ fi ẹgbọrọ màlúù aláìlábàwọ́n rúbọ, àti àgbò aláìlábàwọ́n láti inú àgbò wá, ìwọ sì fi wọ́n rúbọ níwájú Olúwa. Àwọn àlùfáà yóò sì da iyọ̀ sí wọn, wọ́n sì fi wọ́n rú ọrẹ ẹbọ sísun sí Olúwa. Ọjọ́ méje ni ìwọ fi pèsè òbúkọ fún ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́, wọ́n sì pèsè ẹgbọrọ màlúù pẹ̀lú àti àgbò láti inú àgbò wá, tí wọ́n ṣe aláìlábàwọ́n. Ọjọ́ méje ni wọ́n fi wẹ pẹpẹ, wọ́n sì sọ ọ́ di mímọ́, wọ́n sì ya ara wọn sọ́tọ̀. Nígbà tí ọjọ́ wọ̀nyí bá pé, yóò sì ṣe. Ní ọjọ́ kẹjọ àti síwájú, àwọn àlùfáà yóò ṣe ọrẹ ẹbọ sísun yín lórí pẹpẹ àti ọrẹ ẹbọ ìdúpẹ́, èmi ó sì gbà yín, ni Olúwa Ọlọ́run wí.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé wòlí Ezekiẹ́lì, orí 44, ó sì mú mi padà lọ́nà ẹnu ọ̀nà ibi mímọ́ ti òde tí ó kọjú sí ìlà-oòrùn, ó sì tì. Olúwa sì wí fún mi pé, ẹnu ọ̀nà yìí yóò wà ní títì, a kì yóò ṣe, ẹnìkan kì yóò sì gbà á wọ inú rẹ̀, nítorí Olúwa Ọlọ́run Ísírẹ́lì ti gbà á wọ inú rẹ̀, yóò sì wà ní títì. Fún ọmọ aládé ni, ọmọ aládé, oni yóò jókòó nínú rẹ̀ láti jẹ àpàrà níwájú Olúwa. Yóò wọ̀ ọ́
2: láti ọ̀nà ìloro ẹnu ọ̀nà náà,
0: yóò sì jáde láti ẹnu ọ̀nà rẹ̀ náà lọ. Ó sì mú mi wá ọ̀nà ẹnu ọ̀nà àríwá síwájú ilé náà. Mo sì wò sí kíyèsí, ògo Olúwa kún ilé Olúwa, mo sì dojú mi bolẹ̀. Olúwa sì wí fún mi pé, ọmọ ènìyàn, fi iyì rẹ sí i, sì fi ojú rẹ wò, sì fi etí rẹ gbọ́ ohun gbogbo tí èmi ti sọ fún ọ ní ti gbogbo àṣẹ ilé Olúwa àti ti gbogbo òfin rẹ. Sì fi iyì rẹ sí ìwọnú ilé ènì pẹ̀lú gbogbo ìjáde lọ ibi mímọ́ náà. Ìwọ sì wí fún àwọn ọlọ̀tẹ̀ àní fún ilé Ísírẹ́lì pé, báyìí ni Olúwa Ọlọ́run wí, kí gbogbo ohun ìríra yín tó fún yín ilé Ísírẹ́lì, ní ti pé ẹ mú ọmọ àjèjì aláìkọlà àyà àti aláìkọlà ara wá láti wà ní ibi mímọ́ mi, láti sọ ọ́ di aláìlọ́wọ̀ àní ilé mi, nígbà tí ẹrú àkàrà mi, ọ̀rá àti ẹ̀jẹ̀ wọ́n sì bá májẹ̀mú mi jẹ́ nípa gbogbo ohun ìríra yín. Ẹ kò sì pa ibi ìṣọ́ mímọ́ mi mọ́, ṣùgbọ́n ẹ ti yan olùṣọ́ ibi ìṣọ́ inú ibi mímọ́ mi fún ara yín. Báyìí ni Olúwa Ọlọ́run wí, gbogbo ọmọ àjèjì aláìkọlà àyà tàbí aláìkọlà ara kì yóò wọ inú ibi mímọ́ mi nínú gbogbo ọmọ àjèjì tí ó wà láàrin àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n àwọn Léfì tí ó ti lọ jìnà kúrò lọ́dọ̀ mi ní ìṣìnà Ísírẹ́lì, tí wọ́n ṣìnà kúrò lọ́dọ̀ mi lẹ́yìn òrìṣà wọn, yóò sì ro àìṣedédé wọn. Wọ́n sì jẹ́ ìránṣẹ́ ní ibi mímọ́ mi, olùṣọ́ ẹnu ọ̀nà ilé, wọ́n sì máa ṣe ìránṣẹ́ ní ilé. Àwọn ni yóò pa ọrẹ ẹbọ sísun àti ẹbọ fún àwọn ènìyàn, wọ́n sì dúró níwájú wọn láti ṣe ìránṣẹ́ fún wọn. Nítorí tí wọ́n ṣe ìránṣẹ́ fún wọn níwájú òrìṣà wọn, wọ́n sì jẹ́ ohun ìdìgbòlù àìṣedédé fún ilé Ísírẹ́lì. Nítorí náà ni mo gbé ọwọ́ mi sókè sí wọn, ni Olúwa Ọlọ́run wí. Wọ́n sì ro àìṣedédé wọn. Wọn kì yóò sì súnmọ́ ọ̀dọ̀ mi láti ṣiṣẹ́ àlùfáà fún mi, tàbí láti súnmọ́ gbogbo ohun mímọ́ mi ní ibi mímọ́ jùlọ. Wọ́n sì ru ìtìjú wọn àti ohun ìríra wọn tí wọ́n ti ṣe. Èmi ó sì ṣe wọ́n ní olùṣọ́ ibi ìṣọ́ ilé fún gbogbo iṣẹ́ rẹ̀ àti fún ohun gbogbo tí a ó ṣe nínú rẹ̀. Ṣùgbọ́n àwọn àlùfáà, àwọn Léfì, àwọn ọmọ Sádókù tí ó pa ibi ìṣọ́ ibi mímọ́ mi mọ́, nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì ṣìnà kúrò lọ́dọ̀ mi, àwọn ni yóò súnmọ́ ọ̀dọ̀ mi láti ṣe ìránṣẹ́ fún mi. Wọ́n sì dúró níwájú mi láti rú ọ̀rá àti ẹ̀jẹ̀ sí mi, ni Olúwa Ọlọ́run wí. Àwọn ni yóò wá sí ibi mímọ́ mi, àwọn ni yóò sì súnmọ́ tábìlì mi láti ṣe ìránṣẹ́ fún mi. Wọ́n sì pa ibi ìṣọ́ mi mọ́. Yóò sì ṣe pé nígbà tí wọ́n bá wá sí ẹnu ọ̀nà àgbàlá àti inú, wọ́n wọ ẹ̀wù ọgbọ̀n, irun àgùntàn kì yóò bọ́ sí ara wọn. Nígbà tí wọ́n bá ń ṣe ìránṣẹ́ ní ẹnu ọ̀nà àgbàlá àti inú àti nínú ilé, wọ́n sì ní fìlà ọgbọ̀n lé orí wọn, ṣòkòtò ọgbọ̀n ni wọ́n sì wọ̀ ní ìdí wọn. Wọn kì yóò sì fi ohun tí múni làágùn di àmùrè.
2: Nígbà tí wọ́n bá sì lọ sí àgbàlá òde,
0: àní sí àgbàlá òde sọ́dọ̀ àwọn ènìyàn, wọ́n bọ́ ẹ̀wù wọn tí wọ́n fi ṣe ìránṣẹ́, wọ́n sì fi wọ́n sí àwọn yàrá mímọ́, wọ́n sì wọ ẹ̀wù mìíràn. Wọn kì yóò sì fi ẹ̀wù wọn sọ àwọn ènìyàn di mímọ́. Wọn kì yóò sì fa orí wọn, bẹ́ẹ̀ ni wọn kì yóò jẹ́ kí irun wọn gbọ̀. Ní rírẹ́, wọ́n rẹ irun orí wọn. Àlùfáà gbogbo kì yóò mu ọtí wáìnì nígbà tí wọ́n bá wá sí àgbàlá àti inú. Wọn kì yóò sì fẹ́ opó tàbí ẹni tí a tì jáde fún aya wọn, ṣùgbọ́n wọ́n fẹ́ wúndíá láti irú ọmọ ilé Ísírẹ́lì tàbí opó tí ó ti ní àlùfáà rí. Wọ́n ó sì kọ́ àwọn ènìyàn mi ní ìyàtọ̀ tí ó wà láàrin mímọ́ àti àìlọ́wọ̀. Wọ́n ó sì mú wọn mọ èyí tí ó wà láàrin àìmọ́ àti mímọ́. Àti ní ìjà, àwọn ni yóò dúró láti ṣe ìdájọ́. Wọ́n ó sì dá ní ìdájọ́ mi. Wọ́n sì pa òfin mi àti àṣẹ mi mọ́ ní gbogbo àpéjọ mi. Wọ́n sì ya àwọn ọjọ́ ìsinmi mi sí mímọ́. Wọn kì yóò sì wá sọ́dọ̀ òkú ènìyàn láti sọ ara wọn di àìmọ́, ṣùgbọ́n fún bàbá tàbí fún ìyá tàbí fún ọmọkùnrin tàbí fún ọmọbìnrin, fún arákùnrin tàbí fún arábìnrin tí kò ti ní ọkọ, wọ́n lè sọ ara wọn di àìmọ́. Àtìlẹ́yìn ìwẹ̀nùmọ́ rẹ̀, wọ́n sì ka ọjọ́ méje fún un. Àti ní ọjọ́ tí yóò lọ sí ibi mímọ́, sí àgbàlá àti inú láti ṣe ìránṣẹ́ ní ibi mímọ́, òun ó rú ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀ rẹ̀, ni Olúwa Ọlọ́run wí. Àti ogún ni yóò jẹ́ fún wọn, èmi ni ogún wọn. Ẹ kì yóò sì fún wọn ní ìní ní Ísírẹ́lì, èmi ni ìní wọn. Àwọn ni yóò jẹ ọrẹ ẹbọ jíjẹ àti ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀ àti ọrẹ ẹbọ ìrékọjá àti gbogbo ohun ègún ní Ísírẹ́lì yóò jẹ tiwọn. Àti ìkíní nínú gbogbo àkọ́so nǹkan gbogbo, olúkúlùkù ọrẹ gbogbo nínú gbogbo ọrẹ yín yóò jẹ ti àwọn àlùfáà. Ẹ ó sì fi àkọ́pò ìyẹ̀fun yín fún àlùfáà, kí ìbùkún lè bàlé ilé rẹ̀. Gbogbo òkú nǹkan àti ohun tí a fà ya nínú ẹyẹ tàbí nínú ẹranko ni àwọn àlùfáà kì yóò jẹ.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín pé ó wù yín nínú àánú yín láti fà wá mọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé lójoojúmọ́ nígbà tí a bá wá sí yín, ni e ma n po wa pelu ounje eye je a n bebe loni we pe ki e tun fi ounje eye yi bo wa loruko Jesu abeyin we pe gege bi imole oro yin yo ti wo inu okan wa we pe ki okunkun ki o sajade loruko Jesu abebe we pe gege bi ati je alai lagbara we pe bi ati wa si odo yin ti a o gboro yin ti a o se gbadura we pe agbara atorun wa yo je ti wa loruko Jesu e la wa loye e se wa loju e ko wa e je ki eyi ti a ko ninu oro yin ki o mu wa dagba soke nipa ti igbagbo adope o pe ti gbo ni loruko Jesu Kristi Oluwa wa fun igba die ni ati nkeko lati no Kolose ati ka orikini ase ti keko lesese ninu gbogbo awon ese ti o wa ninu orikini nisisiyi ati bo si orikeji loni anwo ese kejo titi de ese ikewa eje ki a si bibeli wa si Kolose orikeji lati ese ikejo de ese ikewa ma fi ojuka bi ati nka fun o e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi etan eniyan gege bi ipilese eko aye ti ki se bi ti Kristi nitori pe ninu re ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara ase ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara awon ese meta wonyi ni awo adura wa ni wo pe ki Olorun emi ki o tumo awon oro wonyi ninu okan wa ki awa ti o ti dabi eni wo pe a nfi afefe eko keko gbaka akiri ki a le duro sinsin ki a le fese mule ki a si le duro ninu eko Kristi ki a ba le se wa pe ki a si pese wa sile fun bibo Jesu Kristi Oluwa wa gege bi eko ti a ti ko tele a ri pe awon eleko ike ati aladamo ti yo awon eniyan mimo ti won wa ni Kolose lenu pelu awon oro asan ti ko lese nile won ti dide won si ti n da okan awon onigbagbo ti o wa ni Kolose ru nihi ni Paulu gbogun ti awon adamo eko eke wonyi o si n kigbe tantan lati kilo fun awon onigbagbo tooto wepe ki a ma se tan won je wepe ki a ma se pa won lokan pada ki won ma ba sobo kuro ninu ore ofe o fi han gbangba pe awon woli eke wonyi won je eletan ati apanirun o si n kilo fun won o n gba awon onigbagbo tooto niyanju wepe ki won ma sora lati ma fi aye sile fun eko keko lati ri aye wole eyi ni ikilo kan na ti Olorun fun wa lati inu awon ese ti a ka wonyi awon ese meta wonyi ese ikejo ikesan ati ikewa won je ki o meta ki o ye wa daradara ikini ikilo lodi si eko awon alai lolorun ikilo lodi si eko awon alai lolorun ikeji ewu awon eko ike bi abagba eko ike laye ni idile wa o sese lati odo omo tabi lati odo aya wa tabi lati odo oko tabi alabagbe o ye ki a mo wepe ewu pupo ni o wa ninu ki a gba eko ike laye ni idile wa iketa idakoro fun okan ye ki a wo lati ikori kini ikilo lodi si eko awon alai lolorun ninu Kolose orikeji ese ikejo Paulu nso wepe e ma kiye sara ki eni keni ki o ma se fi imo ati etan asan diyin ni igbekun gege bi etan eniyan gege bi ipilese eko aye ki se ti ki se bi ti Kristi igba gbogbo ni awon eko buburu ati asa buburu ma nlakaka lati yi awon eniyan Olorun pada kuro ninu otito be ni Olorun paapa fun ara re o ma ran awon iranse re lati je ki o di imo fun wa we pe ki asora o ma nkilo fun awon eniyan re ni gbogbo igba ati lati iran de iran awon iranse Olorun ma nko ni otito li ona ti o han gbangba ti o si han kedere lati pa awon omo ehin Kristi mo kuro lowo isina ati eke o daju we pe bi aba wa ninu imole okunkun ki o le raye joba ni igbese aye wa bi aba ntele Olorun ni ese ogbeji o daju we pe satani ki o le ri aye lati pa wa kuro lati odo Olorun ati we pe bi aba ja papa ninu imo otito gbogbo eko isina ati asa isina ki o le raye ni igbese aye wa gbogbo on patapata ni won wo lule ni waju wa eyi ni a fi so fun awon eniyan won yi we pe ki won ki o ma kiye sara ki a ma kiye sara je we pe ki a ma sora o ye ki a mo we pe ikilo ti Paulu apostoli ti o fun awon ara Kolose ikilo yi kan na ni Olorun fun wa ti o si tin fun gbogbo awon ti won gba Olorun gbo lati isedale tabi lati ibere ninu Deuteronomy ori ketala Deuteronomy ori ketala lati ese ikini bi woli kan bahu laarin re tabi alala kan ti o si fi ami tabi ise iyanu kan han o ki ese dara dara oni bi woli kan tabi alala kan bi o ba jade bi o ba dide ti o si fi ami ati ise iyanu kan han o ti ami na tabi ise iyanu na ti o so fun oba se we pe e je ki atele Olorun miran Olorun ajeji leyin ti iwo ko ti mo ri ki asima si won iwo ko gbodo peti si oro woli na tabi alala na nitori pe Oluwa Olorun yin ndan yin wo ni lati mo bi eyin ba fi gbogbo aya yin ati gbogbo okan yin fe Oluwa Olorun yin leyin Oluwa Olorun yin ni ki eyin ki o ma rin oun ni ki e si ma beru ki e si ma pa ofin re mo ki e si ma gba ohun re gbo ki e si ma sin ki e si ma faramo eyi ni ohun ti Mose eni Olorun ti o so fun awon omo Israeli o je ki o ye won we pe ohun ti se wahala popo lati ko won ni ilana Olorun ofin Olorun ni kikun ni o ti gbele won lowo ilana ati ase ti Olorun po ohun ohun ti fun awon omo Israeli o wa nso fun ki o to fi aye sile ki o si to fi won sile we pe ki won ki o sora o sese ki woli kan ki o dide ki o so we pe Mose ko mo so daradara to o sese ki alala kan ki o dide ki o so wipe eyi ti Mose gbele won lowo wipe ko kun to fun omo Israeli Mose so fun wipe ki won ki o sora ki won ki o kiye sara ki won ki o ma je ki awon woli eke tabi awon alasodun alala ki won ki o si won lona eyi ni ikilo kan na ti Olorun fun wa wipe awa ti a je ti Olorun awa ti a ntele Olorun ki a sora ke ma ba fi eko keko eko isina tabi eko eke gba wa lo kuro lodo Olorun awon elomiran ma nro we pe bi a ba nkilo fun wa lati enu oni wasu we pe ki a sora lodo awon woli eke won ma nfi esun kan wa wepe awa ti an kilo fo awon eniyan a ko ni ife nitori won ro wepe bi abani ife ko ye ki a da enikeni lejo ko ye ki a so wepe enikan lo n wa so eko odi eko eke tabi elomiran lo n wa so ihin rere toto kini a le fi pe oro ara awon eniyan wonyi kini a ti ri oro won si se otito ni won so wepe bi abani ife ni toto a ko gbodo so fun awon eniyan ki a si kilo fun won nipa awon eko eke ati awon woli eke eje ki a wo Matthew ori keje ese ke dogun Matthew ori keje ese ke dogun e ma kiyesi awon woli eke.

0: pásítọ̀ ni a ń kọ́ ni, yálà láti ojúlé dé ojú ilé nínú ìpàdé ilé, tàbí ní àpéjọpọ̀ wa nígbà tí a bá péjọpọ̀, ni a ń kìlọ̀ fún wa nípa ọ̀rọ̀ Ọlọ́run, yálà nínú ilé ìsìn wa ni, tàbí ní ìpàgọ́ ní ìparí ọdún, tàbí ní ìgbà mìíràn, ni a máa ń jẹ́ kí ó yé wa yékéyéké bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti rí. Èyí ni Paul ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ kí wọn kí ó kíyè sára, kí wọn kí ó mọ̀ wípé a ti kọ́ wọn ní ẹ̀kọ́ ìrere, bí a ti ní ìgbàlà, bí a ti ní ìsọ̀dí mímọ́, bí a ti ní agbára ẹ̀mí Ọlọ́run, bí a ti ní ìwòsàn, bí a ti ń gbẹ́kẹ̀lé Ọlọ́run, bí a ti ń gbàdúrà, tí àdúrà wa ń gbà, ó ní òun ti kọ́ wọn ní ohun gbogbo. Ó sì yẹ kí wọn kí ó kíyè sára nítorí wípé pẹ̀lú omijé, pẹ̀lú ẹ̀dùn ọkàn, pẹ̀lú ìtara, pẹ̀lú àdúrà, pẹ̀lú ìfara ẹni rúbọ, pẹ̀lú láti ná ohun gbogbo tí ó wà tí òun ní, ni òun fi ń kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìnrere. Ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ ẹni tí ń gba ìkìlọ̀. Ó yẹ kí a máa sá fún ẹ̀kọ́ ìké, kí a máa jẹ́ kí ẹ̀kọ́ tí múnisìnà kí ó wá sí àárín wa. Ẹ jẹ́ kí a wo Pétérù kejì, orí kejì láti ẹsẹ̀ ìkíní. Ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú, gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín. Àwọn ẹni tí yóò yọ mú àdámọ̀ ìgbé wọ inú yín wá, àní tí yóò sẹ́ Olúwa tí ó rà wọ́n, wọn ó sì mú ìparun tí ó yára kánkán wá sórí ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ìwà wọ̀bìà wọn nípa àwọn ẹni tí a ó fi máa sọ ọ̀rọ̀ òdì sí ọ̀nà òtítọ́, àti nínú ojú kòkòrò ni wọn ó máa fi yín ṣe èrè jẹ nípa ọ̀rọ̀ ẹ̀tàn, ìdájọ́ ẹni tí kò falẹ̀ láti ọjọ́ ìwà, ìparun wọn kò sì tò gbé. Níhìn ni a tún ti ń jẹ́ kí ó yé wa wípé ó yẹ kí a ṣọ́ra, nítorí ẹ̀kọ́ èké gbòde kan, nítorí àwọn wòlíì èké wọ́n pọ̀ lé ayé, ó sì yẹ kí a dúró nínú òtítọ́. Àwọn aládámọ̀ tí ń sọ àwọn nǹkan wọ̀nyí, tàbí tí ń sọ ọ̀rọ̀ ẹ̀kọ́ òdì, wọ́n sọ wípé àwọn ní ẹ̀mí Ọlọ́run ju àwọn akẹ́kọ̀ọ́ tàbí àwọn olùkọ́ ìhìnrere. Ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé ohun tí wọ́n ń kọ́ ni, wọ́n jẹ́ àwọn àkójọpọ̀ ìmọ̀ ènìyàn lásán, wọ́n jẹ́ àwọn òfin àtọwọ́dọ́wọ́ tàbí àṣà ti ayé yìí, àwọn ohun tí ó jẹ́ asán àti òtúbáńtẹ́. Ó yẹ kí àwa tí a ti kọ́, àwa tí a mọ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí ó yé wa wípé ó yẹ kí a máa sá fún àwọn nǹkan wọ̀nyí. Kí tilẹ̀ ni ewu tí ó wà nínú ẹ̀kọ́ èké àti àwọn ẹ̀kọ́ ìṣìràn tí a ń sọ nípa rẹ̀ yìí, bí a bá jẹ́ ẹni tí ó já fara, bí a bá jẹ́ ẹni tí kò ṣọ́ra, bí a bá jẹ́ ẹni tí ń gba dùlùmọ̀, bí a bá jẹ́ ẹni tí ń gbọ̀jẹ̀gẹ́, tí ń gba àwọn ẹ̀kọ́ èké wọ̀nyí, kí ni àwọn ewu tí ó wà nínú gbígba ẹ̀kọ́ èké láàyè nínú ìdílé wa, nínú ọkàn wa, tàbí nínú ìdàpọ̀ wa, tàbí nínú ìjọ. Ẹ jẹ́ kí a padà sí Kolose orí kejì, ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí. Ẹ máa kíyè sára, kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn, gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bíi ti Kristi. A ń sọ fún wa, ó sì yé wa wípé bí a bá gba ẹ̀kọ́ èké láàyè, wípé ẹ̀kọ́ èké yìí yóò dì wá ní ìgbèkùn. Bí a bá ń sọ nípa wípé kí a di ẹni ní ìgbèkùn, ohun tí a ń sọ ó yé Paulu apostoli dáradára, nítorí wípé ẹni tí ó jáfáfá nínú ìmọ̀ èdè Gíríkì tí a fi kọ májẹ̀mú titun ni, ki se be nikan eni to ja papa ninu itan ma jemu lai lai ni nitori be nigba ti o nso wi pe ki a di eni ni igbekun o ye ki o ye wa ohun ti o nso e je wi pe ki a di ni igbekun tabi ki a ko wa lo si oko eru o nso wi pe imo ti aye eko eke tabi eko odi tabi eko ti awon woli eke ma nko ni o ma di ni igbekun ni o ma mu wa lo soko eru ni ati wi pe o ma mu ki eniyan ki o wa labe isiru o ma je ki eru eni be ki o di eni iparun ko se se fun mi lati ka gbogbo awon ese oro olorun ninu majemu lai lai ati ninu titun ti aleka lati fi se apejuwe ohun ti o je wi pe ki a dini ni igbekun sugbon je ki n se alaye die fun o ninu majemu lai lai ni ati ri wi pe o se se ki orile ede kan ki o ma ba orile ede miran ja sugbon bi won ba tin ba won ja won ri wi pe enikan ninu orile ede yi o je alakikanju o je alagbara won ri wi pe bi won ba le di iru eni be ni igbekun bi won ba le mu lo si oko eru awon yoku won a di ije fun won nitori be gbogbo ogbon ti won ni gbogbo agbara ti won ni won ma sa lati ri wi pe a ki kanju jagun jagun laarin awon eniyan wonyi a di ni igbekun wi pe bi a ba si ti se be awon yoku won o di ije opolopo ogbon ni won le lo bi o ba ka awon iwe onidajo o ri wi pe a ri oba kan lori awon eniyan re gba ti enikan ti o wole wa o so wi pe ohun ni ihinrere o ni eko kan to mu wa fun won nitori be ki awon eniyan ki o jade nitori pe ohun ti o fe so fun oba yi o je ohun ijile o je ohun asiri o je ohun kan to wa laarin ohun ati oba oba ko mo wi pe a fe pa ohun a fe di ohun ni igbekun oba ko mo wi pe eni ti o wa yi o ti ri wi pe bi a ba le mu ohun kuro awon eniyan ilu re won o di ije nitori be o ni ki awon eniyan ki o jade nitori pe eni yi ni oro asiri ti o fe ba ohun so bi won ti jade be ni o mu ida jade lati inu aso re ti o gun oba yi ni o ku bi o ti ku ni o ti rekun ti o sa jade bi o ti sa jade ni o pe ipe ogun bi won se segun awon eniyan won yi niyi o mo we pe isori o gege bi eni ti n gbadura eni ti o je akikanju o fe ba o jagun o fe ba ebi re jagun o ri wi pe bi o ba le yo kele kele wa lati fun o ni eko eke bi o ba le pa orun bi o ba le yi olokan pada wi pe adura re ko ni gba mo wi pe o ni mo olorun mo wi pe jesu kristi papa ko ni je olugbala fun omo eni a fi n so wi pe ki a kiyesara nitori wi pe awon alala ti ma n wa awon eke woli ti ma n wa awon alakataki titi ma n wa awon ti o ma so pe won ni ohun kan imo ijile ti ma n wa awon to ma so fun a wi pe won ni ogbon kan ti o tayo ti bibeli nitori pe iwe kan ti o je o ye ko je ara bibeli sugbon ti o ti sonu awon ti ri iwe naa he nitori be wa si bi kokokan ki won ki o le ko leko oni ki o sora o wi pe won fe di o ni igbekun won fe ko lo si oko eru won fe mu lo si inu isiro won fe so di eni ti a o parun nihi ni Paul apostle ni o tin je ki o ye awon eniyan won yi pe eko eke o ma di ni igbekun ni eko eke o ma so ni di alailagbara eko eke o ma pa ina emi wa o ma parun eko eke o ma ra wa niye eko eke o ma je ki a koju wa si orun ale eko eke o ma yi wa lokan pada kuro lati ma tele jesu a ma di eni ti ara niye ti a tele esu laimo ki se ninu kolose nikan le ati n kilo fun wa ninu bibeli lati n kilo fun wa wi pe ewu popo lo wa ninu ki a ma tele awon woli eke iwo ti o je wi pe bi o tile n wa si eko bibeli ti o n wa si ile ese wa sibe sibe awon woli eke ni kori ko sun re awon woli eke ni won ko leko o tun ma n gba awon iwe miran lati ibo miran o fe ki a di o ni igbekun lo si oko eru sora ewo wa nibe o Ye ki a wo Jeremiah ori kokandinlogbon. Jeremiah ori kokandinlogbon. Ese ikejo nitori bayi li Oluwa awon omogun ni Oluwa awon omogun wi. Nitori bayi li Oluwa awon omogun Olorun Israeli wi pe e ma se je ki awon woli yin ti o wa laarin yin ati awon alaposhe yin ton yi je ki e ma se peti si ala yin ti eyin nla nitori ese ikesan won so aso tele ike fun yin le oruko mi emi ko ran won li Oluwa wi awon jeun jeun woli won po kaakiri won fe gba owo ti oni won fe gba aso ti o wa ninu apoti re won fe gba iwon ba die ti Olorun ti fi bukun o nitori be nitori jeun jeun won a wa won ni Olorun ni o ran won si o won ma lu ago tabi won ma so we pe awon gba awe ni awon o ti e ronu ti e sugbon bi won tin gba awe ti won duro ni waju Oluwa ni Olorun ran awon si o wi pe boya ojo fe ro ni o boya ina njo ni boya ikankan lo fe sele ni won wa kilo fun o bi won ba si tin kilo tan ni won ma so pe sugbon o to ba le se etutu to ba le mu owo die wa to ba le se bayi ta ba se eto fun o ko si eto miran gbogbo eto gbogbo irubo ni Jesu Christ ti pari lori ige agbelebo eyi ni Olorun so fun wa wi pe emi ko ran won o awon alala awon alasotele awon alaposhe awon woli eke oni nitori won so asotele eke fun yin le oruko mi emi ko ran won li Oluwa wi nitori be o ye ki asora bi won ba to wa wa pelu asotele pelu iran bi won ba so to wa wa pelu isipaya tabi onkon ti baje we pe Olorun ko lo ran won nitori jeun jeun won wowo kaakiri ni won fi toyin wa ninu Romu ori 14 Romu ori 14 lati ese 17 ara emi si beyin e ma so awon ti se iyapa ati awon ti mu ohun ikose wa lodi si eko ti eyin ko esi kuro ni iso won omo ti o je wi pe ki a kuro ni iso eniyan bi abawa loja ti a ri wi pe enikan wa ninu iso pelu wa wi pe bi a se ntaja papo bi ati nsoro ti a fe taja ni eni yi ni o nle awon onibara wa sa bi abaje eni ti o gbon a o se iso ti wa loto eyi ni Paul apostle so fun a wi pe o mo wi pe o n gbianju lati de ijoba orun o si ri eni to fe ko ni eko ike ti o fe gba ire re ti o fe gba sonu ti o fe gba alaafia ti Olorun ti fun o ti o fe gba sonu igbala ayebaye igbala kuro ninu ase e ti oni nigba ti a we onu kuro ninu eje Jesu eni yi o fe gba igbala sonu lowo re e si jo wa ninu isokan na e je eni ti ma soro gege bi ore ti ma fi kulukun tele tele o ni sora ki e kuro ni iso won ye ki a ka le kan si mu gbadura we pe ki Olorun emi ki o ko awon nkan won yi si tabili o kan aya wa ki a le sa fun eko ike ki a le sa fun awon woli eke ki eni keni ki o ma se gba ire ayeraye lowo wa oni ara emi si beyin e ma so awon ti nse iyapa ati awon ti mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko o ye ki a be lowo wa eko wo ni ati ko ati ko eko igbala ninu Jesu Christi ni kan soso wo odo agutan Olorun eni ti o ko ese aye lo bi enikeni ba wa nigba na ti o so fun wa pe oruko Jesu eje Jesu irobo Jesu tabi ku Jesu Christi lori igi agbelebo ko to fun igbala wa oni ke a ma sa fun won eko wo la tun ti ko ati ko wi pe bi a ba wa ninu Christi a di eda titun wi pe ohun atijo epe ti a ma nse ki a to di onigbagbo ibura ti a ma bu ki a to di onigbagbo ikunsinu ati odi ti a ma yan ki a to di onigbagbo ati ole ti a ma ja ki a to di onigbagbo ife okunrin ba ara eni je ti a ma nse ki a to di onigbagbo oni bi enikeni ba wa ninu Kristi o di eda titun awon ohun atijo iwa irin atijo won yi won ti koja lo kiyesi won di titun oni ka sora o bi enikeni ba mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko ako ha ti ko wa nipa ti so di mimo ako ha ti ko nipa agbara emi mimo fun awon ti a so di mimo tabi kini ke a to ma so nipa eko wi pe ko dara ki onigbagbo ki o je eni ti ko birin jo tabi ki obirin ki o je okunrin kan kokunu kobodo ke ma si lati ile de ile ako ati ko wi pe okunrin kan aya kan ase ti ko nipa eko atunse oni ki asora ke ma je eni ti nka akiri ke ma je eni ti anfi afefe eko keko gba kiri oni ki a kuro ni iso awon eniyan be mo gbadura we pe gege bi olorun tin kilo fun wa we pe a o je eni tin gboran bi asi tin gboran ibukun ti o wa ninu igboran yo je ti wa ni oruko Jesu e je ki a wo Heberu ori ketala ese ikesan Heberu ori ketala ese ikesan e ma se je ki a fi oniruru ati eko ajeji gba yin kiri nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe ki se nipa ounje ninu eyi ti awon ti o tin rin ninu won ko li ere oro die to fun eni ti o fe gboran awon bibeli ese bibeli ti a ka won yi o je ohun ti o ye eni ti o ni emi olorun o je eni ti o ye eni ti o ni igbala awon ojiyan won pa ara won run ni awon to ma njiyan oro olorun wi pe se o je wi pe deeper life nikan ni ati le ko eko oro olorun se o je wi pe awon elomiran ti o nka bibeli se o je wi pe awon na o ni imo bibeli ni awa ki jiyan eko oro olorun ni a ma nko awon eniyan a si nfe se o lore oni a fi nsoro olorun fun o o si ri wipe inu bibeli ni a ti n kawe pe bi a ba je eni ti o feran olorun bi a ba je eni ti o fe tele olorun bi a ba je eni ti o fe gboran eni ti o fe fi orun sere je leyin aye buburu yi wipe ki a sora ki a ma kiyesara ki enikeni ki o ma se fi imo ati etan asan de wa ni igbekun gege bi itan eniyan gege bi ipilese eko aye wa ti ki se bi ti Kristi e je ki a pada si Kolose ori keji ese ikesan ati ese ikewa ki a wo idakoro ti a ni fun okan wa ninu Kolose ori keji ese ikesan ati ese ikewa nitori pe ninu re ni ninu Kristi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ninu Kristi oluwa wa olugbala wa oluso agutan wa ninu re ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara pipe ati ekun Kristi ni o duro gege bi idakoro fun okan wa dipo ki a ma fi ikolu kogba ero awon ti okan won ti poruru gba won soke sodo o ye ki awon onigbagbo simi ki won ki o si gbekele Jesu Kristi patapata ninu Kristi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ye ki o ye o we pe nigbati eniyan sobo nigbati Adamu ati Eva sobo ni ogba Edeni eniyan sobo kuro ninu ipo pipe ti olorun da si o si sobo si ipo aipe eyi ti o ba ninu je gidigidi eniyan je alaipe nipa ti emi nipa ti iwa bi Olorun ati nipa ti ogbon ati oye gege bi eniyan ti sobo ni ogba Edeni lese kese ni Adamu ati Eva di alaipe ati awon omo ti anbi nipase won ni won di alaipe ati awa papa ki a to mo Kristi le a di alaipe alaipe nipa ti emi alaipe nipa iwa bi Olorun alaipe nipa ogbon ati oye sugbon ninu Kristi ati nipase Kristi ni ati ni igbala kikun o nlo so wa di pepe o fun ni idariji pepe o fun ni alaafia pepe o fun ni ekunrere ore ofe re o fun ni ife pepe ati agbara kikun ati ogbon ati on gbogbo lati le je ki aye ti isinsin yi ati ayeraye ki o ni ere fun wa je ki a wo ninu Kolose ori keji ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati imo pamo si oni bi a ba nfe ni ogbon a si nfe ni imo imo to le se wa lanfani ni aye yi ati ni aye ti nbo ninu Kristi ni ati le ri ke ma se peti si awon ti o nso wi pe ogbon kan wa ti o tun ta re to wa ninu bibeli ke ma se peti si awon atonije akonisina to ma nso wi pe o se se ni ibi ipoku tabi ni ibi ibi ti won sin ko si ibe ni won tun lo loru lati le ni ogbon kan ti o farasin tabi ti o farapamo oni rara ninu Kristi ni gbogbo isura ogbon ati imo ni a fi pamo si oni ke a ma tun ri eni ti o lo si oke okun tabi eni ti o lo si aginjo tabi eni ti o lo si idi igi tabi si idi orisa ti o wa ogbon lati le gbe igbesi aye kan ti o ro pe o dara oni rara ninu Kristi ni a fi gbogbo isura ogbon ati imo pamo si wepe bi a ba ti ni Kristi ati ni ohun gbogbo ninu Kolose ori kini ese ikokandilogun Kolose ori kini ese ikokandilogun nitori didun inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re didun inu baba wa ti nbe le orun ni we pe ekun ohun gbogbo ni ti idariji ni ti alaafia ni ti igbala ni ti isegun lori ese ni ti ife ni ti ore ofe ni ti agbara tabi ogbon tabi ohunkohun ti a nilo lati le gbe igbesi aye ti o te olorun lorun o ni didun inu baba ni wepe ki ekun ohun daradara gbogbo ki o le ma gbe inu re ki a to lo si ori ekun wa lati gbadura e je ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re o nso fun wa we pe gbogbo ohun ti o je mo iye ati ti o je mo iwa bi Olorun iwa mimo iwa ododo iwa otito iwa fun omo leyin Kristi we pe gbogbo re patapata le ati fun wa ninu Olorun ninu Kristi ninu ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi popo ti o si se iyebiye fun wa pe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ko fe ohun ti oro Olorun yi nso fun ani we pe gbogbo ohun ti o ye fun wa lati ni idariji ese lati ni agbara lori ese lati gbe igbesi aye iwa mimo lati gbe igbesi aye ti o te Olorun ti o wo Olorun we pe a fun wa ninu Kristi nitori be o ye ki a to Olorun lo bi a ba ti je eni ti amusina nipa eko ike eko odi nipa asa aye ati nipa awon omiran ti ko ni lari o ye ki a to Olorun lo ki a so fun pe ki o dariji wa ki a si se ipinu ki a so fun Olorun wi pe a ko ni sina mo wi pe a ko ni tele ona okunkun mo bi o ba je ni ti o tin tele woli eke ati eko eke ki o wa sodo Olorun nitori awon nkan won yi yo so di eni igbekun a o ko leru lo bi o ba joko sinu eko eke nitori be je ki a da oni ide je ki a gba okan re la je ki Olorun fun rara re ki o fa kuro ninu awon nkan won yi ki o je ti Olorun lekun rere ki o simo wi pe igbala lo nfe ni isodimo lo nfe ni agbara emi Olorun lo nfe ni iwosan lo nfe ni tabi idasile itunisile lo nfe ni tabi omo lo nfe lati je ki o je ebukun fun ebi re tabi o fe ki Olorun ki o bukun lona kan abi lona miran gbogbo nkan won yi le a o ni bi a ba gbekele Jesu Christ ni kan soso nitori ninu re ni ekun iwa Olorun gbe li ara iyara e je ki a dede duro ki a ba Olorun soro ki a so fun Olorun we pe ati ko eko ati mo wi pe o je ohun ti o se pataki lati kiyesa bi a tin kilo fun wa e je ki a gbadura ki a so fun Olorun we pe a fe je ti re e je ki a gbadura ki a so fun Olorun we pe a fe ma tele imo ati otito ti o wa ninu ihirere e je ki a gbadura ki a so fun Olorun wi pe gbogbo eko eke gbogbo eko ti mu ni sina gbogbo awon woli eke olukoni eke awon iwe eke akon sile afi won sile ajo won nina a se nfe tele oro Olorun gbogbo nkan to ba yato si eko ihirere ti a ti ko wa a fe ju won sile a fe tele Olorun timo timo gbadura so fun Olorun bi o ba je alailera bi o ba je eni ti a le tete yi lokan pada so fun Olorun we pe o fe duro sese o fe duro ninu eko o fe duro ninu eko ti o le se o pe se o ye fun ijoba Olorun bi o ba gbadura ti o gbekele Olorun ti o simile Olorun bi o ti le je alailagbara yo fi agbara fun o yo fi okun fun o yo le je ki o le duro sese ninu eko ti o ye koro
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Iwe woli Ezekiel ori 15 pelu nigba ti eyin ba fi ibopin ile le ogun e o gbe ore wa fun Oluwa eyi ti o mo lati ile na wa gigun na yo je 2000 ije ni gigun ati 2000 ni ibu eyi yo je mimo ni gbogbo agbegbe re yika lati inu eyi 1500 yo je ti ibi mimo mi ni gigun pelu 1500 ni ibu ni igun mererin yika ati 50 igbanwo fun igbangba re yika ati ninu iwon yi ni iwo won 2200 ni gigun ati 2000 ni ibu ati ninu re ni ibi mimo yo wa ibi mimo julo eyi ti o mo ninu ile na yo je ti awon alufa awon iranse ibi mimo ti yo sumo lati se iranse fun Oluwa yo si je aye fun ile won ati ibi mimo fun ibi mimo ati 2200 ni gigun ati ti 2000 ni ibu ni awon lefi pelu awon iranse ile na ni ogun yara fun ara won ni ini ati ini ilu na le eyin o yan 2000 ni ibu ati 2200 ni gigun leba ore ipin mimo na yo je ti gbogbo ile Israeli ati ipin kan yo je ti olori ni akan ati ni akeji ore ipin mimo ati ti ini ilu ti o koju si ore ipin mimo ti o si koju si ini ti ilu lati iha iwo orun si iwo orun ati lati iha ila orun si ila orun gigun re yo gbe okan ninu awon ipin lati eti iwo orun de eti ila orun ni ile na ni ini re yo wa ni Israeli awon olori mi ki yo si ni awon eniyan mi lara mo ati ile yoku ni won fi fun Israeli gege bi eya won bayi ni Oluwa Olorun wi ki o to fun yin eyin olori Israeli e mu iwa ipa ireje kuro ki e si mu idajo ati ododo se mu iloni lowo gba yin kuro lodo awon eniyan mi ni Oluwa Olorun wi ki eyin ki o ni iwon titọ ati efa titọ ati bati titọ efa ati bati yo je iwon kan na ki bati ba le gba idamewa homeri ati efa idamewa homeri iwon re yo je gege bi ti homeri shekeli yo si je ogun gera ogun shekeli shekeli 25 shekeli 15 ni mani eyin yo je eyi ni ore ti e oru ida mefa efa homeri alikama kan e o si mu ida mefa efa homeri bali kan wa niti ase ororo ba ti ororo ida mewa ba ti kan lati nu kore wa ti o je homeri oni ba ti mewa nitori ba ti mewa ni homeri kan ati odo aguntan kan lati nu agbo lati nu igba lati nu papa tutu israeli fun ore ebo jije ati fun ore ebo sisun fun ore ebo idupe lati fi se tutu fun won ni oluwa olorun wi gbogbo eniyan ile na ni yo mu ebo yi wa fun olori ni israeli ti o ma alade yo je ore ebo sisun ati ore ebo jije ati ore ebo mimu ninu ase gbogbo ati ni osu titun ati ni awon ojo isinmi ni gbogbo ajo ile israeli ohun o pese ore ebo ese ati ore ebo jije ati ore ebo sisun ati ore ebo idupe lati se tutu fun ile israeli bayi ni oluwa olorun wi ni osu ikini ni ojo ikini osu iwo mu egboro apo malu alai laba won iwo si fi so ibi mimo di mimo alufa yo si mu ninu eje ore ebo ese yo si fi si opo ile ati si igun mererin ijoko pepe ati si opo enu ona agbala ati inu ile bayi ni iwo si se ni ojo keje osu fun olukulupu eni ti o sina ati fun ope e o si se tutu ile na ni osu ikini ni ojo ikerin la osu eyin o ni ere koja ase ojo meje akara ewu ni jije ati ni ojo na ni o ma alade yo pese egboro apo malu fun ore ebo ese fun ara re ati fun gbogbo eniyan ile na ati ojo meje ase na ni yo pese ore ebo sisun fun oluwa egboro apo malu meje ati agbo meje alai laba won lojojumo fun ojo meje na ati ome ewure kan lojojumo fun ore ebo ese yo si pese ore ebo jije ti efa kan fun egboro apo malu kan ati efa kan fun agbo kan ati hini ororo kan fun efa kan ni osu keje ni ojo 15 osu ni yo se gege bi wonyi ni ase ojo meje gege bi ore ebo ese gege bi ore ebo sisun ati gege bi ore ebo jije ati gege bi ororo iwe woli esikieli ori ikerindinlaadota bayi ni oluwa olorun wi enu ona agbala ati inu ti o koju si ila orun yo wa ni titi ni ojo mefa ti a fi sise ṣugbọn ni ojo isinmi ni a o se sile ati ni ojo osu titun ni a o si se sile olori na yo si ba enu ona iloro ti enu ona ode wole yo si duro nibi opo enu ona awon alufa yo si pese ore ebo sisun re ati ore ebo idupe re ohun o si ma sin ni iloro enu ona yo si jade wa aki yo si ti enu ona titi di asale eniyan ile na yo si ma sin ni ilekun enu ona yi niwaju oluwa ni ojo isinmi ati ni osu titun ore ebo sisun ti olori na yo ru si oluwa ni ojo isinmi yo je odo aguntan mefa alai laba won ati agbo kan alai laba won ati ore ebo jije yo je efa kan fun agbo kan ati ore ebo jije fun odo aguntan ebun owo re ati hini ororo kan fun efa kan ati ni ojo osu tuntun egboro malu kan ai laba won ati odo aguntan mefa ati agbo kan won o wa lai laba won yo si pese ore ebo jije efa fun egboro akọ malu kan ati efa kan fun agbo kan ati fun awon odo aguntan gege bi owo re ba ti to ati hini ororo kan fun efa kan nigba ti olori na yo ba si wole ona iloro enu ona ni yo ba wole yo si ba ona re jade nigba ti eniyan ile na yo ba si wa siwaju oluwa ni awon apejo owo eni ti o ba ba ona enu ona ariwa wole lati sin yo ba ona enu ona gusu jade eni ti o ba si ba ona enu ona gusu wole yo si ba ona enu ona ariwa jade ki yo ba ona enu ona ti o ba wole jade sugbon yo jade lodi keji ati olori ti o wa laarin won nigba ti won ba wole yo wole nigba ti won ba si jade yo jade ati ninu awon ase ati ninu awon ajo ore ebo jije yo je efa kan fun egboro apo malu kan ati efa kan fun agbo kan ati fun awon odo aguntan ebun owo re ati hini ororo kan fun efa kan nigba ti olori na yo ba si pese ore ebo sisun ati nuwa tabi ore ebo idupe ati nuwa fun oluwa enikan yo si si ilekun ti o koju si ila orun fun yo si pese ore ebo sisun re ati ebo idupe re bi o ti se ni ojo isinmi yo si jade ati leyin jade lo re enikan yo ti ilekun le ojojumo ni iwo pese odo aguntan kan fun alai laba won olodun kan fun ore ebo sisun fun oluwa iwo ma pese re loro owuro iwo si pese ore ebo jije fun loro owuro ida mefa efa ati ida mefa kini ororo kan lati fipo iyefun daradara na ore ebo jije nigba gbogbo nipa ase lailai fun oluwa bayi ni won pese odo agutan na ati ore ebo jije na ati ororo na lojojumo fun ore ebo sisun nigba gbogbo bayi ni oluwa olorun wi bi olori na ba fi egun fun enikeni ninu awon omo re ogun re yo je ti awon omo re yo je ini won nipa ijogun bi o ba si fi egun ninu ini re fun okan ninu awon iranse re nigba na yo je ti re titi di odun ominira yo si tun pada di ti olori na ṣugbọn ogun rẹ yo je ti awon omo rẹ fun won olori na ki yo si fi ipa mu ninu ogun awon eniyan lati le won jade kuro ninu ini won yo fi ogun fun awon omo rẹ lara ini ti on ti kala re ki awon eniyan mi to ma ba tuka olukuluku kuro ni ini rẹ o si mu mi koja le abawo ti o wa leba enu ona si awon yara mimo ti awon alufa ti o koju si ariwa si kiyesi ibi kan wa nibe ni ha mejeji worun o si wi fun mi pe eyi ni ibi ti awon alufa yo ma se ore ere koja ati ore ese nibi ti won ma yan ore jije ki won ma ba gbe won jade si agbala ode lati so awon eniyan di mimo o si mu mi jade si agbala ode o si mu mi koja ni igun mererin agbala na si kiyesi ni olukuluku igun agbala na ni agbala kan gbe wa ni igun mererin agbala na ni agbala ti a kanpo ologoji igbonwo ni gigun ati ogbon ni ibu awon igun mererin wonyi je iwon kan na owo ile kan si wa yika ninu won yika awon mererin a si se budana si abe owo na yika o si wi fun mi pe wonyi ni bi awon tin se nibi ti awon iranse ile na yo ma se ebo awon eniyan
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Iwe woli Ezekiel, ori iketadinla adota, o si mumi pada wa si ibi ilekun ile na, si kiyesi, omi ntu jade lati abe iloro ile na, ni ha ila orun, ni tori iwaju ile na wa, ni ila orun, omi si nwale lati abe apa otun ile na, ni gusu upepe, o si mumi jade ni ona enu ona ihari wa, o si mumi yiwa ona ode, si enu ona ode, ni ona ti okoju si ila orun. Si kiyesi omi ṣan jade lati ha ọtun nigba ti ọkunrin na jade si ha ila ọrun pẹlu okun kan lọwọ rẹ o si won egberun igbonwo o si mu mi la omi na ja omi na si de kokose o tun won egberun o si mu mi la omi na ja omi na si de ekun o si won egberun o si mu mi la ja omi si de egbe o si won egberun odo ti n ko le wo nitori omi ti kun omi iluwe odo ti ko se re koja o si wi fun mi pe omo eniyan iwo ri yi o si mu mi wa o si mu mi pada wa si bebe odo na nigba ti mo pada si kiyesi ige pupo pupo wa ni iha ihin ati ni iha ohun li eti odo na o si wi fun mi pe omi won yi ntu jade si iha ile ila orun won si nso kale lo si petele won si wo okun lo nigba ti a si mu won wo inu okun a si mu omi won lara da yo si se pe ohunkohun ti o ba wa laaye ti nrako nibi kibi ti odo mejeji ba de yo wa laaye opolopo eja yo si de nitori omi won yi yo de be a o si mu won lara da ohun gbogbo yo si ye nibi kibi ti odo na ba de yo si se pe awon apeja yo duro lori re lati engedi titi de eneglaimu won je ibi lati na awon si eja won o dabi iru won bi eja okun nla lopolopo sugbon ibi ere re ati ibi ira re le a ki o mu lara da a o fi won fun iyo ati leba odo ni eti re ni iha ihin ati ni iha ohun ni gbogbo igi jije yo ku ti ewe re ki yo ro ti eso re ki yo si run ki o ma so eso titun re li osu re nitori omi won lati ibi mimo ni won ti n tu jade eso re yo si je fun jije ati ewe re fun imunilarada bayi ni oluwa olorun wi eyi ni yo je ala ti eyin o fi jogun ile na fun ara yin fun eya mejila israeli josefu yo ni ipin meji eyin o si jogun re olukuluku bi ti ekeji re eyi ti mo ti gbe owo mi soke lati fi fun awon baba yin ile yi yo si bo sodo yin fun ogun eyi ni yo si je ala ile na ni hariwa lati okun nla ni ona hetioni bi a ti n lo si sedadi hamati berota sibraimu ti o wa laarin ala damasku ati ala hamati asa hatikonu ti o wa ni agbegbe haurani ala lati okun yo si je asarinani ala damasku ati ariwa ni hariwa ati ala hamati eyi si ni ihariwa ati ni haila orun e o won lati arin haurani ati lati arin damasku ati lati arin gileadi ati lati arin ile israeli leba Jordani lati ala titi de okun ila orun eyi ni iha ila orun ati iha gusu si gusu lati tamari titi de omeja ni kadeshi petele si okun la eyi ni iha gusu iha iwo orun pelu yo je okun la lati ala ti atin lo si hamati eyi ni iha iwo orun bayi ni opin ile yi fun ara yin gege bi awon eya israeli yo si se pe ibo ni o fi pin ni ogun fun ara yin ati fun awon alejo ti o se atipo laarin yin ti won bi omo laarin yin won si ri si yin bi ibile ninu awon omo israeli won ba yin pin le ogun laarin awon eya israeli yo si se pe ni eya ti alejo ba se atipo libe ni o fun ni ogun ni oluwa olorun wi iwe woli esikieli ori ikejidinlaadota won yi si ni oruko awon eya na lati opin ariwa titi de owo ona hetlomu bi aba nlo si hamati asainani leti damasku ni ariwa bi owo hamati won yi sa ni iha re ni ila orun ati iwo orun opin kan fun dani ati ni agbegbe dani lati iha ila orun de iha iwo orun ipin kan fun asheri ati ni agbegbe asheri lati iha ila orun ani titi de iha iwo orun ipin kan fun naftali ati ni agbegbe naftali lati iha ila orun de iha iwo orun ipin kan fun manase ati ni agbegbe manase lati iha ila orun de iha iwo orun ipin kan fun efraimu ati ni agbegbe efraimu lati iha ila orun ani titi de iha iwo orun ipin kan fun riubeni ati ni agbegbe riubeni lati iha ila orun ani titi de iha iwo orun ipin kan fun juda ati ni agbegbe juda lati iha ila orun de iha iwo orun ni yo je ore ti eyin o ta egba mejila o le egberun ije ni ibu ati ni gigun bi okan ninu awon ipin yoku lati iha ila orun de iha iwo orun ibi mimo yo si wa laarin re ore ti eyin o si ta fun oluwa yo je egba mejila o le egberun ni gigun ati egba marun ni ibu ati fun won ani fun awon alufa ni ore mimo yo je ni iha ariwa egba mejila o le egberun ni gigun ati ni iha iwo orun egba marun ni ibu ati ni iha ila orun egba marun ni ibu ati ni iha gusu egba mejila o le egberun ni gigun ibi mimo yo si wa laarin re yo je ti awon alufa ti aya si mimo ninu awon omo sadoku ti won ti pa ilana mimo ti won ko si sina ni sina awon omo israeli bi awon lefi ti sina ore ile ti a si ta yi yo je ohun mimo julo fun won bi agbegbe awon lefi ati ni ikoju si agbegbe awon alufa ni awon lefi yo ni egba mejila o le egberun ni gigun ati egba marun ni ibu gigun gbogbo re yo je egba mejila o le egberun ati ibu re egba marun won ki yo si ta ninu re won ki yo si fi se pasiparo be ni won ki yo si fi aposo ile na si owo elomiran nitori pe o je mimo fun oluwa ati egbe dogbon ti o ku ni ibu ni ikoju si egba mejila o le egberun na yo je bi aimo fun ilu nla na fun ibugbe ati fun agbegbe ilu nla na yo si wa laarin re won yi ni yo si je iwon re ni ariwa egba meji o le edegbeta ati ni iha gusu egba meji o le edegbeta ati ni iha ila orun egba meji o le edegbeta ati ni iha iwo orun egba meji o le edegbeta awon agbegbe ilu nla na yo je ni ariwa 50 le rugba ati ni iha gusu 50 le rugba ati ni iha ila orun 50 le rugba ati ni iha iwo orun 50 le rugba ati iyoku ni gigun ni ikoju si ore ti ipin mimo na yo si je egba marun ni iha ila orun ati egba marun ni iha iwo orun yo si wa ni ikoju si ore ipin mimo na ati ibisi re yo je fun ounje fun awon tin sin ni ilu nla na awon ti ba nsin ilu nla na yo si ma sin lati inu gbogbo eya israeli gbogbo ore na yo je egba mejila o le egberun nipa egba mejila o le egberun e o si ta ore mimo na igun mẹrẹẹrin lọgbọgba pẹlu ini ilu nla na ati iyoku yo je ti olori ni iha kan ati ni iha keji ti ore mimo na ati ti ini ibi nla na ni ikoju si egba mejila o le egberun ore ti agbegbe ila orun ati ni iha iwo orun ni ikoju si egba mejila o le egberun ni iha agbegbe iwo orun ni ikoju si awon ipin ti olori yo si je ore mimo na ibi mimo ile na yo si wa laarin re ati lati ini awon lefi ati lati ini ti ilu nla na laarin eyi ti se ti olori laarin agbegbe juda ati laarin agbegbe benjamini yo je ti olori ati fun awon eya iyoku lati iha ila orun de iha iwo orun benjamini ipin kan ati ni agbegbe Benjamini lati Ìhà-ìlà Oòrùn de Ìhà-ìwọ̀ Oòrùn Simeoni ìpín kan ati ni agbegbe Simeoni lati Ìhà-ìlà Oòrùn de Ìhà-ìwọ̀ Oòrùn Isakari ìpín kan ati ni agbegbe Isakari lati Ìhà-ìlà Oòrùn de Ìhà-ìwọ̀ Oòrùn Sebuloni ìpín kan ati ni agbegbe Sebuloni lati Ìhà-ìlà Oòrùn de Ìhà-ìwọ̀ Oòrùn Gadi ìpín kan ati ni agbegbe Gadi ni Ìhà-gúúsù si Gúúsù agbègbè náà yóò jẹ́ láti Tamari dé omi ìjà ní Kadeshi àti sí odò títí dé òkun ńlá. Èyí ni ilẹ̀ tí ẹ̀yin ó fi ìbò pín ní ogún fún àwọn ẹ̀yà Israeli. Wọ̀nyí sì ni ìpín wọn ni Olúwa Ọlọ́run wí. Wọ̀nyí sì ni ìbájáde ti ìlú ńlá náà láti Ìhà àríwá 2,250 òṣùwọ̀n. Àwọn bodè ìlú náà yóò jẹ́ gẹ́gẹ́ bí orúkọ àwọn ẹ̀yà Israeli: bodè mẹ́ta ní Ìhà àríwá, bodè Rubeni ọ̀kan, bodè Juda ọ̀kan, bodè Lefi ọ̀kan, àti ní Ìhà-ìlà Oòrùn 2,250 àti bodè mẹ́ta, àti bodè Josefu ọ̀kan, bodè Benjamini ọ̀kan, bodè Dani ọ̀kan, àti ní Ìhà-gúúsù 2,250 ìwọ̀n, àti bodè mẹ́ta, bodè Simeoni ọ̀kan, bodè Isakari ọ̀kan, bodè Sebuloni ọ̀kan, ní Ìhà-ìwọ̀ Oòrùn 2,250 pẹ̀lú bodè mẹ́ta wọn, bodè Gadi ọ̀kan, bodè Asheri ọ̀kan, bodè Naftali ọ̀kan, ó jẹ́ 1,000 ìwọ̀n yíká. Orúkọ ìlú ńlá náà láti ìjọ náà lọ yóò máa jẹ́ Olúwa ń bẹ níbẹ̀. Èyí ni òpin ìwé wòlíì Ezekiẹ́lì.
1: DCLM Radio, your spiritual warfare is our concern.
2: Danieli orí ìkíní. Ní ọdún kẹta ìjọba Jehoakimu ọba Juda ni Nebukadnesari ọba Babeli wá sí Jerusalemu, ó sì dó tì í. Olúwa sì fi Jehoakimu ọba Juda lé lọ́wọ́ pẹ̀lú apá kan ohun èlò ilé Ọlọ́run tí ó kó lọ sí ilẹ̀ Shinari sí ilé òrìṣà rẹ̀, ó sì kó ohun èlò náà wá sínú ilé ìṣúra òrìṣà rẹ̀. Ọba sì wí fún Ashpenasi olórí àwọn ìwẹ̀fà rẹ̀ pé kí ó mú àwọn kan wá nínú àwọn ọmọ Israeli nínú irú ọmọ ọba àti ti àwọn ìjòyè, àwọn ọmọ tí kò lẹ́gàn lára, ṣùgbọ́n àwọn tí ó ṣe arẹwà, tí ó sì ní ìmọ̀ nínú ọgbọ́n gbogbo, tí ó mọ òye, tí ó sì ní iyè nínú, àti irú àwọn tí ó yẹ láti dúró lé ààfin ọba, àti àwọn tí àbá máa kọ́ ní ìwé àti èdè àwọn ará Kádíà. Ọba sì pèsè oúnjẹ wọn lójoojúmọ́ nínú àdídùn ọba àti nínú ọtí wáìnì tí ó mu, kí a bọ́ wọn bẹ́ẹ̀ lé ọdún mẹ́ta pé ní òpin rẹ̀ kí wọn kí ó lè dúró níwájú ọba. Ǹjẹ́ nínú àwọn wọ̀nyí ni Danieli, Anania, Mishaeli àti Asaraya láti inú àwọn ọmọ Juda, àwọn ẹni tí olórí àwọn ìwẹ̀fà sì fi orúkọ fún. Bẹ́ẹ̀ ni ó pe Danieli ní Beteshasari àti Anania ní Shadraki àti Mishaeli ní Meshaki àti Asaraya ní Abednego. Ṣùgbọ́n Danieli pinnu rẹ̀ lé ọkàn rẹ̀ pé òun kì yóò fi oúnjẹ àdídùn ọba àti ọtí wáìnì tí ó mu ba ara òun jẹ́. Nítorí náà, ó bẹ olórí àwọn ìwẹ̀fà pé kí òun má bà ba ara òun jẹ́. Ọlọ́run ṣàti mú Danieli bá ojú rere àti ìyọnú pàdé lọ́dọ̀ olórí àwọn ìwẹ̀fà. Olórí àwọn ìwẹ̀fà sì wí fún Danieli pé, mo bẹ̀rù ọba Olúwa mi, ẹni tí ó yan oúnjẹ yín àti ohun mímu yín, nítorí báwo ni òun ṣe rí ojú yín kí ó fàrò ju ti àwọn ọkùnrin ẹgbẹ́ yín kan náà lọ? Nígbà náà ni ẹ̀yin ó ṣe kí èmi kí ó fi orí mi wewu lọ́dọ̀ ọba. Nígbà náà ni Danieli wí fún olùtọ́jú tí olórí àwọn ìwẹ̀fà fi ṣe olùṣọ́ Danieli, Anania, Mishaeli àti Asaraya pé, dá àwọn ọmọ ọ̀dọ̀ rẹ wò, èmi bẹ̀ ọ́ ní ìjọ mẹ́wàá kí o sì jẹ́ kí wọn kí ó máa fi ẹ̀wà fún wa láti jẹ àti omi láti mu. Nígbà náà ni kí a wo ojú wa níwájú rẹ àti ojú àwọn ọmọ tí ń jẹ oúnjẹ àdínú ọba. Bí ìwọ bá sì ti rí i sí, bẹ́ẹ̀ ni kí o ṣe sí àwọn ọmọ ọ̀dọ̀ rẹ. Bẹ́ẹ̀ ni ó gbà fún wọn lé ọ̀ràn yìí, ó sì dán wọn wò ní ìjọ mẹ́wàá. Ní òpin ọjọ́ mẹ́wàá, a rí ojú wọn lẹ́wà, wọ́n sì sanra ju gbogbo àwọn tí ń jẹ oúnjẹ àdídùn ọba lọ. Bẹ́ẹ̀ ni olùtọ́jú mú oúnjẹ àdídùn wọn kúrò àti ọtí wáìnì tí wọn ìbá mu, ó sì fún wọn lẹ́wà. Bí ó ṣe ti àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ni, Ọlọ́run fún wọn ní ìmọ̀ àti òye ní gbogbo ìwé àti ọgbọ́n. Danieli sì ní òye ní gbogbo ìran àti àlàá. Nígbà tí ó sì di òpin ọjọ́ tí ọba ti dá pé kí a mú wọn wá, nígbà náà ni olórí àwọn ìwẹ̀fà mú wọn wá síwájú Nebukadnesari. Ọba sì bá wọn sọ̀rọ̀, nínú gbogbo wọn kò sì sí ẹni tí ó dàbí Danieli, Anania, Mishaeli àti Asaraya. Nítorí náà ni wọ́n fi ń dúró níwájú ọba, àti nínú gbogbo ọ̀ràn ọgbọ́n àti òye tí ọba ń bèrè lọ́wọ́ wọn, ó rí pé ní ìwọ̀n ìgbà mẹ́wàá wọ́n sàn ju gbogbo àwọn amòye àti ọlọ́gbọ́n tí ó wà ní gbogbo ilẹ̀ ìjọba rẹ̀ lọ. Daniel sì wà síbẹ̀ títí di ọdún ìkíní ti Kírúsì ọba.
3: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán, kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá.
4: Ẹjọ́ sà níbi tí a kà nínú ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 11. Ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹjọ́ sà ibi ẹ máa ní ìgbóná ọkàn yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún. Pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn? Ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí? Àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn?
3: Ìbéèrè ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
4: Bẹ́ẹ̀ni sà.
3: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa?
4: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ Kristẹni.
3: Ẹ ṣe púpọ̀. Róòmù orí 12 ẹsẹ̀ 11. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ohun tí Paul apostle sọ fún wa ni wípé kí a ní ìtara. Kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe. Wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Paul apostle ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà? Bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn, wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọ́n kí ó tó lè tẹ̀lé Jésù. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérò, Jọ́hánù, Jákọ́bù àti àwọn Ándérò, Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì. Bí a bá sì wo ìpè Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì. Àti ẹ̀rí ọ̀gbẹ́ni Saulu ará Tarsu, nígbà tí Olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó ń lọ sí ilẹ̀ Damasku, tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún Paulu tàbí fún Saulu láti tàpá sí ẹ̀gún, tí ó sọ wípé ìwọ ta ni Olúwa. Tí Olúwa sì fi ara rẹ̀ han Saulu lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, ni a rí wípé Paul ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Bí a bá sì wo ìṣe àwọn apọ́stélì pẹ̀lú ní orí 2, ìṣe àwọn apọ́stélì ní orí 2 láti ẹsẹ̀ 37, nígbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérò àti àwọn apọ́stélì yòókù pé, ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérò sì wé fún wọn pé, ẹ ronú pọ̀rọ̀dà, kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ 40 àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn ni ó fi ń jẹ́rìí, tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí. Nítorí náà, àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ abatisí wọn ní ọjọ́ náà, a sì ka ìwọ̀n ẹgbẹ̀ẹ́dógún ọkàn kún wọn. A rí àwọn ènìyàn wọ̀nyí ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì ronú pọ̀ padà.

tí ó jẹ́ ọmọ ìjọ, àwọn tí ó jẹ́ ènìyàn Ọlọ́run bí tiwa, ó ṣeé ṣe a ní àtúnṣe láti ṣe. Tí ẹ̀mí Ọlọ́run tí ó ń tọ́ka sí fún wa, tí ó sì ń kàn nípa fún wa wípé ó yẹ kí a gbé ìgbésẹ̀ yìí tàbí kí a gbé ìgbésẹ̀ ẹni. Bí ẹni tí ó mọ Ọlọ́run, a rí àwọn ẹlòmíràn wípé wọ́n máa fi àkókò falẹ̀, a máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara. Wípé nígbà tí mo bá gòkè àgbà, àwọn onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ, bóyá tí n bá ní ìrírí tàbí ìrírí mìíràn, ó ṣeé ṣe fún mi tàbí yóò ṣeé ṣe fún mi láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń sọ fún wa wípé àtúnṣe wà ní ọ̀nà wa láti ṣe, ní irú ìgbà bẹ́ẹ̀ ni a láti fi ìtara tàbí ìgbóná ọkàn sí Olúwa, kí a sì sọ fún Ọlọ́run wípé gẹ́gẹ́ bí ó bá ti fún wa ní oore ọ̀fẹ́, a ó gbọ́ràn sí i lẹ́nu, tàbí ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́. A ti mọ̀ wípé bí ènìyàn bá ní ìgbàlà, ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ní àlàáfíà Ọlọ́run ní ọkàn rẹ̀, a kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè Ọlọ́run, èyí kò mọ nípa wípé a ti ní ìgbàlà nísinsìnyí, nítorí bẹ́ẹ̀ kò sí òmíràn tá a ní láti ṣe. Ọ̀rọ̀ Ọlọ́run ń sọ fún wa wípé a ní láti tẹ̀síwájú wípé ìrírí onígbàgbọ́ mìíràn wà, tí a ń pè ní ìsọdi mímọ́. Ìsọdi mímọ́ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa, ni yóò mú kúrò, ni yóò fà á tu pátápátá. Tí àìlera tí ó wà nínú ọkàn wa, tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí ń ṣe ti Ọlọ́run, tàbí kí a lè gbé ìgbésí ayé wa mímọ́ láti inú ẹ̀mí wa wá, nígbà tí a bá ní ìsọdi mímọ́, gbogbo nǹkan wọ̀nyí ni Ọlọ́run yóò mú kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa. Gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́, àwọn ẹlòmíràn máa fi dọ́là, wọ́n máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn, bóyá ní ọdún tí ó ń bọ̀, ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá Ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa, kí Ọlọ́run kí ó bá wa fà á tu. A rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdi mímọ́ fún ọdún púpọ̀, ṣùgbọ́n ìtara láti wá ojú Ọlọ́run, láti wá lẹ̀jìn tó bẹ́ẹ̀ gẹ́, tí a fi ohun gbogbo rúbọ, èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébu Jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe, ọ̀nà tí o bá fẹ́ kí a rìn, ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé, a fẹ́ gbé. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn, kò sí ìtara, wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe. Ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí Ọlọ́run bá ń sọ fún wa, ó ń sọ fún wa nípa ìgbàlà ni, ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ ni, ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisí wa pẹ̀lú ẹ̀mí mímọ́. Ohunkóhun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa, Ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara, kí a ní ìgbóná ọkàn, tàbí ó ṣeé ṣe ní bí a ti ń jèrè ọkàn. Àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta, tàbí jù bẹ́ẹ̀ lọ, wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún Kristi. Ó dàbí ẹni pé ìṣupa wọn lẹ́nu dé, ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn. Ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn, gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé, gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́ tàbí àwọn agbanisíṣẹ́ tàbí àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn, wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú Bíbélì, lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú Bíbélì tí wọ́n ti gba Jésù Kristì gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún Jésù. Ẹ jẹ́ kí a wo Jọ́hánù, ìwé ìhìnrere ti Jọ́hánù orí kìíní, Jọ́hánù orí kìíní láti ẹsẹ̀ ogójì. Ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jọ́hánù tí ó sì tọ Jésù lẹ́yìn ni Andrew, arákùnrin Simoni Pétérù. Òun tètè kọ́ rí Simoni arákùnrin, òun ti kára rẹ̀, ó sì wí fún un pé àwa ti rí Mèsáyà, ìtumọ̀ èyí tí jẹ́ Kristi, ó sì mú un wá sọ́dọ̀ Jésù. Jésù sì wò ó, ó wí pé ìwọ ni Simoni ọmọ Jona, Kefa lì a ó sì máa pè ọ́, ìtumọ̀ èyí tí jẹ́ Pétérù. Wò ó irú ìgbóná ọkàn tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ rẹ, tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ mi wípé bí a bá ti mọ Jésù, a kò gbọdọ̀ fi ìgbàlà àwọn

lòmíràn di ọjọ́ mìíràn kí a sọ wípé bóyá nígbà tí mo bá mọ ọ̀rọ̀ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ nígbà tí mo bá lè gbàdúrà jù bẹ́ẹ̀ lọ nígbà tí mo bá rí àwọn ìrírí onígbàgbọ́ jù bẹ́ẹ̀ lọ yóò ṣeéṣe fún mi láti lọ sọ fún àwọn ẹlòmíràn ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí áńdẹ́rù tí ó bá jésù pàdé tí ìyí ọlọ́run àlàáfíà ọlọ́run tí ó wọ inú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbónú ọkàn ni ó lọ sọ fún símónì pétérù wípé àwa ti rí mẹ̀sáyà a ti rí kristi ó sì mú un wá sí ọ̀dọ̀ jésù ní orí kẹrin jọ̀hánù yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá jésù pàdé ní ibi kànga jákọ́bù lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba jésù gbọ́ tí ó sì mọ̀ wípé èyí ni kristi náà ohun tí bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ ni ó sọ fún àwọn ará ìlú ẹ jẹ́ kí a wo jọ̀hánù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀ ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n lọ sí ìlú ó sì wí fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi èyí a lè jẹ́ kristi náà nígbà náà ni wọ́n ti ìlú jáde wọ́n sì tọ́ wá èyí ni a ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí ọlọ́run bá ìjọ wí lé lórí òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ni kò gbóná kò tutù kò sí ìtara kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ ọlọ́run yálà gẹ́gẹ́ bí adènà yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run yálà gẹ́gẹ́ bí ajẹ̀rí ọkàn yálà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka bíbélì tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà tàbí níbikíbi tí a ti lè ṣeéṣe fún ọlọ́run tàbí ó ṣeéṣe a ń sọ fún wa lónìí wípé ìjọ ní èdè yorùbá ìsìn wa ní èdè yorùbá yóò bẹ̀rẹ̀ ó ṣeéṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí jésù tó jẹ́ ọkọ lórí ìjọ olórí lórí ìjọ tí ó ń bá ìjọ wí sí lónìí òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó takáwọ́ gbéra tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí ọlọ́run sí ìdílé wa sí àwọn ènìyàn tí ó wà nínú ayé àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ èyí ni jésù fi ń sọ ní orí kẹta ìfihàn ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná bẹ́ẹ̀ ni ìwọ kò tutù èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù tàbí kí ìwọ kókó gbóná ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná bẹ́ẹ̀ ni o kò tutù èmi ó pọ̀ ọ́ jáde kúrò lí ẹnu mi èyí ni ìdájọ́ tí jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù àwọn akaogbera àwọn tí ó wà láìríṣe fún ọlọ́run àwọn tí kò ní ìtara àwọn tí kò ní ìgbóná ọkàn àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ tàbí ní ọkàn wa tàbí ní àyíká wa ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́ọ́wọ́ tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀ èyí jẹ́ pé yóò ya àwa àti òun a kì yóò jẹ́ tirẹ̀ mọ́ ṣùgbọ́n ó ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ ìkọkàndínníogún gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí tí mo sì ń nà nítorí náà ní ìtara nítorí náà ní ìtara ó ń sọ fún wa wípé bí a bá ti bá ara wa ní ipò tí kò gbóná tí kò tutù ní ipò tí ó ń ṣe ìlọ́wọ́ọ́wọ́ ó ń sọ fún wa wípé òun bá wa wí òun sì ń fẹ́ kí a jí gìrì sí àwọn ojúṣe tí ó ń bèèrè lọ́wọ́ wa ó ń fẹ́ kí a ní ìtara àti ìgbóná ọkàn ó sì ń sọ fún wa wípé kí a ronú pọ̀ padà ẹ jẹ́ kí a tún padà sí Rómù.
orí kejìlá Rómù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá ní ti iṣẹ́ ṣíṣe bí a bá ń sọ nípa iṣẹ́ ṣíṣe apostoli ń ṣiṣẹ́ fún ọlọ́run evangelist ń ṣiṣẹ́ fún ọlọ́run àwọn tí a yàn gẹ́gẹ́ bí alóore gẹ́gẹ́ bí wòlíì ní májẹ̀mú titun tí wọ́n sọ ọ̀nà ìgbàlà fún àwọn aráyé wọ́n ń ṣiṣẹ́ fún ọlọ́run àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí ẹni tí ń kọ́ni nínú ìjọ wọ́n ń ṣe iṣẹ́ fún ọlọ́run àwọn tí wọ́n sì ń bá wa tọ́jú ilé ọlọ́run tí wọ́n ń ṣe tí wọ́n ń jẹ́ kí ilé ọlọ́run kí ó wà ní ìmọ́tótó wọ́n ń ṣiṣẹ́ fún ọlọ́run àwọn tí wọ́n ń kọrin àwọn tí wọ́n ń ṣe àdènà àwọn tí wọ́n ń tẹ ìwé ìhìnrere jáde àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere èyí tí a máa ń pè ní track ní èdè òyìnbó àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere fún àwọn ènìyàn wọ́n ń ṣe iṣẹ́ fún ọlọ́run àwọn tí wọ́n ń fi mọ́tò sílẹ̀ láti máa kó èrò sínú rẹ̀ láti máa mú ọ wá sínú ìjọ ọlọ́run wọ́n ń ṣiṣẹ́ fún ọlọ́run ó ń sọ fún wa wípé nígbà tí iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ tí a lè ṣe nínú ọgbàjàrà ọlọ́run èéṣe tí ìwọ fi ń káwọ́ gbéra ó ń sọ wípé ní ti iṣẹ́ ṣíṣe a sáà rí àwọn ẹlòmíràn tí wọ́n ń ṣiṣẹ́ fún ọlọ́run a rí àwọn akọrin a rí àwọn adènà a rí àwọn oníwàásù a rí ẹni tó ń kọ́ wa nísinsìnyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run a rí àwọn ẹlòmíràn tí wọ́n mú nǹkan tàbí òmíràn ṣe nínú iṣẹ́ ọlọ́run èyí wá ti ṣe tí a fi jókòó láì rí nǹkan ṣe fún ọlọ́run nípa iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ kí a má ṣe àwáwí wípé ọmọ ló dí mi lọ́wọ́ ọkọ ló dí mi lọ́wọ́ ìyàwó ni ò jẹ́ kí n ráyè ṣiṣẹ́ fún ọlọ́run tàbí iṣẹ́ tí mo ń ṣe ni ò jẹ́ kí n ṣe iṣẹ́ fún ọlọ́run ẹ má ṣe ọ̀lẹ ẹ ní ìgbóná ọkàn kí ẹ sì máa sin olúwa mo ń gbàdúrà wípé gbogbo àwa tí a wá lónìí irú ìtara bẹ́ẹ̀ irú ìgbóná bẹ́ẹ̀ ọlọ́run yóò fi fún wa a ó sì rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tẹ́ ọ́ fi àkókò àti ayé wa sílẹ̀ àti owó àti dúkìá àti àwọn ìní tí a ní tẹ́ ọ́ fi sílẹ̀ láti lè ṣiṣẹ́ fún ọlọ́run ẹ jẹ́ kí á dìde láti gbàdúrà sí ọlọ́run wípé ibi tí a ti ń ṣe ọ̀lẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí ìlọ́wọ́ọ́wọ́ ti wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀ ibi tí ọ̀lẹ àbí ìmẹ́lẹ́ wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀ pẹ̀lú iná ẹ̀mí mímọ́ ọlọ́run yóò gba ọgbọ́ kúrò ní ìgbésí ayé wa a ó sì fi ayé wa àkókò wa ohun gbogbo tí a ní a ó fi sílẹ̀ láti ṣe iṣẹ́ fún ọlọ́run pẹ̀lú ìtara pẹ̀lú ìgbóná ọkàn a ó ṣiṣẹ́ fún ọlọ́run o ti gbọ́ nípa ti ìgbàlà ṣe o ti onípòwàdà a sì ti gba ọkàn rẹ là o ti gbá nípa ti àtúnṣe ṣe o ti mú ọ̀nà rẹ tán níwájú olúwa o sì ti ṣe àtúnṣe tí ó yẹ tí ó sì tọ́ o ti gbọ́ nípa ti ìsọdi mímọ́ ṣe o ní ìtara ọkàn ìgbóná ọkàn láti gbàdúrà láti kúnlẹ̀ ní ẹsẹ̀ àgbélébòó láti ṣe ohun tí ọlọ́run béèrè lé ọwọ́ rẹ o ti gbọ́ pé bí a bá ní ìsọ̀rí mọ́ a ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí ọlọ́run kí ó kún wa ní àkúnwọ́ sílẹ̀ o àti ṣe ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ rẹ o ti gbá nípa àti ìjèrè ọkàn láti lọ láti ilé dé ilé láti sọ fún àwọn ẹni tí a bá pàdé nípa jésù kristi olùgbàlà ǹjẹ́ o ní ìtara tàbí ìgbóná ọkàn láti ṣe ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ rẹ o ti gbọ́ nípa iṣẹ́ ìsìn wa nípa àdúrà gbígbà wípé kí a máa gbàdúrà lé àìsinmi lé àìṣàárẹ̀ o a ní ìgbóná ọkàn láti gbàdúrà títí ọlọ́run yóò fi dáhùn láti gbàdúrà fún àwọn ẹlẹ́ṣẹ̀ kí wọn kí ó lè ní ìgbàlà ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ ẹ ní ìgbóná ọkàn ẹ máa sin olúwa

0: He abari ni ti o ni ibere ninu ohun ti olukoko wa ninu oro Olorun a le fi han nipa gbegbe owo wa soke.
1: Mo fe bere ninu ibere ninu eko wa ti aro yi won so fun wa wi pe awon Israeli won kun ge ba se pa ninu eko yen ti awa papa gege bi onigbagbo nigbati aba ni awon wahala kan ti a si nbere ati gbadura nipa e a si tun tenumo ibere ya nbere lowo Olorun pe Olorun o de ri gbogbo awon kini yi mo de so fun Oluwa saanu fun mi nje sese la kun si Olorun ni eleyi ni tori ko ye mi dara dara nbe yen sa
0: a so fun won ninu iwe mimo we pe o ye ki a ma gbadura lai si ma ati lai share bi a ba wo ihinre ti loko ori keje dini ogun lati ese kini o se pa owe kan fun won nitori eyi yi pe o ye ki a ma gbadura ni igba gbogbo ki a ma se se share we pe onidajo kan wa ni ilu kan ti ko beru Olorun ti ko si se oju saju eniyan opo kan si wa ni ilu na o si to wa we pe gbesan mi lara ota mi ko si suja ko susi nigba osa kan sugbon nikehin o wi ninu ara re pe ki bi emi ko ti le beru Olorun ti emi ko si se oju saju eniyan sugbon nitori ti opo yi yo mi lenu emi o gbesan re ki o ma ba fi wewa re nigba kogba dami lagara Oluwa se wo pe egbo bi alaisoto onidajo yi ti wi Olorun ki yo ha si gbesan awon ayan fe re ti n fi osan aturu ki gbe pe ti o si mu soro fun won awon ese Olorun ti a ka yi o je ki o ye wa daradara we pe o ye ki a ma gbadura lai simi ati lai share we pe bi a ba ni isoro tabi a ni ongbe okan ninu okan wa a si mo ileri Olorun gege bi omo Olorun a si lo siwaju Oluwa pelu ileri ti o se fun wa we pe ki o saanu fun wa ki o gbo adura wa ki o pese ni kikun fun ini wa bi a ba so lekini ti o dabi eni we pe adura o ti gba ayo wa o si ti kun o ye ki a tun lo lekeji tabi leketa titi Oluwa yo fi gbo ti wa bi a ba se be pelu okan imore pelu okan to n dupe eyi ki se we pe a n kun eyi ki si se we pe a n share sugbon o ye ki o fi esi ohun ti mo so we pe bi a ba gbadura be ni igba gbogbo laikun pelu okan idupe eyi ni je we pe ki se we pe a n kun tabi soro ti tan wa ni Filipi ori kerin Filipi ori kerin lati ese kerin e ma yo ninu Oluwa ni igba gbogbo mo si tun wi e ma yo e je ki ipamora yin di mimo fun gbogbo eniyan Oluwa nbe nitosi e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun Olorun eyi n so fun wa wi pe nitooto ni a le ni isoro nitooto ni o le dabi eni wi pe ati je ati mu ati sise ati gbo bokata ati toju omo tabi ati to egbe tabi ogba o le soro die fun wa o n so wi pe ni ipo kipo ti a ba wa e ma yo ninu Oluwa nigba gbogbo nitori adari ese wa je wa nitori akoroko wa ninu iwe iye Lorun nitori we pe ati pese ade ogo sile fun wa nitori ere ayeraye to n duro de wa nitori alaafia Olorun ti o wa le okan wa nitori igbala ti Olorun fun wa ti owo ko le ra ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gbagbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni igba gbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun sugbon ki se ohun ti o je edun okan wa yi gẹ́gẹ́ bí oúnjẹ gẹ́gẹ́ bí aṣọ gẹ́gẹ́ bí ilé gẹ́gẹ́ bí ìtọ́jú ọmọ tàbí àwọn nǹkan mìíràn kì í ṣe èyí ni ó yẹ kí a fi ṣáájú ohun tí ó yẹ kí a fi ṣáájú ni ìdúpẹ́ ayọ̀ wípé àjẹ ti Olúwa kí ó ba lè yé wa dáradára kí ó ba lè dàbí ẹ kí ó má ṣe dàbí ẹni wípé abójúfò nítorí ohun tó ń ta wá lára lábẹ́ aṣọ ó ń sọ ó ní mo tún wí fún yín ó sọ fún wa lẹ́ẹ̀kíní ó tún wá sọ wípé mo tún wí ẹ máa yọ̀ ó wá tún sọ fún wa ní ẹsẹ̀ karùn-ún ó ní ẹ jẹ́ kí ìpamọ́ra yín kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn ìpamọ́ra tí a ń sọ níhìn-ín ni ìwọ̀ntúnwọ̀nsì wípé nínú àdúrà wa ó yẹ kí a lè fi ẹ̀mí ìpamọ́ra ìwọ̀ntúnwọ̀nsì kí a lè fi hàn kí o má ba dàbí ẹni pé àdúrà wa dúró lórí ojú kòkòrò wípé kò sí ohunkóhun tí Ọlọ́run lè ṣe fún wa síbẹ̀síbẹ̀ ohun tí a tún máa wí ni pé mo ń fẹ́ èyí fún mi ní tibí fún mi ní tọ̀hún ó ní kí a ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú àdúrà wa ó ní Olúwa ń bẹ nítòsí ohun tó ń wí ni pé bíbọ rẹ̀ ó súnmọ́ tòsí ó wá sọ wípé ẹ má ṣe àníyàn ohunkóhun àníyàn ni ó máa mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá àníyàn ni ó máa mú kí ìṣòro kí ó tán wa àníyàn ni ó máa mú ìdáyàpọ̀ wá sínú ọkàn wa àníyàn ni ó máa jẹ́ kí ó dàbí ẹni wípé a ń fi wèrè pe Ọlọ́run lẹ́jọ́ àníyàn ni ó máa jẹ́ kí ó dàbí ẹni wípé àìgbàgbọ́ pàápàá ó fi ọkàn wa ṣe ilé àti ṣe ibùgbé ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a ti ní Ọlọ́run lókè ọ̀run bí a ti ní jésù kristi tó ń gbàdúrà fún wa bí a ti ní ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún wa bí a ti ní ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí rẹ̀ tí kì í yẹ̀ tí ó wà fún wa àti bí a ti ní àwọn oore tí ọlọ́run ti ṣe fún wa nígbà tí a ti gba jésù kristi gbọ́ ó ń sọ fún wa wípé kí a má ṣe àníyàn ohunkóhun bí ó jẹ́ ilé ọlọ́run ti pèsè ilé fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ́ ọmọ fún àwọn tó yàgàn ó ti ṣe fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ́ oúnjẹ la fẹ́ jẹ ní odindi 40 ọdún ni Ọlọ́run fi bọ́ àwọn ọmọ Ísírẹ́lì láìná kọ́bọ̀ tàbí náírà láti àpò wọn tó jẹ́ wípé lójoojúmọ́ láràárọ̀ ni wọ́n lọ ń kó mánà bí ó jẹ́ ti àtiráṣọwọ̀ mélòó-mélòó ni kí a sọ nípa èyí tí Ọlọ́run ṣe fún wọn bí ó sì jẹ́ pé kí ó pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́ gbogbo rẹ̀ pátápátá ni Ọlọ́run lè ṣe bí ó jẹ́ pé kí ó tọ́jú wa ní ayé yìí kí ó tún lọ tọ́jú wa ní ayé tí ń bọ̀ ọwọ́ Ọlọ́run ló wà ó ní nítorí bẹ́ẹ̀ níwọ̀n tí a ti mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe àti pé ó ti ń tọ́jú wa gẹ́gẹ́ bí a ti wà lónìí òun ló pa á mọ́ dé ibi tí a wà ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nínú ẹbí nínú ilé nínú àgọ́ ara wa ní ibi iṣẹ́ wa fún àwọn ọmọ fún àtijẹ fún àtimu fún gbogbo èròǹgbà tí ó wà ní ọkàn wa ó ní nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ wípé bí a bá ń gbàdúrà bí a bá sì ń bẹ Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa kí ó fún wa ní ohun kan tàbí ohun mìíràn ó ní kí a rántí wípé kí a máa dúpẹ́ nígbà gbogbo nínú ìdúpẹ́ yìí ni a máa fi ìbéèrè wa hàn fún Ọlọ́run nítorí bẹ́ẹ̀ bí a bá ní kí a sọ kí ó lè yé ni kini a n pe ni wepe eyan kun kikun ni wepe nigba ti a ba n so fun olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti n gbadura kilode wo nkan to fun lagbaja wo nkan to fun tamedo wo gba awon to n jeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won besi ni mo ti ronpo ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun niyen ni nitori pe gbogbo ti a so yi ko si idupe ko si imore wo awon mo israeli ti a so nipa re bi ki ba se wi pe olorun gba won lowo farao ati lowo awon omo ogun egypt eru ni won ibaje lati iran de iran abati gbagbe won sugbon nitori anu olorun o ran mose si won wi pe mo ti ri awon eniyan mi ti o njiya o dabi eni wi pe won wa ninu ina ile eru nitori ibanuje ati isoro ti o doju ko won nitori be so fun farao wi pe ki o je ki awon eniyan mi ki o lo owo agbara ni olorun fi mu awon eniyan wonyi kuro ninu oko eru egypt ko si idupe won o fi igba kankan so fun olorun wi pe o se nitooto ni o dabi eni pe won korin iru orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti olorun ti se fun won ti o se lori won ni egypt won gbagbe patapata won be si ni kigbe a le so wepe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri olorun adura won ni wepe oba ti fi wa sile ni egypt aba ti kodanu bi eranko aba ti ku bi eni ti o niya ti o ni baba ti o ni eni to n bere e oba ti fi wale aba ti ku gege bi eru adura awon niyen ni olorun so fun mose wepe awon wonyi o madura agba bi aba joko titi won aba je ki awon ara egypt ki o pa won run sugbon mose nitori ileri mi ati majemu mi fun abrahamu na opa re omi okun o ya si meji awon wonyi lai duro wipe ah olorun ko se awi be se be eni ti ki jani tile won koja ni olorun so fun mose wipe na opa re omi tun pada o gbogbo awon mo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagunjagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo we pe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni a ri we pe ounje o tete de awon agbalagba to je we pe gba ti won wa ni oko eru farao ko ba won mo we pe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisiyi ebi die se amo awa ti a je onigbagbo nisisiyi to je pe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gbata ti de waju olorun ko bere aso ko bere eran ko bere ounje bi ki se won iba kekere ida mewa lati le fore han we pe o pese fun mi je ki fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o di pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsunkun asunrin ekun losan ekun loru lodo adaun se pelu adiye lowo pelu eran talakigbe bamba na sugbon nsin isoro die airije die airasowo die airise se die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be e je wo pe an kun nitori bi ari awon mo israeli won yi ni asiko ti won kun yi won gbagbe wi pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi abawo ori ikokanlelogun ti aka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori ikokanlelogun ese kini si ese keta eni ara kenani oba aradi ti n gbe iha gusu gbọ pe israeli gba ona amiyo nigba naa le o ba israeli ja o si mu ninu won ni igbekun israeli si je eje fun oluwa we pe bi iwo ba fi awon eniyan yi le mi lowo nitoto nje emi ohun ilu won patapata oluwa si gbo ohun israeli o si fi awon ara kenani tore won si run won patapata ati ilu won o si so oruko ibe na ni homa ni ipari ese iketa yi ohun ti a ro we pe o ye ki omo oluwa bi se eni ti o more eni ti ko ni bu ika ti o nbo ti ko ni bu osan ohun ti o ye ki won se ni wipe ki won ki o tile to bere ohun miran rara o ye kan ki o be si ndupe lowo olorun opeda pe olorun sore fun won o segun ota won kini won fi san fun olorun ohun ti a ri ni ese ikerin ni wipe won si rin lati oke hori lo li ona okun popa lati yi ile edomu ka suru si tan awon eniyan na popo nitori ona na won si awon eniyan na si ba olorun ati mose so ko si ope gbogbo ti olorun se fun won ko si wi pe ki a tile so wi pe loni a ko ni bere ohunkohun lowo olorun wo mana to fi n bo wa wo aso ta ti n lo lati odun mewa odun meedogun ti olorun pamo wo bata ti a n lo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi olorun se sogba yi wa ka ti awon ota ko le kolu wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe a n bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo olorun ohun ti a ri ni wi pe idayafo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun olorun wi pe ki lo ti e se na toju orire mana to so wa ta mo boyo dun abi odun ki lo se ki lo se tawon orisa o se fawon to nsin orisa ni olorun so pe awon wonyi ko ye lati wa laaye lorun ejo amobe na si won pe kan ma pa won gba ton si be si ni pa won tun wo won madura gba won le ke pe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wo anu olorun lori won olorun so fun mose wo pe oged de dudu ko se boshan omo boruko se lupa ro ide fun won bi won ba wo won aye olorun tun lana igbala sile fun won bi olorun ba nsami ese tani ibaduro gbogbo ore tolorun ti se fun wa bi ki ba se anu olorun lori wa opolopo bi a ti n gbadura tabi bi a ti n so edun okan wa fun awon elomiran o ma n ja si kikun nitori pe gbogbo n ta n so ko mu idupe lowo nitori be arabirin wa bi a ba ni ohun ko ti o je edun kan fun wa ohun ti o ye ki a se ni wo pe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wo pe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere we pe se bayi ki a koko ma dupe we pe a wa laaye amo kristi aka bibili oye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seye biye jo ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si we pe a n kun níwájú ọlọrun arábìnrin ṣe oyè yín
1: oyè mi sà ẹ ṣe pa
0: ẹ ṣe púpọ̀
1: ìwárùn-ún lọ́wọ́
0: ẹ ṣe o ẹ jẹ́ kí a dìde dúró láti gbàdúrà ṣé o ní ọkàn ọpẹ sí ọlọrun ohun tó ti ṣe fún ọ àbí kí a máa kùn lójoojúmọ́ ní ìwà ìgbésí ayé rẹ

nínú Matthew orí kẹsàn-án ẹsẹ̀ ìkarùn-ún-dín-ní ogójì. Matthew orí kẹsàn-án ẹsẹ̀ ìkarùn-ún-dín-lógójì. Jésù sì rìn sí gbogbo ìlú ńlá àti ìletò, ó ń kọ́ni nínú sinagogo wọn, ó sì ń wàásù ìrere ìjọba, ó sì ń ṣe ìwòsàn àrùn gbogbo àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Nínú Matthew orí ìkejìlá ẹsẹ̀ kẹẹ̀dógún ní nígbà tí Jésù sì mọ̀ ó yẹ ara kúrò níbẹ̀, ọ̀pọ̀ ìjọ ènìyàn tọ̀ ọ́ lẹ́yìn, ó sì mú gbogbo wọn láradá. Ṣé o gbàgbọ́ wípé Ọlọ́run yóò mọ̀ láradá? Ó ní Jésù jáde lọ ní Matthew orí kẹrìnlá ẹsẹ̀ kẹrìnlá, ó sì rí ọ̀pọ̀ ènìyàn, inú rẹ̀ sì yọ ọ́ sí wọn, ó sì ṣe dídá àrùn ara wọn. Ṣé o rántí obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún méjìlá? Fún ọ̀pọ̀ ọdún ni ó fi dá àjọ Àìkó sọ́wọ́ àwọn oníṣègùn láìrí ìwòsàn. Ọjọ́ tó kófìrí Jésù bí wọn náà ṣe wá ní àṣálẹ̀ yìí, tó fọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀ ní ìsun ẹ̀jẹ̀, ìsun ìtìjú, ìsun ìbànújẹ́, ìsun ìkorò ló gbẹ nínú ayé obìnrin yìí. Bí èṣù bá ti fi ṣẹkẹ́ṣẹkẹ̀ ẹ̀mí àìmọ́dé ọ, bí àwọn ọmọ aráyé bá ti ta ọ lọ́fà, bí ó bá dàbí ẹni wípé wọ́n ti tàbọn fún ọ lójú oorun, kété bí o bá ti gbúro Jésù láṣáálẹ̀ yìí, tí o bá ṣe kòǹgẹ́ rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́, tí ó fi ọwọ́ kàn ọ́, ni àwọn ẹ̀mí èṣù tí ó ti ń dá ọ lóró yóò gbàgìrì lórúkọ Jésù. Ìfọwọ́kàn Jésù yóò mú ọ̀tá àwọn ọ̀tá, àti ti àwọn ẹ̀mí èṣù yóò mú kí wọn kí ó pòórá, kí wọn kí ó yòrò dànù ní ìgbésí ayé rẹ. Pẹ̀lú ìfọwọ́kàn Jésù láṣáálẹ̀ yìí, gbogbo igikígi tí bàbá mi ti ń bẹ lọ́run kò gbìn ni a ó fàtú tí gbòǹgbò lórúkọ Jésù, a ó sì wọ́ wọn sọ sínú iná. Bí ó bá dàbí ẹni wípé o ní májèlé nínú ẹ̀jẹ̀, tàbí o ní ẹ̀jẹ̀ ríru, tàbí o ní ègún ìdílé, gbòǹgbò ìkorò, àìsàn ọjọ́ pípẹ́, wọn ó fẹsẹ̀ fẹ́ lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí sàtánì sì ti da iyọ̀ yín mọ́ yẹ̀pẹ̀, tí ayé ti sú ẹ múra láti dámúsùn, láti kọrin ìdáǹdè, nítorí Jésù ti ṣetán láti fi ọwọ́ kan ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Nítorí wípé èyí ni ìkẹrin, a ó ní ìfọwọ́kàn ti ìkáàánú láti ọ̀dọ̀ Jésù, ìfọwọ́kàn ti ìkáàánú. Nínú Matthew orí kẹsàn-án, Matthew orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹrìndínlógójì, ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ ènìyàn, àánú wọn ṣe é, nítorí ààrẹ mú wọn, wọ́n sì tún káàkiri bí àgùntàn tí kò ní olùṣọ́. Jésù ni olùṣọ́ àgùntàn tó ń kàánú àwọn àgùntàn rẹ̀, òun ni à ń pè ní abánikẹ́dùn, arẹnilẹ́kún. Ìfọwọ́kàn rẹ̀ ló mú kí ìbànújẹ́ kí ó dágbére. Ibikíbi tí Jésù bá dé, ìfọ́jú á di ohun ìgbàgbé, ìyàgàn á yàgò lọ́nà, òṣì a ní odègbò ṣe, àìsàn a sì pòórá. Nítorí wípé Jésù ó ní olùdáǹdè, ó ní olùtùnú, ó ní abánikẹ́dùn, ẹni tí ń rẹni lẹ́kún, ó sì wà níhìn-ín láṣáálẹ̀ yìí láti mú ohun gbogbo tí èṣù ti fi pamọ́ sí ìgbésí ayé rẹ láti mú wọn kúrò, yóò sì mú wọn kúrò lórúkọ Jésù. Èyí ni ó jẹ́ kí a sáré lọ nísinsìnyí sí ìkókó kejì, ìsọdọ̀tun nípasẹ̀ ìfọwọ́kàn Kristi, ìsọdọ̀tun nípasẹ̀ ìfọwọ́kàn Kristi. Nínú orin Dáfídì, orin Dáfídì orí ìkọkànléníàádọ́ta, orin Dáfídì orí ìkọkànléníàádọ́ta láti ẹsẹ̀ ìkarùn-ún, ó ní kíyèsí, nínú àìṣedédé lè agbé bí mi, àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Kíyèsí, ìwọ fẹ́ òtítọ́ ní inú, àti ní ìhà ìkọ̀kọ̀ ni ìwọ ó mú mi mọ ọgbọ́n. Ó ní fi ewé sópo fọ̀ mí, èmi ó sì mọ́ wẹ̀.

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé a wá sí iwájú yín nísinsìnyí kí a ba lè jẹ oúnjẹ ẹ̀mí èyí tí múni dàgbà èyí tí fúnni lágbára kí a ba lè ní agbára àti okun láti dojú ìjà kọ ẹ̀ṣẹ̀, èṣù àti ayé. Àti wípé kí a ba lè ja àjàṣẹ́gun ní ìrìn àjò wa sí ìlú ọ̀run rere. Bí a ti wá lónìí, à ń gbàdúrà wípé ẹ ó kọ́ wa láti inú ọ̀rọ̀ yín, ẹ ó sì fún wa ní okun àti agbára, oore ọ̀fẹ́ àti iyè nítòótọ́, kí a ba lè gbé ìgbésí ayé èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, ẹ̀kọ́ wa wà nínú Kólósè orí kẹta, ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínníogún. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristì máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. Nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Gbogbo ìwé Epístélì ti Pọ́ọ̀lù àti ti àwọn Apọ́stélì ìyókù ni wọ́n kún fún ẹ̀kọ́ àti ìtọ́ni lórí bí a ṣe lè gbé ìgbésí ayé onígbàgbọ́. Àwọn Apọ́stélì àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ ti Májẹ̀mú Titun ni wọ́n mọ̀ wípé a gbé wọn dìde fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún ìfẹsẹ̀múlẹ̀ àti ìdàgbàsókè ẹ̀yà ara Kristì. Àwọn Epístélì tí a sì kọ wọ̀nyí ni wọ́n kún fún ẹ̀kọ́ fún àwọn ọmọ Ọlọ́run, ẹ̀kọ́ fún àwọn ènìyàn mímọ́. Nígbà tí ènìyàn bá ti di ọmọ Ọlọ́run, ó ń fẹ́ ẹ̀kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ wípé bí a bá di ọmọ Ọlọ́run wípé a ní láti máa kọ́ ẹ̀kọ́ Bíbélì. Òní a ṣe rí wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò wá ni kì í wá sí ẹ̀kọ́ ọjọ́ ajé. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, a sì di àjògún pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Ẹ̀kọ́ ṣe pàtàkì fún wa. Èyí ni àwọn Epístélì yìí ni wọ́n ń sọ fún wa. Wípé àwọn ènìyàn mímọ́ wọ́n nílò ẹ̀kọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Àwọn Epístélì tí a ní tí a ti fi fún wa nínú Májẹ̀mú Titun, wọ́n fi ìtọ́ni fún àwọn òpè. Wọ́n ń ṣe àtúnṣe àwọn ẹ̀kọ́ tí àwọn ènìyàn ti ní ṣùgbọ́n tí ó jẹ́ ẹ̀kọ́ tí ó lòdì. Wọ́n sì mú ìdánilójú wá fún àwọn tí ọkàn wọn pòroro. Wọ́n mú ìdáyàfò kúrò. Wọ́n jẹ́ kí a di ẹni tí o lè mú ọkàn le. Nítorí bẹ́ẹ̀ ni ó ṣe ṣe pàtàkì wípé kí a máa kọ́ ẹ̀kọ́. Pàtàkì àwọn ẹ̀kọ́ tí a sì ń kọ́ nínú àwọn Epístélì wọ̀nyí, wọ́n ó jẹ́ kí àwa tí a jẹ́ onígbàgbọ́, àwa tí a ti tẹ̀lé Kristì, kí a ní àwòrán Kristì gẹ́gẹ́ bí a ti kọ́ wa ní àná nípa níní tàbí ṣíṣe alábàápín àwòrán Ọlọ́run. Tí o bá wo àwọn Epístélì wọ̀nyí dáradára, ó rí wípé wọn kò fi àyè sílẹ̀ fún àwọn èrò ọgbọ́n ti ayé tàbí ìtàn ayébáyé, yálà ti àwọn Júù tàbí ti àwọn kèfèrí. Ohun tí àwọn nǹkan wọ̀nyí ń kọ́ wa, àwọn Epístélì wọ̀nyí, wọ́n ń kọ́ wa nípa ìwà onígbàgbọ́, nípa bí a ṣe lè gbé ìgbésí ayé Kristẹni tòótọ́. Tí ìwà mímọ́ yóò wà ní ìgbésí ayé wa, tí a gbé ìgbésí ayé tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn. Èyí ni a ti kà lónìí nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún
ati iketa dilogun ama wo ohun meta pataki ikini oro olorun ninu okan oro olorun ninu okan awon elomiran won ni oro olorun ninu ile sugbon won ko ni ninu okan won elomiran ti le sese ki o ka ni akasori sugbon won ko ni ninu okan won sugbon afẹ wo oro olorun ninu okan ikeji fifi ogbon ti emi si ise fifi ogbon ti emi si ise iketa ipinu ti o wa lehin awon ise wa eyi ni awon ipinu ti a ma ni ki a re we pe won ti awon ise wa lehin ikini je ki a wo oro olorun ninu okan wa ki a tun ka kolose ori keta ese ikeri dilogun e je ki oro kristi ki o ma gbe inu yin li opolopo ki a duro nibe na e je ki oro kristi ki o ma gbe inu yin li opolopo o ti an so fun anihi a fi okan wa a fi se bi ile ti o ni ilekun a si so wi pe ki a gba oro olorun ni ki se gege bi alejo ni kan soso sugbon ki a gba oro olorun si ile gege bi alabagbe pelu wa wi pe ki a silekun fun oro olorun ki o ba le wole wi pe ki a fi aye fun oro olorun ki o ba le ma ba wa gbe wi pe awon ohun miran ti won ti joko si ori ijoko ni arin okan wa ki a je ki won ki o dide nitori wi pe oro olorun ti o ga ju won lo oro olorun ti o lagbara ju won lo oro olorun ti o gbon ju won lo oro olorun ti o ni itoni ju won lo o fe wole nitori be awon ohun miran awon ero miran awon oro miran awon ise miran ti won ti fi okan wa se bugbe tele tele wi pe ki a je ki won ki o jade ki a wa gba oro olorun laye lati joko ninu okan wa e je ki oro kristi ma gbe inu yin eyi ti a so fun aye o nje ki o ye wa wi pe ipele ati okuta igun ile ti ojulowo ni igbesi aye kristiani igbesi aye onigbagbo bi abasi fe gbe igbesi aye onigbagbo bi a ba fe se rere ti a fe se daradara ani lati mo oro olorun eyi ti o ti odo kristi wa nitori pe kristi ni otito iye ati ona o si ye ki a mo wi pe bi a o ba fe ma subu ki a ma kose ninu okunkun ani lati gba imole ninu okan wa laaye ninu okan wa eyi ni ni imole aye ti se Jesu Kristi lati je eni ti o lagbara eni ti o lokun eni ti o rin gege bi rin ihin rere ti o si rin gege bi ododo ani lati ma je oro olorun nigba gbogbo nitori wi pe oro olorun ohun ni o nje iye eyi ni a fi n so fun wi pe e je ki oro olorun ki o ma gbe inu yin li opolopo oni lati fi aye gba oro olorun ki oro olorun ki o to le ma gbe inu re nitori pe oro olorun ki se bi abere ti a ma gun fun omode ti a o pe awon agbalagba we pe ki won ki o di omode yi mu ki a si fi agbara ati ipa mu won lati gba abere yi oro olorun ki fi be wole nitori be bi a o ba gba oro olorun laaye ki a pe wole ki a ka ki a je ki a fun laaye ninu okan wa oro olorun ki yo le raye ninu okan wa nitori be o nbe wa o si nro wa wi pe awa ni ani lati silekun awa ni ani lati le awon nkan ti o wa ninu okan jade ki a si gba oro olorun lati wole ki o ba le ma ba wa gbe ninu aye ti a wa yi opolopo oro yato si oro kristi ni a ma ngbo awon oro ti mu ki okan pororo oro ti toni je yato si eyi opolopo awon eke woli ni won wa ni arowo to wa ti won ma nso oro ti ko mu ere wa oro ti ki se ni lanfani oro ti ma mu ni sina eyi ni a fi ni lati gba oro olorun laaye ninu okan wa satani pelu eyi ni esu fun ara re o ma je eni ti ma nso kelekele sinu okan wa awon oro ti o le gbe ni subu awon oro ti o le koni lese
àwọn ọ̀rọ̀ tí ó lè mú kí àwọn ọmọ ọlọ́run kí ó ṣìnà tàbí tí ó lè mú kí àwọn tí wọ́n jẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà tí wọn ò tí dúró dáradára tí ó lè jẹ́ kí wọn kí ó ṣìnà nítorí bẹ́ẹ̀ ni a ní láti gba ọ̀rọ̀ ọlọ́run láàyè láti máa bá wa gbé bí a bá fẹ́ ní okun bí a bá fẹ́ ní ààbò ọ̀rọ̀ ọlọ́run yìí ni a ní láti gbà láàyè nínú ọkàn wa èyí ni a fi ń sọ wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lí ọ̀pọ̀lọpọ̀ a ń sọ wípé kí ó máa gbé inú wa èyí ni bíbélì jẹ́ kí ó yé wa wípé inú ọkàn wa ni a ní láti gba ọ̀rọ̀ ọlọ́run sí inú ọkàn wa ni ọ̀rọ̀ ọlọ́run ní láti máa gbé jẹ́ kí a wo Deuteronomy orí kẹfà ẹsẹ̀ ìkẹfà àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ èyí ni ní lí ọkàn rẹ àwọn ọmọ ìsírẹ́lì wọ́n ń lọ sí ilẹ̀ àwọn òmìràn ilẹ̀ tí ó jẹ́ wípé àwọn dàbí ẹlẹ́ngà lójú àwọn tí wọ́n ń lọ bá lójú àwọn ọba jericho àti àwọn ọba mìíràn àwọn wọ̀nyí wọ́n ń lọ sí ilẹ̀ wọn àwọn ọba wọ̀nyí tí ó wà ní ilẹ̀ kenani ó ṣeéṣe kí wọn kí ó máa sọ̀rọ̀ tí ó lè dá ìyàfóni ọ̀rọ̀ tí ó lè banilẹ́rù ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí ó dàbí ẹni wípé kí a padà síbi tí a ti ń bọ̀ ṣùgbọ́n ọlọ́run ń sọ fún ọ wípé àti ọ̀rọ̀ wọ̀nyí tí èmi pa láṣẹ fún yín lé òní kí ó máa wà lé àyà yín kí ó máa wà lé àyà rẹ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé bí philistine tilẹ̀ ń sọ̀rọ̀ bí goliath bí ó tilẹ̀ ń sọ̀rọ̀ bí àwọn olùgbé kenani bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀ bí àwọn ara hiti tàbí àwọn ara jebusi tàbí àwọn kèfèrí bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀ ohun kan láì gbọ́dọ̀ má ṣe fún wa kí a má fi etí sí ohun tí àwọn kèfèrí ń sọ kí a má fi etí sí ohun tí àwọn ẹlẹ́ṣẹ̀ ń sọ kí a má fi etí sí ohun tí àwọn ọ̀tá ń sọ kí a má fi etí sí ohun tí àwọn àjòjì sí ìhìn rere ohun tí wọ́n ń sọ kí a má fi etí sí ohun tí àwọn apẹ̀yìndà tí wọ́n ń sọ kí a má fi etí sí ohun tí àwọn ọmọ onínàkúnà tí wọ́n ti rìn jìnnà rere sí ìjọba ọ̀run kí a má fi etí sí ohun tí wọ́n ń sọ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tí a ń gbọ́ ọ̀rọ̀ inú bíbélì ọ̀rọ̀ tí ó ní ìyè ọ̀rọ̀ tí ó ní agbára ọ̀rọ̀ tí ó ní ìmísí ọ̀rọ̀ tí ó ní ìrètí ọ̀rọ̀ tí ó ní àlàáfíà ọ̀rọ̀ tí ó ní àwọn ìlérí láti ọ̀dọ̀ ọlọ́run wá ọ̀rọ̀ yìí ni kí ó yẹ kí a fi etí sí àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ bí a bá ṣe èyí a ó rí wípé a ó ní ìṣẹ́gun bí a bá ṣe èyí a ó rí wípé agbára yóò wà nínú wa bí a bá ṣe èyí a ó rí wípé a ó lè máa rin ìrìn òdodo a ó lè wà ní ìwà mímọ́ ṣùgbọ́n bí a bá ń ro àwọn ọ̀rọ̀ mìíràn bí ó bá jẹ́ àwọn ọ̀rọ̀ mìíràn ni ó wà ní ókàn àyà wa àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó dájú wọn ó gbé wa ṣubú jẹ́ kí n fọ ní àpẹẹrẹ bóyá o ti ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ọmọkùnrin yìí ó sì jẹ́ ẹni tí ẹjọ́ ń rin ìrìnkurìn tí ẹjọ́ ń ṣe ìfẹ́kùfẹ́ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n o ti di onígbàgbọ́ nísinsìnyí bí o ti di onígbàgbọ́ nísinsìnyí ọmọkùnrin yìí ó tún kọ ìwé ránṣẹ́ sí ọ ó tún sọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ẹ́ wípé kí ẹ tún jọ máa rìn ìrìn tí kò bójúmu kí ẹ tún jọ máa rìn papọ̀ bí o bá ronú sí àwọn ìlérí tí ó ń ṣe fún ọ àwọn ohun tí ó ń sọ fún ọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ tí ó ń sọ ó dájú wípé ó ṣubú ṣùgbọ́n bí o bá fetí sí bí o bá jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó máa gbé inú ọkàn rẹ ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú ọkàn rẹ ó jẹ́ aṣẹ́gun ó lè borí èṣù ó lè borí ìdánwò ó ṣeéṣe ìwọ tí o jẹ́ ọkùnrin kí ó jẹ́ wípé ẹnìkan ti wà tí ẹjọ́ rin ìrìnkurìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n o ti jù ú sílẹ̀ nítorí wípé o ti di ọmọ ọlọ́run bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wá bá ọ ó ṣeéṣe kí ó máa sọ ọ̀rọ̀ ìdẹ̀wò tàbí ọ̀rọ̀ ìdánwò bí o bá fetí sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n lágbára láti gbé ọ ṣubú ṣùgbọ́n bí o bá kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ tí o fetí sí ọ̀rọ̀ ọlọ́run tí o ń ronú lórí ọ̀rọ̀ ọlọ́run tí o ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tí o ń ronú sí yìí yóò fún ọ ní agbára yóò fún ọ ní okun yóò sì jẹ́ kí o jẹ́ akọni nínú ìgbàgbọ́ wo
orin Dáfídì orí ọgọ́fà dín kan. Orin Dáfídì orí ọgọ́fà dín kan òkan òkan ẹ̀sán ẹsẹ̀ ìkọkànlá. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyè mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyè mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Bí o bá jẹ́ ọlọ́pàá tí o sì jẹ́ ẹni tí ó wà ní ìhìn rere, o ti ní ìgbàlà, o sì mọ ọ̀rọ̀ Ọlọ́run, o fẹ́ máa gba owó ẹ̀yìn tàbí owó àbẹ̀tẹ́lẹ̀. Bí o bá fetí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mìíràn tí wọn ò tí ì di àtún bí, ó ṣeéṣe kí o padà sẹ́yìn. Ó ṣeéṣe kí o bẹ̀rẹ̀ sí ní kó àwọn èébì tí o ti pọ̀ sílẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní kó wọn jẹ. Owó ẹ̀yìn tí o ti kọ̀ sílẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní gbà á. Ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Ó ṣeéṣe kí o jẹ́ ìyàwó nínú ilé. Bí o bá fetí sí ohun tí àwọn obìnrin mìíràn ń sọ nígbà tí a bá wà ní ilé ìdáná, o ṣẹ̀ sí ọkọ rẹ, o ṣẹ̀ sí Ọlọ́run, o ṣẹ̀ sí ìjọ. Ṣùgbọ́n bí o bá kọ èyí tí wọ́n ń sọ sílẹ̀, bí o bá pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ lé àyà rẹ, ọ̀rọ̀ Ọlọ́run yìí ni ó pa ọ́ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé láàrin ọkọ àti aya. Àti ní èdè àìyedè díẹ̀, ìyàwó sọ ọ̀rọ̀ sí ọkọ, ọkọ sì sọ ọ̀rọ̀ sí aya. Ṣé o mọ̀ wípé ní àkókò èdè àìyedè, bí a ò bá ṣọ́ra, ọ̀rọ̀ a máa jáde láti ẹnu wa láìsí wípé a ń ṣe àbójútó ohun tí a ń sọ. Ṣùgbọ́n bí oníkálukú ìkíní sí ẹnìkejì, bí ó bá ti bẹ̀bẹ̀ wípé kí a parí àwọn ọ̀rọ̀ yìí, bí o bá ń ronú sí àwọn nǹkan tí ìyàwó rẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí o ń ronú sí nǹkan tí ọkọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀rọ̀ yìí ò ní parí. O máa dá ẹ̀ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni. Ìbínú yóò dé, àràn kan yóò dé, kí a máa nodì, kí a máa fẹ́ kí ara wa yóò dé, tàbí kí a máa rìn láàrin ilé gẹ́gẹ́ bí èkúsí ológbò yóò jẹ́ ìwà irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá lé àwọn ọ̀rọ̀ wọ̀nyí jáde kúrò nínú ọkàn rẹ, bí o bá gba àwọn ọ̀rọ̀ èdè àìyedè nínú ọkàn rẹ, bí o bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní kí a dáríji ara wa, kí a fẹ́ràn ara wa, kí a tẹríba fún ọkọ, kí a tọ́jú ìyàwó wa, kí a tẹríba fún àwọn tí ó jù wá lọ, kí a ní ìrẹ̀lẹ̀ ẹnìkan sí ẹnìkejì. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń gbé yẹ̀wò ní ìgbà gbogbo, ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń ronú lé, a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò fún alágbára láti rin ìrìn òdodo àti láti rí wípé kò sí ìkórira, kò sí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa. Yẹ kí a wo Róòmù orí kẹwàá ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n kí ni ó wí? Ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, lé ẹnu rẹ, àti lé ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù. Ó ní ó yẹ kí ọ̀rọ̀ kí ó wà lé ọkàn wa, kí ó sì wà lé ẹnu wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù, gẹ́gẹ́ bí a bá ti ń gbọ́ ìwàásù, kò yẹ kí a jẹ́ kí ó gba etí ọ̀tún wọlé, kí ó gba ti òsì jáde. Ó yẹ kí a tò ó jọ sí ọkàn wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù, ọ̀rọ̀ ìgbàlà tí à ń wàásù, ọ̀rọ̀ ìyè ẹnipẹ̀kun tí à ń wàásù, ọ̀rọ̀ ìwà mímọ́ tí à ń wàásù, ó yẹ kí ó wà nínú ọkàn wa, ó yẹ kí ó wà lé ẹnu wa. Ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́jọ́ ajé, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́bọ̀, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́ Àìkú, ọ̀rọ̀ tí a ti gbà sínú kásẹ́ẹ̀tì tí a ń gbọ́ ní ìgbà gbogbo, ó yẹ kí a tò wọ́n jọ sí ọkàn wa. Èyí ni yóò jẹ́ kí a gbé ìgbésí ayé òdodo, kí a sì máa rìn déédéé níwájú Olúwa, níwájú Ọlọ́run. Nínú Deuteronomy orí kẹjọ ẹsẹ̀ ìkẹta. Ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ, tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti pa oúnjẹ nìkan wà láàyè, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lè ènìyàn wà láàyè. Bí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a kà yìí, bí ó bá yé wa,

ọgbọ́n tí a kò fún àwọn ènìyàn ṣáájú rẹ̀, tí a kò sì fún àwọn ẹlòmíràn lẹ́yìn tirẹ̀, yàtọ̀ sí Jésù Kristì, ọmọ bíbí Ọlọ́run nìkan ṣoṣo. Nítorí bẹ́ẹ̀, lóòrọ̀, lọ́sàn-án, lálẹ́, ìgbàkigbà tí wọ́n bá fẹ́ ka Bíbélì, ìwé ìwé nìkan ni wọ́n ń kà. Àwọn ẹlòmíràn, nǹkan tí wọ́n ń kà ni àwọn bíi Samueli, àwọn bíi Chronicle, àwọn bíi Chronicle, àwọn bíi àwọn ìwé àwọn ọba. Wọ́n ni nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí, nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ka àwọn ìwé bẹ́ẹ̀. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ogun jíjà, ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n mẹ̀bẹ́mẹ̀yẹ tí a fi jagun, tí a fi ṣẹ́gun ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí, nítorí bẹ́ẹ̀ èyí nìkan ni àwọn máa ń kà. Àwọn ẹlòmíràn ní tiwọn, òfin mẹ́wàá tí ó wà nínú ìwé tí Mose kọ nínú Exodus àti Deuteronomy, èyí nìkan ni wọ́n máa ń kà ní tiwọn. Àwọn ẹlòmíràn tilẹ̀ sọ pé àwọn ò tilẹ̀ ní fi nǹkan wọ̀nyí ṣe àwọn ìwé wòlíì, nítorí pé àwọn wòlíì wọ̀nyí lè ṣí lójú láti mọ̀ kí ni ìfẹ́ Ọlọ́run, láti mọ̀ kí ni ìṣípayá tí wọ́n ní láti òkè wá. Nítorí bẹ́ẹ̀, Isaiah tàbí Ezekiel tàbí Jeremiah tàbí Daniel tàbí Hosea tàbí Joel ni àwọn máa ń kà ní tiwọn. Ṣùgbọ́n à ń sọ fún wa wí pé gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde, èyí ni ó mú kí a wà láàyè. Àwọn ẹlòmíràn ò jẹ́mọ̀ wípé wọn kì í ka májẹ̀mú láéláé. Májẹ̀mú tuntun ni wọ́n máa ń kà ní tiwọn. Wọ́n máa ń fẹ́ wo ìgbésí ayé Jésù, ọ̀rọ̀ tí Jésù Kristì sọ, iṣẹ́ ìyanu tí ó ṣe. Wọ́n á tẹ̀lé lọ sí Galili níbi tí a ti ń kà á, wọ́n á tẹ̀lé lọ sí Jericho níbi tí a ti ń kà á, wọ́n á tẹ̀lé lọ sí Jerusalem níbi tí a ti ń kà á. Wọ́n kì í ka gbogbo ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n á sọ wípé àwọn fẹ́ mọ̀ nípa Jésù sí. O mọ̀ wípé àti èyí tí a ń kà láti má jẹ̀mú láéláé, gbogbo wọn ni ó sọ nípa Jésù Kristì. Àwọn ẹlòmíràn á sọ wípé Jésù pàápàá ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni mo ní láti sọ tí n kò tíì sọ fún yín, nítorí ẹ kò tíì lè gbà wọ́n nísinsìnyí, ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mímọ́ bá dé, yóò fi òye ohun gbogbo yé yín. Nítorí bẹ́ẹ̀, wọ́n mọ̀ wípé èpístélì wọ̀nyí tí a kọ nípa ìmísí ẹ̀mí Ọlọ́run. Nípa bẹ́ẹ̀, èpísè nìkan ni àwọn ń kà, àwọn kì í ka nǹkan mìíràn. Àwọn ẹlòmíràn, ìwé ìfihàn nìkan ni wọ́n jókòó tí wọ́n ń kà, tí wọ́n ń yẹ̀wò. Wọ́n ní Jésù pàápàá ti sọ nípasẹ̀ áńgẹ́lì ni fún Jòhánù wípé àwọn nǹkan wọ̀nyí ni ohun tí kò lè ṣaláì ṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́ọ́. Nítorí bẹ́ẹ̀, èyí nìkan ni àwọn ń kà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa ni wípé kì í ṣe apá kan Bíbélì ni ó yẹ kí a máa kà ní ìgbà gbogbo. Ó yẹ kí a máa ka gbogbo Bíbélì. Ó ń sọ fún wa wípé bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀, kì í ṣe májẹ̀mú láéláé nìkan, kì í ṣe májẹ̀mú tuntun nìkan, gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde nípasẹ̀ báyìí ni a ó wà láàyè. Bí o bá wo bí a ṣe ń ṣe níhìn-ín nínú ìjọ wa, ó rí wípé bí a bá ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè, bí a ṣe ń ṣe léòní, bí a ti ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè orí kẹta ẹsẹ̀ 16 àti ẹsẹ̀ 17, bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú tuntun, bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú láéláé, bẹ́ẹ̀ ni a ń lọ káàkiri sí àwọn ọ̀rọ̀ tí a ti pèsè sílẹ̀ fún wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Báyìí ni Ọlọ́run fẹ́ kí a ṣe. Bí a bá ti ń kọ́ ẹ̀kọ́ ní apá kan, a ó tún máa fi àwọn apá mìíràn nínú Bíbélì, a ó fi máa díwọ̀n wọn, a ó fi máa ṣe àlàyé wọn, a ó fi máa ṣe ìtumọ̀ wọn, kí ohun gbogbo tí ó ti ẹnu Ọlọ́run wá kí ó ba lè jẹ́ àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wa. Yẹ kí a wo Jóòbù orí 23 ẹsẹ 12. Jóòbù orí 23 ẹsẹ 12. Bẹ́ẹ̀ni, èmi kò padà sẹ́yìn kúrò nínú òfin ẹnu rẹ̀, èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ̀ mọ́ ju òfin inú mi lọ. Bí a bá ń sọ nípa òfin ti inú, ìwọ tí o bá jẹ́ ẹni tí ó gbọ́ Yorùbá dáradára, o mọ̀ wípé a ń sọ nípa ohun jíjẹ. Bí ẹnìkan bá bí o bá ń fẹ́ bẹ ẹnìkan níṣẹ́, bí o bá sọ wípé jọ̀ọ́ jẹ́ kí n lọ tọ́jú òfin ti inú mi ná, bí o bá sọ wípé kí ló ń sọ fún mi, a sọ wípé o kì í ṣe ọmọ káàárọ̀ òjíire ni. Ohun tí mo ń sọ ni wípé mo fẹ́ lọ jẹun, wípé òfin inú ń fà mí, òfin inú ń sọ wípé nísinsìnyí mo láti dáwọ́ gbogbo dúró kí n lọ mú òfin ti inú ṣẹ. Èyí ni wípé kí o lọ jẹun.
bi o ba ka eyi ohun ti o nso ni pe emi pa oro re oro enu re mo ju ounje ti o se pataki fun mi mo pa ofin olorun mo ju ounje lo ohun ti a so yi o je ohun ti o se pataki popo o ye ki a mo we pe ounje ti ara ikan oro olorun ti emi ikan awon elomiran ti oro yi ti ye dara dara won ma nso fun awe pe lai si oro olorun ko si ounje aaro e ni wo pe ki won ki o to jeun laaro ohun ki won o kokko se ni pe won o ni akoko idakeje akoko ti won o ka oro olorun akoko ti won o gbadura nitori pe won fe lati je ki oro olorun ki o wa ni akoko awon elomiran won ma nse ju bayi lo awon elomiran ti won ma nse ni wepe awon cassette ti ati ni sile ti ati waasu oro olorun sile bi won ba njeun yala looro tabi losan tabi lale won fi cassette yi won fi sibe bi won ti njeun ti won bo ara be ni won tun bo emi pelu ounje yi pelu oro olorun awon elomiran o sese ki o je pe bibeli ti ati ka ni ede yoruba ni won wa si odo awon ti won ba wa toju cassette ni won wa ra awon cassette won yi ki o ba le je wepe boya won we ni ile iwe tabi won jeun won a fi awon cassette yi sinu ibi ti kini yo ti ma jade ki won ki o ba le ma gbo oro olorun ni igba gbogbo awon arakunrin wa awon arabirin wa ti o ti se be ti o je wepe laaro won ni akoko idakeje won ka bibeli won gbadura bi won jeun won fi cassette oro olorun won fi si ibi ti won ti le ma gbo cassette yi bi won we lowo won se be iru awon won ni ari pe won di alagbara awon ni won di akoni ninu igbagbo awon ni won di ajagun segun ni irin ajo wa bi a tin lo si orun sugbon awon ti ko le se be awon ti won je ole awon ti won ki ka bibeli awon ti won o ti e mo majemu titun yato si majemu lai lai gbogbo idanwo ti won wa lati owo esu ni o bi won sobo nitori be e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo bawo ni eyi yo sesese o marun ni ikini ki a ka oro olorun ikeji ki a gbo oro olorun iketa ki a ri wipe a nlakaka lati ni oye ohun ti a nka ninu oro olorun ikerin ki a ri wipe a n sasaro ninu oro olorun ikarun ki a ri wipe ohun ti a nka ohun ti a n gbo ohun ti a ni oye re ohun ti a n sasaro ninu re a mu si se bi a ba n se be a o ri wipe a o di alagbara ninu olorun je ki a pada lo si kolose ori keta ese ikerindinlogun ki a ri wipe oro olorun ti a n so nipa re yi o n so ni di ologbon o n fun wa ni ogbon ogbon ti emi wo kolose ori keta ese ikerindinlogun e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo ninu ogbon gbogbo oro olorun ni ma fun ni le ogbon je ki a wo bi oro olorun se ma fun ni le ogbon ninu timothy keji ori keta ese ikerindinlogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu kristi jesu oro olorun ni je ki a mo ona igbala oro olorun ni o je ki o ye wa wipe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogo olorun oro olorun ni o je ki a mo wipe gbogbo eni ti a bi lati inu obirin elese ni oro olorun ni o je ki a mo wipe abi wa ninu ese a mu ese gege bi eni momi a n je ese gege bi eni jeun tele tele oro olorun ni o je ki a mo wipe awon irawo paapa won ko mo won ko pe niwoju olorun ki a ma to so nipa okunrin nipa enikeni ti a bi ninu obirin nipa be ni a fi mo wipe oro olorun je ki a mo wipe elese ni enikokan wa ni a ti je lati akoko ibi wa ki se be nikan oro olorun ni o je ki a mo ni o fun wa ni ogbon lati ri wepe aba ati gbogbo wa fun talaka eyi ko fun wa ni igbala wepe ko si ohunkohun ti a le se nipa ise ododo ara wa wipe a o le ni igbala oro olorun ni o je ki a mo wepe wo odo agutan olorun eni ti o ko ese ara aye lo ati wipe a o pe oruko re ni jesu
nítorí òun ni ó gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé bí a bá wo ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, bí a bá kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, bí a bá sì kọ̀ wọ́n sílẹ̀, bí a bá rọ̀ mọ́ Jésù Kristì, kí a sì gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa wípé a ó ní ìgbàlà. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó sọ wá di ọlọgbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ tí a lè ní nínú Ọlọ́run wípé ọgbọ́n yìí yóò jẹ́ kí a borí èṣù, yóò jẹ́ kí a borí ẹ̀ṣẹ̀, yóò jẹ́ kí a borí àwọn tí ó ń ṣe inú ni bíni sí wa. Ṣé o mọ̀ wípé lákòókò Jésù Kristì, nígbà tí àwọn ọ̀tá tí wọ́n wá tí wọ́n fẹ́ ká ọ̀rọ̀ mọ́ ọ lẹ́nu, tí wọ́n fẹ́ fi wọn ìdẹ́kùn tí wọ́n fẹ́ fi mú un, ọ̀rọ̀ tí ó ń sọ ni wọ́n fi ń sọ wípé a kò rí ọlọgbọ́n ẹnikẹ́ni kò sọ̀rọ̀ bí èyí rí. Òun pàápàá sì ti fún wa ní ìlérí wípé bí a bá tẹ̀lé òun, kí a sì ń jẹ́ kí ọ̀rọ̀ òun kí ó wà nínú ọkàn wa wípé òun ó fún wa ní ọgbọ́n kí àwọn ọ̀tá wa, àwọn tí ń ṣe lòdì sí wa àti àwọn tí ń ṣe inúnibíni sí wa tí wọn kì yóò lè fi borí wa. Wo Lúùkù orí 21 ẹsẹ̀ 15. Lúùkù orí 21 ẹsẹ̀ 15. Nítorí tí èmi ò fún yín lé ẹnu àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín kì yóò lè sọ̀rọ̀ òdì sí, tí wọn kì yóò sì lè kò lójú. Bí ọ̀rọ̀ Jésù Kristì bí ó bá wà nínú ọkàn wa, bí ó bá wà nínú ẹ̀mí wa, tí a tò wọ́n jọ tí ó kan àyà wa, a ó rí wípé ní àkókò inúnibíni bí àwọn ọ̀tá tilẹ̀ dìde sí wa, ọ̀rọ̀ yìí ni yóò fún wa ní ọgbọ́n. Ọgbọ́n Ọlọ́run yóò sì jẹ́ kí a lè borí àwọn ènìyàn wọ̀nyí. Wo orin Dáfídì orí 60. Orin Dáfídì orí 60. Ẹsẹ̀ 182 àti ẹsẹ̀ 180. Nípa àṣẹ rẹ, ìwọ mú mi gbọ́n ju àwọn ọ̀tá mi lọ. Nítorí tí ó wà pẹ̀lú mi láéláé. Ní ẹsẹ̀ 180, èmi ní iyì ju gbogbo àwọn olùkọ́ mi lọ. Nítorí pé ẹ̀rí rẹ ni ìṣàrò mi. Nítorí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni ó fún wa ní ọgbọ́n. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn ọ̀tá wa lọ. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ń ṣe inú ni bíni sí wa. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ó tilẹ̀ ń gbìyànjú láti máa fún wa ní ìmọ̀ tí wọn tàbí àbá tí wọn. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó kún inú ọkàn wa, kí a tò wọ́n jọ sí òkan àyà wa, kí ó ba lè fún wa ní ọgbọ́n. Ṣùgbọ́n ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ kì í ṣe ọgbọ́n ti ayé, kì í ṣe ọgbọ́n ti àwọn ẹlẹ́ran ara tí wọn ò ní ẹ̀mí Ọlọ́run. A ń sọ nípa ọgbọ́n ti ẹ̀mí, èyí tí yóò tún ìwà wa ṣe, èyí tí yóò jẹ́ kí a mọ bí a ti ń rìn, bí a ti ń sọ̀rọ̀ àti ìwà tí a ń hù gẹ́gẹ́ bí onígbàgbọ́. Jẹ́ kí a wo Deuteronomy orí 4 ẹsẹ̀ 5 àti 6. Deuteronomy orí 4 ẹsẹ̀ 5 àti 6. Wò ó, èmi ti kọ́ yín ní ìlànà àti ìdájọ́ bí Olúwa Ọlọ́run mi ti pàṣẹ fún mi pé kí ẹ̀yin kí ó lè máa ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń lọ láti gbà á. Nítorí náà ẹ pa wọ́n mọ́ kí ẹ sì máa ṣe wọ́n, nítorí pé èyí lè ọgbọ́n yín. Ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa, kì í ṣe ìtàn àròsọ, kì í ṣe ìtàn láti ọ̀dọ̀ àwọn kèfèrí, kì í ṣe àwọn òwe ìbílẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa. Ọ̀rọ̀ Ọlọ́run ni yóò fún wa ní ọgbọ́n àti òye láti mọ bí a ti ń rìn, bí a ti ṣe, bí a ti jẹun, bí a ti gbé ẹbí dúró àti bí a ti tọ́jú ẹbí. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó máa dà wá lóye irú ìwà tí ó yẹ kí onígbàgbọ́ hù, ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ kí ó rìn. Ọ̀rọ̀ Ọlọ́run ni fúnni lé ọgbọ́n. Nínú Jákọ́bù orí 3
Jacobo, orí kẹta, ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ẹsẹ̀ ìkejìdínlógún. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá àkọ́ mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kìí sì ṣòro láti bẹ̀. A kún fún àánú àti fún èso rere, lé àìsí ègbè àti lé àìsí àgàbàgebè. Èso òdodo lé à ń gbìn lé àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà. Bí a bá rí ẹnikẹ́ni tí ó sọ wípé òun gbọ́n ṣùgbọ́n tí kò sí ní ìwà mímọ́, èyí tí ìṣe ọgbọ́n Ọlọ́run. Nítorí ọgbọ́n tí ó ti òkè wá àkọ́kọ́ mọ́. Ohun àkọ́kọ́ tí a mọ̀ nípa ọgbọ́n tí ó ti òkè wá ni wípé a jẹ́ kí a ní ìwà mímọ́, ìwà òdodo, a jẹ́ kí a máa rìn déédé. Ẹni tí ó bá ní ọgbọ́n àtòkè wá kìí ṣe ọgbọ́n oníkópani, ọgbọ́n alágídí, ọgbọ́n ajínilẹ́sẹ̀, ọgbọ́n ẹni tí ó lè jalè. Ṣùgbọ́n tí ohun gbogbo tí ó mú láti inú ọjà wa, ó ṣeéṣe kí a máa rí ọgbọ́n tí ó ti òkè wá, ó jẹ́ ọgbọ́n tí jẹ́ kí a wà ní ìwà mímọ́ àkọ́kọ́ mọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a sì ní àlàáfíà. Ẹni tí ó bá sọ wípé òun jẹ́ ọlọ́gbọ́n, ṣùgbọ́n tí kò lè pa àlàáfíà inú ẹbí mọ́, tí kò lè pa àlàáfíà mọ́ nínú ìjọ, tí kò lè pa àlàáfíà mọ́ nínú láàrin àwọn ọ̀rẹ́, èyí kì í ṣe ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá sọ wípé òun ní ọgbọ́n, ṣùgbọ́n tí ó ń kọ ẹ̀yìn ọ̀rẹ́ sí ọ̀rẹ́, tí ó ń da ilé onílé, tí ó ń dàárú. Ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n, ṣùgbọ́n tí ó ń bí ìyàwó rẹ̀ nínú ní ìgbà gbogbo, èyí kì í ṣe ọgbọ́n àtòkè wá. Ọgbọ́n tí ó ti òkè wá a máa fúnni ní àlàáfíà, a ní ìpamọ́ra. Ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí kò ní ìfaradà, tí kò ní ìpamọ́ra, èyí kì í ṣe ọgbọ́n tí ó ti òkè wá, kì í ṣòro láti bẹ̀. Ẹlòmíràn a sọ wípé òun ní ọgbọ́n, bí a bá ṣẹ̀ ẹ́ kì í gbẹ̀bẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó ní ọgbọ́n Ọlọ́run. A kún fún àánú àti fún èso rere, lé àìsí ègbè, lé àìsí àgàbàgebè. Ohun tí a pè ní ègbè níhìn ni wípé kì í gbé ẹlẹ́ṣẹ̀ sí aláìṣẹ̀, kì í ṣe ẹni tí ó jẹ́ ojúsàájú ènìyàn. Ṣùgbọ́n láìsí ègbè àti láìsí àgàbàgebè, irú ẹni bẹ́ẹ̀ a ní èso òdodo, a ní àlàáfíà. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Èyí ni a fi ń sọ wípé ọgbọ́n Ọlọ́run á jẹ́ kí a mọ ìwà hù, á jẹ́ kí a mọ bí onígbàgbọ́ bí a ṣe ń rìn àti ohun tí ó yẹ kí onígbàgbọ́ kí ó máa ṣe. Wo Éfésù orí karùn-ún, kí a wo iṣẹ́ tí ọgbọ́n Ọlọ́run ń ṣe ní ìgbésí ayé wa. Éfésù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé, kì í ṣe bí aláìlọ́gbọ́n ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n. Bí a bá jẹ́ ọlọ́gbọ́n, a ó wà ní ìwà pípé, a ó rìn ìrìn òdodo, a ó ní àmúyẹ tí múni lọ sí ọ̀run. Àmúyẹ tí sì múni lọ sí ọ̀run ni ìwà mímọ́. Láìsí ìwà mímọ́, kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ máa ra ìgbà padà. Nítorí gbogbo olè àwọn ọjọ́, ohun tí a ń sọ ni wípé ẹni tí ó bá ní ọgbọ́n Ọlọ́run, tí ó ní ọ̀rọ̀ Ọlọ́run, kì yóò máa fi àkókò ṣòfò. À ń fi àkókò ṣòfò bí a bá ń lọ sí ilé ijó, bí a bá ń lọ sí ilé sinimá, bí a bá ń lọ sí ilé tẹ́tẹ́. À ń fi àkókò ṣòfò ni àkókò tí ó yẹ kí a fi ka Bíbélì, àkókò tí ó yẹ kí a fi tọ́jú ẹbí, àkókò tí ó yẹ kí a wà lẹ́nu iṣẹ́, àkókò tí ó yẹ kí a máa ṣe ìjèrè ọkàn. A fi ń ta tẹ́tẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n. Ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n a máa ra ìgbà padà. Nítorí búburú lè àwọn ọjọ́. Nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye aláìlọ́gbọ́n, ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ Olúwa já sí. Ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n yóò máa mòye ohun tí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ẹsẹ̀ ìkejìdínlógún, ẹ má sì ṣe mu wáìnì lé àmupara, èyí nínú èyí tí rúdurùdu wà. Ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí. Rántí wípé àwọn nǹkan wọ̀nyí ni a ń sọ nípa ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì
nígbà gbogbo ó di aláìlọ́gbọ́n. Ẹ má sì ẹsì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù, nínú orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa kọrin, kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí Olúwa. Ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo nínú Ọlọ́run, lọ́wọ́ Ọlọ́run àní Bàbá lé orúkọ Jésù Kristì Olúwa wá. Ẹ máa tẹríba fún ara yín nínú ìbẹ̀rù Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìṣe àwọn ọlọ́gbọ́n, ọlọ́gbọ́n nípa ti ẹ̀mí. Wò ó nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Kristì máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Kí ni ọgbọ́n yìí, kí ni yóò ṣe ní ìgbésí ayé wa? Kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín níyànjú. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wa. Ṣé o ti mọ̀ nípa àtúnṣe? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa ìgbàlà? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́, bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́? Ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run? Àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ, bí a ti ń tọ́jú ọmọ. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó, kí àwọn pàápàá kí ó ba lè mọ bí ilé ti tòrò. Àwa tí a jẹ́ ọkùnrin, bí a bá ní ọgbọ́n Ọlọ́run, kí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀, a ó kọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, a ó máa gbà wọ́n ní ìyànjú. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Ó ní a ó máa kọ́ ara wa, a ó sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. A rí àwọn ẹlòmíràn bí a bá wà nínú ilé ìsìn, wọn ó kà wọ́n gbéra bí a bá ń kọrin. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ orin láti inú ọkàn wa jáde sí Olúwa. Orin ìyìn, orin ẹ̀mí, orin tí ó ní ìtumọ̀, orin tí gbéni dúró, orin tí múni tẹ̀síwájú nínú ọ̀nà ìhìn rere yìí ni a ó máa kọ. Bí a bá rí ẹnikẹ́ni tí ń kọ orin ayé, orin tí kìí ṣe orin ẹ̀mí, orin tí kìí gbéni dúró, orin tí tún fa ọkàn wa padà sínú ayé àti ijó tí fa ọkàn padà sínú ayé, èyí kìí ṣe pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ Kristì kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ lé ọgbọ́n gbogbo. Kí a máa kọ́, kí ẹ sì máa gba ara yín níyànjú nínú sáàmù. Èyí ni orin Dáfídì, tàbí nínú orin ìyìn àti orin ẹ̀mí. Àti kí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ìkẹta ó wà nínú ẹsẹ̀ ìkẹtàdínlógún, ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa, ohun tí ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ fún àwọn gbogbo tí à ń ṣe. Ó ní ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ilé tàbí ilé òde, láàrin ẹbí tàbí láàrin àwọn ọ̀rẹ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe láàrin àwọn onígbàgbọ́ tàbí láàrin àwọn aláìgbàgbọ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ibi iṣẹ́ tàbí ní inú ìjọ, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe nígbà tí a wà láàrin àwọn aláìgbàgbọ́ tàbí nígbà tí a wà láàrin àwọn onígbàgbọ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ìbáàjẹ́ láàrin ọ̀sẹ̀ tàbí ní ọjọ́ ìsinmi, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ẹ máa ṣe é gẹ́gẹ́ bí fún ògo Ọlọ́run, àti kí a máa ṣe ní orúkọ Jésù Olúwa wa. Èyí ni ìpinnu tí ó yẹ kí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan wa. Ìgbésí ayé tí kò ní irú ìpinnu báyìí, ó dàbí ènìyàn tí kò ní ọpọlọ. Bí a bá rí ènìyàn kan tí kò ní ọpọlọ, kò mọ àkókò àti jókòó, àkókò àti dìde, àkókò àti jẹun, àkókò bí a ti wọṣọ, bí a ti rìn, bí a ṣe ṣe nǹkan pẹ̀, bí ọmọlúàbí, kò mọ irú nǹkan bẹ́ẹ̀. Irú ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ láì ní ìpinnu tí a kà nínú ẹsẹ̀ ìkẹtàdínlógún yìí, ó dàbí ọkọ̀ ojú omi tí kò ní ìtọ́kọ̀, tàbí ó dàbí mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n tí kò ní atukọ̀, ó dàbí ilé tí kò ní ìpìlẹ̀, ó dàbí àwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tí kò sí olùkọ́, ó dàbí àwọn ọmọ ogun ṣùgbọ́n tí kò ní balógun. Ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa, bí a bá fẹ́ dé ìbúté rere, ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa ní láti ní ìpinnu. Ìpinnu kan yìí ni ó sì ṣe pàtàkì wípé ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe,
ní ọ̀rọ̀ tàbí ní ìṣe kí a máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Kristi Olúwa wẹ́sẹ̀ ìkẹtàlélógún ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún Olúwa kì í ṣe fún ènìyàn nínú Kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n nítorí náà bí ẹ̀yìn bá ń jẹ tàbí bí ẹ̀yìn bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ẹ máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run èyí ni ó yẹ kí ó jẹ́ ìpinnu ẹnìkọ̀ọ̀kan wa wípé ohun gbogbo tí à ń ṣe ní ọ̀rọ̀ ní ìṣe ní ìrìn níbikíbi ní àkókò kákòókò yálà ní ìbẹ̀rẹ̀ ọdún tàbí ní òpin ọdún tàbí ní àárín ọdún nínú ìjọ tàbí níbikíbi tí a bá ti bá ara wa ògo Ọlọ́run ni ó yẹ kí ó máa jẹ́ ìlépa wa kìí ṣe wípé kí a máa fẹ̀ tàbí kí a máa gbéraga tàbí kí a máa gbé ara wa sókè bí ó bá jẹ́ wípé ohun tí a ń ṣe láti fẹ̀ a ń ṣe láti gbé ara wa sókè èyí kìí ṣe ìfẹ́ Ọlọ́run irú nǹkan bẹ́ẹ̀ yóò mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ níwájú Olúwa ṣùgbọ́n ohunkóhun tí a ń ṣe ní ibikíbi ní àkókò kákòókò ní ìgbàkigbà ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo tí a ń ṣe wọ̀nyí wọ́n wà fún ògo Ọlọ́run nìkan ṣoṣo ẹ jẹ́ kí a dìde dúró kí a bá Ọlọ́run sọ̀rọ̀ a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí ìpinnu wo ló ń mú ṣé o fẹ́ máa to ọ̀rọ̀ Ọlọ́run jọ sínú ọkàn rẹ o fẹ́ máa kà á nígbà gbogbo o fẹ́ máa jẹ ẹ́ gẹ́gẹ́ bí ẹni jẹun o fẹ́ máa rí i wípé ọ̀rọ̀ Ọlọ́run wà nínú ọkàn rẹ ó sì fún ọ ní ọgbọ́n tí ó jẹ́ kí o máa rìn kí o máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó sì fún ọ ní ìgbàlà ò bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó rìn déédé ó rìn ní ìwà mímọ́ kí o bá lè ní ohun àmúyẹ kí mo lè lọ sí ọ̀run o sì rí pé ìpinnu yìí láti máa wà láti máa gbé fún ògo Ọlọ́run nìkan ṣoṣo ni ó wà ní ìgbésí ayé rẹ gbàdúrà sọ fún Ọlọ́run kí o bá lè fún ọ ní ọgbọ́n tí ó yẹ oore ọ̀fẹ́ tí ó yẹ kí ọ̀rọ̀ Ọlọ́run kí o bá lè jẹ́ àjẹmọ́nú fún ọ kí ọ̀rọ̀ Ọlọ́run kí o bá lè máa tọ́ ní ìgbà gbogbo sọ fún Ọlọ́run bí o ti rí wípé o ti jẹ́ aláfara tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti ń jẹ́ àfara àti máa ka ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo àti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo mú ìpinnu lónìí wípé gbogbo àwọn ìjáfara wọ̀nyí o mọ̀ kúrò ní ìgbésí ayé rẹ àti láti ìsinsìnyí lọ o rí wípé o ń rìn o ń ṣe fún ògo Ọlọ́run gẹ́gẹ́ bí ìkọ́ni ọ̀rọ̀ Ọlọ́run nìkan ṣoṣo.

0: fún àwọn kádíà pé òun náà ti kúrò lé orí mi. Bí ẹ̀yin kò bá fi àlá náà hàn fún mi àti ìtumọ̀ rẹ̀ pẹ̀lú, a ó ké yín wẹ́wẹ́, a ó sì sọ ilé yín di ààtàn. Ṣùgbọ́n bí ẹ̀yin bá fi àlá náà hàn àti ìtumọ̀ rẹ̀ pẹ̀lú, ẹ̀yin ó gba ẹ̀bùn àti ọrẹ àti ọláńlá lé ọwọ́ mi. Nítorí náà, ẹ fi àlá náà hàn fún mi àti ìtumọ̀ rẹ̀ pẹ̀lú. Wọ́n tún dáhùn, wọ́n sì wí pé kí ọba kí ó rọ àlá náà fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, àwọ́ sì fi ìtumọ̀ rẹ̀ hàn. Ọba sì dáhùn, ó wí pé, èmi mọ̀ dájúdájú pé ẹ̀yin fẹ́ mú àkókò pẹ́, nítorí tí ẹ̀yin rí pé nǹkan náà lọ lé orí mi. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá fi àlá náà hàn fún mi, ǹjẹ́ ìpinnu kan ni ẹ̀yin ti ṣe? Nítorí tí ẹ̀yin múra láti máa sọ̀rọ̀ èké àti ìdíbàjẹ́ níwájú mi, títí àkókò yóò fi kọjá. Nítorí náà, ẹ rọ àlá náà fún mi, èmi ó sì mọ̀ pé ẹ̀yin ó lè fi ìtumọ̀ rẹ̀ hàn fún mi pẹ̀lú. Àwọn kádíà sì dáhùn níwájú ọba, wọ́n sì wí pé kò sí ẹnìkan tí ó wà lé ayé tí ó lè fi ọ̀ràn ọba hàn. Kò sì sí ọba, olúwa tàbí ìjòyè kan tí ó béèrè irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ amòye tàbí ọlọ́gbọ́n tàbí kádíà kan rí. Ohun tí ó tilẹ̀ ṣọ̀wọ́n ni ọba béèrè, kò sì sí ẹlòmíràn tí ó lè fi hàn níwájú ọba bí kò ṣe àwọn òrìṣà, ibùgbé ẹni tí kì í ṣe nínú ẹran ara. Nítorí ọ̀ràn yìí ni inú ọba fi bàjẹ́, ó sì bínú gidigidi, ó sì pàṣẹ pé kí wọn kí ó pa gbogbo àwọn amòye Bábélì run. Nígbà náà ni àṣẹ jáde lọ pé kí wọn kí ó pa àwọn amòye, wọ́n sì ń wá Dánielì pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ̀ láti pa wọ́n. Nígbà náà ni Dánielì fi ìmọ̀ àti ọgbọ́n dáhùn wí fún Árióòkù tí í ṣe balógun ẹ̀ṣọ́ ọba, ẹni tí ń lọ pa àwọn amòye Bábélì. Ó dáhùn, ó sì wí fún Árióòkù balógun ọba pé,
1: èṣe tí àṣẹ fi yá kankan
0: láti ọ̀dọ̀ ọba wá bẹ́ẹ̀. Nígbà náà ni Árióòkù fi nǹkan náà hàn fún Dánielì. Nígbà náà ni Dánielì wọlé lọ, ó sì béèrè lọ́wọ́ ọba pé kí ó fi àkókò fún òun. Ó sì wí pé òun ó fi ìtumọ̀ rẹ̀ hàn fún ọba. Nígbà náà ni Dánielì lọ sí ilé rẹ̀, ó sì fi nǹkan náà hàn fún Ananiah, Mishaeli àti Asaraya, àwọn ẹgbẹ́ rẹ̀, pé kí wọn kí ó béèrè àánú lọ́wọ́ Ọlọ́run Olúwa ọ̀run nítorí àṣírí yìí, kí Dánielì àti àwọn ẹgbẹ́ rẹ̀ má bàa ṣègbé pẹ̀lú àwọn ọlọ́gbọ́n Bábélì ìyókù tí ó wà ní Bábélì. Nígbà náà ni a fi àṣírí náà hàn fún Dánielì ní ìrànlẹ́ òru. Dánielì sì fi ìbùkún fún Ọlọ́run Olúwa ọ̀run. Dánielì dáhùn, ó sì wí pé olùbùkún ni orúkọ Ọlọ́run títí láé, nítorí tirẹ̀ ni ọgbọ́n àti agbára, ó sì ń yí ìgbà àti àkókò padà. Ó mú ọba kúrò, ó sì ń gbé ọba lékè, ó sì ń fi ọgbọ́n fún àwọn ọlọ́gbọ́n àti ìmọ̀ fún àwọn tí ó mọ òye. Ó fi ohun ìjìnlẹ̀ àti àṣírí hàn, ó mọ ohun tí ó wà lé òkùnkùn. Lọ́dọ̀ rẹ̀ ni ìmọ́lẹ̀ sì wà. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ, mo sì fi ìyìn fún ọ, ìwọ Ọlọ́run àwọn bàbá mi, ẹni tí ó fi ọgbọ́n àti agbára fún mi, tí o sì fi ohun tí àwa béèrè lọ́wọ́ rẹ hàn fún mi ní ìsinsìnyìí. Nítorí tí ìwọ fi ọ̀ràn ọba hàn fún wa ní ìsinsìnyìí. Nígbà náà ni Dánielì wọlé tọ Árióòkù lọ, ẹni tí ọba yàn láti pa àwọn ọlọ́gbọ́n Bábélì run. Ó sì lọ, ó sì wí fún báyìí pé, má ṣe pa àwọn ọlọ́gbọ́n Bábélì run, mú mi lọ síwájú ọba, èmi ó sì fi ìtumọ̀ náà hàn fún ọba. Nígbà náà ni Árióòkù yára mú Dánielì lọ síwájú ọba, ó sì wí báyìí fún un pé, mo rí ọkùnrin kan nínú àwọn ọmọ ìgbèkùn Júdà, ẹni tí yóò fi ìtumọ̀ náà hàn fún ọba. Ọba dáhùn, ó sì wí fún Dánielì, orúkọ ẹni tí jẹ́ Bẹtẹ̀ṣásárì, pé ìwọ lè fi àlá tí mo láhàn fún mi àti ìtumọ̀ rẹ̀ pẹ̀lú. Dánielì sì dáhùn níwájú ọba, ó sì wí pé, àṣírí tí ọba ń béèrè, àwọn ọlọ́gbọ́n, àwọn oṣó, àwọn amòye àti àwọn aláfọ̀ṣẹ kò lè fi hàn fún ọba, ṣùgbọ́n Ọlọ́run kan bẹ lé ọ̀run tí ó ń fi àṣírí hàn, ẹni tí ó sì fi hàn fún Nebukadnessari ohun tí ń bọ̀ wá ṣe ní ìkẹyìn ọjọ́. Àlá rẹ àti ìran orí rẹ lórí àkété rẹ nìwọ̀nyí. Ọba, ìwọ ń ronú lórí àkété rẹ, ohun tí yóò ṣe lẹ́yìn ọ̀la, àti ẹni tí ó ń fi àṣírí hàn fún ni mú ọmọ ohun tí ń bọ̀ wá ṣe. Ṣùgbọ́n bí ó ṣe tèmi ni, a kò fi àṣírí yìí hàn fún mi, nítorí ọgbọ́n tí èmi ní ju ẹni àlàyé kan lọ. Ṣùgbọ́n nítorí kí a lè fi ìtumọ̀ náà hàn fún ọba, àti kí ìwọ kí ó lè mọ èrò ọkàn rẹ. Ìwọ ọba ń wò, sì kíyèsí, èrè ńlá kan, èrè gíga yìí, tí dídán rẹ̀ pọ̀ gidigidi, ó dúró níwájú rẹ, ìrí rẹ̀ sì bani lẹ́rù gidigidi. Èyí ni èrè náà, orí rẹ̀ jẹ́ wúrà dáradára, àyà àti apá rẹ̀ jẹ́ fàdákà, inú àti ẹ̀gbẹ́ rẹ̀ jẹ́ idẹ, itan rẹ̀ jẹ́ irin, ẹsẹ̀ rẹ̀ sì jẹ́ apá kan irin, apá kan amọ̀. Ìwọ rí títí òkúta kan fi wá láìsí ọwọ́, ó sì kọlu èrè náà lẹ́sẹ̀ rẹ̀ tí í ṣe ti irin àti amọ̀, ó sì fọ wọn túútú. Nígbà náà ni a sì fọ irin, amọ̀, idẹ, fàdákà àti wúrà pọ̀ túútú. Ó sì dàbí ìyàngbò ìpakà nígbẹ̀rùn, afẹ́fẹ́ sì gbá wọn lọ, kí a kò sì rí ibì kan fún wọn mọ́. Òkúta tí ó sì fọ èrè náà sì di òkè ńlá, ó sì kún gbogbo ayé. Èyí yìí ni àlá náà.

0: àwa ó sì sọ ìtumọ̀ rẹ̀ pẹ̀lú níwájú ọba. Ìwọ ọba lé ọba àwọn ọba, nítorí Ọlọ́run ti fi ìjọba, agbára, àti ipá, àti ògo fún ọ. Àti níbikíbi tí ọmọ ènìyàn wà, ẹranko ìgbẹ́ àti ẹyẹ ojú ọ̀run ni ó sì fi lé ọ lọ́wọ́, ó sì ti fi ọ ṣe alákòóso lórí gbogbo wọn. Ìwọ lé orí wúrà yìí. Lẹ́yìn rẹ ni ìjọba mìíràn yóò sì dìde, tí yóò rẹ̀yìn jù ọ́, àti ìjọba kẹta mìíràn tí í ṣe ti idẹ, tí yóò sì ṣe alákòóso lórí gbogbo ayé. Ìjọba kẹrin yóò sì le bí irin, gẹ́gẹ́ bí irin tí fọ́ túútú, tí sì ṣẹ́gun ohun gbogbo, àti gẹ́gẹ́ bí irin náà tí ó fọ́ gbogbo wọ̀nyí, bẹ́ẹ̀ ni yóò sì fọ́ túútú, tí yóò sì lọ̀ wọ́n kúná. Àti gẹ́gẹ́ bí ìwọ ti rí ẹsẹ̀ àti ọmọkasẹ̀ tí ó jẹ́ apá kan amọ̀ amọ̀kòkò àti apá kan irin, ni ìjọba náà yóò yà sí ara rẹ̀, ṣùgbọ́n ipa àti irin yóò wà nínú rẹ̀, níwọ̀n bí ìwọ ti rí irin tí ó dàpọ̀ mọ́ amọ̀. Gẹ́gẹ́ bí ọmọkasẹ̀ náà ti jẹ́ apá kan irin àti apá kan amọ̀, bẹ́ẹ̀ ni apá kan ìjọba náà yóò lágbára, apá kan yóò sì jẹ́ ohun fífọ́. Àti gẹ́gẹ́ bí ìwọ sì ti rí irin tí ó dàpọ̀ mọ́ amọ̀, wọn ó da ara wọn pọ̀ mọ́ irú ọmọ ènìyàn, ṣùgbọ́n wọn kì yóò fi ara wọn mọ́ ara wọn, gẹ́gẹ́ bí irin kì í ti dàpọ̀ mọ́ amọ̀. Ní ọjọ́ àwọn ọba wọ̀nyí ni Ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan kalẹ̀, èyí tí a kì yóò lè parun títí láé. A kì yóò sì fi ìjọba náà lé orílẹ̀-èdè mìíràn lọ́wọ́, yóò sì fọ́ túútú, yóò sì pa gbogbo ìjọba wọ̀nyí run, ṣùgbọ́n òun ó dúró títí láéláé. Gẹ́gẹ́ bí ìwọ sì ti rí tí òkúta náà wá láìsí ọwọ́ láti òkè wá, tí ó sì fọ irin, idẹ, amọ̀, fàdákà àti wúrà wọn ni túútú. Ọlọ́run ti tóbi ti fi hàn fún ọba ohun tí ń bọ̀ wá ṣe lẹ́yìn ọ̀la. Òtítọ́ sì le àlá náà, ìtumọ̀ rẹ̀ sì dájú. Nígbà náà ni Nebukadnessari ọba wúlẹ̀, ó sì dojú rẹ̀ bulẹ̀, ó sì fi orí balẹ̀ fún Dánielì, ó sì pàṣẹ pé kí wọn kí ó ṣe ẹbọ rẹ àti òórùn dídùn fún un. Ọba dá Dánielì lóhùn, ó sì wí pé lóòótọ́ ni, kí Ọlọ́run yín lé Ọlọ́run àwọn Ọlọ́run àti Olúwa àwọn ọba àti olùfihàn gbogbo àṣírí, nítorí tí ìwọ lè fi àṣírí yìí hàn. Nígbà náà ni ọba sọ Dánielì di ẹni ńlá, ó sì fún un lé ẹ̀bùn ńlá púpọ̀, ó sì fi jẹ olórí gbogbo ìgbèríko Bábélì àti olórí onítọ́jú gbogbo àwọn ọlọ́gbọ́n Bábélì. Dánielì sì béèrè lọ́wọ́ ọba, ó sì fi Ṣádráàkì, Méṣáàkì àti Abednego jẹ olórí ọ̀ràn ìgbèríko Bábélì, ṣùgbọ́n Dánielì jókòó lé ẹnu ọ̀nà ààfin ọba. Ìwé wòlíì Dánielì, orí ìkẹta. Nebukadnessari ọba sì ya ère wúrà kan, èyí tí gíga rẹ̀ jẹ́ 160 ìgbọ̀nwọ́ àti ibu rẹ̀ jẹ́ ìgbọ̀nwọ́ mẹ́fà. Ó sì gbé kalẹ̀ ní pẹ̀tẹ́lẹ̀ Dúrà ní ìgbèríko Bábélì. Nígbà náà ni Nebukadnessari ọba ránṣẹ́ lọ pé àwọn ọmọ aládé, àwọn baálẹ̀ àti àwọn balógun, àwọn onídàájọ́, àwọn olùṣọ́ ìṣúra, àwọn ìgbìmọ̀ àti àwọn ìjòyè àti gbogbo àwọn olórí ìgbèríko láti wá sí ìyàsímímọ́ èrè tí Nebukadnessari ọba gbé kalẹ̀. Nígbà náà ni àwọn ọmọ aládé, àwọn baálẹ̀ àti àwọn balógun, àwọn onídàájọ́, àwọn olùṣọ́ ìṣúra, àwọn ìgbìmọ̀, àwọn ìjòyè àti gbogbo àwọn olórí ìgbèríko péjọ sí ìyàsímímọ́ èrè tí Nebukadnessari gbé kalẹ̀. Wọ́n sì dúró níwájú èrè tí Nebukadnessari gbé kalẹ̀. Nígbà náà ni a kéde kígbe sókè pé, a pa á láṣẹ fún yín, ẹ̀yin ènìyàn, orílẹ̀ àti èdè gbogbo, pé àkókò kí àkókò tí ẹ̀yin bá gbọ́ ohun ìpè, fèrè, dùrù, ìlù, orin, káàtè àti onírúurú orin, kí ẹ̀yin wólẹ̀ kí ẹ sì tẹríba fún èrè wúrà tí Nebukadnessari ọba gbé kalẹ̀. Ẹni tí kò bá sì wólẹ̀ kí ó sì tẹríba, lójú kan náà ni a ó gbé e sọ sí àárín iná ìléru tí ń jó. Nítorí náà, lákòókò náà, nígbà tí gbogbo ènìyàn gbọ́ ohun ìpè, fèrè, dùrù, ìlù, orin àti onírúurú orin gbogbo, gbogbo ènìyàn, orílẹ̀ àti èdè wúlẹ̀, wọ́n sì tẹríba fún èrè wúrà náà tí Nebukadnessari ọba gbé kalẹ̀. Lákòókò náà ni àwọn ọkùnrin ara Kádíà kan wá, wọ́n sì fi àwọn ará Júdà sùn, wọ́n dáhùn, wọ́n sì wí fún Nebukadnessari ọba pé kí ọba kí ó pẹ́, ìwọ ọba ti pàṣẹ pé bí ẹnikẹ́ni bá ti gbọ́ ohun ìpè, fèrè, dùrù, ìlù, orin, káàtè àti onírúurú orin, kí ó wúlẹ̀ kí ó sì tẹríba fún èrè wúrà náà, ẹnikẹ́ni tí kò bá sì wúlẹ̀ kí ó tẹríba, kí a gbé e sọ sí àárín iná ìléru tí ń jò. Àwọn ará Júdà kan wà, Ṣádráàkì, Méṣáàkì àti Abednego, tí ìwọ fi ṣe olórí ọ̀ràn ìgbèríko Bábélì, ọba. Àwọn ọkùnrin wọ̀nyí kò kà ọ́ sí, wọn kò sin òrìṣà rẹ, wọn kò sì tẹríba fún èrè wúrà tí ìwọ gbé kalẹ̀. Nígbà náà ni Nebukadnessari ọba pàṣẹ ní ìbínú àti ìrunú rẹ̀ pé kí wọn kí ó mú Ṣádráàkì, Méṣáàkì àti Abednego wá. Nígbà náà ni a sì mú àwọn ọkùnrin wọ̀nyí wá síwájú ọba. Nebukadnessari dáhùn, ó sì wí fún wọn pé, òtítọ́ a ni, Ṣádráàkì, Méṣáàkì àti Abednego, pé ẹ̀yin kò sin òrìṣà mi, e ko si teriba fun ere wura na ti mo gbe kale je bi eyin ba mura pe le akoko ti o wu ki o se ti eyin ba gbo ohun ipe fere duro ilu orin kate ati oniruru orin ti e ba wole ti e ba si teriba fun ere wura ti mo ya yo se gege sugbon bi eyin ko ba teriba a gbe yin ni wakati kan na so si arin ina ileru ti njo ta ni olorun na ti yo si gba yin kuro le owo mi Shadraki, Meshaki, ati Abednego down. Won si wi fun oba pe Nebukadnesari ko to si wa lati fi esi kan fun o nitori oran yi bi o ba ri be Olorun wa ti a wa nsin le gba wa lowo ina ileru na ti njo won si gba wa lowo ore oba sugbon bi be ko ki o yi o oba pe awa ki yo sin orisa re pe ni awa ki yo si teriba fun ere wura ti wo gbe kale nigba na ni Nebukadnesari kun fun ibinu awo oju re si yi pada si Shadraki, Meshaki ati Abednego o dahun o si pase pe ki won ki o da ina ileru na ki oru re gbona niwon igba meje ju bi ati imu gbona ri lo o si pase fun awon okunrin ani awon alagbara julo ninu ogun re pe ki won ki o di Shadraki, Meshaki ati Abednego ki won ki o si so won sinu ina ileru na ti njo nigba na ni a de awon okunrin won yi ti awon ti agbada sokoto ati ibori won ati ewu won miran a si gbe won so si arin ina ileru ti njo nitori na bi ase oba ti le to ati bi ileru na si ti gbona gidigidi to owo ina na si pa awon okunrin ti o gbe Shadraki, Meshaki ati Abednego lo sugbon awon okunrin meteta wonyi Shadraki, Meshaki ati Abednego subululẹ ni dide si arin na ileru ti njo nigba na ni Nebukadnesari oba wariri o si dide duro logan o down o si wi fun awon igbimo re pe awon okunrin meta ko agbe so si arin na ni dide won si down wi fun oba pe looto ni oba o si down wi pe wo mo ri okunrin merin ni titu won si rin laarin na won ko si farapa iri si eni kerin si dabi ti omo olorun nigba na ni Nebukadnesari sumo eno na ileru na o down o si wi pe Shadraki, Meshaki ati Abednego eyin iranse olorun oga ogo e jade ki e si wa nigba na ni Shadraki, Meshaki ati Abednego jade lati aarin na na wa nigba na ni awon omo alade baale balogun ati awon igbimo oba ti o pejo ri pe ina ko lagbara lara awon okunrin wonyi be ni irun ori won kan ko jona be ni aso won ko se pada oorun ina ko tile koja lara won nigba na ni Nebukadnesari down o si wi pe olubukun ni olorun Shadraki, Meshaki ati Abednego eni ti o ran angeli re ti o si gba awon iranse re la ti o gbekele won se pa oro bada won si fi ara won ji ki won ki o ma se sin tabi ki won ki o teriba fun orisa korisa bi ko se olorun ti awon ti kara won nitori na emi pase pe olukuluku eniyan orile ati ede ti o ba so orodi si olorun Shadraki, Meshaki ati Abednego a o ke wewe a o si so ile re di atan nitori ko si olorun miran ti o le gba nila bi iru eyi nigba na ni oba gbe Shadraki, Meshaki ati Abednego leke ni igberiko Babeli.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Iwe woli Danieli, ori ikerin, Nebukadnesari oba si gbogbo eniyan, orile ati ede ti o n gbe gbogbo agbaye, ki alaafia ki o ma po si fun yin. O to loju mi lati fi ami ati ise iyanu ti Olorun oga ogo ti se si mi han. Ami re ti tobi to, agbara ise iyanu re ti po to, ijoba e ni pekun ni ijoba re, ati agbara ijoba re. Ati irandiran ni emi Nebukadnesari wa ni alaafia ni ile mi mo si ngbile li afin mi mo si laala kan ti o deruba mi ati iro kan mi lori akete mi ati iran ori mi damu mi nitori na ni mo se pase lati mu gbogbo awon ologbon Babeli wa ni waju mi ki won ki o le fi itumo ala na han fun mi nigba na ni awon amoye ologbon awon kadia ati awon alafose wa si waju mi emi si ro ala na fun won sugbon won ko le fi itumo re han fun mi sugbon ni keyin ni Danieli wa siwaju mi oruko eni ti je Beteshasari gege bi oruko orisa mi ati ninu eni ti emi olorun mi mo wa mo si ro ala na fun pe Beteshasari olori awon amoye nitori ti mo mo pe emi olorun mi mo nbe ninu re ko si si asiri kan ti o soro fun o so iran ala ti mo la fun mi ati itumo re bayi ni iran ori mi lori akete mi mo ri si kiyesi igi kan duro le arin aye giga re si po gidigidi igi na si dagba o si lagbara giga re si kan orun a sì rí títí dé gbogbo òpin ayé. Ewé rẹ̀ lẹ́wà, èso rẹ̀ sì pọ̀, lára rẹ̀ lé oúnjẹ wà fún gbogbo ayé. Abẹ́ rẹ̀ jẹ́ ibòji fún àwọn ẹranko ìgbẹ́, àti lórí ẹ̀ka rẹ̀ lé àwọn ẹyẹ ojú ọ̀run ń gbé, àti láti ọ̀dọ̀ rẹ̀ ni a sì ti ń bọ́ gbogbo ẹran ara. Mo rí nínú ìran orí mi lórí àkété mi, sì kíyèsí olùṣọ́, àní ẹni mímọ́ kan sọ̀kalẹ̀ láti ọ̀run wá. Ó kígbe ní òun rárá, ó sì wí báyìí pé, ké igi náà lulẹ̀, kí o sì kí àwọn ẹ̀ka rẹ̀ kúrò, gbọn ewé rẹ̀ dànù, kí o sì fún èso rẹ̀ ká, jẹ́ kí àwọn ẹranko ìgbẹ́ kúrò lábẹ́rẹ̀, kí àwọn ẹyẹ sì kúrò lórí ẹ̀ka rẹ̀. Ṣùgbọ́n fi kùkùté gbòǹgbò rẹ̀ sílẹ̀ nínú ilẹ̀, àní pẹ̀lú ìdè nínú irin àti idẹ nínú koríko tútù ìgbẹ́, sì jẹ́ kí ìrè ọrun ṣẹ̀ sí i lára, kí ó sì ní ìpín rẹ̀ nínú koríko ilẹ̀ ayé pẹ̀lú àwọn ẹranko, kí a sì pa àyà rẹ̀ dà kúrò ní ti ènìyàn, kí a sì fi àyà ẹranko fún, kí ìgbà méje kí ó sì kọjá lórí rẹ̀. Nípa ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àwọn olùṣọ́ ni ọ̀ràn yìí, àti àṣẹ nípa ọ̀rọ̀ àwọn ẹni mímọ̀ ni. Nítorí kí àwọn alàyè kí ó lè mọ̀ pé ọ̀gá ògo ni ó ń ṣe olórí ní ìjọba ènìyàn, òun a sì fi fún ẹnikẹ́ni tí ó wù ú, òun a sì gbé onírẹ̀lẹ̀ jùlọ lékè lórí rẹ̀. Àlá yìí ni èmi Nebukadnesari lá. Ǹjẹ́ ní ìsinsìnyí, ìwọ Bẹtẹ̀ṣásárì, sọ ìtumọ̀ rẹ̀ fún mi. Bí gbogbo àwọn ọlọ́gbọ́n ìjọba mi kò ti lè fi ìtumọ̀ rẹ̀ hàn fún mi, ṣùgbọ́n ìwọ lè ṣe é, nítorí ẹ̀mí Ọlọ́run mímọ́ ń bẹ lára rẹ. Nígbà náà ni Dánìẹ́lì, ẹni tí à ń pè ní Bẹtẹ̀ṣásárì, wà ní ìwárìrì níwọ̀n wákàtí kan. Ìrò inú rẹ̀ sì dààmú rẹ̀. Ọba sì dáhùn wí pé, Bẹtẹ̀ṣásárì, má ṣe jẹ́ kí àlá náà tàbí ìtumọ̀ rẹ̀ kí ó dààmú rẹ̀. Bẹtẹ̀ṣásárì sì dáhùn wí pé, Olúwa mi, ti àwọn ẹni tí ó kórira rẹ ni àlá yìí, kí ìtumọ̀ rẹ̀ kí ó sì jẹ́ ti àwọn ọ̀tá rẹ. Igi tí ìwọ rí tí ó sì dàgbà, tí ó sì lágbára, èyí tí gíga rẹ̀ kan ọ̀run, tí a sì rí i dé gbogbo ayé, èyí tí ewé rẹ̀ lẹ́wà, tí èso rẹ̀ sì pọ̀, nínú èyí tí oúnjẹ sì wà fún gbogbo ẹ̀dá, lábẹ́ èyí tí àwọn ẹranko ìgbẹ́ ń gbé, lórí ẹ̀ka èyí tí àwọn ẹyẹ ojú ọ̀run ní ibùgbé wọn. Ọba, ìwọ ni ẹni tí ó dàgbà, tí ó sì di alágbára, nítorí títóbi rẹ̀ ga, ó sì kan ọ̀run. Agbára ìjọba rẹ̀ sì dé òpin ayé, àti gẹ́gẹ́ bí ọba sì ti rí olùṣọ́ kan, àní ẹni mímọ́ tí ó sọ̀kalẹ̀ láti ọ̀run wá, tí ó sì wí pé, ké igi náà lulẹ̀, kí o sì parun, ṣùgbọ́n fi kùkùté gbòǹgbò rẹ̀ sílẹ̀ láàyè, àní tí ohun ti ìdè irin àti ti idẹ nínú koríko tútù ìgbẹ́, kí a sì jẹ́ kí ìrè ọ̀run ṣẹ̀ sí i lára, kí ìpín rẹ̀ sì wà pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́, títí ìgbà méje yóò fi kọjá lórí rẹ̀. Ọba, ìtumọ̀ rẹ̀ ni èyí, àti èyí yìí ni àṣẹ ọ̀gá ògo tí ó wá sórí ọba, Olúwa mi. Wọ́n ó lé ọ kúrò láàrin ènìyàn, ibùgbé rẹ yóò sì wà pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́, wọ́n sì mú kí ìwọ kí o jẹ koríko bíi màlúù, wọ́n sì mú kí ìrè ọ̀run ṣẹ̀ sí ọ lára, ìgbà méje yóò sì kọjá lórí rẹ, títí ìwọ fi mọ̀ pé ọ̀gá ògo ní ṣe olórí ní ìjọba ènìyàn, wọ́n á sì fi fún ẹnikẹ́ni tí ó wù ú. Àti gẹ́gẹ́ bí wọ́n sì ti pàṣẹ pé kí wọn kí ó fi kùkùté gbòǹgbò igi náà sílẹ̀, ìjọba rẹ yóò jẹ́ tirẹ lẹ́yìn ìgbà tí o bá ti mọ̀ pé ọ̀run ní ṣe olórí. Nítorí náà, ọba, jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́. Gbogbo èyí dé bá Nebukadnesari ọba, lẹ́yìn oṣù méjìlá, ó ń rìn kiri lórí ààfin ìjọba Bábélì. Ọba sì dáhùn, ó wí pé, kò ṣe pé èyí ni Bábélì ńlá tí èmi ti fi líle agbára mi kọ́ ní ilé ìjọba àti fún ògo ọláńlá mi. Bí ọ̀rọ̀ náà sì ti wà lẹ́nu ọba, ohun kan fọ̀ láti ọ̀run wá pé, Nebukadnesari ọba, ìwọ ni a sọ fún pé a gba ìjọba kúrò lọ́wọ́ rẹ, a ó sì lé ọ kúrò láàrin ènìyàn, ibùgbé rẹ yóò sì wà pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́, wọ́n sì mú ọ jẹ koríko bíi màlúù, ìgbà méje yóò sì kọjá lórí rẹ, títí ìwọ fi mọ̀ pé ọ̀gá ògo ní ṣe olórí nínú ìjọba ènìyàn, wọn a sì fi fún ẹnikẹ́ni tí ó wù ú. Ní wákàtí kan náà ni nǹkan náà sì ṣe sí Nebukadnesari, a sì lé kúrò láàrin ènìyàn, ó sì jẹ koríko bíi màlúù, a sì mú kí ìrè ọ̀run ṣẹ̀ sí i lára, títí irun orí rẹ̀ fi kún gẹ́gẹ́ bí ìyẹ́ ìdì, èékánná rẹ̀ sì dàbí ti ẹyẹ. Lé òpin ìgbà náà, èmi Nebukadnesari sì gbé ojú mi sókè sí ọ̀run, òye èmi sì padà tọ̀ mí wá, èmi sì fi ìbùkún fún ọ̀gá ògo, mo yìn, mo sì fi ọlá fún ẹni tí ó wà títí láéláé, ẹni tí agbára ìjọba rẹ̀ jẹ́ ìjọba àìnípẹ̀kun, agbára àti ìjọba rẹ̀ láti ìrandíran. Gbogbo àwọn aráyé ni a sì kà sí bí ohun asán, òun a sì máa ṣe gẹ́gẹ́ bí ó ti wù ú nínú ogun ọ̀run. Àti láàrin àwọn aráyé, kò sì sí ẹni tí dá ọwọ́ rẹ̀ dúró, tàbí ẹni tí wí fún un pé kí ni ìwọ ń ṣe ni. Lákòókò kan náà, òye mi padà tọ̀ mí wá, àti ní ti ògo ìjọba mi, ọlá àti ògo dídàn mi sì padà wá sọ́dọ̀ mi. Àwọn ìgbìmọ̀ àti àwọn ìjòyè mi sì ṣàfẹ́rí mi. A sì fi ẹsẹ̀ mi múlẹ̀ nínú ìjọba mi. Èmi sì ní ọlá ńlá agbára ju ti ìṣáájú lọ. Ní ìsinsìnyí, èmi Nebukadnesari yìn, mo sì gbé ọba ọ̀run ga. Mo sì fi ọlá fún un. Ẹni tí gbogbo iṣẹ́ rẹ̀ ṣe òtítọ́, àti gbogbo ọ̀nà rẹ̀ ṣe ìdájọ́, àti àwọn tí ń rìn nínú ìgbéraga, òun lè rẹ̀ wọ́n sílẹ̀.

0: Ni oruko Jesu Kristi Oluwa wa. Olorun alagbara. Adupe fun awon eri ti a ti gbo. Adupe fun ise iyanu meri iri ti en se. Amo we pe bi e ti se fun awon elomiran. E o se fun eni kokan wa ni asale yi loruko Jesu. Amo we pe ko si ko se se pelu eyin Olorun. Nitori be ni a se ni igbagbo, igbagbo ti ko gbo, ti ko ye. Wi pe lasale yi e o se ti eni kokan wa loruko Jesu. Gbogbo awon arun ti aye pe ni ko gbogun. Ni an bebe we pe ni asale yi be ba tin daruko Jesu. Be ba tin gbekele oruko Jesu. Be ba tin gbadura loruko Jesu. Be ba tin fi eyin ti eyin Olorun alaye. Be ni o mu gbogbo won kuro loruko Jesu. Nje awa bi awon ti gba ni bi won ti wa. Awa bi awon ti o wa lana bi won ti ri ise iyanu won gba. Awa na wa loni. A nbe yin we pe e o fi owo kan ni kokan wa loruko Jesu. Gbogbo aisan, gbogbo arun ko gbogun, gbogbo arun ajogunba, gbogbo egun idile, gbogbo won ni o mu kuro loruko Jesu. Bi oro wa yo ti ma lo iwasu. A nbe yin we pe e ran oro na jade yo se ise idande, ise itusile, ise iwosan ni ara eni kokan loruko Jesu. Eje ki aro ki o fofayo, ki oju apoju ki o la, ki awon aditi ki won ki o gboran, ki awon alaisan ki won ki o de alara dida sasa. Agbagbo wo pe e ti se a o fi oju wa ri, a o fi eti wa gbo awon ise iyanu ti e o se nitori wipe agbadura loruko Jesu Kristi Oluwa wa. Ejoko ninu Jeremiah ori kejele logbon ni Oluwa nbere ibere kan lowo wa, sugbon bi o ti nbere be ni o fun ara re ri o tun fun wa ni idahun. Ninu Jeremiah ori kejele logbon ese iketa di logbon wo, emi le Oluwa Olorun gbogbo eran ara, ibere ti Olorun bi o lasale yi ni yi we pe o won ka wa ti o soro fun mi bi. Bi o ba wo igbesi aye re, bi o ba wo wahala to dojuko, bi o ba wo aisan ti aye pe ni ko gbogun to wa ni igbesi aye re, bi o ba wo oke isoro tabi oke itiju ti o wa ni aye re, Olorun wa bi o wi pe ni asale yi ohun kan ha wa ti o soro fun mi bi. Ye ki a wo idahun ti Olorun fun woli Jeremiah ni ese iketadinlogun. O ni a Oluwa Olorun wo, iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re, o ni ko si ohun kohun ti o soro fun o ninu aye mi, ko si ohun kohun ti o soro fun Olorun ninu aye re, ko si ohun ti o soro fun Olorun ninu ebi re tabi lara awon omo re. Mo gbagbo wipe ni asale yi ko si ohun ti yo soro fun Olorun lati se loruko Jesu. Bi a ba mo enikan ti o mo Olorun baba duju duju, ti o mo ohun ti Olorun le se, ti o mo ohun ti Olorun pinu lati se, ti o mo ohun ti Olorun fe se, mo gbagbo wipe Jesu Kristi omo bibi Olorun kan soso, o mo Olorun, o mo agbara re, o mo ti to bi to re. Oni o wa nso fun wa ninu Matthew ori ikokandilogun ese ikerindilogbon. Matthew ori ikokandilogun ese ikerindilogbon. Jesu so fun wa, oni sugbon Jesu wo won, o si wi fun won pe eniyan li eyi soro fun, eniyan ni eyi soro fun, sugbon fun Olorun ohun gbogbo ni sese fun olorun ohun gbogbo ni sese bi o tin wo awon isoro awon aisan ko gbogbo ti o wa ni aye re ni ara re ni asale yi ma fi okan ba oro olorun lo ki o si ma ranti wi pe bi o ti le je pe o soro fun awon eniyan sugbon fun olorun ohun gbogbo ninu aye re yo di sise loruko jesu ninu marko ori kesan marko ori kesan ese iketa le logun loju kan na baba ese iketa le logun jesu si we fo pe bi iwo ba le gbagbo ohun gbogbo ohun gbogbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo bi o ba gbagbo ni asale yi o daje we pe ohun gbogbo yo di sise ni igbese aye re loruko jesu nitori we pe oluwa le wo gbogbo arun ko gbogun gege bi olorun ti le se gbogbo ko sese pelu eniyan ko sese ni oran arun ete namani sugbon namani gba iwosan ati iwenomo lese kese nigbati o te ara re bo inu odo jordani le meje ni igboran si oro olowa ohun ti a o so fun ni asale yi bi o ti le je wi pe ohun to rorun ni bi a ba ti n so fun gege bi elisha bi o ti so fun namani gbo ki o se gba ki o se se lese kese bi o ba ti n fi si oju ise ni o ri wi pe arun to wa lara re aisan ojo pipe to wa lara re yo di ohun igbagbe loruko jesu mi o mo boya o ti ka itan batimio afoju nitori wi pe awon eniyan won ti fi ainireti lu agogo ko sese lori batimio afoju yi sugbon kristi ti ko mo ohun ti a n pe ni ko sese o wo san ni waransesa mo si gbagbo wipe lese kese loju ogan bi a ba ti gbadura ni asale yi ni gbogbo eyi ti satani to ko si o lara to ko si o ninu to ko si o lopolo lese kese bi a ba ti n daruko jesu ni won pora loruko jesu mo kan nipa okunrin alarun egba kan ti ijo city won na ti kan nipa re ti esu ti o ti so di edun arinle ti ko se le ran ara re lowo fun odun mejidinlogoji gbako o ri iranlowo gba iranlowo nla o si ri iwosan awoseha o ri igba lodo jesu kristi eni ti n ji oku dide were bi eni ti n ji ni loju orun jesu yi kan naa o wa loni agbara re ko si yi pada obinrin kan ti o ni ti emi ailera to ti de lokun to teba fun odun mejidinlogun o di eni ti o gba idande laarin iseju aya pelu agbara kristi ti ki kuna ti ko si le kuna laye mo gbagbo wipe kristi pelu agbara nla re o wa nihin lasale yi bi o ti se ti awon wonyi yo se ti re pelu loruko jesu gbogbo wa ni atika ti obirin onisun eje ti o jiya jiya to si na ohun gbogbo ti o nitan to se we pe kaka ki ewe agbon re ki o de nse lo nle si eni ti esu foju re gbole ninu isun eje fun odun meji lagbako sugbon nigbati o se alabapade jesu o gba iwosan lese kese lati fi idi re mule we pe awotan wa fun gbogbo arun ti awon eniyan pe ni ko sese okunrin were ara gadara ti awon emi esu legioni ti won roro ti won fi inu re se ibogbe ni awon ara ile ati aladugbo re ti won ti tanu ti won so wipe oran eleyi koja sisese sugbon nigbati jesu de ibe ti kristi so oro ase oro agbara logan ni atu okunrin na sile
1: o ti wa da wa loju gbangba bayi wi pe ni waju olorun ko si aisan tabi arun kankan ti o nje ko sese mo si gba wi pe asale iyanu tire o ti de mo ni ise iyanu tire o de lasale yi loruko jesu ama sare wo koko meta ti a o gbe yewo ninu iwasu yi bi abati pari lese kese lo dide to gba ise iyanu tire arun aso wo pe o de bo se gbogbo awon nkan to de o nisisiyin won so fun o wi pe o di gbo se a o so di ominira loruko jesu koko kini awon akanse ise iyanu ti olowa se awon akanse ise iyanu ti olowa se koko keji awotan awon aisan gbogbo ti olowa se awotan awon aisan gbogbo ti olowa se koko keta ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ikini awon akanse ise iyanu ti olowa se ninu exodus ori kerinla ese ikokan le logun ati ikeji le logun exodus ori kerinla ese ikokan le logun ati ikeji le logun mose si na owo re si oju okun oluwa si fi afefe lile ila orun mu okun bi seyin ni gbogbo oro na o si mu okun gbe omi na si pinya awon omo israeli si lo ninu aarin okun ni ile gbigbe omi si se odi si won li owo otun ati li owo osi ori ohun ti olorun se nihin nigba ti o fi ara re han ti o je wara re wi pe o ni olorun alagbara ninu aye ti awon bi o ba ni igbagbo to lagbara yo se ohun meriri ni igbesi aye re ohun ara oto ni igbesi aye re loruko jesu nihin yi ni a ri wi pe o se ohun to je kayefi fun awon ti o ni igbagbo to gbopon opa lasan bi a se ma nso ni ede wa ni mose na soju okun ti okun yi ti o si pinya opa lasan yi na ti a no si okun popa ti o pin niya agbagbo we pe ki se omi pese pese ti a ro we pe boya ko se nkan kan ni apiniya nitori odo yi je to be ti o je wi pe o gba gbogbo ogun farao lo to n telese ati gbogbo awon ti o n koju ja si awon mo israeli sibe sibe bi okun yi se je to ti o si fe ti o si ni iji lile loju agbami re to kiki opa ti a na soju re ni igbagbo ni igboran si ase olowa lo pin odo yi niya opa yi na ni a fi lu apata ti omi jade fun oke aimoye eniyan lati mu je ki o ye o wi pe won ko nilo lati lu apata yi nigba oke aimoye ki omi yo to tu jade fun oke aimoye awon eniyan fifi opa lu apata lekan soso tito lati ba aini opolopo pade eyi ni o je ki o da wa loju wi pe bi a ba wo iwe mimo ko nilo wi pe a n gba awe ni oke aimoye igba ki isoro wa ki o to tan ko nilo wi pe a n gbadura fun opolopo odun tabi osu tabi ojo ki awon ko sese ninu igbesi aye wa ki won ki o to kase nile ni asale yi bi o ba ti n gbo ti a n gbadura soki Àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ, Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yani lẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, yẹ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ ìkarùn-ún ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ ìkẹjọ, balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe àdúrà ta ń gbà, ta ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò nílò wípé a ń yíra nílẹ̀ kí Ọlọ́run kí ó tó gbọ́. Sọ́kìkì ọ̀rọ̀ kan, kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí Ọlọ́run kí ó tó mú, kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò. Ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ̀ yìí, wípé kìkì ọ̀rọ̀ kan, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà, bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ń ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, bẹ́ẹ̀ ni wọ́n máa gba gèrè lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ní ẹsẹ̀ ìkẹwàá, nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ́ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráẹlì. Ẹsẹ̀ ìkẹtàlá, Jésù sì wí fún balógun ọ̀run náà pé, máa lọ, bí ìwọ ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí oore fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí ìwọ ti gbàgbọ́, ṣé o gbàgbọ́ pé afọ́jú yóò ríran? Ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn? Ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde, yóò rìn, yóò fò, yóò sáré? Ó ní kí o dìde, kí o máa lọ, kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí a ti ń sọ̀rọ̀, kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ, nítorí wípé òní ni ọjọ́ tirẹ. Mo ní òní ni ọjọ́ tirẹ. Gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí, tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ Olúwa, ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe, tí ó sì ń wo igba àrùn lọ́fẹ̀ẹ́, òun ló ní oògùn àwòtán fún ohun tí aráyé pè ní àrùn kò gbóògùn. Olúwa yìí kò yí padà, nítorí ó sọ fún wa nínú Málákì orí kẹta ẹsẹ̀ kẹfà, ó ní, nítorí èmi ni Olúwa, èmi kò yí padà, èmi ni Olúwa, títí di ọjọ́ òní tí a fi ń sọ̀rọ̀ yìí, Olúwa ò yí padà. Agbára ẹ̀ kò kùnà, kò sì ní kùnà láé lórúkọ Jésù. A kà á nípa Jésù wípé Jésù Kristi ọ̀kan náà ni, lé àná àti ní òní àti títí láé. Ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ, Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní, Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkíní. Nígbà tí ó ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn, sì wò ó, adẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún un, ó wí pé, Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Adẹ́tẹ̀ yìí, ó sọ wípé, mo mọ̀ wípé o kì í bàátì, agbára rẹ kò kùnà rí, mo sì mọ̀ wípé bí ìwọ bá fẹ́, ìwọ lè mú ẹ̀tẹ̀ mi kúrò, ìwọ lè sọ mí di mímọ́. Jésù sì na ọwọ́ rẹ̀, ó fi bà á, ó wípé, mo fẹ́, Iwọ di mimo loju kana mo fe ki o fala si di loju kana nitori wipe lale yi loju kana awon arun re koro loju kana oju afoji yo riran lese kese bi a ba ti nke pe roko Oluwa loju kana ete re si mo eyi ni Oluwa yo se lasa le yi ni Matthew ori ogun lati nka ni sisiyi Matthew ori ogun lati ese ikeje le logbon Jesus si dese duro o pe won o si we pe kili eyin fe ki emi ki o se fun yin won si wi fun pe Oluwa ki oju wa ki o la be ni Jesus saanu fun won Jesus yo saanu fun o yo mo esan re koro o si fi owo ton won loju logan bi o ba je eni ti o gbo ide wa daada o ri wi pe bi a ba nso wi pe loju kan na bi a ba nso wi pe logan bi a ba nso wi pe lese kese gbogbo re tumo si ohun kan na nigba ti o so wi pe logan o nso fun a wi pe loju kan na lese kese oju won la oju re yo la won si to leyin bi Matthew tin so fun wa wi pe ise iyanu Jesu o ma nsele loju kan na be ni Marko papa lo so fun wa wi pe ise iyanu Jesu ki se wi pe ka lo ka bo ka to ri ni Marko ori keji Marko ori keji ye ki orin ole ti wo pe eni ti an ka nipa re nihi o je eni ti o ni arun egba wo lati ese iketa won si wa sodo re won gbe eni kan ti o li egba to wa eni ti awon merin gbe sugbon ki a wo nisisi ohun ti olorun se o wa so fun ani ese ikewa sugbon ki e le mo pe omo eniyan le agbara le aye lati dariji ni o wi fun elegba na pe mo wi fun o dide pe akete re ki o si ma lo ile re o si dide kini oro ti o tele e so fun mi ki n gbo oni o si dide loju kan na o si gbe akete na o si jade lo li oju gbogbo won to be ti enu fi ya gbogbo won won si yin olorun logo wi pe awa ko ri iru eyi ri eyi ni a n pe ni ise iyanu meri yiri awa ko ri iru eyi ri wo Marko ori keje Marko ori keje ohun ti mo n fe ki o yi o ni wi pe nigba ti Jesu ba be si ni sise iyanu loju kan na logan lese kese bi a ti n gbadura ti a n ke pe oruko re be ni yo ma dabira ni igbesi aye eni kookan wa ninu Marko ori keje Marko ori keje lati ese ikeje le logbon won si mu eniyan kan wa sodo re ti eti re di ti o si n kololo won si be pe ki o fi owo re le o si mu kuro laarin ijo eniyan lo si apa kan o si te ika re bo li eti nigba ti o tuto o si fi owo to li ahan o si gbe oju soke wo orun ati okedun o si we fun pe e fata eyi ni ni iwo si ninu ese ikarun din ni ogoji kini oro to saaju loju kan na eti re si si oko ahan re si tu o si soro kete kete mo gbagbo wi pe olorun fi awon kan woyi han wa ki o le da loju wi pe lese kese bi a ba ti n gbadura loju kan na logan bi a ba ti n gbadura olorun yo fowo kan o yo mu arun aisan re yo mu kuro loruko Jesu ye ki a wo Luko ori ikejo Luko ori kejo lati ese iketa le logoji Luko ori kejo ese iketa le logoji obirin kan ti o si ni esun eje lati igba odun mejila ti o ti na ohun gbogbo ti o ni fun awon onisegun be ni a ko le mu lara da lati odo enikan wa o wa leyin re o si fi owo to ise ti aso re logan logan loju ese logan lese kese loju kan na logan ni isun eje re si ti gbe mo gbagbo wi pe bi a tin kan kan woyi iwo na mo wi pe olorun yo se fun o
0: agbara olorun yo le awon aisan won yi jade kuro ni igbesi aye re kuro ni ago ara re logan loju kan na lese kese bi a ba tin gbadura lasale yi loruko jesu ninu luko ri ketala Luko ori ketala lati ese ikokanla Luko ori ketala ese ikokanla bi a tin kan nipa okunrin be ni an kan nipa obinrin wi pe loju kan na lese kese logan ti agbara olorun ti o kolu igbese aye won be ni won gba imularada ati idande Luko ori ketala ese ikokanla si kiyesi obinrin kan wa nibe ti o ni emi ailera lati odun mejedilogun wa eni ti o tetan ti ko le gbe ara re soke bi o ti wo ki o se nigbati jesu ri o pe si odo si odo o si wi fun o pe obirin yi atu osile lowo ailera re obirin yi bo ba wa nbe lasale yi atu osile iwo okunrin yi ti aye ti de lokun aifojuri o so wi pe okunrin yi atu osile lowo ailera re bo je wi pe omode ni o lati nu oyun lati de o gba ta ti bi o o le rin o so fun o wi pe omode yi lasale yi atu osile lowo ailera re o si fi owo re le ni ese ketala o si fi owo re le kini oro ti o tele e pe soke loju kan na ase so di titon o si yin olorun logo iwo na o yin olorun logo lasale yi loruko jesu ninu joanu nisese lati nka o joanu ori karun joanu ori karun ese ikejo ati ikesan an kan nipa okunrin to je wi pe lati odun mejidinlogoji lo ti wa ninu ailera to je wi pe ko leniyan ko lara ko si ni nkankan sugbon nigbati jesu debe ari ohun ti olowa se ni ese ikejo jesu wi fun o pe dide gbe akete re ki o si ma rin kini oro ti o tele ni ese ikesan oni logan ye ki o ye o wi pe bi Matthew bo se nse akosile re bi Matthew se nko be ni Mark nko be ni Luke so fun wa be ni John so fun wa wi pe gbogbo awon wonyi ti Oluwa fi owo kan logan lese kese loju kan na oni logan asimu okunrin na larada o si gbe akete re o si rin ojo na si je ojo isimi ojo ayo ojo imularada ojo ibukun ojo tire ti de loni loruko jesu a o ni fi akoko sofo rara mo fe wo koko keta nisisin nitori pe mo gbagbo pe o ti mura sile mo ni o mura sile a fe wo ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ninu Marko ori karun ni ati wo apere obirin onisun eje odun mejila nitori wipe o ni awon igbese kan ti obirin yi gbe ti o je ki iwosan lanla ki o je tire ninu Marko ori karun ese ikarun din logbon obirin kan ti o ti ni isun eje li odun mejila eni ti oju re si ti ri ohun popo lodo awon onisegun bi o ba nso fun awi pe onisegun o nso nipa awon ajagilegbo sogun awon ti a npe ni babalawo onisugbon ti o si ti na ohun gbogbo ti o ni tan ti ko si san rara sugbon kaka be o po si waju nigbati o gboro jesu jo ti gboro jesu mo ni jo ti gboro jesu
1: ẹni tí ó ń ṣe àwòtán gbogbo àrùn ǹjẹ́ ó ti gbúrò ẹni tí ó ṣe é ṣe kí ó mú àwọn òkè àwọn wàhálà àwọn àìsàn àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ kí ó mú kúrò láṣáálẹ̀ yìí ṣo ti gbúrò ẹ̀ mo ní ṣo ti gbúrò ẹ̀ ó ní nígbà tí ó gbúrò jésù ó wá sẹ́yìn láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ nítorí ó wípé nínú ọkàn rẹ̀ bí mo bá sáà lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀ ara mi yóò dá ara mi yóò dá ara rẹ̀ yóò dá mo ní ara rẹ̀ yóò dá ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ó ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà ní ìṣẹ́jú àyá ó ní lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ òun sì mọ̀ lára rẹ̀ pé amú òun ní amú òun lára dá nínú àrùn òun ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n ó sì wí fún ọ pé obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ìwọ tí o wà níhìn láṣáálẹ̀ yìí obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọkùnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọmọdé ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ó ní máa lọ lé àlàáfíà kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí olúwa ń ṣe ohun méje ni mo fẹ́ kí ó yọ ìkíní ó gbọ́ nípa jésù ó gbọ́ nípa jésù nítorí àsọ wípé nígbà tí ó gbúrò jésù ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ ó gba ìròyìn tí ó gbọ́ ó gbà á gbọ́ ìwọ náà tí o sì ti gbọ́ ìròyìn ayọ̀ tí a sọ fún ọ ohun tí ọlọ́run ṣe lálẹ́ àná bí o ti ń gbọ́ ìròyìn jésù láṣáálẹ̀ yìí mo gbàgbọ́ wípé o ti mọ̀ nísinsìnyí wípé gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ jésù a sọ̀rọ̀ rẹ dayọ̀ lórúkọ jésù ìkejì ó pinnu láti tọ jésù wá fún ìwòsàn rẹ ó ní nígbà tí ó gbúrò jésù ó wá láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ ó pinnu ó ní láṣáálẹ̀ yìí lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀ ó tọ jésù wá kò gba ọ̀pọ̀ èrò láti jẹ́ ìdíwọ́ fún òun ìkẹta obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀ ó pinnu pé àkókò tó ó gbẹ́kẹ̀lé olúwa tí kìí jánikulẹ̀ ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ̀ yìí bí o bá gbàgbọ́ láì ṣiyèméjì mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú àkókò àìsàn ó ti dópin ná ìkẹrin ó pinnu àkókò ìwòsàn rẹ ó ní bí mo bá ti fi ọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ ara mi yóò dá ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀ ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀ mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀ ìkarùn-ún ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀ ó ní èṣù ó tó gẹ́ ẹ̀mí èṣù ó tó gẹ́ ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́ iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́ mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣáálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn gbogbo àrùn àrùnmọ́léegun gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀ gbogbo nǹkan tó ń jẹmí nínú ó tó gẹ́ ìwòsàn dé láṣáálẹ̀ yìí yóò sì dé lórúkọ jésù ìkẹfà ó fi ọwọ́ kan aṣọ jésù kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ jésù ni agbára olúwa ni ó fọwọ́ kàn án mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ bí o bá ti ń sọ fún ọlọ́run wípé mo dé àkókò tèmi tó bẹ́ẹ̀ ni ọlọ́run fúnra rẹ̀ ni yóò fọwọ́ kàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán lórúkọ jésù ìkejì ni wípé o gba iṣẹ́ ìyanu o gba iṣẹ́ ìyanu èmi ò rí tèmi gbà lórúkọ jésù ó rí ìwòsàn fún àrùn kògbóògùn ìgbàgbọ́ ààyè to daju gba ise iyanu aye to si daju pelu eyi ni Jesu fi so fun wi pe omo birin igbagbo re mu o larada mo fe ki odide lori ese re nitori wi pe Jesu so fun nisisiyi omo birin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kana logan bi o ba tin gbo ti awon eni olorun se ami be ni iwosan ti re be ni idasile ti re be ni idande ti re be ni yo ma te olowo ise iyanu ti de agbara olorun wa ni hin ti o mu o larada nitori iwosan wa fun gbogbo arun ko gbogun iwosan wa fun gbogbo arun ko gbogun bi o ba je kepe oluwa bi o ba je kepe oluwa yo mu o larada yo mu arun re kuro yo mu aisan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi tabi ogbe inu tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin kepe oluwa bi o ba tin gba olorun gbo bi o ba tin so wi pe akoko temi to be ni ise iyanu yo ma kan lara yo ma te o lowo akoko to lati ba ise iyanu akoko to lati ri iwosan akoko to ki a tuwo sile akoko to fun afoju lati riran akoko to fun eni to yaro lati dide ki o rin akoko to fun awon to nsinwi lati gba itunsile lati gba iwosan akoko to fun awon emi warapa ami awon emi isinwi lati gba gere ki won ki o sajade ni igbese aye re akoko to akoko to akoko to fun oyin ojo pipe lati wale akoko to fun iju ti o wa ninu ikun re lati pora akoko to fun ise iyanu lati te olowo akoko to lati ri ohun ti o ti sonu lati ri igba pada akoko to fun awon agan lati bimo ise iyanu ti de agbara olorun wa ni to si re bi o ti n kepe o n gbo lese kese loju kana logan yo se ise iyanu ni igbese aye re ise iyanu ti de agbara olorun wa nihin lati tu o sile lati mo larada lati mo ke isoro inu aye re lati mu kuro so fun esu wo pe o to ge so fun aye wi pe o to ge so fun ohun ti o pon loju wi pe o to ge ojo idande ojo iwosan ojo itunisile ojo ise iyanu ti de fun olukuluku wa.

yàrá rẹ wò ni ó rí agbára ọlọ́run ní ìgbésí ayé rẹ wípé gbogbo àìsàn gbogbo àrùn gbogbo ògún gbogbo ìjẹgàba sàtánì wípé yóò kúrò ní ìgbésí ayé rẹ ní orúkọ jésù ni a gbàdúrà mo fẹ́ kí o gbé ọwọ́ lé ara rẹ kí o sì na ọwọ́ ìyókù ọwọ́ kan tó kù sókè kí o mọ̀ wípé bí o bá ti ń gbọ́ àmì àwọn ènìyàn ọlọ́run wípé iṣẹ́ ìyanu ti dé nítorí wípé àmì ìtumọ̀ rẹ̀ ni wípé bẹ́ẹ̀ ni kí o rí bí a bá ti sọ wípé ìfọ́jú pòórá àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí bí a bá ti sọ wípé kí ayarọ kí o dìde bí a bá ti sọ wípé àmì túmọ̀ sí wípé bẹ́ẹ̀ ni kí o rí bí a bá ń sọ fún ìwọ àgàn wípé kí o di ọlọ́mọ àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí nítorí bẹ́ẹ̀ ní àṣálẹ́ yìí bí o bá ti ń gbọ́ àmì ó jẹ́ wípé àti ogun ọ̀run àti àwọn ẹ̀dá alààyè tí ó gba ọlọ́run gbọ́ wọ́n ń sọ wípé ìbùkún ọlọ́run kí ó jẹ́ tirẹ̀ ìwòsàn ọlọ́run kí ó jẹ́ tirẹ̀ ìtúnṣe ọlọ́run kí ó jẹ́ tirẹ̀ nítorí bẹ́ẹ̀ mo fẹ́ kí o náwó sókè pẹ̀lú ìgbàgbọ́ kí o sì fi ọwọ́ kan tó kù kí o fi kan ibi tí àrùn tàbí ohunkóhun tí kò báradé níbi tí ó ti ń ṣe ọ́ ní orúkọ jésù ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tó jẹ́ kí ó yé wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán bí a bá ti ń dárúkọ jésù ní gbogbo àrùn gbogbo àìsàn gbogbo àìlera gbogbo ègún yóò máa pòórá ní ìgbésí ayé wa a gbàgbọ́ wípé agbára yín ò yí padà a gbàgbọ́ wípé kò sóhun tó ṣòro fún yín láti ṣe a sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ jésù wípé bí a bá lè gbàgbọ́ ohun gbogbo ni ṣíṣe fún àwọn tí ó bá gbàgbọ́ ní àṣálẹ́ yìí a ń fẹ́ ìwòsàn ọlọ́run a ń fẹ́ ìtúsílẹ̀ a ń fẹ́ ìdáǹdè a ń fẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó tóbi ẹ ṣé fún wa lórúkọ jésù mo gbàdúrà fún àwọn tí ó ní ohun kan tí ó wú ní àgọ́ ara wọn ìbáàjẹ́ ní ibi ìkọ̀kọ̀ ara tàbí ní ọrùn gẹ́gẹ́ bí gẹ̀gẹ̀ tàbí ike tí wọ́n rù sẹ́yìn bí òkè ńlá ǹjẹ́ mo ń gbàdúrà wípé lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ òkè gbọ́ ọ̀rọ̀ olúwa ìwọ gẹ̀gẹ̀ gbọ́ ọ̀rọ̀ olúwa àti ìwọ ike gbọ́ ọ̀rọ̀ olúwa ìwọ ìpákẹ́ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ pòórá lórúkọ jésù gbogbo nǹkan wọn ni tí ó wú sí ikùn tí ó wú sí inú tí ó wú sínú egungun tí ó wú sínú ara mo pàṣẹ wípé ẹ kúrò níbẹ̀ lórúkọ jésù àwọn àìsàn tí ó ń fa ìrora tí ó ń fà á wá àìsàn káìsàn tí ìbàjẹ́ orúkọ kórókọ tí àbá máa pè wọ́n mo gbàdúrà pé nísinsìnyí ìwọ àìsàn bí a ti ń ṣe àmì bẹ́ẹ̀ ni kí o pòórá lórúkọ jésù gbogbo ìrora gbogbo ibà gbogbo túlù gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀ mo gbàdúrà mo pàṣẹ wípé ẹ jáde lórúkọ jésù gbogbo ikọ́ ọ̀fẹ́ gbogbo nǹkan tó ń rìn lágọ̀ ara gbogbo èyí tó ń dani lóró níkùn nínú ẹ̀dọ̀ nínú itan nínú agbárí mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ jésù àwọn tí ayé dè lókùn àwọn tí ayé sọ lọ́ta a ń bẹ̀bẹ̀ nísinsìnyí wípé gbogbo ọta èṣù gbogbo ọfà èṣù mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ jésù ọlọ́run alágbára atóbi jù aṣẹ̀dá mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo ohun tí ó ń sí àwọn ènìyàn níwí ohun tó yà wọ́n níwèrè ohun tó ń kó wárapá bá wọn ẹ̀mí wárapá ẹ̀mí ìsinwí mo gbàdúrà nísinsìnyí ẹ jáde lórúkọ jésù àwọn tí ó jẹ́ wípé wọ́n ti lọ́kọ wọ́n ti láyà ṣùgbọ́n kò sí ọmọ láàrin ọkọ àti aya ẹ̀yin ọlọ́run tí ẹ ṣe fún Anna ẹ̀yin ọlọ́run tí ẹ ṣe fún Elizabeth ẹ̀yin ọlọ́run tí ẹ ṣe fún Sarah a ń bẹ̀bẹ̀ fún wọn nísinsìnyí wípé ẹnìkọ̀ọ̀kan wọn bí ìgbàgbọ́ wọn ti rí nísinsìnyí bí a ti ń gbàgbọ́ pẹ̀lú wọn nísinsìnyí a ń gbàdúrà wípé ìyàgàn ní ìgbésí ayé wọn yóò di oyin ìgbàgbé lórúkọ jésù ẹ gba ọmọ tí yín lórúkọ jésù níwòyí àmọ́dún bí jésù bá fa bíbọ rẹ sẹyìn bí ọba pàdé níhìn ẹ

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Oluwa Olorun wa adupe lowo yin we pe agbara yin ki kuna adupe we pe bi abato yin wa eje eni ti o ma nfi ileri fun ni ti o si ma mu ileri na se an bebe we pe loni bi ati wa ti o si gbadura si yin we pe e o gbadura wa ni oroko Jesu gbogbo ibi ti isoro wa gbogbo bi ti aini wa gbogbo bi ti idani loro owo iso wa ni igbese aye wa e ba wa mu okro ni oruko Jesu an be yin we pe bi elese se nto yin wa ni asale yi e o gba kan re la bi awon alaisan tin to yin wa ni asale yi o da won need it ati bi awon ti an da loro lati owo emi iso bi won tin to yin wa ni asale yi an bebe we pe idande lati atorun wa idase lati owo yin wa e o fun won ni oruko Jesu e gbo adura wa e shanu fun awon eniyan yin e je ki a pada lo si ile pelu ayo ati alaafia ni okan wa ni oruko Jesu Kristi Oluwa wa amen ninu peteru kini ori kini ese ikejidinlogun ati ikokandinlogun le ati mu akori oro wa ni asale yi peteru kini ori kini lati ese ikejidinlogun si ese ikokandinlogun ni won bi eyin ti mo pe a ko fi ohun ti dibajera yin pada bi fadaka tabi wora kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iyebiye ti bi ti odo agotan ti ko le aboko ti ko li abawon ani eje Jesu Kristi ohun ti a soro le lori ni asale yin ni eje Kristi eje iyebiye eje Kristi eje iyebiye eje Jesu Kristi je iyebiye ni waju Olorun fun irapada wa fun imularada wa fun idande wa ati fun bi a se le sumo Olorun ju be lo ki Jesu ki o to wa se aye yi eje agotan ni a fun awon omo Israeli lati fi ma se etutu fun okan eleshe ni Levitiko ori ketadilogun ni a ti n ka ese ikokanla Levitiko ori kokan ori ketadilogun ese ikokanla nitori pe emi ara n be ninu eje emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan gege bi ati ma n gbo ni igba gbogbo ninu oro Olorun wipe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogo Olorun lati igba ti Adamu ti sobo kuro ninu ipo ti a da ipo ti a fi si lati owo Olorun lati igba naa ni ese ti n joba lori gbogbo awon eniyan ti won wa si aye yi lati igba naa ni a si ti fi eje ewure tabi eje agotan tabi eje akọ maalu tabi eje eranko fun won lati le se etutu fun ese won titi o fi di igba ti Jesu wa si aye ti Olorun pinrun lati se asepe igbala ati irapada wa eje eranko wonyi ni a ma n fi se etutu fun okan won eyi ni a ka ninu Levitiko ti a ti ka si wa nisinsin we pe eje wonyi ni o n se etutu fun awon okan ti won ti sakulo awon okan ti won ti dese awon okan ti won ti fi ibi ti Olorun fi won si tele ti won ti fi iru ipo bee sile sugbon nigba ti o di akoko ti Olorun fe se asepe igbala awon eda to si fe fi irapada nla fun wa o ran Jesu Kristi omo re lati ko fun wa lati igba naa ni o fi je wipe eje eranko ko niye lori mo ko si je itewogba lowo Olorun mo bi a ba ri enikeni loni ti o si n ta eje eranko sile tabi eni ti n se etutu tabi eni ti n rubo o ye ki o ye iru eni bee wipe lati igba ti Jesu Kristi ti ku lori igi agbelebo ni eje eranko ko ti niye lori fun igbala tabi fun idande tabi fun etutu tabi fun irapada wa ninu heberu ori kewa lati ese ikarun heberu ori kewa lati ese karun nitori na nigba ti o wa se aye o wi pe iwo ko fe ebo ati ore sugbon ara ti ara ni iwo ti pese fun mi ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nigba na ni mo wi pe kiyesi ninu iwe kika le agbe ko nipa ti mi mo de lati se ife re olorun ni ati odun de odun fun odun popo gege bi egberun odun ni ona merin ni awon wonyi ni won tin se irobo ni awon wonyi ni won tin mu eran wa si waju olowa sugbon nigbati akoko to ti jesu yo wa si aye aso fun a wi pe olorun ko ni inu didun si awon ebo wonyi mo nitori be lati igba na ti jesu ti de ni o ti je wi pe ni waju olowa awon ebo sisun tabi eran pipa tabi anse tutu tabi anse onkohun ti o jo wi pe anta eje sile lati mu ese tabi aisan tabi aini tabi ori buburu kuro ni o ti je wi pe awon nkan wonyi ko je etewogba ni waju olowa mo eni o fi so ni ese kefa ti ati kanisisin wi pe ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nitori na bi enikeni ba wa ni hin ni asale yi to je wi pe o nka akiri o nrobo o nperan ni ireti wi pe eran ti apa yi tabi eje ti ata sile yi yo mu ese ati ori buburu tabi aisan tabi aini kuro an so fun wi pe iru nkan wonyi olorun ko ni inu didun si mo sugbon wi pe nigba na ni mo wi pe kiyesi ninu iwe kekale ati pe ko nipa ti mi eyi je on ti ati ko sile nipa Jesu Kristi wi pe mo de lati se ife re olorun ife re olorun ti an so nihin ni wi pe Jesu lo si ori igi agbelebo o ku o ta eje re sile fun iwo ati fun emi ti o ba ranti ni oju kan na ti Johanu ri Jesu Kristi ni o toka si wi pe oun ni odo agutan Olorun ti yoko ese ara aye lo ninu Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan Olorun eni ti o ko ese aye lo eje wi pe lese kese ti Jesu ti de ni ati fi opin si eran pepa ni ati fi opin si irobo ni ati fi opin si ebo sisun tabi iru ebo miran ti awon omo Israeli ma nru nitori pe Jesu Kristi ni a wa fi fun wa nisisin yi lati ko ese wa lo eyi ni Isaiah woli ti ri lati ojo pipe ti o si so fun awon omo Israeli wi pe igba kan wa ti Jesu Kristi yo de eti se omo Olorun ti a pe ni Emmanuel ti se wi pe Olorun wa pelu wa wi pe nigba ti o ba de yo je eya fun ese wa ati nigba ti o ba ti je eya fun ese wa ni a re wi pe yo ko awon ese awon ti o ba gbagbo lo bi o ba wo Isaiah ori ketadini adota lati ese keta Isaiah ori keta leni adota lati ese keta akegan re ase ko lodo awon eniyan eni kanu ti o si mo ibanuje o si dabi eni pe o mu ke apa oju wa mo kuro lara re akegan re awa ko si ka si eyi so nipa Jesu Kristi ti o wa si aye lati ko ese wa lo lati je etutu fun ese gbogbo agbaye ki se fun awon Jew nikan ṣùgbọ́n fún àwọn kèfèrí pẹ̀lú ó ń sọ fún wa wípé akẹ́gàn rẹ̀ bí o bá ti ka ìwé ìhìnrere ti Matthew tàbí ti Mark tàbí ti Luke tàbí ti John ó rí wípé akẹ́gàn Jésù lọ́pọ̀ lọ́pọ̀ lẹ́sẹ̀ nígbà tí a ti bí nígbà yìí ni a ti ń kẹ́gàn rẹ̀ nígbà tí ó sì wá ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ọmọ Ísíráẹlì tí ó fi lọ sí orí igi àgbélébò láti kó fún wa ni a ti ń kẹ́gàn rẹ̀ ní ẹsẹ̀ kẹrin lóòótọ́ ó ti rò ìbìnújẹ́ wa ó sì gbé ìkáàánú wa lọ ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run tí a sì pọ́n lójú ṣùgbọ́n a ṣáálé ọgbẹ́ nítorí ìrékọjá wa a páálé ara nítorí àìṣedédé wa ìnà àlàáfíà wa wà lára rẹ̀ àti nípa ìná rẹ̀ lè a fi mú wa lára dá bí a bá sọ wípé a ṣá ènìyàn lé ọgbẹ́ ó mọ̀ wípé ohun tí yóò jáde ni ẹ̀jẹ̀ bí a bá ṣá ènìyàn lọ́gbẹ́ nígbà tí a ṣá Jésù lọ́gbẹ́ nígbà tí a kàn mọ́ orí igi àgbélébò nígbà tí a fi adé ẹ̀gún dé Jésù lé orí nígbà tí a fi ọkọ̀ kàn lé ẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ Jésù tí ó jáde èyí wà fún ìràpadà wa èyí wà fún ìdáǹde wa ó sì wà fún ìgbàlà wa pẹ̀lú nítorí tìrẹ nítorí tèmi ni a fi ṣá Jésù lé ọgbẹ́ nítorí ìrékọjá rẹ nítorí ìrékọjá mi èyí jẹ́ nítorí ohun tí a ṣe tí a fi ré òfin Ọlọ́run kọjá ohun tí a ṣe tí a fi dẹ́ṣẹ̀ ohun tí a ṣe tí a fi ṣẹ̀ sí Ọlọ́run nítorí èyí ni a fi ṣá lé ọgbẹ́ apá lára nítorí àìṣedédé wa bí a bá sọ nípa àìṣedédé nígbà tí ènìyàn bá rìn ségesège tí kò rìn déédé èyí ni bíbélì ń kà sí ẹ̀ṣẹ̀ tàbí àìṣedédé nítorí nǹkan wọ̀nyí ni a fi pa á lára tí a sì ṣá lé ọgbẹ́ ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ àti nípa ìná rẹ̀ lè a fi mú wa lára dá mo fẹ́ fún ọ ní ohun mẹ́jọ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe fún mi ìkíní ni wípé ó rà wá padà lọ́wọ́ ìgbèkùn èṣù ó rà wá padà lọ́wọ́ agbára èṣù ó rà wá padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí ó ti dè wá ní ìgbèkùn jẹ́ kí a tún padà sí Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkejìdínlógún Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún dé ẹsẹ̀ ìkọkàndínlógún níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù tí kò sì lé àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi gbogbo ẹranko tí àwọn ọmọ Ísíráẹlì fi ń róbọ bí a bá wò ní fínífíní gbogbo ayé láti àsìkò Ádámù ni ó ti wà lábẹ́ ìgún Ọlọ́run nítorí bẹ́ẹ̀ àti ènìyàn àti ẹranko àti ohun ọ̀gbìn àti ohun tí ó wà ní ìlú àti ohun tí ó wà ní oko ni ó wà ní abẹ́ ìgún Ọlọ́run èyí ni ó fi jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè mú wọn pé kò sí lè mú wọn jẹ́ mímọ́ pátápátá ṣùgbọ́n Jésù ni ó wà ní àìlábòkò àìlábàwọ́n nítorí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ ó jẹ́ ẹ̀jẹ̀ pípé ẹ̀jẹ̀ mímọ́ ẹ̀jẹ̀ tí ó ṣe iyebíye èyí ni a fi ń rà wá padà bí a bá sọ nípa ìràpadà bí o bá ti jẹ́ ẹni tí ó ka àwọn ìwé ìtàn ní ilẹ̀ Yorùbá ó mọ̀ wípé ní àkókò ẹrú bí a bá mú ẹnikẹ́ni lẹ́rú a lò ó gẹ́gẹ́ bí ẹrú a lè lù ú gẹ́gẹ́ bí ẹrú a lè fìyà jẹ́ gẹ́gẹ́ bí ẹrú a ti rẹ̀ lè pàápàá gẹ́gẹ́ bí ẹrú ṣùgbọ́n nígbà tí olùdásílẹ̀ olùdáǹde nígbà tí a ṣe òfin titun wípé kò sí ẹni tí ó yẹ kí ó wà ní abẹ́ ìsìnró mọ́ nígbà yìí ni àwọn ẹrú di òmìnira nígbà tí àwọn ẹrú wọ̀nyí sì di òmìnira a kò lè fìyà jẹ wọn tàbí kí a lù wọn tàbí kí a pa wọn gẹ́gẹ́ bí ẹrú mọ́ èyí ni Jésù Kristì ṣe fún wa wípé a ti jẹ ẹrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹrú nítorí ẹ̀ṣẹ̀ wa ẹrú nítorí àṣeré tí ó wà ní ìgbésí ayé wa ẹrú èṣù o si ti kan aba mo wa lese o si n fi iya je wa nigba ki igba ti o wo o le fi aisan ti o ba fe si wa lara nigba ti o ba si wo pelu o le so wa di alaini o si le pa wa onko ni esu le se fun awon ti won wa ni abe ikawo re sugbon nigba ti o ba gba Jesu Kristi gbo eje Jesu yi ni afinra wa pada bi o ba wo Galatia oriketa ese iketa la si ikerin la Kristi ti ra wa pada kuro lowo igun ofin eni ti a fi se igun fun wa nitori ti a ti ko pe ifibo ni olukuluko eni ti a fi ko sori igi ki ibokan Abrahamu ki o le wa sori awon kefiri nipa Kristi Jesu ki a wa ki o le gba ileri emi nipa igbagbo nitori na bi o ba ranti wi pe ati pa Jesu lara fun o ati sa logbe fun o ti ta eje re sile nitori itire bi o ba le gbagbo loni a o ra o pada e je wi pe Jesu fun ara re pelu agbara Olorun yo mo kuro labe isiru esu labe gbogbo iya ti o nfi je o nitori wi pe o je eni tire ninu Kolose ori kini Kolose ori kini lati ese iketala eni ti o ti gba wa kuro lowo agbara okunkun ti o si siwa nipo sinu ijoba ayanfe omo re ninu eni ti awa ti ni idande nipa eje re ani idariji ese bi o ba wo ti akaye daradara o n so wi pe a ti wa labe agbara okunkun agbara emi boboro agbara esu ti satani tele tele sugbon a se wa nipo kuro ninu okunkun si imole a se wa nipo kuro ni abe agbara satani si abe agbara olorun a se wa nipo kuro ninu iya to n je wa si odo olorun nisisiyi a si se yi nipa idande tabi irapada nipa eje Jesu Kristi bi o ba mara re si elese ti o si be si ni jewo ese re fun olorun ti o si so fun wi pe o ko fe ku si inu ese ti o wa o ko si fe tesiwaju lati ma jiya labe agbara esu bi o ba gba Jesu Kristi gbo ti o si ranti wi pe o ti ku fun o daju wi pe yo da oni ide yo gba okan re la yo si dari gbogbo awon ese re jio ikeji eje Jesu yi kan na ni o nwe wa nu kuro ninu ese wa gbogbo elese je ileri niwaju Olorun bi o ba si wa ni ru ipo yi gege bi ileri ki o sese fun o lati gbe lodo Olorun titi aye raye bi o ba ku sinu ese o ku gege bi ileri niwaju Olorun bi a ko ba fi eje Jesu we okan re mo ki okan re ki o funfun lao lao ki o sese fun lati wa lodo Olorun titi lai titi aye sugbon bi o ba le to Olorun wa ti o si gbagbo ninu iwenu mo ti o wa ninu eje Jesu Kristi o daju pe a o we okan ese re mo pelu eje Jesu ninu Eberu ori kesan ese ikeji le logun o fere je ohun gbogbo le a fi eje wenu gege bi ofin ati lai si itajesile ko si idariji ko si iwenomo ko si imokoro fun ese wa lai si itasile eje Jesu Kristi ko le sese fun enikeni lati ri oju Olowa nitori wo pe ileri ni atanu niwaju Olowa lati ma le gbe iwaju tabi ile Olorun titi ninu Matthew ori kerindinlogbon Matthew ori kerindinlogbon ese ikejidinlogbon ni Jesu fun ara ti so fun awe pe nitori eyi le eje mi ti majemo titun ti atasile fun opo eniyan fun imukuro ese ata eje Jesu Kristi sile fun opo okan ti yo gbagbo fun opo okan ti o gbadura ti o si kepe Olowa wi pe oun fe imukuro ese iwenumo ese nitori be ranti wi pe ohun kini ti eje Jesu ma n se fun ani wi pe o ma n ra wa pada o ma gba kuro lowo isu lowo ese wa o si ma da wa need ikeji ni we pe o ma nwo ese wa nu o ma mu ese wa kuro o ma mu wa di alaijebi ni waju olorun iketa ni we pe o mu wa somo to si gbogbo elese patapata ni o jina si olorun bi o ba wa ninu ese re ki o sese fun o lati wa si waju olowa nitori wipe ese a ma yani nipa si olorun ese a ma mu ikele tabi idabo si arin wa ati si olorun nitori be ni asa se so fun awe pe ese wa ni o je ki a jina rere si olorun sugbon bi o ba le gbadura ti o si gbadura wipe o gbagbo wipe ati ta eje jesu sile fun o nipa eje yi ni a fi le mu o somo iwaju olorun efeso ori keji wo ese iketala sugbon nisisin yi ninu Kristi Jesu eyin ti o ti jina rere nigba ti jori le mu somo to si nipa bawo nipa eje Kristi nipa eje ti Kristi ta sile ni afimu eni ti o jina rere eni ti o ti sako lo eni ti ese re ti ya nipa si olorun le afimu iru eni be wa somo to si lati wa gbe ni ile olorun lati ni alaafia olorun lati ni idande olorun lati di omo olorun ikerin nipa eje jesu ni afiba wa laja ti asije ke ani alaafia atun wo kolose le kan si kolose ori kini ese ogun ati nipasẹ re lati ba ohun gbogbo laja lẹhin ti o ti fi eje agbelebo re pari ija moni nipasẹ re iwon ibase won ibase won ibase ohun tin be le aye tabi ohun tin be le orun nipa eje Jesu Kristi ni ati pari ija ti o wa ni laarin elese ati olorun elese je ni ti o n ba olorun oja olorun paapa si koju ija si elese sugbon lati igba ti Jesu Kristi ti ku ni ori igi agbelebo ti o ti ta eje re sile be ni eje Jesu Kristi ni o je ohun ti a fi n ba wa laja laarin awa ati olorun bi o ba wa si odo olorun gege bi ota olorun gege bi eni ti o ti n ba olorun oja tele tele ti olorun si koju ija si nitori ese ti o wa ni owo re bi o ba so fun olorun we pe o fe di eni ti ara pada o fe ba olorun laja o si n fe ki olorun ki o fun ni alaafia ki alaafia ki o wa laarin iwa ati olorun ki o si wa ninu okan re si olorun ki olorun ki o si se ase pe ise igbala ni okan re bi o ba gbagbo nipa eje Jesu Kristi aba iwo yo le ba olorun laja gbogbo ti o si wa ni igbesi aye re ti olorun fi n ba oja olorun yo mu gbo awon nkan wonyi kuro bi o ba le se be ni asale yi o ri oju rere olorun gbogbo ija ti o si wa laarin iwa ati olorun nipa eje Jesu Kristi a o mu gbogbo re kuro patapata ikarun adawa lari nipa eje Jesu Kristi adawa lari nipa eje Jesu Kristi wo Romu ori karun lati ese ikesan o wi pe melo melo si ni ti adawa lari nisisin yi nipa eje re li a o gba wala kuro ninu ibinu nipa se re o so wi pe adawa lari bi a ba wa labe ebi a wa labe idajo olorun bi a ba wa labe ebi a je eni ti o n reti ibinu gbogbona olorun sugbon bi a ba wa sodo olorun ta si so fun olorun we pe a n fe idalare nipa eje re bi a ba ti n we okan re nu pelu eje Jesu Kristi loju kan na ni idalare yo wa eyi ni bibeli se n so fun awe pe nje ebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu ki se fun awon ti n robo ebi wa fun awon ti n robo ebi wa fun awon ti o ro wipe won le lo si orun nipa fifi owo fun awon alagbe ebi wa fun awon ti won ro wipe nipa ise rere ara won tabi ise owo won won le se ara won pe lati wa oju olorun sugbon ebi ko si nisisin yi fun awon ti o wa ninu Christ Jesus awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi eyi so idande idalare ti o wa fun awon ti a ti fi eje Jesus Christ wenu mo awon ti a ti fi eje Jesus Christ balaja pelu olorun nipa eje kan na ikefa ni o fun wa ni iwenu mo ojojumo Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole bi ohun tin be ninu imole awa ni idapo pelu ara wa eje Jesus Christ omo re ni nwe wa nu kuro ninu ese gbogbo o wi pe bi awa ba rin ninu imole ohun ti a pe ni imole ni ire Jesus Christ ti o to wa wa ohun ti olorun so fun wi pe olorun ko ni inu didun si ebo tabi yala ebo sisun tabi ebo miran imole ni wo pe nisisin Jesu ti ku fun ni ori igi agbelebo bi a ba to wa bi a ba kepe bi a ba si fi igbagbo wa si eje ti o ta sile fun wa e je wi pe arin ninu imole bi a ba wo oro olorun ti o n tan imole si ipa ona wa ti a si rin gege bi oro olorun ti a n bere ori ofe lowo olorun wi pe a fe gbe a fe rin gege bi o ti la sile ninu iwe mimo e je wi pe arin ninu imole bi a ba fe se ipinu tabi a fe gbe igbese tabi a fe se ise tabi a fe da wole okowo kan a si n bere wi pe kini oro olorun ti wi nitori pe a fe se gege bi oro olorun e je wi pe arin ninu imole o wa n so fun wi pe bi a ba je eni ti o rin ninu imole be wi pe eje Jesus Christ omo olorun ni nwe wa nu kuro ninu ese gbogbo aye ti a wa yi je aye ti o le ri aye ti o si ma mu iri tabi idoti ba wa nipa ti emi bi ki ba se wi pe a ni eje Jesus Christ ti o nwe wa nu ti o nwe wa mo ni igba gbogbo ni ojojumo ki o le se se fun wa lati pa ara wa mo kuro ninu awon ohun ti o wa ninu aye ikeje eje yi kan na ni o npo ni igboya lati wa si odo olorun ati lati gbadura ati lati di ileri olorun mu nitori pe ni gba gbogbo ti a ba wa si iwaju olorun a wa nitori iwenu mo ti a ti ni nipa eje Jesus Christ ninu hebrew ori kewa lati ese kokandinlogun ara nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipase Jesu ani igboya lati wo ibi mimo nipa eje Jesu ohun ti a n so fun anihin ni pe awon omo Israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo de ba nitori ko si eni ti o mo to be eni ti a gba laaye to be lati wa si ibi mimo tabi ibi mimo julo sugbon ni igba ti Jesu Kristi ti de ni aso ikele ti o wa ni tempili le ati faaya eyi je wi pe enikeni ti o ba fe to Olorun wa nisisiyi bi o ba wa pelu eje Jesu Kristi igbagbo ninu eje Jesu Kristi yo je ki o le wo ibi mimo lo oni o fi so wi pe ara awon ti a n pe ni ara ni awon ti a ti fi eje Jesu wenu awon ti a pe ni ara ni awon ti o ti ko ese won sile awon ti won ti di arakunrin tabi arabirin ninu Oluwa awon ti won gbe igbese aye otun o wa n so fun awe pe nje bi a ti ni igboya lati wo inu ibi mimo nipa bawo nipa ise owo wa ni tabi nipa ododo ti wa tabi nipa ohun ti a ti se tabi yala ase si Olorun tabi ase si awon eniyan o n so fun wa wipe nipasẹ eje Jesu Kristi nikan soso ni a fi le wo ibi mimo lo nitori be je ki o yi o wipe nigba ti o ba ni igbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun ni ori igi agbelebo nigba naa ni yoo le se se fun o lati le ni igboya lati wo ibi mimo lo lati wa si odo Olorun ikejo o fun wa ni isegun eje yi kan na ni o so wa di asegun asegun lori ese àṣẹgun lórí ikú, àṣẹgun lórí àwọn ẹ̀mí èṣù, àṣẹgun lórí àìsàn pẹ̀lú. Ó sọ wá di ọba, ó sì jẹ́ kí ọ̀rọ̀ wa kí ó ní agbára, nítorí pé ìgbà tí a ti wẹ̀ wá nù ni ẹ̀jẹ̀ Jésù Kristì yìí ni ó ti sọ wá di ọba. Bí a bá dúró láti gbàdúrà, a gbàdúrà gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti sọ̀rọ̀, a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti pàṣẹ, a pàṣẹ gẹ́gẹ́ bí ọba, nítorí pé iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ti ṣe ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a wo ìfihàn orí kìíní láti ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkẹfà, àti láti ọ̀dọ̀ Jésù Kristì ẹlẹ́rìí olóòótọ́, àkọ́bí nínú àwọn òkú, àti aláṣẹ àwọn ọba ayé. Ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, fiyè sí i dáradára. Ó fẹ́ wa, ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀, omi nínú ìgò tàbí níbikíbi kò lè wọ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Omi níbikíbi, yálà abò létí òkun tàbí ẹnikẹ́ni gbàdúrà sí, kò lè wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Ó sọ fún wa wípé ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti wẹ̀ wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, ní ẹsẹ̀ ìkẹfà ń sọ fún wa wípé tí ó sì ti fi wá jẹ ọba, ó fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀, tirẹ̀ lé ògo àti ìjọba láé àti láéláé. Ìfihàn orí kejìlá, ẹsẹ̀ ìkọkànlá, wọ́n sì ṣẹ́gun rẹ̀. Èyí sọ fún ayé pé wọ́n ṣẹ́gun dragoni náà, wọ́n ṣẹ́gun èṣù Sàtánì, ẹni tí ó jẹ́ ọ̀tá fún ọ àti ọ̀tá mú gbogbo ayé. Ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa wípé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà, òun ni ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, òun ló mú wa sọ́mọ Ọlọ́run, àwa tí a ti jìyàn rere sí Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó mú wa sọ́mọ tòsí, òun ló jẹ́ kí a lè bá Ọlọ́run làjà, tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti Ọlọ́run. Òun ló dá wa láre, òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́, tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí àìsàn, lórí èṣù, lórí ikú, àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pèrò láti ṣe ní ìgbésí ayé wa lónìí. Bí a bá lè dìde dúró láti gbàdúrà, tí a sì sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ Jésù ṣe tán láti wẹ̀ ọ́nà, láti gbà ọ́ là. Bí o bá ń bèèrè ìsọ̀rí mímọ́, ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́ nù, tí ó lè wẹ̀ ọ́ mọ́, kí ó sì sọ di mímọ́. Bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò, ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀. Bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ, tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá ọ lóró, tàbí àìní ni ó gbé ọ dè, ẹ̀jẹ̀ Jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ. Bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ta sílẹ̀ nígbà tí ó kó fún ọ lórí igi àgbélébó, ẹ jẹ́ kí á la ẹnu wa gbò láti sọ fún Ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a gbàgbọ́ wípé ó ṣeéṣe fún un láti dá wa sílẹ̀, láti dá wa láre, láti fún wa ní àlàáfíà, láti wẹ̀ wá nù, láti wẹ̀ wá mọ́, láti fún wa ní ìgbàlà tòótọ́, láti jẹ́ kí a jẹ́ aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí àìṣedédé gbogbo, aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run, képe Ọlọ́run. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ti tà sílẹ̀ fún ọ.

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀ ó dájú wípé ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí ó ta sílẹ̀ fún ọ ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló kò ní láárí kò sì ṣe iye bí ẹ níwájú ọlọ́run mọ́ ṣùgbọ́n ẹ̀jẹ̀ jésù kristi ni ó wà fún ọ láti lè ní ìdáríjì láti lè ní ìdáǹdè láti lè ní ìgbàlà àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa apá lára nítorí àìṣedédé wa ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá ìdáǹdè wà lọ́wọ́ ọlọ́run jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀ kí àánú ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa ní orúkọ jésù kristi olúwa wa ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀ ní àkókò tí ó yẹ ẹ̀ran jésù kristi láti wá kó fún wa àwa ẹni òṣì ẹni àrí àwa ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀ ẹ ti rán jésù kristi láti kú ní orí igi àgbélébòó ọlọ́run aláàánú abẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí tí wọn kò tí ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn tí a kò tí kọ orúkọ wọn sínú ìwé ìyè lọ́run tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ lọ́rùn a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébù ní orúkọ jésù àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé nípa èrò ọkàn wọn nípa ọ̀rọ̀ ẹnu wọn nípa ìrìn ẹsẹ̀ wọn nípa ìṣesí wọn nípa ìgbéyàwó ìlọ́kọláyà wọn ní ohun gbogbo tí wọ́n ń ṣe ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí jésù ta sẹ́ ní orí igi àgbélébò yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò à ń bẹ̀yìn wípé gbogbo àìṣedéédé gbogbo ìrékọjá gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ jésù àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn wọn kò lè ní ìtẹ̀síwájú à ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ jésù pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ẹ wẹ ọkàn wọn mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ẹ gbà wọ́n là pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ẹ kọ orúkọ wọn sí ìwé ìyè lọ́run ẹ ṣàánú fún wọn adúpẹ́ ipẹ́ ti gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀ kí a sì díje wa ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn tí olùṣe àwọn oníṣègùn sọ fún pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní cancer mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ ọlọ́run aláàánú adúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe nítorí wípé fún ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe a ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ jésù a ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébò ní orí igi àgbélébò yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ jésù adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára bí o bá wà níbẹ̀ jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn ọlọ́run aláàánú abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí ẹ mú o kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kristi
anbe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ni yin ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo nfe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba to yin wa ase ri ase ti aini yo pora ni igbese aye wa je mo nbebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese ja ni dawole won anbe yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupo yi pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o n bo sori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbese aye re lati le ko gbowo lo gba ti owo ba tan adabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbese aye ru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o gbe owo re soke ki n le gbadura fun o Olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti a n gbadura nisisin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe yi pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni iba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni wipe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko sese ni inu iwe yin a n be yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu olarada adupe pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisin yi idasile ti de fun o obirin ti o wa ninu oyin ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti ki kuna olorun ti ileri re ki ta se a wa sodo yin nisisin a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa eni kan ti ara ma nta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wipe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wipe e ti gbo ni oruko jesu christ oluwa wa iwo ti o da bi eni pe igbese wo olorun o si n saka akiri nitori opolopo awon ti o je lowo o si n bebe wipe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nowo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa a n wo oju yin nitori pe agbagbo wipe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo e ti won saka akiri ti won sapamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa awon igbese won yi ni oruko jesu adupe epo ti gbo ni oruko jesu christ oluwa wa ami onko ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo owo le ara re ki o si gbagbo wipe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wipe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le e fi pe wa ati wa sodo yin a si n beyin wipe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan na jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o n saare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abe ile a n beyin wipe e mu won kuro ni oruko jesu gbogbo ẹdun ọkàn àwọn ènìyàn yín ní àṣálẹ yìí ẹ wá tán ẹ gbọ àdúrà wọn ẹ jẹ kí wọn kí ó lè ní ayọ kíkún ní orúkọ jésù bàbá à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ à ń bèbè wípé gbogbo rẹ pátápátá kí ẹ mú láadá ní orúkọ jésù èyí tó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo a bẹbẹ wípé agbára àtọrun wá kí ó balẹ̀ nísinsìnyí kí ó mú kúrò ní orúkọ jésù àwọn tí ó dàbẹ nípa máa ń ṣubú wọn máa ń dìde wọn máa ń ṣubú wọn máa ń dìde tó sì ń fẹ ìmúnidúró nínú ìgbàgbọ à ń bẹbẹ yìí wípé oore ọfẹ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọn lè gbé ìgbésí ayé onígbàgbọ tòótọ láti kẹsẹ járí nínú ìwà ìgbàgbọ ní orúkọ jésù àwọn tí wọn ti ní ìgbàlà tí wọn bẹbẹ fún ìsọdí mímọ ẹ wá sọ wọn di mímọ ẹ wá mú gbòǹgbò ẹsẹ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ ọlọrun mu ẹ jẹ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọn ti ní ìsọdímọ tí wọn béèrè fún agbára ẹmí ọlọrun agbára tí ó máa mú ẹrù kúrò agbára tí ó máa jẹ kí a lè wàásù ọrọ ọlọrun agbára tí ó máa fúnni ní ìgboyà níwọjú àwọn ọtá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ kí iná ọlọrun kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ jésù à ń bẹ̀yìn wípé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ jésù obìnrin nì tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń bà ọ́ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí ọlọ́run yóò bà lé ọmọ náà à ń bẹ̀yìn wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti pilo kaakire sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko jesu adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko jesu ni oruko jesu christ oluwa wa ki o ti lo mo nfe ki o dupe lowo olorun fun ti olorun ti se fun o.

Ìwé wòlíì Dánìẹ́lì, orí ìkarùn-ún. Bẹ́ Ṣásárì ọba ṣe àsè ńlá fún ẹgbẹ̀rún àwọn ìjòyè rẹ̀, ó sì mu ọtí wáìnì níwájú àwọn ẹgbẹ̀rún náà. Bí Bẹ́ Ṣásárì ti tọ́ ọtí wáìnì náà wò, ó pàṣẹ pé kí wọn kí ó mú ohun èlò wúrà àti ti fàdákà wá, èyí tí Nebukadnesari bàbá rẹ̀ kó jáde láti inú tẹ́ḿpìlì tí ó wà ní Jerusalemu wá, kí ọba àti àwọn ìjòyè rẹ̀, àwọn aya rẹ̀ àti àwọn àlè rẹ̀ kí ó lè máa mutí nínú wọn. Nígbà náà ni wọ́n mú ohun èlò wúrà tí a ti kó jáde láti inú tẹ́ḿpìlì ilé Ọlọ́run tí ó wà ní Jerusalemu wá. Ọba àti àwọn ìjòyè rẹ̀, àwọn aya rẹ̀ àti àwọn àlè rẹ̀ sì mutí nínú wọn. Wọ́n mu ọtí wáìnì, wọ́n sì ń kọrin ìyìn sí àwọn òrìṣà wúrà àti ti fàdákà, ti idẹ, ti irin, ti igi àti ti òkúta. Ní wákàtí kan náà ni àwọn ìka ọwọ́ ènìyàn kan jáde wá, a sì kọ̀wé sára ẹfun ògiri níwájú ọ̀pá fìtílà lé ààfin ọba. Ọba sì rí ọwọ́ tí ó kọ̀wé náà. Nígbà náà ni ojú ọba yí padà, ìrò inú rẹ̀ sì dààmú rẹ̀, tó bẹ́ẹ̀ tí àmùrè ẹ̀gbẹ́ rẹ̀ tú, eékúnṣẹ́ rẹ̀ méjèèjì sì ń lu ara wọn. Ọba sì kígbe kíkan pé kí a mú àwọn amòye, àwọn kádíà àti àwọn aláfọ̀ṣẹ wá. Ọba dáhùn, ó sì wí fún àwọn ọlọgbọ́n Bábélì pé, ẹnìkan tí ó bá ka ìwé yìí, tí ó bá sì fi ìtumọ̀ rẹ̀ hàn fún mi, òun ni a fi aṣọ òdòdó wọ̀, a ó sì fi ẹ̀wọ̀n wúrà pọ̀ ilé ọrùn, òun ó sì jẹ́ ìkẹta olórí ní ìjọba. Nígbà náà ni gbogbo àwọn amòye ọba wọlé, ṣùgbọ́n wọn kò lè ka ìwé náà, wọn kò sì lè fi ìtumọ̀ rẹ̀ hàn fún ọba. Nígbà náà ni ẹ̀rù ńlá ba Bẹ́ Ṣásárì ọba gidigidi, ojú rẹ̀ sì yí padà lórí rẹ̀, ẹ̀rù sì bá àwọn ìjòyè rẹ̀. Nítorí náà ni ayaba ṣe wọ ilé àsè wá, nítorí ọ̀ràn ọba àti ti àwọn ìjòyè rẹ̀. Ayaba dáhùn, ó sì wí pé kí ọba kí ó pẹ́, má ṣe jẹ́ kí ìrò inú rẹ̀ kí ó dààmú rẹ̀, má sì jẹ́ kí ojú rẹ̀ kí ó yí padà. Ọkùnrin kan ń bẹ ní ìjọba rẹ̀, lára ẹni tí ẹ̀mí Ọlọ́run mímọ́ wà, àti ní ọjọ́ bàbá rẹ̀, a rí ìmọ́lẹ̀ àti òye àti ọgbọ́n gẹ́gẹ́ bí ọgbọ́n Ọlọ́run lára rẹ̀. Ẹni tí Nebukadnesari ọba bàbá rẹ̀, àní ọba bàbá rẹ̀ fi ṣe olórí àwọn amòye, ọlọgbọ́n, àwọn kádíà àti àwọn aláfọ̀ṣẹ. Níwọ̀n bí ẹ̀mí títayọ àti ìmọ̀ àti òye ìtumọ̀ àlá, òye àti jáàlọ́, àti láti máa ṣe ìtumọ̀ ọ̀rọ̀ tí ó díjú, gbogbo wọ̀nyí ni a rí lára Dánìẹ́lì náà, ẹni tí ọba fi orúkọ Bẹ́ Ṣásárì fún. Ǹjẹ́ ní ìsinsìnyí, jẹ́ kí a pe Dánìẹ́lì wá, òun ó sì fi ìtumọ̀ rẹ̀ hàn. Nígbà náà ni a mú Dánìẹ́lì wá síwájú ọba. Ọba sì dáhùn, ó wí fún Dánìẹ́lì pé, ìwọ ni Dánìẹ́lì nì, tí í ṣe ti inú àwọn ọmọ ìgbèkùn Júdà, àwọn ẹni tí ọba bàbá mi kó láti ilẹ̀ Júdà wá. Èmi ti gbúrò rẹ pé ẹ̀mí Ọlọ́run ń bẹ lára rẹ, àti pé a rí ìmọ́lẹ̀ àti òye àti ọgbọ́n títayọ lára rẹ. Ǹjẹ́ ní ìsinsìnyí, a ti mú àwọn amòye àti àwọn ọlọ́gbọ́n wá síwájú mi, kí wọn kí ó lè ka ìwé yìí àti láti fi ìtumọ̀ rẹ̀ hàn fún mi, ṣùgbọ́n wọn kò lè fi ìtumọ̀ ọ̀ràn náà hàn. Èmi sì gbúrò rẹ pé ìwọ lè ṣe ìtumọ̀, ìwọ sì lè tú ọ̀rọ̀ tí ó díjú. Ǹjẹ́ ní ìsinsìnyí, bí ìwọ bá lè ka ìwé náà, tí ìwọ bá sì lè fi ìtumọ̀ rẹ̀ hàn fún mi, a ó wọ̀ ọ́ ní aṣọ òdòdó, a ó sì fi ẹ̀wọ̀n wúrà pọ̀ Ọlọ́run, a ó sì fi ọ́ jẹ olórí ẹ̀kẹta ní ìjọba. Nígbà náà ni Dánìẹ́lì dáhùn, ó sì wí níwájú ọba pé, jẹ́ kí ẹ̀bùn rẹ gbé ọwọ́ rẹ, kí o sì fi ẹ̀san rẹ fún ẹlòmíràn, ṣùgbọ́n èmi ó ka ìwé náà fún ọba, èmi ó sì fi ìtumọ̀ rẹ̀ hàn fún un. Ìwọ ọba, Ọlọ́run ọ̀gá ògo fi ìjọba àti ọlá ńlá àti ògo àti ọlá fún Nebukadnesari bàbá rẹ, àti nítorí ọlá ńlá tí ó fi fún gbogbo ènìyàn, orílẹ̀ àti èdè gbogbo ń wárìrì, wọ́n sì ń bẹ̀rù níwájú rẹ̀. Ẹni tí ó wù ú apa, ẹni tí ó sì wù ú adásíláàyè, ẹni tí ó wù ú agbéga, ẹni tí ó sì wù ú arẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ọkàn rẹ̀ gbéga, tí inú rẹ̀ sì le nípa ìgbéraga, a mú kúrò lórí ìtẹ́ rẹ̀, wọ́n sì gba ògo rẹ̀ lọ́wọ́ rẹ̀, a sì lé kúrò láàrin àwọn ọmọ ènìyàn, a sì ṣe àyà rẹ̀ dàbí ti ẹranko. Ibùgbé rẹ̀ sì wà lọ́dọ̀ àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbẹ́, wọ́n sì fi koríko bọ́ ọ gẹ́gẹ́ bí màálùú, a sì mú kí ìrè ọ̀run ṣẹ̀ sí i lára, títí òun fi mọ̀ pé Ọlọ́run ọ̀gá ògo ní ṣe alákòóso nínú ìjọba ènìyàn. Òun a sì yan ẹnikẹ́ni tí ó wù ú ṣe olórí rẹ̀, àti ìwọ Bẹ́ Ṣásárì ọmọ rẹ̀, ìwọ kò rẹ ọkàn rẹ sílẹ̀, bí ìwọ sì tilẹ̀ ti mọ gbogbo nǹkan wọ̀nyí, ṣùgbọ́n ìwọ gbé ara rẹ̀ ga sí Olúwa ọ̀run,

èdè yìí kò ní ìtumọ̀ ìkọ̀kọ̀. Ó ń sọ fún wa nípa oore àtọ̀runwá tí a kò rà, oore àtọ̀runwá tí a kò ṣiṣẹ́ fún, oore àtọ̀runwá tí a kò lẹ́tọ̀ọ́ sí. Ó ń sọ nípa oore tí ó jẹ́ ọ̀fẹ́ tí a fi ta wá lọ́rẹ láti ọ̀dọ̀ Ọlọ́run. Nípa èyí ni a fi ní ìgbàlà. Bí a bá ń sọ nípa ìgbàlà, àwọn ẹlòmíràn wọ́n máa ní àríwísí. Tí a bá ń sọ nípa ìgbàlà tí Jésù tí ó fún wa, kò yé wọn wípé ìgbàlà tí a ń sọ kìí ṣe nípa bíbọ́ nínú ewu, tàbí bíbọ́ lọ́wọ́ àjàkálẹ̀ àrùn, tàbí níní ìmúláradá. Wípé ìgbàlà tí a ń sọ ó jẹ́ ohun ti ẹ̀mí. Ìgbàlà yìí ó túmọ̀ sí wípé a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Ó túmọ̀ sí wípé a kọ orúkọ wa nínú ìwé ìyè Lọ́run. Ó túmọ̀ sí wípé àwa tí a ti jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nípa ẹ̀ṣẹ̀, wípé a ti bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́, a ti di ọmọ Ọlọ́run nípa ìdáríjì, ìdáǹdè àti ìgbàlà tí Ọlọ́run fún wa. Ó yẹ kí ó yé wa wípé dídùn ìfẹ́ Ọlọ́run ni láti jẹ́ kí gbogbo ayé pátápátá pé kí wọn kí ó ní ìgbàlà. Bí o bá wo Timothy kíní orí kejì láti ẹsẹ̀ ìkẹta, Timothy kíní orí kejì láti ẹsẹ̀ ìkẹta títí dé ẹsẹ̀ ìkẹfà, nítorí èyí dára, ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa, ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà, kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́. Nítorí Ọlọ́run kan ní ń bẹ, onílàjà kan pẹ̀lú láàrin Ọlọ́run àti ènìyàn, òun pàápàá ènìyàn àní Kristi Jésù, ẹni tí ó fi ara rẹ̀ ṣe ìràpadà fún gbogbo ènìyàn. Ẹ̀rí lí àkókò rẹ̀. Bí o bá wo ẹsẹ̀ ìkẹrin, ó wí pé ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà. Bí ó sì ti ń sọ nípa ìgbàlà yìí, ni ó wá ń ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí a ń pè ní ìgbàlà. Wípé kì í ṣe wípé a bọ́ lọ́wọ́ ewu, a bọ́ lọ́wọ́ jàm̀bá, a bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá. Ó sọ ní ẹsẹ̀ kẹrin yìí kan náà wípé ìgbàlà tí a ń sọ yìí ni wípé a ti wá sínú ìmọ̀ òtítọ́. Àwa tí a ti ra níyè tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a kò mọ ọ̀tún yàtọ̀ sósì, àwa tí a kò mọ rere ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a jẹ́ ènìyàn búburú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wípé a ti fà wá sínú ìmọ̀ òtítọ́. Nínú ẹsẹ̀ ìkarùn-ún, ó sọ fún wa wípé Jésù di olùlàjà, onílàjà láàrin àwa àti Ọlọ́run. Àwa tí a ti jẹ́ ọ̀tá sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa tí ó yà wá nípasẹ̀ Ọlọ́run, wípé nísinsìnyí a ti bá Ọlọ́run lájà. Ó tún wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé ó ti ṣe ìràpadà fún wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Nítorí náà, ó yẹ kí ó yé wa wípé bí a bá ń sọ nípa ti ìgbàlà, èyí ni wípé a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, a ti wá sínú Jésù Kristi, a ti di ẹ̀dá tuntun, a ti kọ ìwé orúkọ wa lé ọ̀run, a jẹ́ ti Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run pàápàá ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a di ọmọ Ọlọ́run. Èyí ni ó fún wa ní àǹfààní láti máa ké pe Abba, Bàbá. Ní Róòmù orí kẹjọ, Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Jẹ́ kí ó yé wa wípé kì í ṣe gbogbo ènìyàn lè ọmọ Ọlọ́run, nítorí wípé àwọn tí kò ní òye ìhìnrere, àwọn tí a kò kọ́ ní ẹ̀kọ́ ìhìnrere dáradára, bí a bá ń sọ wípé ọmọ Ọlọ́run, wọ́n a máa fi àwọn ọmọlúwàbí pe ọmọ Ọlọ́run. Àwọn tí wọn kò mọ ọ̀nà sí ìjọba ọ̀run, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bóyá wọn lawọ́, bóyá wọn máa ń lè ní ọ̀rẹ́ púpọ̀, bóyá ó dàbí ẹni wípé wọn jẹ́ gbajúmọ̀ nígboro, wọn máa ń rò wípé àwọn jẹ́ ọmọ Ọlọ́run. Bí a bá wo ìwé Jọ́hánù

0: ní Jòhánù kíní orí kẹta Jòhánù kíní orí kẹta láti ẹsẹ̀ kíní. Ẹ wo orí ìfẹ́ tí bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a sáà jẹ́, nítorí èyí li ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ̀. Àwọn tí a ń pè ní ọmọ Ọlọ́run ni àwọn tí a ti fi ìgbàlà Jésù dá lọ́lá, àwọn tí ayé kò mọ̀, àwọn tí wọn kì í ṣe ti ayé mọ́, àwọn tí a ti fà jáde kúrò nínú ayé, ìwà ayé, ìrìn ayé, ìṣe ayé, ìsọ̀rọ̀ ayé, ìṣọ̀ṣọ́ ayé, ìrúbọ ayé, ó ti kúrò nínú wọn. Ìgbẹ́kẹ̀lé tí àwọn ayé ní nínú àwọn balógun àwọn bàbá àṣàlẹ̀, ó ti kúrò nínú ìwà wọn. Wọ́n ti ronúpìwàdà, wọ́n ti wá sí ọ̀dọ̀ Jésù Kristì, wọ́n sì ti gba Jésù Kristì gbọ́. Wọn kì í ṣe ti ayé mọ́, wọn kò bá ayé rẹ́, wọn kò sì bá ayé gbìmọ̀pọ̀ mọ́. Ó ní nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ̀. Olùfẹ́, ọmọ Ọlọ́run li àwa ṣe nísinsìnyí. A kò sí ti fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Olúkúlùkù, ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Àwọn tí a ń pè ní ọmọ Ọlọ́run, àwọn ni ẹni tí ó ti ronúpìwàdà, àwọn ni ẹni tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ nípa ìgbàgbọ́. Wo Jòhánù, ìhìnrere ti Jòhánù, orí kíní, ẹsẹ̀ ìkejìlá. Ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn lè ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn tí ó gba Jésù Kristì gbọ́, àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn tí ó ti pínyà pẹ̀lú ayé, àwọn tí ó ti kúrò nínú ìwà èérí àti ìwà ìdọ̀tí tí wọ́n ń hù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí ó ti bẹ̀bẹ̀ fún ìdáríjì, tí wọ́n sì ní ìdánilójú wípé a ti dáríjì wọ́n. Àwọn wọ̀nyí lè à ń sọ wípé wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Ohun tí a fẹ́ sọ lónìí, ó dúró lórí wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, bí a ṣe lè ní ìpamọ́ nínú ìjọba Ọlọ́run, bí a ṣe lè ní ààbò nínú ìjọba Ọlọ́run. Kí a sọ wípé bí a bá ti wọlé, bí a bá ti wọ ìjọba Ọlọ́run, bí Ọlọ́run nínú agbára rẹ̀, bí ó ṣe lè pa wá mọ́ kí a lè jẹ olóòótọ́ títí dé ọjọ́ ìkẹyìn. Nítorí wípé Jésù jẹ́ kí ó yé wa, kò fi bọpo bọyọ̀ fún wa. Ó jẹ́ kí ó dá wa lójú wípé kìkì àwọn tó bá forí tì í títí dé òpin, àwọn ni a ó gbàlà. Nínú Matthew orí 24 ẹsẹ̀ 13, Matthew orí 24 ẹsẹ̀ 13, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà li a ó gbàlà. Ìtumọ̀ ohun tí Jésù ń sọ ni wípé ní gẹ́rẹ́ bí a bá ti gba Jésù Kristì gbọ́, a di ọmọ Ọlọ́run, a ti ní ìgbàlà. Ṣùgbọ́n ó sọ fún wa wípé àkókò pọ̀ láàrin ìgbà tí a mọ Ọlọ́run àti ìgbà tí Jésù yóò wá láti mú wa lọ sílé. Wípé ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, ọ̀pọ̀lọpọ̀ inúnibíni, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gàn tàbí ẹ̀sín, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣẹlẹ̀ láàrin ìgbà tí a gba Jésù Kristì gbọ́ àti ìgbà tí yóò wá láti mú wa lọlé. Wípé gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ ní sáà àkókò náà, bí a bá forí tì í títí dé òpin, nígbà náà ni a lè wọ ìjọba Ọlọ́run. Jẹ́ kí a wo àwọn ìkókó tí ó wà nínú ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ìyànjú tí a ń gbọ́ lónìí. Ìkíní, ìdánilójú nípasẹ̀ àwọn ìlérí. Ìlérí Ọlọ́run, ó máa ń fúnni ní ìfẹ̀yìntì tàbí ìdákọ̀rọ̀ tàbí ìdánilójú. Ìkejì, ìpamọ́ fún àwọn olóòótọ́. o ye wa wi pe bi olorun ti ni ojuse lati se nipa igbala wa be ni awa paapa ni ojuse lati se nipa atipa igbala yi mo nitori be ni koko keji fi je ipamo fun awon olooto iketa ibi simi ayeraye fun awon asegun o ye ki o ye wa wi pe bi aban reti wi pe a o dorun nikehin orun rere wi pe a o wa ni ibi simi nikehin nibi ti a o ti joko ti a o ti simi ko ninu laala ti o wa ninu aye ko ninu rogbodiyan ti o wa ninu aye ko ninu inu nibi ni ati ajalu ti ati bapade ninu aye bi aba ni reti wi pe ni ojo kan gbogbo nkan yo pari Jesu yo wa lati mu wa lo sile lati simi ayeraye lese Jesu o ye ki o ye wa we pe isimi ayeraye ti an so yi o wa fun awon asegun nikan sosho ye ki a wo lati ikoko kini idaniloju ti ani nipase awon ileri olorun ninu Johanu ori kewa lati ese iketa dilogbon Johanu ori kewa lati ese iketa dilogbon awon agutan mi ngbo ohun mi won si mo emi si mo won si ma to mi lehin nihin Jesu je ki o ye wa we pe ki se gbogbo eniyan ni o je agutan fun oluso agutan bi o ba wo ese ikerin dilogbon oni ṣugbọn eyin ko gbagbọ nitori ti eyin ko si ninu awon agutan mi gege bi mo ti wi fun yin awon alaigbagbọ won ki se agutan Jesu awon ti ko gba ise ori igi agbelebo gbọ eje ti Jesu ti ta sile lati ko ese won lo awon ti ko gbagbọ wi pe Jesu ku fun won lati mu won wa sodo Olorun awon ti ko gbagbo wi pe ise ti Jesu Kristi se lori igi agbelebo wi pe o ti pari gbogbo irubo wi pe ko si irubo miran mo awon ti ko gbagbo wi pe nipa jijewo ise won fun Olorun ati gbigba Jesu Kristi bo le a fi gba won la awon alai gbagbo ki se awon agutan Jesu Kristi sugbo oni bi a ba ti di agutan ti oluso agutan oni awon agutan mi ngbo ohun mi bi a ba nso nipa gbigbo ohun Olorun tabi gbigbo ohun oluso agutan awon miran won ma nka kiri lati lo si ijo awon ti won pe ni ijo elemi won ni won gbo ohun bi wasu ba nlo o sese ki enikan dide duro ko so wi pe ohun gbo ohun bi a ba nso nipa ohun oluso agutan oro Olorun ni ohun oluso agutan ko tun si ohun miran ti o le wa lati odo Olorun tabi ti o le wa lati odo Jesu Kristi ti o yato si bibeli ti agbele wa lowo oro Olorun ti tan imole si ipa ona wa o ni awon agutan mi ngbo ohun mi bi o ba tin gbo nipa ironupo ada ohun Jesu niyan bi o ba tin gbo nipa pe ki a gba Jesu Kristi gbo ki a fi ododo ja ese sonu ohun Jesu lo ngbo yen bi o ba tin gbo nipa atunse eyi ni ohun Jesu bi o ba tin gbo nipa isodi mimo bi o ba tin gbo nipa pe ki a gbadura adura igbagbo titi a fi le so wa di mimo eyi ni ohun Jesu bi o ba tin gbo pe bi a ba ti ni isodi mimo atuni lati tesiwaju lati ni agbara emi mimo eyi ni ohun Jesu sugbon ki enikan joko sibi kan ki o ma so pe mo n gbo ohun pe ojo yo ro ni asale tabi orun kan yo ran lola ki enikeni ki o ma se jade o tabi ipe kan yo pe loganjo oro kenikeni ki o ma se dahun eyi ko ni ohun Jesu ohun Jesu ti a n so ni pe ki a gbo oro Olorun eyi ti o le topase wa lo si ijoba orun o ni awon agutan mi gbo ohun mi emi si mo won o ni kike awon ti won gbo ohun ohun ni ohun mo gege bi awon agutan ohun o ni won a si ma to mi lehin won ko je to orisa lehin won ko je to aye lehin won ko je to awon apeyida lehin won ko je to awon woli eke lehin won ko je to awon akonisina lehin o ni won a ma to mi lehin emi si fun won ni iye ainipekun won ki yo se segbe lai lai kò sí ẹni tí ó lè já wọn gbà kúrò lé ọwọ́ mi bàbá mi ẹni tí ó fi wọn fún mi pọ̀ ju gbogbo wọn lọ kò sí ẹni tí ó lè já wọn kúrò lé ọwọ́ bàbá mi ìlérí tí Jésù ṣe fún àwa tí a jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ nìyí wípé bí a bá jẹ́ tirẹ̀ ní tòótọ́ ó ní agbára láti dè wá mú ó sì jẹ́ dídùn inú rẹ̀ pẹ̀lú láti dè wá mú yẹ kí a wo ìlérí mìíràn tí ọlọ́run ṣe fún wa kí a ba lè ní ìdánilójú wípé bí a bá ń fẹ́ láti dúró ti ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ wípé a jẹ́ aláìlera bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bíni tàbí ìnáwó pọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà tí a ń tọ̀ ó dàbí ẹni wípé ó há díẹ̀ fún wa ṣùgbọ́n bí a bá ní ìfẹ́ láti dúró ti ọlọ́run bí a bá ní ìfẹ́ pé kí ó pa wá mọ́ nínú ìgbàlà tí ó ti fún wa ó ní agbára ó sì ní ìfẹ́ láti pa wá mọ́ títí dé òpin jẹ́ kí a wo ìlérí mìíràn nínú Filipi orí kìíní ẹsẹ̀ kẹfà Filipi orí kìíní ẹsẹ̀ kẹfà ohun kan yìí sàdámi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristi ohun tí Paul apostle sọ ni wípé nígbà tí àwọn ènìyàn wọ̀nyí ní ìgbàlà tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n tí wọ́n ní oore ọ̀fẹ́ láti òkè wá wípé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú wọn àti wípé ìgbẹ́kẹ̀lé ìdánilójú tí òní ni wípé ọlọ́run tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere yìí ó lè ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ tí Jésù pàápàá yóò fara hàn yẹ kí a wo Hebrew orí keje ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin ṣé orí ìdánilójú tí ọlọ́run fún wa ṣé orí ìlérí tí ọlọ́run ṣe fún wa ṣé orí ìtìlẹ́yìn tí ọlọ́run fún gbogbo àwọn onígbàgbọ́ wípé bí a bá ń fẹ́ ìpamọ́ bí a bá ń fẹ́ ààbò bí a bá fẹ́ dúró nínú ìjọba ọlọ́run ó ṣe tán ó sì lágbára láti pa á mọ́ títí di ọjọ́ ni ó ní nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin ẹni tí ó bá tọ ọlọ́run wá nípasẹ̀ rẹ̀ nítorí tí ó ń bẹ láàyè títí láé láti máa bẹ̀bẹ̀ fún wọn a sọ fún wa wípé Jésù ló wà gẹ́gẹ́ bí olórí àlùfáà ó wà lọ́wọ́ ọ̀tún ọlọ́run ó ń bẹ̀bẹ̀ fún wa ó wà lọ́wọ́ ọ̀tún ọlọ́run ó ń gbàdúrà fún wa èyí ni ó fún wa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú wípé ohun tí a ti fi pamọ́ sí i lọ́wọ́ ó lè pa á mọ́ títí di ọjọ́ ìkẹyìn nínú Timothy kejì Epistle kejì ti Timothy sí Timothy orí kìíní ẹsẹ̀ kejìlá nítorí ìdí èyí ni èmi ṣe ń jìyà wọ̀nyí pẹ̀lú ṣùgbọ́n ojú kò tì mí nítorí èmi mọ ẹni tí èmi gbàgbọ́ ó sì dá mi lójú pé òun lè pa ohun tí mo fi lé e lọ́wọ́ mọ́ títí di ọjọ́ ni Paul apostle sọ fún wa pé òun ní inú ni bíni púpọ̀ àwọn tí ó ń fi òun ṣẹ̀sìn wọ́n pọ̀ àwọn tí ó dàbí ẹni wípé wọn kò fẹ́ kí òun ní ìtẹ̀síwájú nínú nǹkan ti ọlọ́run wọ́n pọ̀ ó ní ṣùgbọ́n òun jìyà láì tijú òun sì ní ìdánilójú wípé ohun tí òun ti fi lé e lọ́wọ́ ẹ̀mí òun tí òun ti fi pamọ́ sí i lọ́wọ́ ó lè pa á mọ́ títí di ọjọ́ ni èyí ni ìdánilójú tí a ní a sì ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ó yẹ kí ó dá wa lójú wípé kìí dójútì ni ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí ọlọ́run jẹ́ kí ó dá wa lójú wípé ọlọ́run ṣetán ó ní ìfẹ́ ó sì ní agbára láti pa wá mọ́ títí di ìkẹyìn ó fẹ́ kí a ní ìgbàlà bí a bá sì ti ní ìgbàlà yóò fẹ́ kí a pa ìgbàlà yìí mọ́ títí a ó fi rí Jésù lójúkojú gẹ́gẹ́ bí ó ti ń fẹ́ gẹ́gẹ́ bí ó sì ti ní agbára ó ti ṣe ìlérí fún wa wípé bí a bá ń fẹ́ ìpamọ́ bí a bá fẹ́ dúró nínú ìjọba ọlọ́run òun pàápàá ṣe tán láti mú wa dúró títí di ọjọ́ ìkẹyìn bí a bá rí ẹni tí ó jẹ́ apẹ̀yìndà bí a bá rí ẹni tí ó ti ṣáko lọ bí a bá rí ẹni tí ó wà nínú ìjọba ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nípa àìkíyèsára nítorí àìlèmáradúró nitori aigbadura to, nitori aika oro Olorun to, nitori aigbekele ilere Olorun to bi eni be, bi o ba ti di apada seyin asako, o ye ki o ye wa we pe ireti se wa, nitori pe oluso agutan o nwa agutan ti o sonu, o je eni ti o ti ni igbala tele tele, o je eni ti o ni alaafia Olorun tele tele. O je eni ti Jesu Kristi ti mu wa sinu agbo tele tele sugbon o ti sako lo o si n gbo oro iyanju yi o n gbo iwasu yi loni o ye ki o mo we pe Olorun si tun pe o pada ninu Matthew ori kejidinlogun lati ese ikejila eyin ti ro si bi okunrin kan ba ni 100 agutan bi okan ninu won ki yo bi okan nu ninu won ki yo fi 99 iyoko sile ki yo lo sori oke lo iwa eyi ti onu bi nje bi o ba si ri looto ni mo wi fun yin o yo nitori agutan na yi ju 99 iyoku lo ti konu gege be ni ki se ife baba yin tin be le orun ki okan ninu awon keke ke won yi ki o se gbe ye ki o ye owe pe bi o ba je eni ti o ti sako lo oluso agutan olugbala wa Jesu Kristi o tun wa o n fe ki o pada wa sile o n fe ki o mo we pe o tun reti re we pe bi o ba ronu pada bi o ba kepe Olorun we pe o n se tan lati gba o sile gege bi omo onina kuna ti pada wa sile ni ronu pada ati ni igbagbo bi o ba wa Olorun yo gba o je ki a wo Philippi ori keji lati ese ikejila nitori na eyin olufe mi gege bi eyin ti n gboran ni igba gbogbo ki se nigba ti mo wa lodo yin nikan sugbon papa nisisin yi ti emi ko si e ma sise igbala yin yori pelu iberu ati iwariri awon miran won ma nje eni to nja fara awon miran je eni ti ko ka gbogbo oro Olorun si won ma so wi pe bi awon ti ni igbala we pe ko tun se fun won lati ma ni igbala we pe bi enikan ba ti di omo Olorun we pe ohun kon ti iba se iba be sini ja iba be sini sepe iba be sini lo sinu panshaga ati agbere iba pada lo sinu iborisa we pe ni won gba ti awon ti di omo Olorun ti ati ko ruko won ninu iweye lekan we pe ohun kon ti won le se ko le fa won kuro ninu ijoba Olorun awon wonyi ma nso wi pe won ni abo ayeraye tabi won ni ipamo ayeraye bi won ti le je alaisoto alaigboran olote ati eni ti o yapa kuro ninu eko oro Olorun kini bibeli so fun wa kini otito ti afile wa lowo ninu oro Olorun eyi ni o mu wa lo si koko keji ninu oro yi ipamo fun awon olooto abo ati ipamo ninu ijoba Olorun ki se fun awon alaisoto gba ti mo nso nipa abo ranti we pe ohun ti mo nso ni nipa bi a se ni ipamo ninu ijoba Olorun bi a se mo we pe ati ni igbala we pe a pa igbala yi mo ninu ore ofe Olorun mi o so nipa wepe abo ninu jamba moto tabi abo ninu aisan eyi ni oto ni eyi ni wa nipa ti ara a nso nipa ohun ti emi awa ti a si je eni igbala o ye ki a wa nipa ti emi o ye ki ohun ti se ti pa ti emi ki o je ohun ti o se pataki fun wa ye ki a wo koko keji yi ipamo fun awon olooto ninu Timothy keji ori keji ese ikokandilogun sugbon ipile Olorun ti o daju duro sinsin Oni edidi wipe Oluwa mo awon ti se tire ati pelu ki olukuluku eni tin pe oruko Oluwa ki o kuro ninu aisododo bi aba fe pa igbala Jesu Kristi mo ninu okan wa bi aba fe ma je ti Olorun titi bi aba fe wa ni ipo omo Olorun ti o ni anfani lati ni ore ofe atoke wa oni ki eni keni olukuluko wa ti a npe oruko Oluwa eyi ni ni wo pe ti a npe oruko Oluwa gege bi Oluwa wa gege bi olugbala wa wi pe a je ti Olorun o si je ti wa pelu wi pe ki a kuro ninu aisododo bi abani igbala ona kan soso ti a fi le pa igbala yi mo ni wi pe ki a sa fun ese ki a jina si ese ki a ma gboran si oro Olorun ninu Heberu ori karun Heberu ori karun ese ikesan bi ase ti so di pipe o wa di orisun igbala aini pekun fun gbogbo awon tin gbo ti re o so fun ani pa Jesu Kristi eni ti a so di pipe eni ti o je wipe pipe oni Jesu yi ni orisun igbala aini pekun sugbon ki se fun gbogbo eniyan ki se fun awon subu sere onigbagbo awon ti won foni ku folaye awon ti won wa ninu ore ofe loni sugbon ti won ti pada sinu ese lola awon ti o je wi pe won gbe igbese aye ti o wu ni ni ojo isinmi sugbon ni arin ose won tun ti pada sinu ebi won oni Jesu je orisun igbala aini pekun keke fun awon tin gbo tire eyi ni ni awon tin gboran si oro Olorun bi o ba je alai gboran bi o ba je alai soto bi o ko ba duro ninu ore ofe Olorun o dajo we pe igbala Jesu Kristi ki o wa bi aini pekun fun o ninu Romu ori kokanla Romu ori kokanla ese kejilelogun nitori na wo ore ati ikanu Olorun lori awon ti o subu ikanu sugbon lori iwo ore bi iwo ba duro ninu ore re ki a ma ba ke iwo na kuro o ye ki o ye wa na o ye ki o ye wa nigba na we pe awon ti o ma so pe ta ba ti wa ninu ore ofe nigba kan awon yo wa ninu ore ofe titi lai bi won ti le je alai gboran alai soto tabi olote tabi eni ti ko ka oro Olorun si oni awon ti o subu awon ti o pada sinu ese oni Olorun ni ikanu ki se kanu ikanu si won wi pe sugbon awon ti won duro awon ti won wa ninu ore ofe Olorun awon ti won gboran si Olorun awon ti won tele Olorun awon ti won gboran si oro re nigba gbogbo oni ore ofe yi wa fun won ni won bi won ti je eni ti n gboran oni sugbon ki a kiye sara ki a ma ba ke awa na kuro ninu Heberu ori keta Heberu ori keta ese kerinla ye ki a ka lati ese kejila e kiye sara ara ki okan buburu ti aigbagbo ki o ma se wa ninu enikeni yin nini lo kuro lodo Olorun alaye eyi nso nipa awa ti ati wa sodo Olorun alaye o wa nkilo fun awe pe ki a kiye sara o ki okan buburu ti aigbagbo ki o ma tun se wa ni aye wa awa ti ati gbagbo nigba kan ri awa ti ati tele Olorun nigba kan ri awa ti a ti ju ese sile nigba kan ri awa ti a ti gba Jesu gbo nigba kan ri wo pe ki a kiye sara ki okan buburu ti aigbagbo ki o ma se wa sinu enikeni wa ki a ma ba lo kuro lodo Olorun alaye sugbon e ma gba ara yin niyanju li ojojumo niwon igba ti a ba n pe li oni ki amaba se okan enikeni ninu yin le nipa etan ese ni oja wa ni ibi owo wa ni ibi ni aladugbo wa ni ibi ise ni ati man ri opolopo nkan opolopo idanwo nkan miran ti oju wa man fa si ti okan wa man fa si nkan miran ti o je ti ara man fa si oni ki asora oni ki akiyesara ki enikeni ninu wa ki a ma ba gba wa kuro ninu igbagbo ki igbala Jesu Christi ki o ma ba yo kuro ninu okan wa nipa etan ese ese ikerinla nitori awa di alabapin pelu Christi bi awa ba di ipilese igbekele wa mu shinshin titi de opin oni ona kan soso ti a fi le ni igbala titi ona kan soso ti a ti le ti a fi le wa pelu olorun titi ona kan soso ti a ti le ti a fi le ri oju olorun ni ikehin ni we pe bi a ba di ijewo igbagbo wa ipilese igbekele wa mu shinshin titi de opin o ye ki o ye wa nigba na we pe bi abako olorun sile bi aba fi ona olorun sile bi aba fi eko to ye koro eko ro olorun bi aba ko sile we pe ore ofe olorun ki o je ti wa mo we pe anu olorun isodomo ti a ti fun wa we pe yo bo lowo wa bi aba ko olorun sile o Johanu ori kedogun ese kefa Johanu ihirere ti Johanu ori kedogun ese kefa bi enikan ko ba gbe inu mi agbe sonu gege bi eka asigbe won se ko won jo won se so won sinu ina won se jona eyi nje ikilo fun wa we pe bi abaje eni tin se sege sege bi abaje eni ti ko duro ninu otito bi abaje eni ti ko rin ninu imole we pe bi atile ti je eka ninu Kristi nigba kan ri we pe a o ya wa kuro lati odo Olorun we pe bi abasiku sinu iyapa be bi abaku ninu ese be we pe o daju a ko ni le ri Olorun nikehin ikoko keta ibi isimi ayeraye fun awon asegun ibi isimi ayeraye fun awon asegun bi aba fe simi lese Jesu bi aba fe simi lodo Olorun ani lati mo we pe ani lati je asegun nitori pe isimi ayeraye anu Olorun ti ayeraye ati joba pelu Jesu Christi ileri yi ni a se fun awon asegun ninu ifihan ori keta ese ikarun ifihan ori keta ese ikarun eni ti o ba segun o na li a o fi aso funfun wo emi ki yo se pa oruko re re kuro ninu iweye sugbon emi o jewo oruko re niwaju baba mi ati niwaju awon angeli re o we pe eni ti o ba segun eni ti o ba segun a ki segun bi ko ba si ija sugbon o ye ki a mo gege bi onigbagbo we pe aye koju ija si wa ara paapa koju ija si wa esu koju ija si wa o nfe dan wa wo o nfe bi wa sobu o nfe ye wa lese o nfe ki a tun kuro ninu ijoba Olorun o ni bi a ba segun bi a ba ba ese jagun ti a se segun bi a ba ba eran ara ti o fe lo wa bi a ba ba ja ti a se segun bi a ba ba awon ofa ti o nfa wa lo sinu aye ti o fe tun fa wa pada sinu aye bi a ba ba won ja ti a se segun bi a ba duro ninu isegun Olorun bi abaduro ti a ko pada sinu ese ti a ko yese kuro ninu ijoba Olorun o we pe nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye Olorun wo Johanu kini ori karun Johanu kini ori karun ese ikerin nitori olukuluku eni ti a bi nipa ti Olorun o segun aye olukuluko eni ti a bi nipa ti Olorun o segun aye bi aba so we pe aye ese wa ninu aye bi aba bi wa nipa ti Olorun ti a se duro ninu igbala Olorun ati ore ofe ti o so wa domo o wi pe awon ese ti o nwa lati ninu aye a o segun a ko ni lo sinu ese isin isin rubo tabi eborisha o wa ninu aye sugbon bi a ba segun bi awon eniyan ba nfa wa bi awon ebi ba npe wa lati tun borisha ti a so wi pe rara ati je ti Olorun a ko ni pada sinu irubo tabi a ko ni pada sinu esin aye o ni bi a ba segun nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye Olorun idanwo wa ninu aye opolopo nkan lo wa ninu aye gege bi inu ni bi ni o wi pe bi a ba segun a ko ni pa oruko wa re kuro ninu iwe iye Olorun sugbon bi a ba lo sinu ese kini iwe mimo je ki o ye wa wo exodu ori keji le logbon ese iketa le logbon exodu ori keji le logbon ese iketa le logbon sugbon shegafra fun mi ese iketa le logbon Oluwa si wi fun Mose pe enikeni ti o se mi only emi o pa oruko re re kuro ninu iwe mi bi abani igbala akoruko wa ninu iwe iye Olorun sugbon gere bi abatun ti towo bo ese ti iro ba ti pada wa si igbese aye wa ti agbere tabi panshaga ba ti pada wa si igbese aye wa ti ikobirin jo ti o ba tun tin pada si igbese aye wa tabi iborisha tabi oju kokoro ni o pada si igbese aye wa tabi ki a ma yiwe ki a ma jale ni o pada si igbese aye wa boya a je eni ti ati fun lowo ninu ile isin ni ekun wa pe ki a lo ra igi tabi ki a lo ra nkan monomono tabi ki a lo ra nkan miran ti anji owo ninu ile Olorun tabi anji owo ninu ile ti wa tabi anji owo ni bi ise wipe bi a ba ti pada sinu ese ese o le ese ki a ma fowo fe wipe a ti pa oruko wa re kuro ninu iwe iye Olorun o daju pe bi iru eni be bi o ba ku sinu ese ki o le wa pelu Olorun titi lai wo ifihan ori ogun ifihan ori ogun ese ike dogun bi abasiri enikeni ti akoko oruko re sinu iweye aso sinu adagun ina bi abati ko oruko re sinu iweye tele sugbon ti o je asegun ti o tun ti pada lo sinu ese o we pe ni ojo ikehin ni ojo idajo ni ojo isiro we pe bi a ba ri enikeni bi o tile je omo ijo bi o tile je eni ti nka bibeli bi o tile je eni ti nwa si ile isin sugbon bi a ba ri enikeni ti a ko ko oruko re si inu iwe iye a o so si adagun ina ani lati je asegun ki a to le ba Jesu joba ani lati je asegun ki a to le gba awon ileri Olorun ti a ti fi lele fun wa ninu iwe ifihan ori keji ese ikeje ifihan ori keji ese ikeje eni ti o ba le ti ki o gbo ohun ti emi nso fun awon ijo eni ti o ba segun li emi o fi eso igi iye ni fun je ti nbe laarin paradise Olorun ranti we pe awon ileri wonyi won wa fun awon asegun ifihan ori keta ese ikejila eni ti o ba segun o ni emi o fi se owon ninu tempili Olorun mi o n ki yo si jade kuro nibe mo emi o si ko oruko Olorun mi si lara ati oruko ilu Olorun mi ti se Jerusalemu titun ti o n ti orun sokale lati odo Olorun mi wa ati oruko titun ti emi ti kara mi wo ifihan ori kọkànlélógún ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkẹjọ ẹni tí o bá ṣẹ́gun ni yo jokun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi sugbon bi abari eni ti ko segun ti ese wole wa ti ko segun ti idanwo wole wa ti ko le segun ti awon iborisa tinu aye agbere o le awon kan yi ti won wole wa sugbon ti ko segun won ti a fa pada sinu ese sinu aye sinu iwa ti ara oni ni ese ikejo sugbon awon ojo ati alaigbagbo ati eni irira ati apaniyan ati agbere ati osho ati aborisa ati awon ike gbogbo ati awon ike gbogbo ni won yo ni ipa ti won ninu adagun tin fi ina ati sulfuru jo eyi ti se iku keji olorun pe wa loni we pe bi a ba ti di apeyinda ki a wa si odo olorun bi a ba ti je eni ti o ni igbala tele tele sugbon ti a ti pada lo sinu aye we pe ki a tun ronu pada ki a gba olorun gbo ki a bebe fun idariji ki a wa gege bi omo ninan kuna ti a o tun fi gba wa pada sinu agbo sinu ile sinu ijoba olorun ti a o tun fi ko oruko wa sinu iwe iye olorun ki o ma je ki ipe dun ki o ba o ninu ese ki o ma je ki dide Jesu Christi ki o ba o ninu ifaseyin we pe loni anfani wa fun o bi o ba ke pe olorun bi o ba to olorun wa bi o ba si ti ni igbala tele tele bi a ko ba si ti idari ese re je o tele tele anfani wa fun o loni ki o pe olorun dide lori ese re tabi ki o kunle lori ekun re ki o so fun olorun we pe o nfe idariji bi o ba ti ni idariji bi o ba je apada seyin eyin ti o ti pada lo sinu aye sinu ise ti ara sinu ese sinu awon etan esu o tun ti je ki a fi etan esu pa o lo kuro lodo olorun pada wa loni ki o so fun olorun we pe o fe jewo o fe je ti olorun o fe gba olorun gbo ki o si gbadura ti ti o fi ni idani loju we pe ati gba okan re la lotun ati dariji o lotun ati so odomo lotun ati ki o se beere ori ofe we pe emi ti duro ti olorun ori ofe lati duro ti olorun we pe a o fun o gbadura so fun olorun we pe o fe ki a pa omo ninu ori ofe re o fe ki a pa omo ninu ijoba olorun o fe ki a pa omo ninu gbogbo ohun ti olorun ti se fun lati ori oke calvary nipasẹ Jesu Christi o fe je olooto o fe je eni ti n gboran titi a o fi ri Jesu loju koju gba olorun gbo bi o ti n gbadura gba olorun gbo bi o ti n gbadura so fun olorun we pe o fe ki o pa omo ninu ijoba olorun ninu ore ofe olorun ninu igbala olorun titi ipe yo fi dun titi Jesu yo fi wa ko awon ayan fe lo sile bi o ba ri o pe ese ti wa si igbesi aye re so fun olorun we pe o fe je ohun nkan wonyi o fe ko won sile o fe je ti olorun ni tooto ki ore ofe olorun ki o le wa pelu re ki igbala olorun ki o le je ti re ki oruko re ki o ba le wa ni iwe iye olorun ki a ma ba se pare titi Jesu yo fi de lati mu wa lo sile
1: Oje ki agbadura Baba ati nbe le orun adupe wo pe atun pejo po loni lati keko ninu oro yin a nbebe fun emi mimo wo pe yo se wa loju yo mi se wa yo fi oro orun yo fi sinu okan wa yo se je ki ohun ti an ka ki o ye wa yo fun wa ni agbara ti emi lati se awon to ye ki a se ki a ba le je olugboran si awon ohun ti a nko eran wa lowo ki awon oro ti a nko wonyi ki o le se ore ti o wowo ti o si pojojo ni igbesi aye eni kokan wa adupe wepe ti gbo ni oruko Jesu Christi Oluwa wa loni a ki eni kokan wa kaabo si eko bibili wa fun awon ti won wa ni igba koko a fe ki o ye wa wepe ninu iwe Hebreu epistle ti Paul si awon ara Hebreu ni a ti n keko lónìí ni a sì fẹ́ mú ẹ̀kọ́ wá sí ìparí bí a ti ń kà á nínú orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹẹ̀dọ́gbọ̀n. ní báyìí ohun tí a ń kà tí a sì ń kẹ́kọ̀ọ́ lónìí wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kẹ́yìn nínú èpístélì sí àwọn ará ébéèrò. èyí jẹ́ ipa tàbí ègé ọ̀rọ̀ kan tí àwọn kìrìsìtẹ́nì tàbí àwọn oníwàásù mìíràn tí wọ́n máa ń kà tí wọ́n sì máa ń bójú fò dá nítorí wípé wọ́n rò wípé ó jẹ́ àfikún. ó dàbí ìgbà tí wọ́n rò wípé kò ṣe pàtàkì púpọ̀ ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ohun tí àwọn ènìyàn wọ̀nyí ń bójú fò dá tí wọ́n ń kà láì ní àròjinlẹ̀ tàbí tí wọ́n ń kà láì wo ohun tí ẹ̀mí Ọlọ́run fẹ́ kọ́ wọn ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. nítorí ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́ ìbá ṣe ìbẹ̀rẹ̀ tàbí àárín tàbí òpin ìbá ṣe ọ̀rọ̀ kan tàbí gbólóhùn kan ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run tí ó sì ní èrè fún ẹ̀kọ́ fún ìbániwé fún ìtọ́ni fún ìkọ́ni tí ó wà nínú òdodo kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. nítorí náà bí gbogbo ẹ̀yà ara wa bí ó ṣe jẹ́ pàtàkì títí dé èékánná wa àti irun orí wa bẹ́ẹ̀ ni ó yẹ kó yé wa wípé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run níkọ̀ọ̀kan ni ó jẹ́ pàtàkì. nítorí náà kò yẹ kí a bójú fo ohunkóhun nítorí Jésù pàápàá sọ fún wa wípé kí kínní nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lọ láìṣẹ. èyí ni a fi ń kà á nísinsìnyí láti ẹsẹ̀ ìkejìlélógún kí o máa fi ojú bá a lọ bí a ti ń kà á. èmi sì ń bẹ̀ yín ara ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín. èmi gbọ́ èmi mọ̀ ẹ mọ̀ pé adá Timotiu arákùnrin wa sílẹ̀ bí ó bá tètè dé èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín. ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín àti gbogbo àwọn ènìyàn mímọ́ àwọn tí ó ti Ítálì wá kí yín kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. àmì níhìn-ín ni a ti ka àwọn ọ̀rọ̀ kúkúrú yìí bí ó bá jẹ́ pé irú ọ̀rọ̀ báyìí ni ẹnìkọ̀ọ̀kan wá kà lóòrọ̀ nígbà tí a bá ń ṣe àkókò ìdákẹ́jẹ́ wa ó ṣeéṣe kí a rò wípé kò sí ẹ̀kọ́ kan tàbí ohun kan tí a lè múlò nínú ohun tí à ń kà ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ọ̀rọ̀ Ọlọ́run jinlẹ̀ púpọ̀. a sì sọ fún wa wípé àwọn ohun tí à ń kà wọ̀nyí bí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè láti ṣe wa lójú láti túmọ̀ rẹ̀ fún wa a ó rí wípé ọ̀pọ̀ ẹ̀kọ́ ló wà nínú ohun tí a ti kà sílẹ̀ wọ̀nyí. fún àwọn olùkà tàbí àwọn olùgbọ́ ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ni ó ń sọ fún wa wípé kí wọn kí ó gbọ́ràn sí ọ̀rọ̀ ìyànjú tí wọ́n ti gbọ́ wípé bí a bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run kí a ní etí ìgbọ́ àti àyè àgbàṣe láti ní ọkàn tí ó múra tán láti ṣe ohun gbogbo tí ó yẹ kí a ṣe. nítorí kí ni Apọ́stẹ́lì tí ó ṣe ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó ń sọ fún wa wípé èmi ń bẹ̀ yín ara ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi. ohun tí ó ṣe ń sọ fún ọ ni wípé òun pẹ̀lú mọ̀ dájú ṣáká wípé ní ìkẹyìn ọjọ́ tí a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ni yóò kọ ẹ̀kọ́ tí ó yè kooro sílẹ̀ wọn ó máa wá ìtàn asán káàkiri nítorí pé wọn kò ní ìfẹ́ òtítọ́. èyí ni a fi ń gba àwọn kìrìsìtẹ́nì ní ìyànjú wípé wọ́n ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí ọkàn wọn kí wọn kí ó má ṣe gba ẹ̀tàn ẹ̀ṣẹ̀ tàbí ẹ̀mí tí ń ṣàkóso ìran tí a wà nínú rẹ̀ yìí ẹ̀mí ìgbẹ̀yìn ayé láti mú wọn pàdánù àwọn oore ọ̀fẹ́ àti ẹ̀kọ́ ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. lẹ́yìn náà ni ó wá ń sọ fún ọ wípé òun ní ìrètí láti tọ̀ wọ́n wá pẹ̀lú Timotiu nítorí pé Timotiu tí a kọ nípa rẹ̀ níhìn-ín ó ti wà nínú túbú nítorí nínú bíni sí ọ̀rọ̀ Ọlọ́run àti sí ìránṣẹ́ rẹ̀ ṣùgbọ́n nísinsìnyí a ti dá a sílẹ̀ ó sì ń fẹ́ láti wá sí ọ̀dọ̀ àwọn ará ébéèrò bí ó ti kọ̀wé ṣọwọ́ ránṣẹ́ sí wọn kí ó ba lè gbà wọ́n ní ìyànjú kí ó sì lè mú wọn lọ́kànlé. èyí jẹ́ kí ó yé wa wípé bí ó tilẹ̀ jẹ́ pé ó ti parí kíkọ ìwé tàbí èpístélì sí àwọn ará ébéèrò iṣẹ́ ìránṣẹ́ kò dópin nítorí bẹ́ẹ̀. ní nípa èyí ni a tún sọ fún àwa náà pẹ̀lú pé bí ó tilẹ̀ jẹ́ wípé a ń fi òpin tàbí ìparí sí ohun tí a ń kẹ́kọ̀ọ́ nínú ébéèrò ṣùgbọ́n èyí kò sọ wípé ìdàpọ̀ wa tàbí ìkẹ́kọ̀ọ́ wa tabi igboran wa si oro olorun wi pe o ti pari lagbara olorun ni ose to nbo a o ma bere iwe miran ninu majemo titun loni bi a tin wo oro iyanju ti o keyin ati ore ofe eti ati ka si ti igbo wa a o pin eko wa si ona meta ikini oro iyanju oro iyanju ikeji oro imulokanle fun osise ti o ni lo re iketa ni oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ki a wo ni ikokan ikini oro iyanju ki a tun ka ese ikeji le logun ti a ti ka lekan oni emi nbe yin ara egba oro iyanju mi nitori iwe kukuru ni mo ko si yin nihi ni Paul ni o lo ede kan o lo ede yi wo pe ohun ti o n ko si won o pe ni oro iyanju nje kini Paul apostle kini o pe ni oro iyanju nihi ohun ti a pe ni oro iyanju nihi ni ohun ti o ti ko si won lati ori kini titide ori iketala sugbon gege bi akeko bibeli afẹ ki o ye wa wipe eyi ki se igba akoko ti a o lo gbolohun ti a pe ni oro iyanju bi a ba wo ise awon apostle ori iketala lati ese ikedogun ati leyin kika iwe ofin ati iwe awon woli awon olori sinagogu ranse si won pe ara bi eyin ba ni oro iyanju kan fun awon eniyan eso ni ese ikerindinlogun Paul si dide duro o si jowo si won o ni eyin eniyan Israeli ati eyin ti o beru Olorun e fi eti sile bi o ba ti fi okan si ese meji ti akayi o ri wi pe won wa ninu ile isin ti won ti won ma nse ni sinagogu bi o ti je asa awon Jew nigba ti won ti ka iwe ofin lati won yan ese kan tabi ori kan ninu Genesis titi de Deuteronomy won si ka awon iwe woli won so fun wa boya Jeremiah ni boya Isaiah ni boya Hosea ni sugbon nigba ti won ti ka ori kan ninu iwe ofin ati iwe woli ni won wa so fun awon Paul we pe bi won ba ni oro iyanju kan oro Olorun lati odo Olorun wa si awon eniyan won yi kiyan ki o dide duro ki won ki o le so e je ki o ye wa wipe ohun ti a n pe ni oro iyanju ni oro Olorun lati sini leti oro Olorun lati kilo fun ni oro Olorun lati gbani ni iyanju oro Olorun lati je ki ona imole irinrin ki o ye eni kookan eyi ni a fi n pada sinu Hebrews ori ketala ese ikejilelogun emi si n be yin ara ari wipe nihi eyi ti iba fi lo agbara tabi ase apostoli o n parowa si won o n be won wipe ki won ki o fun oro Olorun laaye ninu okan won o si so wipe emi n be yin ara eyi ki se igba akoko ti Paul apostoli ti yo lo ede yi ara ninu Hebrews ori keta ese ikini ni o ti so fun wa awon ti a n pe ni ara iba je arakunrin tabi arabirin a n pe awon wonyi ni ara ninu Olowa ninu Hebrews ori keta ese ikini yo so wipe nitori na eyin ara mimo alabapin ipe orun gbolohun ti a ka yo je ki a mo awon ti a n pe ni ara o ma n je asise laarin wa bi a ba ri enikan ti o n wa si ile isin a ma n pe ni arakunrin tabi arabirin laimo wipe o ni awon nkan amuye ti enikookan wa ti a ni lati ninu igbesi aye wa ki a to le di ara ninu Olowa ikini o ye ki a mo wipe gbogbo eni ti a bi ninu obinrin elese patagbaa ni sugbon nigba ti a ba jewo ise wa ti a ko sile ti a gba Jesu Kristi gbo ti o ku fun wa ti o we ese wa nu ti a so wa di eni oto eni mimo ti a so wa di eni ailese nitori wipe a ti ko ese wa kuro o so wipe a di ara mimo ese ti kuro ibaje ti kuro irinkunrin ti kuro lese wa a ti di omo Olorun a je okan ninu awon ebi Olorun eyi ni ara o wa so wipe alabapin ipe orun awon ti a pe lati ipe odo agutan ipe Olorun fun ara re ti o n pe won sinu igbala sinu agbo awon onigbagbo eyi ni awon ara eyi ni Paul apostle lo fi so fun wipe emi n be yin ara o fe ki won ki o mo we pe bi a ba je arakunrin bi a ba je arabirin oro olorun o wa fun awon omo olorun oro olorun o wa fun ebi olorun oro olorun o wa fun awon ti won tele Jesu Christi leyin bi o ba je omo olorun bi o ba je ebi olorun bi a ba ti wo eserenu ti a si ti so di otun ti o je ara mimo o si je alabapin ninu ipe orun o ye ki o mo we pe oro iyanju ti Paul ti o ti so fun awon ara ebero o wa fun o wa fun mi o so fun wa ninu ese yi we pe emi sin be yin ara egbo egba oro iyanju mi kini se ti o fi nbe won we pe ki won ki o gba oro iyanju ohun nitori we pe ati di orun o so po mo igboran si oro olorun nitori pe ati ni idapo pelu olorun o so po mo ki a gbo ki a gba ki a gbe yewo ki a mo we pe nkan yi o se dandan fun enikokan wa ki a si gboran si nkan won yi nje kini okunrin yi the apostle yi kini o npe ni oro iyanju bi a ba wo lati ibere a o ri awon ase awon ilana ti o ti fun won lesese awon ti won ki o ye ki won ki o se awon nkan yi ni o npe wa si iranti won wi pe lati ori kini ori keji ori keta titi de ori ketala ni on tin fun ni ase ase ti o fi ese won le ona toro ti o lo si iye ni pekun o si so fun wi pe bi ki ba se wi pe won gba awon ase ati ilana won yi won ni le ri olorun ni ikeyin e ni o fi paro wa si won wi pe ki won ki o jo ki won ki o ma ba je ki ise iranse ohun ki o je lasan lori won ati igbagbo ti won ki o ma ba je lasan oni nitori be won ni lati gba won ni lati gbo won ni lati gboran si oro iyanju ti o so fun wa e je ki a wo die ninu awon oro iyanju won yi ninu eberu ori keji ese ikini eberu ori keji ese ikini nitori na o ye ti awa omo olorun awa ti a ti gbo ipe emi awa ti a ti gboran si ipe na awa ti a ti wo inu ijoba olorun awa ti a ti pa ise wa re o ni o ye ki awa ki a ma fi iye si gidigidi si ohun won ni ti awa ti gbo ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan o nso fun a wi pe ijinja afefe nfe awon nkan aye won fe gba wa lo kuro ninu oro olorun o ni nitori be ki a di mu ki a ma je ki iji ti o nja tabi afefe ti nfe ki o gba wa lo kuro ninu awon oro ti a ti gbo ninu ori keta ese ikejila ati ese iketala o ni e kiyesara ara se ori nihi wi pe awon omo olorun ni o ma soro ni ori keji ti atika o ni awa o ye ki a ma fi gidigidi si ohun ti a n gbo o ye ki a mo wi pe awa ti a je omo olorun a yato si awon ti o wa ninu aye nihi ni o n so wi pe ara e kiyesara ki okan buburu ti aigbagbo ki o ma se wa ninu enikeni yin ni lo kuro lodo olorun alaye bi a ba so wi pe enikan lo kuro nibikan o je wi pe o ti wa nibe tele iyi n so fun a wi pe nigbati a ba ti di omo olorun bi a ba ti ni igbala o seese lati peyinda o seese lati subu kuro ninu ori ofe sugbon o n ki won nilo wi pe ki won ki o kiyesara ki okan ruti aigbagbo ki o ma se wo inu won lati mu won kuro ni lo kuro lodo olorun alaye ni ese iketa la sugbon e ma gba ara yin ni iyanju le ojojumo ni won igba ti a ba n pe le oni ki a ma ba se okan enikeni ninu yin le nipa etan ese eyi ni o fi ran won leti wo pe opolopo oro iyanju ni ohun ti so fun opolopo oro isiri oro ti muni lokanle ni ohun ti so fun lati ibere episteli yi o si so fun wi pe ohun be won nisisiyi nigba ti o de ipari episteli wi pe ki won ki o gba oro iyanju ti ohun ti ko si won ninu ori kerin ese ikini turina e je ki a beru ki bi a ti fi ileri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma ba dabi eni pe o ti kuna re bi ki ba se wi pe o seese lati kuro ninu ore ofe ti ki ba se wi pe o seese lati padanu awon ti a ti ni nipa ore ofe olorun iba ma ti ma ki won nilo lera limodimo wi pe ki a beru ki a sora ki a kiyesara ki a ri wi pe a ko gba ohunkohun ninu aye tabi ohunkohun ninu irun ara wa ohunkohun ninu ebi wa ohunkohun ni adugbo wa lati fa wa kuro lodo olorun ninu ori kefa ese ikokanla ori kefa ese ikokanla awa si fe ki olukuluku yin ki o ma fi iru aisimi kanahan fun ekun ireti titi de opin oran wa leti we.

tàbí làálàá nípa ti ẹ̀mí kí wọ́n rí wípé àwọn ohun tí wọ́n ti ní gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ ọlọ́run wípé a kò gbá sọnù lọ́wọ́ wọn nínú orí kẹwàá láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ jẹ́ kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹ̀kún ìgbàgbọ́, kí a sì wẹ ọkàn wa mọ́ kúrò nínú ẹ̀rí ọkàn búburú, kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù. Níhìn-ín ni ó ti rán wọn létí wípé bí a bá ní ẹ̀rí ọkàn tí ó ń dá wa lẹ́bi, bóyá a ti ṣe ohun kan ṣùgbọ́n tí a ń bò mọ́lẹ̀, tí ó jẹ́ wípé ẹ̀mí Ọlọ́run sọ fún wa láti ṣe àtúnṣe ṣùgbọ́n tí a ò ṣe àtúnṣe, tí a ò mú àwọn nǹkan náà wá sí ìmọ́lẹ̀ ṣùgbọ́n tí a ń pa á mọ́ra, èyí tí a bá fi lanu láti sọ fún àwọn tí a ṣe wípé jọ mo ṣe báyìí tàbí mo ṣe tọ̀hún, ó ní kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí bí a bá ní àtúnṣe tí a ò tí ì ṣe, bí a bá ní ẹ̀ṣẹ̀ tí a ń bò mọ́lẹ̀, bí a bá ní ohun mìíràn tí a ń ṣe ní ìkọ̀kọ̀ tí ò jẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run kì kò ní lè ṣeé ṣe láti súnmọ́ tòsí pẹ̀lú ẹ̀rí ọkàn rere. Ó ní kí a sì súnmọ́ tòsí pẹ̀lú ẹ̀kún ìgbàgbọ́, kì í ṣe ìgbàgbọ́ kékeré ṣùgbọ́n ẹ̀kún ìgbàgbọ́, kí a sì wẹ ọkàn wa nù kúrò nínú ẹ̀rí ọkàn búburú, kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù. Nínú ẹsẹ̀ tí ó tẹ̀lé, ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin láì ṣiyè méjì. Ó ń sọ fún wa wípé àwọn ẹ̀kọ́ tí a ti kọ́, àwọn tí a ti gbà láti ìbẹ̀rẹ̀, nígbà tí a ti gba Ọlọ́run gbọ́, kí a rí wípé a di nǹkan wọ̀nyí mú ṣinṣin nítorí ìkẹyìn ọjọ́ la wà. A sì rí àwọn mìíràn tí wọ́n ti ṣìnà lọ sí àwọn ẹ̀kọ́ èké. Nínú ẹsẹ̀ tí ó tẹ̀lé, ẹ jẹ́ kí a yẹ ara wa wò láti rú ara wa sí ìfẹ́ àti sí iṣẹ́ rere, kí a má máa kọ ìpéjọ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn, ṣùgbọ́n kí a máa gba ara wa níyànjú pẹ̀lú bí ẹ̀yin ti rí i pé ọjọ́ ni ń súnmọ́ etílé. Ọjọ́ wo ló ń súnmọ́ etílé? Ọjọ́ ìgbàsókè àwọn ènìyàn mímọ́, ọjọ́ àjínde ìkẹyìn, ọjọ́ tí Jésù Kristì yóò fàáhàn láti kó àwọn àyànfẹ́ lọ. Ó ní bí a ti rí pé ọjọ́ náà ń súnmọ́ etílé nítorí pé ọjọ́ ìgbàlà wa, ìgbàlà ìkẹyìn, ìgbàlà ayérayé, ìgbàlà àṣepé, ó ní ó súnmọ́ tòsí ju ìgbà tí a kọ́kọ́ gbàgbọ́ lọ. Nítorí èyí ni ó ṣe ń sọ fún ọ wípé ohun tí ó yẹ wọ́n, ohun tí ó yẹ ẹnìkọ̀ọ̀kan wa ní ìgbọràn sí àwọn ohun tí a ti ń gbọ́. Ó yẹ kí àwa tí a ń kẹ́kọ̀ọ́ Bíbélì kí ó yẹ wa wípé ìwé mímọ́ ó fi ọwọ́ tó nípọn mú ìgbọràn àwọn onígbàgbọ́. Jésù Kristì tilẹ̀ sọ fún wa nínú Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta 46. Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Níhìn-ín ni ó ti ń jẹ́ kí ó yé wa, Jésù ń bi àwọn wọ̀nyí lérò ní èé sì ti ṣe tí ẹ̀yin ń pè mí ní Olúwa Olúwa tí ẹ̀yin kò ṣe ohun tí mo wí? Èé jẹ́ kí ó yé wa wípé ìgbọràn ṣe pàtàkì, wípé àwọn àṣẹ ẹ̀kọ́ Bíbélì yẹn ò sọ wípé a ti di ẹni ìgbàlà. Ṣé a ti gbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run? Ṣé a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀? Ṣé a ti ronúpìwàdà? Ṣé a ti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa? Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ṣé a ti ń gbé ìgbésí ayé ọ̀tún? Bí kì í bá ṣe bẹ́ẹ̀, Jésù ń bi wá léèrè wípé èé ṣe tí a fi ń pè òun ní Olúwa Olúwa tí a ò sì ṣe ohun tí ó ń fẹ́ kí a ṣe? Nínú Samueli kìíní orí kẹẹ̀ẹ́dógún ni a ti ń ka ẹsẹ̀ ìkejìlélógún, apá kejì nínú ẹsẹ̀ yìí. Ó ní kíyè sí ìgbọràn sàn ju ẹbọ lọ, ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa bí a bá ń pe ara wa ní ọmọ Ọlọ́run, bí àwọn ẹlòmíràn bá sì ń pè wá ní ará, arákùnrin tàbí arábìnrin, ohun tí Ọlọ́run máa ń wò nínú ìgbésí ayé wa láti sọ wípé nítòótọ́ ni a jẹ́ ọmọ òun àti pé nítòótọ́ ni a jẹ́ ẹbí Ọlọ́run, èyí ni wípé a ń gbọ́ràn sí àwọn ohun tí a ti ń gbọ́. Nínú Isaiah orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà. Nígbà tí a bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó ní bí a bá fẹ́ ọ̀rọ̀ Ọlọ́run náà, bí a bá gbà á sí ọkàn wa, bí a bá gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò, bí a bá mú un lókùnkúndùn, tí a sì mọ̀ wípé ọ̀rọ̀ yìí ṣe iyebíye, ọ̀rọ̀

0: Ìwé wòlíì Dánìẹ́lì, orí ìkeje, lé ọdún kìíní Belshazzari, ọba Bábélì, ní Dánìẹ́lì láàlá àti ìran orí rẹ̀ lórí àkété rẹ̀. Nígbà náà ni ó kọ̀wé àlá náà, ó sì sọ gbogbo ọ̀rọ̀ náà. Dánìẹ́lì dáhùn, ó sì wí pé, mo rí ní ìran mi lé òru, sì kíyèsí, afẹ́fẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ọ̀run jà lójú òkun ńlá. Ẹranko mẹ́rin ńlá sì ti inú òkun jáde sókè, wọ́n sì yàtọ̀ sí ara wọn. Ẹranko kìíní dàbí kìnìún, ó sì ní ìyí apá ìdì. Mo sì wò títí a fi fa ìyí apá rẹ̀ wọn nìtu. A sì gbé e sókè kúrò ní ilẹ̀, a mú kí ó fi ẹsẹ̀ dúró bí ènìyàn, a sì fi àyà ènìyàn fún. Ṣáàsì kíyèsí ẹranko mìíràn, èkejì tí ó dàbí ẹranko bẹ́ẹ̀rì, ó sì gbé ara rẹ̀ sókè lé apá kan, ó sì ní egungun ìhà mẹ́ta lẹ́nu rẹ̀ láàrin ehin rẹ̀. Wọ́n sì wí fún un báyìí pé, dìde kí o sì jẹ ẹran púpọ̀. Lẹ́yìn èyí, mo rí, sì kíyèsí ẹranko mìíràn gẹ́gẹ́ bí ẹkùn, tí ó ní ìyí apá ẹyẹ mẹ́rin lé ehin rẹ̀. Ẹranko náà ní orí mẹ́rin pẹ̀lú, a sì fi agbára ìjọba fún. Lẹ́yìn èyí, mo rí ní ìran òru, sì kíyèsí ẹranko kẹrin tí ó burú jù, tí ó sì lẹ́rù, tí ó sì lágbára gidigidi, ó sì ní eyín irin ńlá, ó ń jẹ, ó sì ń fọ́ túútú, ó sì fi ẹsẹ̀ rẹ̀ tẹ ìyókù mọ́lẹ̀, ó sì yàtọ̀ sí gbogbo àwọn ẹranko tí ó ṣíwájú rẹ̀, ó sì ní ìwo mẹ́wàá. Mo sì kíyèsí àwọn ìwo náà, sì wò, ìwo kékeré mìíràn kan sì jáde láàrin wọn. Níwájú èyí tí a fa mẹ́ta tu nínú àwọn ìwo ìṣáájú, sì kíyèsí ojú gẹ́gẹ́ bí ojú ènìyàn wà lára ìwo yìí àti ẹnu tí ń sọ ohun ńláńlá. Mo sì wò títí a fi sọ ìtẹ́wọ̀n nìkalẹ̀ títí ẹni àgbà ọjọ́ náà fi jókòó. Aṣọ ẹni tí ó fún gẹ́gẹ́ bí ẹ̀gbọ̀n òwú, irun orí rẹ̀ sì dàbí irun àgùntàn tí ó mọ́, ìtẹ́ rẹ̀ jẹ́ ọwọ́ iná, àyíká kẹ̀kẹ́ rẹ̀ sì jẹ́ jíjò iná. Ìṣàn iná ń ṣẹ́yọ, ó sì ń tú jáde láti iwájú rẹ̀ wá. Àwọn ẹgbẹẹgbẹ̀rún ṣe ìránṣẹ́ fún un, àti àwọn ẹgbẹẹgbàrún nígbà ẹgbàrún dúró níwájú rẹ̀. Àwọn onídàájọ́ jókòó, a sì ṣí ìwé wọn ní sílẹ̀. Nígbà náà ni mo wò nítorí ohun ọ̀rọ̀ ńlá tí ìwo náà ń sọ. Mo sì wò títí a fi pa ẹranko náà, a sì pa ara rẹ̀ run, a sì sọ ọ́ sínú ọwọ́ iná tí ń jò. Bí ó ṣe ti àwọn ẹranko ìyókù ni, a ti gba agbára wọn kúrò, nítorí a ti yan àkókò àti ìgbà fún wọn bí olúkúlùkù yóò ti pẹ́ tó. Mo rí ní ìran òru, sì kíyèsí ẹnìkan bí ọmọ ènìyàn wá pẹ̀lú àwọsánmọ̀ ọ̀run, ó sì wá sọ́dọ̀ ẹni àgbà ọjọ́ náà, wọ́n sì mú un súnmọ́ iwájú rẹ̀. A sì fi agbára ìjọba fún un, àti ògo, àti ìjọba, kí gbogbo ènìyàn àti orílẹ̀ àti èdè kí ó lè máa sìn ín. Agbára ìjọba rẹ̀ sì jẹ́ agbára ìjọba àìnípẹ̀kun, èyí tí a kì yóò lè kọjá, àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun. Ẹ̀mí èmi Dánìẹ́lì sì rẹ̀wẹ̀sì nínú ara mi, ìran orí mi sì mú mi dààmú. Mo súnmọ́ ọ̀kan nínú àwọn tí ó dúró lápá kan, mo sì bí léèrè òtítọ́ gbogbo nǹkan wọ̀nyí, bẹ́ẹ̀ ni ó sọ fún mi, ó sì fi ìtumọ̀ nǹkan wọ̀nyí hàn fún mi. Àwọn ẹranko ńlá wọ̀nyí tí ó jẹ́ mẹ́rin lé àwọn ọba mẹ́rin tí yóò dìde lé ayé, ṣùgbọ́n àwọn ènìyàn mímọ́ ti ọ̀gá ògo jùlọ yóò gba ìjọba, wọn ó sì jogún ìjọba náà láé àní títí láéláé. Nígbà náà ni mo sì ń fẹ́ mọ òtítọ́ ti ẹranko kẹrin, èyí tí ó yàtọ̀ sí gbogbo àwọn ìyókù tí ó lẹ́rù gidigidi. Èyí tí eyín rẹ̀ jẹ́ irin, tí èékánná rẹ̀ jẹ́ idẹ, tí ń jẹ, tí ń fọ́ túútú, tí ó sì ń fi ẹsẹ̀ rẹ̀ tẹ ìyókù mọ́lẹ̀, àti ní ti ìwo mẹ́wàá tí ó wà lé orí rẹ̀, àti òmíràn náà tí ó yọ sókè, níwájú èyí tí mẹ́ta sì ṣubú, àní ìwo náà tí ó ní ojú, àti ẹnu tí ń sọ̀rọ̀ ohun ńláńlá, èyí tí ojú rẹ̀ sì korò ju ti àwọn ẹgbẹ́ rẹ̀ lọ. Mo rí ìwo kan náà sì ń bá àwọn ènìyàn mímọ́ jagun, ó sì borí wọn, títí ẹni àgbọ́jọ́ ni fi dé. Tí a sì fi ìdáláre fún àwọn ènìyàn mímọ́ ti ọ̀gá ògo, títí àkókò sì fi dé tí àwọn ènìyàn mímọ́ jogún ìjọba náà. Bẹ́ẹ̀ ni ó wí pé ẹranko kẹrin ni yóò ṣe ìjọba kẹrin ní ayé, èyí tí yóò yàtọ̀ sí gbogbo ìjọba mìíràn, yóò pa gbogbo ayé rẹ́, yóò sì tẹ̀ ẹ́ mọ́lẹ̀, yóò sì fọ́ túútú. Àti ìwo mẹ́wàá láti inú ìjọba náà wá ni ọba mẹ́wàá yóò dìde, òmíràn kan yóò sì dìde lẹ́yìn wọn, òun ó sì yàtọ̀ sí gbogbo àwọn ti ìṣáájú, òun ó sì borí ọba mẹ́ta. Òun ó sì máa sọ̀rọ̀ ńlá sí ọ̀gá ògo, yóò sì dá àwọn ènìyàn mímọ́ ti ọ̀gá ògo lágara, yóò sì rò láti yí àkókò àti òfin padà, a ó sì fi wọ́n lé lọ́wọ́ títí fi di ìgbà àkókò kan àti àwọn àkókò àti ìdajì àkókò. Ṣùgbọ́n àwọn onídàájọ́ yóò jókòó, wọ́n sì gba agbára ìjọba rẹ̀ lọ́wọ́ rẹ̀ láti fi ṣòfò àti láti parun dé òpin. Àti ìjọba àti agbára ìjọba àti ipa gbogbo ìjọba ní gbogbo abẹ́ ọ̀run lẹ ó sì fi fún ènìyàn àwọn ènìyàn mímọ́ ti ọ̀gá ògo, ìjọba ẹni tí ṣe ìjọba àìnípẹ̀kun, àti gbogbo àwọn alákòóso ni yóò máa sìn tí wọn ó sì máa tẹríba fún un. títí dé ìhín yìí ni òpin ọ̀ràn náà. Bí ó ṣe ti èmi Dánìẹ́lì ni, ìgbèrò inú mi dààmú mi gidigidi, ojú mi sì yí padà lórí mi, ṣùgbọ́n mo pa ọ̀ràn náà mọ́ ní ọkàn mi.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ ọ̀rọ̀ yín. A bẹ̀bẹ̀ wí pé ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wí pé ẹ̀mí tí máa múni sùn tàbí tí máa múni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ń fi ìran ọ̀run han ni. À ń bẹ̀bẹ̀ wí pé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí bí a ti ń gbọ́, bí a ti ń gbà, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá. Matthew orí kẹtàlá, ẹsẹ̀ 38. Oko le ayé, irúgbìn rere le àwọn ọmọ ìjọba, èpò sì le àwọn ẹni búburú ni. Irúgbìn rere le àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba Ọlọ́run. Ọmọ ìjọba Ọlọ́run tàbí ìjọba ọ̀run ìkan náà ni. Àwọn ẹlòmíràn bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agbolé ìgbàgbọ́ tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù bàbá alago àsìkò gbo ajọ pé a ka Bíbélì, a máa ń rò pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀ tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà àwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yà mẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere. Àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí tí ó ń jẹ́ kí a hu ìwà tí kò dára, tí a ti mú u kúrò. Àwọn wọ̀nyí le a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Olorun. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ́ ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn àti ìfaraẹni rúbọ àwọn ọmọ Ọlọ́run. Ẹni tí ó bá jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́, kì í ṣòro mọ̀. A máa ń rí ní ìgbésí ayé wọn, a máa ń rí ìgbọràn wọn, a máa ń rí ìfaraẹnirúbọ wọn, a máa ń rí ìjólóòtọ́ wọn àti ìfarajìn tí wọ́n ní nínú ìjọba Ọlọ́run. Wò ó láti àkórí kìíní. Àwọn wo ni ọmọ Ọlọ́run? Wo orin Dáfídì. Orin Dáfídì orí kẹtàléní ọgọ́rùn-ún, ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ìkẹtàlá. Bí ìlà oòrùn ti jìnà sí ìwọ oòrùn, bẹ́ẹ̀ ni ó mú ìrékọjá wa jìnà kúrò lọ́dọ̀ wa. Bí bàbá ti ń ṣe ìyọnu sí àwọn ọmọ, bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọnu sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Ẹsẹ̀ méjì tí mo kà fún ọ yìí, ó dàbí àwọn ẹsẹ̀ tí ó kúrú púpọ̀, ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kún fún ìjìnlẹ̀ ìtumọ̀. Bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, ìdáríjì Ọlọ́run, bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́ tí ń sọ wá di ọmọ Ọlọ́run. Lákọ̀ọ́kọ́, ó sọ fún wa wípé kí a tó lè di ọmọ Ọlọ́run, Ọlọ́run ní ṣe nǹkan kan nípa ẹ̀ṣẹ̀ àti ìrékọjá tí ó wà ní ìgbésí ayé wa. Mo mọ̀ wípé bí o bá jẹ́ ẹni tí ń ka Bíbélì, ó mọ̀ wípé ohun tí ó ya àwa ya Ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa. Nítorí Ọlọ́run wà ní òkè, àwọn wà ní ìsàlẹ̀. Ohun tó wà láàrin ẹni tó wà lókè àti ẹni tó wà ní ìsàlẹ̀, òun ní ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ ìdènà tàbí ìdàbò láàrin wa. Tàbí kí a sọ wípé ẹnìkan wà lórí òkè, ìkan wà nínú ọ̀gbun. Ohun tí ó yà wá nípa, òun ní ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa. Kí a lò ó gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní èdè mìíràn, òun wà nínú ìmọ́lẹ̀, àwa wà nínú òkùnkùn. Nítorí bẹ́ẹ̀, ìdàbò wà láàrin Ọlọ́run àti ènìyàn. Ìgbà tí a bá mú ìdàbò yìí kúrò, tí a bá mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, ìgbà náà gan-an ni a mọ̀ wípé a di ọmọ Ọlọ́run. Ó wá sọ fún wa, wò ó lẹ́ẹ̀kan sí ní ẹsẹ̀ kejìlá. Bí ìlà oòrùn ti jìnà sí ìwọ oòrùn, bẹ́ẹ̀ ni ó mú ìrékọjá wa jìnà kúrò lọ́dọ̀ wa. Bí o bá fojú inú wo ohun tí a ń pè ní ìlà oòrùn, ó jẹ́ ibi tí oòrùn ti ń yọ láàárọ̀. Bí o bá fojú inú wo ìwọ oòrùn, ó jẹ́ ní àṣálẹ́ nígbà tí oòrùn bá wọ̀. Bí o bá wò ó láti ìlà oòrùn sí ìwọ oòrùn, ó rí wípé wọ́n jìnà síra wọn púpọ̀ púpọ̀. Èyí jẹ́ wípé bí a bá mú nǹkan kan sí ìwọ oòrùn, ẹni tó wà ní ìlà oòrùn kò lè rí irú nǹkan bẹ́ẹ̀. Èyí ni onísàmù fi wá wípé ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ó ṣeé ṣe kí Ọlọ́run ṣàánú fún wa, kí Ọlọ́run kí ó wẹ ìrékọjá wa nù, kí Ọlọ́run kí ó mú àìṣedédé wa, ìrékọjá wa, àwọn ẹ̀ṣẹ̀ wa kí ó mú jìnà sí wa gẹ́gẹ́ bí ìlà oòrùn ti jìnà sí ìwọ oòrùn. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn kò sí ní ọ̀dọ̀ wa mọ́. Àwọn ẹlòmíràn ojoojúmọ́ ni wọ́n fi ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Èyí jẹ́ wípé ẹ̀ṣẹ̀ yìí wà nínú wọn, ẹ̀ṣẹ̀ yìí wà nínú àgọ́ wọn, ẹ̀ṣẹ̀ yìí wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé bí a bá ti ní ìdáríjì, Ọlọ́run ti mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò. Ó ti mú ọ jìnà réré. Ó dàbí ìwọ oòrùn. Bí ó ṣe jìnà sí ìlà oòrùn, bẹ́ẹ̀ ni a mú àwọn ìrékọjá wọ̀nyí jìnà kúrò lọ́dọ̀ wa. Èyí ni ó fi rí wípé nínú ìjọ wa níhìn-ín, a kì í fi ọjọ́ ìsinmi, ọjọ́ Àìkú báyìí, kí a fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. A kì í fi gbogbo ìpàdé ojú ilé kí a fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. A kì í fi gbogbo àkókò àdúrà kí a fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Kí ló dé? Nítorí wípé a ti mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, a ti mú jìnà sí wa. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá, ó ní bí bàbá ti ń ṣe ìyọnu sí àwọn ọmọ. bẹ́ẹ̀ni Olúwa ń ṣe ìyọnu sí àwọn tí ó bẹ̀rù rẹ̀ gbà tí o bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Á mú ìbẹ̀rù wọ inú ọkàn rẹ, ìbẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù ìdájọ́ Ọlọ́run. Bí Ọlọ́run bá ti ń sọ fún ọ wípé ẹ̀ṣẹ̀ ó máa mú ìjìyà wá, wípé ẹ̀ṣẹ̀ máa mú ìdájọ́ wá, bí o bá jẹ́ ẹni tí ó fẹ́ súnmọ́ Ọlọ́run, ó rí wípé bí Ọlọ́run ti ń sọ fún ọ, tí ó ń fi àwọn ẹ̀ṣẹ̀ rẹ hàn ọ́, bẹ́ẹ̀ni ìbẹ̀rù ń wọnú ọkàn rẹ. Ìbẹ̀rù yìí ló máa mú ọ lọ gbàdúrà, ìbẹ̀rù ló máa sọ mú ọ ké pe Ọlọ́run wípé Ọlọ́run dáríjì mi, Ọlọ́run ṣàánú fún mi, Ọlọ́run mú ẹ̀ṣẹ̀ mi kúrò, Ọlọ́run má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọn kí ó jẹ́ ìparun mi. Ó ní bí o bá ti jẹ́ ẹni tó bẹ̀rù bẹ́ẹ̀, ẹni tó ń wárìrì níwájú Ọlọ́run nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ, ó ní yóò mú ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, yóò dáríjì ọ́. Ìdáríjì yìí ni ó sọ wá di ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé kì í ṣe gbogbo ẹni tí ń pè mí lé Olúwa Olúwa ni yóò wọ ìjọba ọ̀run. Kì í ṣe gbogbo ẹni tí ń kígbe pé Olúwa Olúwa ni à ń pè ní ọmọ Ọlọ́run. Kìkì àwọn tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì, kìkì àwọn tí a ti mú ìrékọjá wọn kúrò, kìkì àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ò tún máa jọba ní ìgbésí ayé wọn mọ́, àwọn ni à ń pè ní ọmọ Ọlọ́run. Báwo ni a ṣe lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀? Báwo ni a ṣe lè borí ẹ̀ṣẹ̀? Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa. Gálátíà orí kẹta, Gálátíà orí kẹta láti ẹsẹ̀ 22. Ṣùgbọ́n ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan, ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀, kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì fún àwọn tí ó gbàgbọ́. Ohun tí a sọ fún wa níhìn-ín, ó jẹ́ ohun tí a ti sọ fún wa nínú Róòmù orí kẹta bákan náà wípé gbogbo ènìyàn ló sá ti ṣẹ̀, tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Èyí ni a fi sọ pé ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀, wípé ìbáṣe funfun, ìbáṣe dúdú, ìbáṣe púrúǹtù, ìbáṣe ọ̀mọ̀wé, ìbáṣe àwọn tí wọ́n wà ní oko ní abúlé, tàbí àwọn tí wọ́n wà ní ìlú, ó ní gbogbo ènìyàn pátápátá lè àti fi sí abẹ́ ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ ń jọba nínú wọn, tí ẹ̀ṣẹ̀ ń jọba lórí wọn. Ó ní ṣùgbọ́n a fi ìlérí pamọ́ fún wa nínú ìgbàgbọ́ nínú Jésù Kristì wípé bí a bá ké pe Olúwa wípé a ó gbà wá là, a ó dáríjì wá, a ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé wa. Wẹsẹ̀ 26. Nítorí pé ọmọ Ọlọ́run ni gbogbo yín, nípa báwo? Nípa ìgbàgbọ́ nínú Kristì Jésù. Ó ní bí a ṣe ń di ọmọ Ọlọ́run ni wípé gbà tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, gbà tí a kọ ìṣù sílẹ̀, gbà tí a kọ òkùnkùn àti iṣẹ́ òkùnkùn sílẹ̀, gbà tí a kọ àwọn ìrékọjá wa, gbà tí a kọ wọn sílẹ̀, gbà tí a ń sọ fún Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa, wípé kí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí a sì fi ojú ìgbàgbọ́ wo òkè Kálfárì bí a kò tilẹ̀ rí ní ojú ìyára, ṣùgbọ́n tí a mọ̀ wípé Jésù Kristì kú fún wa. Gbà tí a ti rí Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́, tí a rí pé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa, ó ní nípa bẹ́ẹ̀, nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì, a di ọmọ Ọlọ́run. Nínú Yohánù orí kìíní, Yohánù orí kìíní láti ẹsẹ̀ 10, òun sì wà lé ayé, nípasẹ̀ rẹ̀ ni a sì ti dá ayé, ayé kò sì mọ́. Ó tọ àwọn tirẹ̀ wá, àwọn ará tirẹ̀ kò sì gbà á, ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn lè ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Èyí jẹ́ kí ó yé wa wípé gbà tí Jésù Kristì wá, kì í ṣe fún àwọn Júù nìkan ṣoṣo ni Jésù wá fún. Wọ́n ní ó wà lé ayé, nípasẹ̀ rẹ̀ lè a sì ti dá ayé, ayé kò sì mọ́. Ó ṣeéṣe kí o ti bá àwọn ẹlòmíràn pàdé, àwọn òjìyàn, àwọn tí wọ́n máa ń tako ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí ó jẹ́ wípé nínú ìwà àìlóye àìkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa ń sọ wípé Jésù kò wá fún àwọn ènìyàn dúdú, wípé ẹ̀sìn ìbọ̀rìṣà, ẹ̀sìn ìbílẹ̀, ẹ̀sìn àbáláyé, wípé èyí ni ti àwa ènìyàn dúdú, wipe awa ti atun logba esin kristiani ti an ka bibeli wipe ajeji esin ni fun eniyan dudu wipe patapata ni gbogbo aye gbogbo eniyan dudu ni o ye ko ma borisha ṣugbọn oye ti oye won ni wipe nipa jesu le ati da gbogbo aye ati nigeria ati africa ati alawo dudu ati alawo funfun wipe nipa re le ati da ko si ohun kan ti a da leyin jesu christi nitori ba je ki o yi o ki o fi awon ojiyan awon eleke ki o fi won sile o wa so wipe o to awon ti re wa awon ti re ko si gba o wa so fun ani ese kejila wipe sugbon iye awon ti o gba ibi kibi ti a ti le ri won iye awon ti o gba iba ase ni ile alawo dudu ni tabi awon alawo funfun iba ase awon jew iba se awon keferi ibi kibi ti ibaje iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ko sese fun o lati di omo olorun lai gba jesu christi gbo awon elomiran ma nso wi pe kasati jolo oto ninu esin kesin ta ba wa iba se esin igbagbo iba se esin miran ohun ti olorun be lowo won ni pe ka won sati je olufokansin olooto wi pe awon mo wi pe ni ojo ikehin ati o ntele jesu ni o ati o ntele elomiran ni o wi pe gbogbo wa patapata la o lo si ijoba orun ki se be o oni awon ti o gba awon nikan le afi agbara fun lati di omo olorun ani o tun tenumo awon ti o gba awon na ti o gba oruko re gbo nigbati a ba ti je wose wa ti a ti ko sile eyi ni o mu wa di omo olorun eni o mu wa di ajumo jogun pelu jesu christi wo ninu romu ori kejo romu ori kejo lati ese ikerinla nitori iye awon ti a nse amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun o sese ki o ti gbo eri awon elomiran nigba ti won wa ninu esin miran o sese ki won joko sori awo ki won si ma so fun olorun wi pe olorun fona han mi adura awon lojojumo ni pe olorun fona han mi pe bi ibi ti mo wa ti ki ba se ona ti mo rin ti ki ba se ona olorun sa fona han mi o sese ki awon won yi ma mo ijile iru adura be sugbon ori wi pe lesese olorun a ma mu oloka bibeli lesese emi olorun a ma lu won ni kumo ese ti won da ni igbese aye won won sa ma so pe olorun fona han mi ti ti o fi to won si ona ihirere awon won ti a se amona fun lati odo emi olorun ti a mu won wa sinu irere ti oye wa ye won nisinsin wi pe ko si igbala ninu elomiran afi ninu jesu christi nikan soso awon won yi ni o di omo olorun nipa igbagbo nipa ewenumo ese won ati nipa pe ati dariji won wese kedogun nitori eyin ko tun gba emi eru lati ma beru mo ṣugbọn eyin ti gba emi isodomo eyin ti gba emi isodomo nipa yi ti awa fi nke pe aba baba bi ki ba se wi pe emi isodomo yi wi pe olorun fi ta wa lore a ki ba pade lopopo ona a ki ba pade ninu ahere a ki ba pade nibi ti won tin jo ti won tin korin ti won lago a ki ba pade nibi esin olorun fun ara re nigba ti o ba ri ogbe okan wa olorun fun ara re nigba ti o ba ri wi pe a n wa ojubo olorun a n fe ri olorun a n fe sin olorun ohun lo ma fun ani emi isodomo bi o ba je eni ti olorun ti fi oye ese ye eni ti olorun ti je ki o kunle ki o gbadura ki o je wese ki o ko sile ti o si ri wi pe alaafia olorun ti de ti o ri wi pe isegun lori ese o ti de si igbese aye re o ri wi pe olorun se o ni olori re o fun o ni emi isodomo je ki o ye o wi pe ati ri awon ti o lo si ile ikeko bibeli ti won le ka bibeli lati ibere de opin sugbon ti okan won o te okan won o lo sile okan won o gba fun olorun lati le dari ese won ji won bi won tin jade o sese a le pe won ni oruko koruko a le pe won ni bishop a le pe won ni alufa sugbon emi isodomo ko je ti won awa ni olorun se lori lori re wi pe nigba ti a mo ese gege bi ese a se ko ese sile a ke pe oluwa agba ise ori igi agberebu ti Jesu Christi agba agbo nigba yi gan ni Olorun fun ani emi isodomo wo ese kerin dilogun emi ti kara re emi ti kara re le o nba emi wa jeri pe omo Olorun le awa ise emi ti kara re ni o nba emi wa jeri wi pe omo Olorun le awa ise awon elomiran wa akonisina dan pe won to je wi pe bi enikan ba tin denu ijo won ma gba lo won so pe ah ba to ti wonu ijo o ti di omo Olorun ki se ipo alufa ki se ipo adari ki se ipo adari idapo jule lati so enikeni di omo Olorun a o le so enikeni di omo Olorun a o ti le so ara wa paapa di omo Olorun bi o ba je wi pe aronuku ada a ko ese wa sile a gba idariji latoke wa o ni emi fun ara re ma gba ise Olorun se alufa ti o ba nso fun enikan wi pe aha gba to tin wa sinu ijo wa o ti di omo Olorun lai ni awon ohun ti an reti lowo eni ti o je omo Olorun lai ni awon ami iyi pada okan iyi pada igbesi aye eni lai ni iru nkan be ki alufa kan ki o kan so pe ah o ti di arabinrin o ti di arakunrin o ti di onigbagbo ma wa dede o omo Olorun ni onisinsin yi o ki awon eniyan ko si pato pe lagbara ti di omo Olorun ki se be awon elomiran won ni to ba ti foroko si card kan o ti di omo Olorun awon elomiran won ni to ba tin sanwo ni dede ninu ijo o ti di omo Olorun ki se be emi ti kara re le o nba emi wa jeri pe omo Olorun le awa ise mo fe bi o ni bere kan teti sile se o sese ki eniyan ki o ma wa si ile isin ki o ma lo si ile ijo ni asale ki o ma lo si ile cinema ni asale ki o ma lo si idi oti mimu ni asale ibi ti o ti mu oti yi ki emi mimo Olorun ki o ma so pe aha o kare omo daada gba to ti lo si ile isin laaro to wa mu amuyira oti nisinsin ko ma ba emi re jeri wi pe o di omo Olorun iwo na mo pe ko sese be se o sese fun keni kan ma wa sinu ile isin ki o di osan bi o ba ti dele ko fi ja peta pelu oko e ko so wi pe o je gba be ko ma ko be sin ja ko be sin ni pariwo se nibi to tin ja yi se o sese ki emi Olorun emi mimo Olorun emi otito ki o so fun wi pe omo Olorun ni wo ise rara gba ti eniyan ba kunle lori ekun e sugbon ti o ri wi pe ohun je elese ti o be sin ni kigbe ti o be sin ni sokun ti o be sin ni gbadura ti o nje owo fun Olorun ti ko fi ohun ko npamo ti ko di ebi ese ti e le elomi lori wi pe eyan daada ni mi oko mi le eyan boroku eyan daada ni mi iyawo mi ni o se ba gbele po eyan daada ni mi baba ati iya mi awon na ni ti won lowo eyan daada ni mi sugbon awon idile wa awon le eyan boroku awon le ese iya ese awon baba wa ni mo nje iru eni be ti o je eni ti o nwi awawi iru eni be ko ni emi Olorun lati so fun wi pe o ti di omo Olorun eni ti emi Olorun ma ba jeri ni eni to ni irele eni to wa si waju Olorun eni to tun ba ni waju Olorun eni to so fun Olorun wi pe ohun ki se eyan daada wi pe ninu ese lati bi ohun ninu ese ni iya ohun loyin ohun ati wi pe ohun fe bo lowo ese ki Olorun ki o sanu fun eni to ro mo agbelebo eni ti o wẹ ninu eje Jesu pelu igbagba awon ni emi Olorun ba jeri ninu emi won wi pe awon ti di omo Olorun o wa nso fun wa oni ki se alufa oni ki se enikeni ki se ajere okan lo nso wi pe a ti di omo Olorun emi ti kara re le o nba emi wa jeri wi pe a ti di omo Olorun wi pe omo Olorun le awa ise bi a ba je omo Olorun ami wo la fi mo omo Olorun awa ti a ti pe die ninu ijo awa ti a ni emi Olorun o ma mo bi o sese ki o ma lo loju titi ki o kan taju soke kan ko ri enikan emi Olorun a so fun wi pe arabirin wa niyan bo ba ti o lo ba emi eyan ma so fun wi pe arabirin ni Oluwa ni wa ni arabirin se gafara fun mi o o ye mo fe di lowo die se onigbagbo ni yin o n paapa bi o ba je eni ti o ni emi Olorun bi o ba ti ri iwo na tori ami emi Olorun lara re ami rele ami ti Jesu Christi ani arabirin a lo nigbagbo lohun wa ma ro lokan ye pe o lati je omo ijo wa lele pe se dipa niyan abi e se gafara ani se di pale yin na egbara yin mo pe omo olorun ni mi aha ami niyan sugbon eni ta ri lode ta ri ami omo olorun eni ta ri lode ninu oro siso ninu iwoso ninu ki bi a se nse kan ninu igbese aye wa ki a ma ri ami omo olorun o ye ki a ni ami omo olorun bi yato si pe a ti en so nipa ti omo olorun awa ti a wa lati ilu okere ti ki se eko nihin ni ati bi wa o se se ki a ri ara ile wa kan ko peta ti rira bi ati wa o se se ko je ibodo ibodo ko la wa eni ya ma wo wa wi pe nje ara ile mi ko yi awa na ma wo pe lagbaja nje ko ju ara ile mi bo ba n ba elomi soro gba to ba n gbo ede enu e to ba n gbo oro enu e wa ma so pe nje lagbaja wa sumo die wa ni arakunrin abi arabirin nbo le ti wa ani ilu bayi ni ilu be lo ti wa ilu be ni temi na ani emi na mo ro pe mo mo nje lagbaja ko lagbaja ko ni baba ani se mo won ni ani omo le kan na ni wa le ma tun sun seyin le ma gba yin mu ba bo se nri niyan ni awa ta ti e wa ninu ara ka ma to so pe nipa ti omo olorun eni to ba ji omo olorun a ri ami omo olorun ni ti iwoso ni ti irin ni ti soro ni ti isesi a o ri ami omo olorun kini ru ami ta fi mo omo olorun e je ki a wo peteru kini ori kini peteru kini ori kini lati ese ikerinla bi awon ele ti omo li ai fi ara yin dasa bi ife kufe atijo ninu aimo yin sugbon gege bi eni ti o pe yin ti je mimo beni ki eyin na si je mimo ninu iwa yin gbogbo nitori ati ko pe e je mimo nitori ti emi je mimo ami bi a se mo olorun ni yi bi a se mo omo olorun o ni yi o ni bi ele ti omo bi eni tin gboran bi a ba ri omo olorun gere ti o tin gbo nipa iwoso ni gbagbo lo ma so fun olorun pe ah olorun dariji mi o bi omo pe be ni o wa lese kese lo ti se atunse igbese aye re bi o ba je omo olorun bi o tin gbo nipa pe ko dara lati je akobirin jo we pe oko kan aya kan lese kese lo tin so fun olorun we pe olorun fun mi lori ofe o kin le se ohun to fe kin se awon yi ni a pe ni omo olorun yogbo eni to n gbo oro olorun to n gun ejika eni to n gbo oro olorun to n dagun la eni to n gbo oro olorun to n se be ni pe eyi ni ko kan mi ami omo olorun da ni igbesi aye re bi abaje omo olorun iwa tutu iwa mimo eso ti emi yo wa ni igbesi aye wa oni bi ati je omo olorun se amo we pe mimo le olorun se amo we pe ese ko si lowo olorun oni tori be gege bi eni ti o pe yin ti je mimo awon elomiran ko mo eni ti o pe won won ko mo we pe olorun orun oni o pe wa sinu agbo oni o pe wa lati se wa loloriire oni o pe wa lati je eni bi eni tinu re oni bi a ba je eni ti olorun omo olorun bi eni ti o pe wa ti je mimo be ni ki a wa paapa ki a je mimo ninu iwa wa gbogbo ninu ohun gbogbo ti a nse ye ki a wo heberu ori kejila lati ese ikefa nitori pe eni ti oluwa fe oni ibawi a si ma na olukuluku omo ti o gba ye ki a duro nibe ara mi a ma ri awon elomiran o ma wa si inu ile isin wa nihin bi o ba si ri won nigba miran ti won o ba wa to ba bi won pe ki lo de arabirin a o ri yin mo a ni ohun wa sibe yen mo se o si o oni ko si ife nbe ni bawo lo se mo ibi ti jesu njoba ibi ti oro olorun ti fese mule ibi ti emi olorun ko fi wa sile ni igba kankan ri ibi ti o je wipe bi a tin kunle were bayi be ni olorun gbadura wa ibi ti iwa mimo ti o joba si bawo lo se so pe ko si ife nibe oni ojojumo tin ba ti wa se lo ma dabi eni pe won ti lo royin mi fun oluso agutan gbogbo iwa lebu owo mi patapata a kan ma la won lesese ni ojojumo lo dabi eni pe ko ye mi bi won ba tin soro olorun bi igba tan na mi legba ninu emi ni o mo pe ife olorun niyan ohun la kayi oni nitori pe eni ti oluwa fe ohun ni bawi bi oro olorun ba na wa legba bi oro olorun ba lu wa ni kumo bi oro olorun ba so fun wi pe ona wa o da to oro enu wa odato ise wa odato I aso wiwo wa ko dato iloko laya wa ko dato ati jije mimu ko dato ona ti an gba sise wa ko dato bi olorun ba ba wi ife olorun ni awon elomiran ma so pe ijo ti won wa nsin gba ta won ti kuro ni deeper ijo daada won ki be ni keni wi oba ko mi rijo oba je omuti e oba ma jale nkan ki nkan to wo to ba ma se wi pe won ki be ni keni wi nbe ko si fe olorun nbe ife olorun wa ni bi ti a tin ba ni wi nitori pe eni ti oluwa fe oni ba wi a si ma na olukuluku omo ti o gba e ma mu suru la be ba wi olorun ba yin lo bi omo ni nitori pe omo wo ni nbe ti baba ki ba wi elomiran bi aba ti ba wi die gege bi oro olorun a ma kaakiri a ma rojo a ma ti ojule kan de ojule keje we pe won ti sile mi o won ti doju so mi o ni ninu adugbo wa ni adugbo wa won je nsin mi nitori asise kekere kan ti mo se ti o ba ri ibawi ton fun mi ko si ife ninu ijo ko si ele ninu ijo ki o ye kan ma ba ni kedun sugbon tori asise kan ti mo se won ti da mi duro bi o ba mo ife olorun o mo soro labe ibawi nitori olorun o ma npa ni wi gege bi omo oni tani o je omo olorun tooto ti omo ti olorun ki ba wi wese kejo oni sugbon bi eyin ba wa le si ba wi bi eyin ba wa le si ba wi ninu eyi ti gbogbo eniyan ti je alabapin nje omo ale ni e ki se omo wo dara dara wo bibeli bi o ba je emi gege bi oluso agutan ni mo lo iru ede bayi o sese ki elomiran ki o jade ninu ijo ki o so wi pe ah ah bawo ni oluso agutan eyan olorun bawo ni o se le pe eyan ni omo ale nigba ti o je wi pe a fe sin olorun ni a se wa sinu ijo o ri ohun ti olorun so fun wa o ri bi emi olorun bi o se jolo to si to so wi pe gbogbo eniyan patapata ni o ye ki o wa labe ba wi bi a ba se ohun ti o dara oni sugbon o bi a ba nse ohun ti o dara ti won ba so fun pe ah ejule o ma kan ni o ma fowo kan o bo su sori aga ejule o bo n pariwo lasiko lasiko ti a nse ijosin ejule o bi o je pe ani ko korin ko korin daada ton so pe ah lagbaja okorin ah ejule o e ma fowo kan ma kan ni o a ki ba wi o bi won

sì ń bu ọlá fún wọn. Àwa kì yóò kúkú tẹríba fún bàbá àwọn ẹ̀mí kí a sì yè nítorí wọ́n tọ́ wa fún ọjọ́ díẹ̀ bí o bá ti dára lójú wọn ṣùgbọ́n òun fún èrè wa kí àwa kí o lè ṣe alábàápín ìwà mímọ́ rẹ̀. Èyí ni Ọlọ́run sọ fún àwa pé bí a bá jẹ́ ẹni bíi tinú Ọlọ́run, bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, a ó fi hàn nínú ìwà wa àmì ọmọ Ọlọ́run yóò wà ní ìgbésí ayé wa pẹ̀lú. Jẹ́ kí a wo àkórí kejì ọmọ nínú agbo ilé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé ohun kan wà tí a ń pè ní agbo ilé ìgbàgbọ́. Agbo ilé ìgbàgbọ́ èyí kì í ṣe ibi tí a ń gbé ní ilé wa. A ń sọ nípa ìjọ níhìn-ín níbi tí a wà wípé a jẹ́ agbo ilé ìgbàgbọ́. Báwo ni ó ṣe yẹ kí a ṣe nínú agbo ilé ìgbàgbọ́? Báwo ni a ṣe lè mọ̀ wípé a jẹ́ ọmọ Ọlọ́run ní agbo ilé ìgbàgbọ́? Wo Galatia orí kẹfà ẹsẹ̀ ìkẹwàá. Ǹjẹ́ bí a ti ń rí àkókò, ẹ jẹ́ kí a máa ṣore fún gbogbo ènìyàn àti pàápàá fún àwọn tí í ṣe ara ilé ìgbàgbọ́. Àwọn wọ̀nyí, báwo ni a ṣe mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa a jẹ́ ọmọ nínú ilé, ọmọ nínú ìjọ? Àwọn àmì wo la fi ń mọ̀ wípé a ti ní ìsọdọmọ? Ó yẹ kí ó yé wa wípé àwọn ẹlòmíràn ó máa ń yà mí lẹ́nu bí mo bá ń gbọ́ èdè tí àwọn ẹlòmíràn tí wọ́n ń lò lẹ́nu. Nígbà tí wọ́n bá bínú, tó bá ń gbọ́ bọ́n ṣe ń sọ̀rọ̀, wọ́n á sọ wípé àwọn kò gba ẹnikẹ́ni gẹ́gẹ́ bíi bàbá nínú ìgbàgbọ́, àwọn kò gba ẹnikẹ́ni gẹ́gẹ́ bíi àlùfáà, Jésù nìkan làwọn gbà. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá wà nínú ìjọ, a jẹ́ ọmọ fún àlùfáà ni. Bí a bá wà nínú ìjọ, a jẹ́ ọmọ fún olùṣọ́ àgùntàn. Àbá ìwú lórí, àbá àdarúgbó. Gbà tí a ti wà nínú ìjọ, ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn, ìbá kéré jù mí lọ, ìbá sì dàgbà jù mí lọ. Bí a bá ti pe ènìyàn ní olùṣọ́ àgùntàn, ó jẹ́ bíi bàbá fún wa. A sì ní láti ní ìtẹríba, a ní láti ní ìgbọràn. Bí a bá sọ fún wa wípé nǹkan tó ń bèèrè yìí olùṣọ́ àgùntàn ti fún wa ní ìdáhùn nígbà kan wípé báyìí lórí. Ìgbà tó bá ti gbọ́ wípé olùṣọ́ àgùntàn bàbá ló jẹ fún ọ nínú ìgbàgbọ́, o ní láti tẹríba, o ní láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n kì í ṣe wípé ká sọ wípé olùṣọ́ àgùntàn máa ti sọ fún wa dára, ó sì ti láyé wa nínú Ọlọ́run wípé ọkọ kan aya ó ti ẹ̀ṣí bíbélì fún wa, ó là wá lóye dáadáa. Tiẹ̀ ló sọ mi ò gba ẹnikẹ́ni tí bàbá nínú ìgbàgbọ́, mi ò sin ẹnikẹ́ni, tèmi ni mo wá, jẹ́jẹ́ mi ni mo wà, mo ń sin Ọlọ́run ni. O ò lè sin Ọlọ́run láì tẹríba fún ọ̀rọ̀ Ọlọ́run. O ò lè sin Ọlọ́run tó bá ń dága lámàṣà sí ọ̀rọ̀ Ọlọ́run. Ká sọ fún ọ wípé àti sọ báyìí, àti kọ́ ni báyìí, kò sọ pé o ò gbà. Irú ẹni bẹ́ẹ̀ kò lè jẹ́ ọmọ Ọlọ́run. Wo Galatia orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Ẹ̀yin ọmọ mi kéékèèké, ẹ̀yin tí mo tún ń rọbí, ẹ̀yin tí mo tún ń rọbí títí a ó fi ṣe ẹ̀dá Kristi nínú yín. Mo fẹ́ bi ọ́ ní àwọn ìbéèrè. Ṣé gbogbo àwọn tí wọ́n wà ní ìjọ ní ẹkùn Galatia, ṣé gbogbo wọn ni wọ́n jẹ́ ìpẹ́ẹ̀rẹ̀, àwọn ọmọ kéékèèké? Rárá, arúgbó wà nínú wọn, àgbàlagbà wà nínú wọn, àwọn tó lè forí kọ fọrùn kọ fẹsẹ̀ kọ fọwọ́ kọ, àwọn tí wọ́n mọ̀wé débi tá a mọ̀wé dé, ó ṣeéṣe kán wà láàrin wọn. Àwọn tó jẹ́ pé wọ́n níṣẹ́ lọ́wọ́, wọ́n lówó, wọ́n ní nǹkan púpọ̀, wọ́n wà láàrin wọn. Ó jẹ́ mọ̀ gbogbo wọn pátápátá, àtọmọdé, àtàgbà, àtàrúgbó, àwọn tí Pọ́ọ̀lù apóstélì tó ti ṣe wàhálà lé lórí nípa ti ìjọba Ọlọ́run, ó ní ẹ̀yin ọmọ mi kéékèèké. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ìgbéraga kí ó kúrò lọ́kàn wa. Bí a bá wà nínú ìjọ, a jẹ́ ọmọ lọ́wọ́ olùṣọ́ àgùntàn, a jẹ́ ọmọ lọ́wọ́ ẹni tí ń darí, a jẹ́ ọmọ lọ́wọ́ ẹni tí ń kọ́ni ní ọ̀rọ̀ Ọlọ́run. Ó yẹ kí a ní ìtẹríba. Bí a bá jẹ́ ọmọ ní tòótọ́, a ó fi hàn nípa ìrẹ̀lẹ̀, a ó fi hàn nípa ìwà tí a ní, àti nípa bí a ṣe kọ ara sí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Kọ́rìntì kínní orí kẹrin láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí bí ẹ̀yin tilẹ̀ ní 1000 olùkọ́ni nínú Kristi, ṣùgbọ́n ẹ̀yin kò ní bàbá púpọ̀, nítorí pé nínú Kristi Jésù ni mo ti fi ìhìn.

rere bí yín. Níhìn ni Paul tún sọ fún àwọn ẹlòmíràn, a rí àpẹẹrẹ níhìn. Àwọn ẹlòmíràn tí òye òye, wọ́n máa ń sọ fún wa wípé, ah, gbogbo yín ṣe olùṣọ́ àgùntàn náà ni gbogbo yín ní. Ní ẹkùn Ketu, ní ẹkùn Àlímọ̀ṣọ́, ní ẹkùn Agége, ní ẹkùn Mushin, ní ẹkùn Ìsọlọ, gbogbo yín náà, olùṣọ́ àgùntàn kan ṣoṣo ni gbogbo yín ní. Ah, tí yìí ó tún máa légbá kan, òye òye wọn ṣe orí àwọn ará Galatia, àwọn wà níbòmíràn. Paul ń sọ fún wọn wípé òun jẹ́ bàbá fún wọn. Gbà tó tún ń bá àwọn ará Kọ́rìntì sọ̀rọ̀, àwọn tí wọ́n wà ní ìlú mìíràn gédégédé tó yàtọ̀ sí Galatia, ó tún sọ wípé wọ́n lè ní 1000 àwọn olùkọ́ni, ṣùgbọ́n òun nìkan ṣoṣo. Òun jẹ́ bàbá fún àwọn ará Kọ́rìntì, òun jẹ́ bàbá fún àwọn ará Galatia. Àwa tí a ń tẹ̀lé Bíbélì, bí a bá ń ka Bíbélì, inú wa máa ń dùn. A máa ń sọ fún Ọlọ́run pé a dúpẹ́. Wípé ó jẹ́ kí dípà, ó jẹ́ kí a bá Bíbélì pàdé. Ó fún wa ní ẹ̀kọ́, ẹ̀kọ́ ti Bíbélì. Bí a bá ti ń wàásù Bíbélì, ẹnikẹ́ni ló mọ̀ wípé a kì í ṣe àmúlùmálà, a kì í gbọ̀jẹ̀gẹ́ pẹ̀lú ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bó ti rí gan la máa ń sọ fún wa, ó yẹ kí ìwọ pàápàá tó wá jẹ́ olóríire. Tí Ọlọ́run mú ọ wá tó wà ní irú ìjọba yìí, ìjọ tí a ti ń kọ́ni ní ọ̀rọ̀ Ọlọ́run, ìjọ tí a ti jókòó nínú ọ̀rọ̀ Ọlọ́run, tí a kì í ṣe àmúlùmálà, tí a kì í fi bọpo bọyọ̀ fún ẹnikẹ́ni, ó yẹ kí inú rẹ̀ kí ó lè máa dùn, kí ó máa bèèrè lọ́wọ́ Ọlọ́run pé kí Ọlọ́run kí ó fún ọ lórí ọ̀fẹ́, kí ó jẹ́ ọmọ tí gbọ́ràn, ọmọ tí ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, ọmọ tí dúró gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìhìn rere, wípé ohun gbogbo tí a ti sọ fún wa, ohun gbogbo tí a ti là wá lóye nípa rẹ̀, wípé a ó dúró gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ó yẹ kí ó jẹ́ ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ Ọlọ́run? Kí ni ó yẹ kí ó jẹ́ ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ Ọlọ́run? Àwọn ẹlòmíràn tí wọ́n wà nínú ìjọ, ó ṣe wá láàánú wípé wọn kò ṣe é gbẹ́kẹ̀lé. Àwọn ẹlòmíràn tí ó wà nínú ìjọ, ó ṣe wá láàánú wípé wọn kò jẹ́ ẹni tí ó ní ìfarajìn. Bí ṣé bí bàbá bí ó bá ṣe ohunkóhun, bí ó bá jẹ́ àgbẹ̀ ni bàbá, bí ọmọ bá ti ń dé láti ilé ìwé, tó bá jẹ́ ọmọ tó gbọ́n, ọmọ tó ṣe dáadáa, bọ́ bẹ́ẹ̀ ló mú ọkọ, bẹ́ẹ̀ ló mú àdá, bọ́n wá ní bo ló ń lọ, a lóun fẹ́ lọ bá bàbá nínú oko. Bí bàbá bá jẹ́ bí gbẹ́nàgbẹ́nà, bí ọmọ ti ń dé láti ilé ìwé ni ọmọ mú, bó jẹ́ ṣọ́bìrì, bó jẹ́ nkankan tó fẹ́ mú, a bẹ̀ sí ní mu, mo ní kí ló dé, a lóun fẹ́ràn bàbá lọ́wọ́ ni. Bí a bá rí ẹnikẹ́ni, bóyá ẹ̀yà ló ń tajà lọ́jà ni, bí ọmọ bá ti ń dé láti ilé ìwé, bó ṣe ń bọ́ṣọ ilé ìwé, bó ṣe ń jẹun, bó ṣe ń ṣe nǹkan, bẹ́ẹ̀ ló ń lọ bá màmá lọ́jà wípé òun fẹ́ lọ bá màmá. Irú àwọn bẹ́ẹ̀ là ń pè ní ọmọ tòótọ́, ọmọ rere nínú ẹbí. Ṣùgbọ́n ìwọ tí ó jẹ́ ọmọ ìjọ, o gbọ́ sísun, o gbọ́ sísè, iṣẹ́ wà nínú ìjọ o ṣe, ìjólóòótọ́ àrí lọ́wọ́ rẹ, kò sí ohun tí wọ́n ń ṣe nínú ìjọ tó ń dá sí. Tẹni pé kò dé kò jẹun, tẹni pé kò dé ká gbàdúrà fún ọ, tẹni wípé tó bá ti wá nǹkan kí nǹkan tó bá ti ń fẹ́, mo fẹ́ rí olùṣọ́ àgùntàn, kò rí olùṣọ́ àgùntàn, mo fẹ́ àdúrà ká gbàdúrà fún ọ, mo fẹ́ ẹ̀kọ́ Bíbélì kò ṣe ká ṣe fún ọ, mo fẹ́ ìwé wá inú ìwé mímọ́, o tiẹ̀ lówó tó máa fi rà ká rà fún ọ, ká kàn máa bọ̀ lójoojúmọ́. Èwo ni iṣẹ́ ìsìn tirẹ? Èwo ni ìfarajìn tirẹ? Èwo ni ìfaraẹnirúbọ tirẹ? Ṣé o kàn fẹ́ máa wá, kò máa wá, kò máa jáde, kò máa wá, kò máa jáde, láì rí nǹkan ṣe fún Ọlọ́run? Ó yẹ kó gbàyẹ̀wò nínú ọdún tuntun yìí wípé o fẹ́ jẹ́ ọmọ tí ó ní ìfarajìn, ìfaraẹnirúbọ, ẹni tí ó jẹ́ olóòótọ́, ẹni tí ó ń gbọ́ràn sí gbogbo ìfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí a sì jẹ́ gẹ́gẹ́ bí ọmọdé. Àkókò sí fún mi láti ka ẹsẹ̀ Ọlọ́run púpọ̀, ṣùgbọ́n kí a wo Matthew 18 láti ẹsẹ̀ ìkẹta. Ó sì wípé lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ sì dàbí ọmọ kékeré, ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé ọ̀bọ lè a kí wọn lọ́jọ́ ìdájọ́, a sì ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu. Àwọn tí wọ́n ti ń rò wípé tààrà ìjọba Ọlọ́run là ń lọ, Jésù ń sọ fún wípé ká mú sòro, wípé àwọn wọ̀nyí pàápàá àwọn apostoli, ó ní apostoli, àwọn tí wọ́n ń jiyàn láàrin ara wọn wípé ta ni ẹni tí ó pọ̀ jù nínú ìjọba ọ̀run. Wo láti ẹsẹ̀ ìkíní lákòókò náà, lé àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ ọ́ wá, wọ́n bi pé ta ni ẹni tí ó pọ̀ jù ní ìjọba ọ̀run. Ǹjẹ́ èyí kì í ṣe ìbéèrè ìgbéraga? Ìbéèrè mo ti tó tán,
ibere we pe mo dara ju awon elomiran lo ta le o poju ninu ijoba run jesu si pe omo kekere kan sodo re o mu duro laarin won o si we pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi awon omo kekere eyin ki o le wole ijoba run nitori be o ye ki agbadura o ye ki a so fun olorun wi pe an pe eniyan ni omo olorun o gba ore ofe popo o gba ami omo olorun ni igbese aye wa ami rele ami ka woso bi onigbagbo ka rin bi onigbagbo ka soro bi onigbagbo ka se gbogbo nkan gege bi onigbagbo ki a pada lati ni okan to te okan to ro okan to se ko okan to se dari okan to je pe bi atile bani wi a o gba gege bi omode ife wa koni dikun ejolo to wa koni dikun elomiran bi aba ti ba wi o di ki o wu o di ki o ma le ba eni keni soro o di ki o ma le wa sinu ijo kani kilode ka tun ma be pe pa fe ko wo ijoba olorun ipe ma gba nkan yi sodi o look sure ago ton fe ire re ni awon adari fe ore re ni won fe se olore ni ma gba nkan won yi sodi eh bon se ba mi soro yen ko te mi lorun ewo ni o te olorun se be lese ni wa tolorun mu akuro lati oko aginju to si mo wa si ijoba olorun to nwe wa mo lojojumo to nfo wa mo lojojumo to nsoro oro won yi oro ijoba olorun to nso so lojojumo ka ba le se wa pe ma se gba oro olorun sodi je ki a dabi omo kekere eni ti o ni okan ti o rele eni ti o nfe se ife olorun e je ki a dide duro e je ki a dide duro ki a so fun olorun wi pe a fe je omo olorun ni toto bi o ba ti ni idariji ese ati ntenu mo lojojumo gbadura titi o firi pe ati dari ese re je o so fun olorun wi pe o fe je ile ti omo o si nfe ni ami awon omo olorun o nfe ki emi olorun ki o ma ba emi re je ni igba gbogbo wi pe o ti di omo olorun dide duro lati gbadura ma se lo si lairi wi pe o ti ni ore ofe o ti di atunbi o ti gba idariji o ti di omo olorun o si ti ni agbara isodomo emi isodomo ni igbese aye re so fun olorun ki o so gbadura titi emi olorun yo fi ba emi re jere wi pe o ti di omo olorun.

0: Ìwé Wòlíì Dánìẹ́lì, orí ìkẹjọ, ilé ọdún kẹta ìjọba Belshazzari ọba. Ìran kan fi ara hàn fún mi, àní èmi Dánìẹ́lì, lẹ́yìn ìran tí èmi rí ní ìṣáájú, èmi sì rí lójú ìran, ó sì ṣe nígbà tí mo rí, tí mo sì wà ní Ṣúṣánì ilé ààfin tí ó wà ní ìgbèríko Elamu, mo sì rí lójú ìran, mo sì wà létí odò Ulai, mo sì gbé ojú mi sókè, mo sì rí, sì kíyèsí àgbò kan tí ó ní ìwo méjì dúró lẹ́bàá odò náà. Ìwo méjèèjì náà sì ga, ṣùgbọ́n èkíní ga ju èkejì lọ, èyí tí ó ga jù yóò jáde kẹ́yìn. Mo sì rí àgbò náà, ó ń kàn sí àìwọ̀ ọ̀run àti sí àríwá àti sí gúúsù, tó bẹ́ẹ̀ tí gbogbo ẹranko kò fi lè dúró níwájú rẹ̀, bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó lè gbani lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n ó ń ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ inú rẹ̀, ó sì ń ṣe ohun ńláńlá. Bí mo sì ti ń wòye, kíyèsí, òbúkọ kan ti ìhà ìwọ̀ ọ̀run jáde wá sórí gbogbo ayé, kò sì fi ẹsẹ̀ kan ilẹ̀. Òbúkọ náà sì ní ìwo ńlá kan láàrin ojú rẹ̀, ó sì tọ àgbò tí ó ní ìwo méjì náà wá, èyí tí mo ti rí tí ó dúró lẹ́bàá odò náà, ó sì fi ìrunú agbára sáré sí i, mo sì rí i, ó súnmọ́ ọ̀dọ̀ àgbò náà, ó sì fi ìkorò ìbínú sáré sí i, ó lu àgbò náà bolẹ̀, ó sì ṣẹ́ ìwo rẹ̀ méjèèjì, kò sì sí agbára nínú àgbò náà láti dúró níwájú rẹ̀, ṣùgbọ́n ó lu bolẹ̀, ó sì tẹ̀ mọ́lẹ̀, kò sì sí ẹni tí ó lè gba àgbò náà lọ́wọ́ rẹ̀. Nígbà náà ni òbúkọ náà ń ṣe ohun ńlá púpọ̀ púpọ̀, nígbà tí ó sì di alágbára tán, ìwo ńlá náà ṣẹ́, àti nípò rẹ̀, ìwo mẹ́rin mìíràn tí í ṣe àfiyèsí sì yọ jáde sí ọ̀nà afẹ́fẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ọ̀run, àti láti inú ọ̀kan nínú wọn ni ìwo kékeré kan ti jáde, tí ó sì di alágbára gidigidi sí ìhà gúúsù, àti sí ìhà ìlà ọ̀run, àti sí ìhà ilẹ̀ ògo, ó sì di alágbára títí dé ogun ọ̀run, ó sì bì ṣubú nínú àwọn ogun ọ̀run, àti nínú àwọn ìràwọ̀sí ilẹ̀, ó sì tẹ̀ wọ́n mọ́lẹ̀, àní ó gbé ara rẹ̀ ga títí dé ọ̀dọ̀ olórí àwọn ogun náà pàápàá, a sì ti mú ẹbọ ojoojúmọ́ kúrò lọ́dọ̀ rẹ̀, a sì wo ibùjókòó ìwà mímọ́ rẹ̀ lulẹ̀, a sì fi ogun lé e lọ́wọ́ pẹ̀lú ẹbọ ojoojúmọ́ nítorí ìrékọjá, ó sì já òtítọ́ lulẹ̀, ó sì ń ṣe èyí, ó sì ń rí rere. Mo sì gbọ́ ẹni mímọ́ tí ń sọ̀rọ̀, ẹni mímọ́ kan sì wí fún ẹnì kan tí ń sọ̀rọ̀ pé ìran náà ní ti ẹbọ ojoojúmọ́ àti ti ìrékọjá ìsọdahoro, àní láti fi ibi mímọ́ àti ogun fúnni ní ìtẹ̀mọ́lẹ̀ yóò ti pẹ́ tó. Ó sì wí fún mi pé títí fi di 9:30 ti alẹ́ ti òwúrọ̀, nígbà náà ni a ó sì ya ibi mímọ́ sí mímọ́, ó sì ṣe tí èmi, àní èmi Dánìẹ́lì sì ti rí ìran náà, tí mo sì ń fẹ́ mọ ìdí rẹ̀, sì kíyèsí ẹnìkan dúró níwájú mi gẹ́gẹ́ bí àwòrán ọkùnrin, èmi sì gbọ́ ohun ènìyàn kan láàrin odò Ulai tí ó pè, tí ó sì wí pé, Gabrieli, mú kí eléyìí mòye ìran náà. Bẹ́ẹ̀ ni ó sì wá síbi tí mo dúró, nígbà tí ó sì dé, ẹ̀rù bà mí, mo sì da ojú mi bolẹ̀, ṣùgbọ́n ó wí fún mi pé, kíyèsí ọmọ ènìyàn, nítorí pé ti àkókò ìgbà ìkẹyìn ni ìran náà ṣe, ǹjẹ́ bí ó ti ń bá mi sọ̀rọ̀, mo dààmú, mo sì dojú bolẹ̀, ṣùgbọ́n ó fi ọwọ́ kàn mí, ó sì gbé mi dìde dúró sí ipò mi, ó sì wí pé, kíyèsí, èmi ò mú ọmọ ohun tí yóò ṣe ní ìgbà ìkẹyìn ìbínú náà, nítorí pé àkókò ìgbà ìkẹyìn ni èyí ṣe. Àgbò náà tí ìwọ rí tí ó ní ìwo méjì ni, àwọn ọba Media àti Persia ni wọn, òbúkọ onírun ni lé ọba Eleni, ìwo ńlá tí ó wà láàrin ojú rẹ̀ méjèèjì lé ọba ìkíní. Ǹjẹ́ bí èyí ni sì ti ṣẹ́, tí ìwo mẹ́rin mìíràn sì dìde dúró nípò rẹ̀, ìjọba mẹ́rin ni yóò dìde nínú orílẹ̀-èdè náà, ṣùgbọ́n kì yóò ṣe nínú agbára rẹ̀. Lé àkókò ìkẹyìn ìjọba wọn, nígbà tí àwọn olùṣèré kọjá bá dé ní kíkún, lé ọba kan yóò dìde, tí ojú rẹ̀ burú, tí ó sì mòye ọ̀rọ̀ àrékérekè, agbára rẹ̀ yóò sì le gidigidi, ṣùgbọ́n kì í ṣe agbára tí òun tìkára rẹ̀, òun ó sì máa ṣe ìparun tí ó yanilẹ́nu, yóò sì máa rí rere nínú iṣẹ́, yóò sì pa àwọn alágbára àti àwọn ènìyàn ẹni mímọ́ run, àti nípa àrékérekè rẹ̀, yóò sì mú kí iṣẹ́ ìtàn ṣe déédé lọ́wọ́ rẹ̀, òun ó sì gbé ara rẹ̀ ga lé ọkàn rẹ̀, lójijì ni yóò sì pa ọ̀pọ̀lọpọ̀ run, yóò dìde sí olórí àwọn ọmọ aládé ni, ṣùgbọ́n òun ó ṣẹ́ láìsí ọwọ́, àti ìran ti alẹ́ àti ti òwúrọ̀ tí a ti sọ, òtítọ́ ni, síbẹ̀, ìwọ sí ìran náà mọ́, nítorí pé fún ọjọ́ púpọ̀ ni, àárẹ̀ sì mú èmi Dánìẹ́lì, ara mi sì ṣe aláìdá níwọ̀n ọjọ́ mélòó kan, lẹ́yìn náà mo dìde, mo sì ń ṣe iṣẹ́ ọba, ẹ̀rù sì bà mí, nítorí ìran náà, ṣùgbọ́n kò sí ẹni tí ó fi yé mi.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: adupe pe o ran Jesu Kristi omo bibi re kan soso eni ti ko le ese sugbon ti o wa ku fun ese wa a si dupe lowo re wi pe ife re gboro to be o si jinle jojo ti o koja oye wa adupe fun eje ti Jesu ta sile lori oke Calvary lati ko gbogbo ese wa lo nje anbe o wi pe gbogbo awon ese ti Jesu ti se tan lati ko lo e ma je ki won ko tuku si igbesi aye wa e ma se je ki a fi ohun ko pa mo fun yin abe yin wi pe bi a tin gbo oro yin loni igboran pipe wa fi fun wa ohun ti o ba eleda reja yo kuro ni okan wa ni igbeyin ki a le fi ijoba orun se ereje ni oruko Jesu Kristi Oluwa wa. Loni a nfe ye ewe mimo wo lori igboran pipe bi a ba nso nipa gbigboran ohun ti o ye ki o ye gbogbo wa ni nitori wipe opolopo wa ni a ni omo ninu ile o si ma nje ohun ti o ma n dun wa bi omo ninu ile bi o ba ya alaigboran o si sese ki o je wipe a ti ni iriri ni ibi ise ti o si ma n je ohun edun okan wa bi o tile wun ki omo ise ki o ja fafa to tabi bi o ti wun ki ori re ki o ya si ati mo nkan se to bi o ba ni abuku yi wipe o je eni ti ki gboran eni ti a ma n so titi ki o to gba fun wa o ma n je ohun ibanuje pupo bi a ba si wo ijoba ohun ti ijoba ma n fajuro si to aigboran ko si gbogbo awon ti a ma n pe ni olopa ti won se ise olopa won wa fun ati wo awon ti won je omo alaigboran nitori be igboran o je ohun ti o se pataki yala ninu ile ni aarin ebi wa ninu ile iwe ni ibi ise ni ti ijoba be na ni o si se pataki ni ibalo wa pelu olorun a si ni apere pupo lori awon ti won ni igboran pipe si olorun sugbon a o le menuba igboran lai menuba ase ofin ilana oro ati eko lati orun wa nitori bi o ba si ase tabi ilana kan ti a fi lele bi o ba si oro ti a ti so ti sile tele tele bi o ba si si eko ti a ti fi ko ni ko ni si ohun ti a n beere igboran lori re lowo wa sugbon opolopo nkan ni olorun ti ko wa ninu oro re ti o si n beere ohun kan lowo wa eyi ni igboran bi o ba si se wipe awa nikan ni a da wa ti ko si iya baba ti ko si awon ibatan ti ko si awon ore igboran arorun pupo bi o ba ri omo ti o n se aigboran ki se ohun nikan ni o n da adase o ni awon ore ti won so fun wipe se o de to be to je pe gbogbo nkan ton so ni wo na fe se igboran si bi o ba ri omo ise ti o dabi eni wi pe o je alaigboran o dabi eni wi pe iru omo ise be o ni ifeyinti o si ni awon agbani ni imoran ti won so fun wi pe ko dara bi o ba n gboran ni igba gbogbo wi pe a dabi eni wi pe o je ode bi e ba si ri enikeni ni igboro ti o nse aigboran o ni awon ti won ma n so fun wi pe ko se anfani lati gboran si ohun gbogbo ti o n gbo ninu ile olorun bakan na ni bi o ba se wi pe ko si iya ko si baba ko si enikeni bi ore ti o n kin wa leyin igboran aronu ju be lo sugbon mo je so fun o wi pe gbogbo aigboran patapata ni o ni ijiya ninu sugbon anu olorun wa fun awon ti won setan lati fi igboran pipe ba olorun lo mo nfe koko wo awon ti arika ninu iwe mimo gege bi apere rere ti won fi igboran pipe ba olorun lo mo si nfe wo kini ohun iwuri ati ifeyinti ti won ni ti won fi gboran si olorun lenu be ni ise awon aposteli ori ikokan le ni ogun lati ese ikewa ni anka nipa ogbe nikan a obi si inu igbagbo o je asodi o si je onikupa ni tele tele o je elese ese ti re ti le buru pupo pupo o si yangan o sogo ninu iwa ailolorun iwa asodi iwa aigboran iwa ti ija ati ote si oro olorun sugbon nibi ti o tin tesiwaju lati se ilodi ati iwosi si oruko olorun ni osan ojo kan ni Jesu Kristi omo olorun ni o ba pade ni eyi ti awo nigbagbo ma npe ni ikorita nitori wi pe olorun bere ipinu lowo re eni yi ni a npe ni Saulu ara Tarsu eni ti a mo si Paulu aposteli leyin igba ti o yi pada bi olorun ti ba pade be lo njewo fun olorun wi pe ninu aimo ni o nse eyi ti o nse tele tele o si jewo ese re ko fi on ko npamo o gbadura o wa oju oluwa o bebe lodo olorun wi pe idariji ati anu ni o nfe ko pe jina ni aran ojise olorun kan si ti a npe ni Ananias o gbadura fun oju re ti o sokun ti o fo olorun la asin ni ki o dide ko pe pupo abaptisi re a ri ibomi ni oruko baba ni ti omo ati ni ti emi mimo o wa bere lati ma se igboran si olorun lenu sugbon o di ojo kan ni o ba awon eniyan kan pade awon ti won fe di igboran pipe re lowo mo je so fun o wi pe bi o ti wa bi loni o se se bi o ba ti dele bi o ti ni ipinu wi pe bi o ti gbo oro olorun ni o n fe se igboran pipe awon ti won ma n ta epo si ala ti o wo awon abati eni je awon ti won fe ti ilekun orun ki won si si ilekun orun apaadi sile fun o won ti n duro de o bi o ti n dele ti o fe mura pẹ̀lú ìpinnu pẹ̀lú ọkàn kan láti ṣe ìgbọràn pípé bẹ́ẹ̀ ni wọ́n wá bá ọ tí wọ́n sọ pé ó jẹ́ má dánwò ó jẹ́ má gbọràn sí ọlọ́run lẹ́nu wọ́n sì ń fẹ́ fún ọ ní àwọn àwáwí púpọ̀ láti má le ṣe ìgbọràn mo jẹ́ sọ fún ọ wípé Paul yìí kan náà ó ní irú ìdojúkọ àti ìjákulẹ̀ bẹ́ẹ̀ tí àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé kò yẹ kí ó gbọ́ràn sí ọlọ́run lẹ́nu tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ní ìpinnu irú ìpinnu bẹ́ẹ̀ ni mo ń bẹ ọlọ́run ní òní wípé kí ó fi sí ọkàn ẹnìkọ̀ọ̀kan nínú wa láti ẹsẹ̀ ìkẹwàá ìṣe àwọn àpọ́stélì orí ìkọkànléní ogún bí a sì ti wà níbẹ̀ lé ọjọ́ pípọ̀ wòólì kan ti Judea sọ̀kalẹ̀ wá tí a ń pè ní Agabu nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa ó mú àmùrè Paul ó sì dé ara rẹ̀ lé ọwọ́ ohun ẹsẹ̀ ó sì wí pé báyìí lè ẹ̀mí mímọ́ wí báyìí lè àwọn Júù tí ó wà ní Jerusalemu yóò de ọkùnrin tí ó ní àmùrè yìí wọ́n ó sì fi lé àwọn kèfèrí lọ́wọ́ nígbà tí a sì ti gbọ́ nǹkan wọ̀nyí àti àwa àti àwọn ara ibẹ̀ náà bẹ́ẹ̀ pé kí ó má ṣe gòkè lọ sí Jerusalemu Paul ń tẹ̀síwájú láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ó ti gbọ́ ìpèníjà tí a pè é wípé ó yẹ kí ó lọ sí Jerusalemu bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni pọ̀ láàrin àwọn Júù sí Paul bẹ́ẹ̀ ni Paul ń ṣe ọkàn akin ó sì ní ọkàn tí ó dúró ṣinṣin ó pinnu nínú rẹ̀ wípé kò sí ohun tí ó yẹ ìpinnu òun wípé òun ní láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ibi tí wọ́n wá dúró sí ibi tí wọ́n ń gbé ní àkókò yìí ni wòólì ènìyàn ọlọ́run kìí ṣe kèfèrí ṣùgbọ́n wòólì ẹni tí òun pàápàá mọ̀ nípa ẹni tí a ń pè ní ẹ̀mí mímọ́ ó débẹ̀ ó sì mú àmùrè Paul ó di ara rẹ̀ ó wípé ta ló ní àmùrè yìí wọ́n ní arákùnrin yìí ni ó ló mà ṣe o ó ní wàhálà wà níwájú ìṣòro á pọ̀ fún nítorí wípé bí ó bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu èṣù ọ̀tá ẹ̀mí wa kò ní jẹ́ kó gbádùn á sì kó sí àwọn Júù nínú wọ́n á ṣe lòdì sí púpọ̀ ẹ̀rú bá bẹ̀rẹ̀ sí ní ba àwọn arákùnrin arábìnrin àwọn ọ̀rẹ́ àwọn tí ó mọ Paul ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé Paul má ṣe lọ gbọ́ ìdáhùn Paul ní ẹsẹ̀ ìkẹtàlá nígbà náà ni Paul dáhùn wípé ewo lé ẹ̀yìn ṣe yìí ohun tí ó yẹ kó sọ fún ọ nílé nìyẹn nígbà tí wọ́n jókòó tí wọ́n sọ pé ó yá o ìpàdé ẹbí nítorí pé a ti gbọ́ pé lágbájá ẹni tí a bí sínú ilé ìgbàgbọ́ ẹni tó jẹ́ pé láti kékeré ló ti já fáfá nínú ẹ̀sìn ẹni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ń sáré tẹ̀lé ọmọlúwàbí sì ni ìwọ tó ti dàgbà lágbà ìwọ tí ó jẹ́ òpó nínú ìjọ àti nínú ilé a tún gbọ́ wípé ó ń lọ síbì kan àwa ẹ wálé ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá a ò rí ẹ wọ́n ní o tún lọ síbì kan tó ń pè ní ẹ̀kọ́ bíbélì èwo tún nìyẹn ìyá àti bàbá àti àwọn ojúlùmọ̀ àti àwọn ìbátan àti àwọn àna wọ́n sì jókòó wọ́n ní kò jókòó sáárín wọ́n ní okúnlẹ̀ síbẹ̀ mo ló tún lọ ṣe bí àwọn bàbá ẹ ògbà tí wọ́n fẹ́ kọ́ ilé ìsìn tó wà lábúlé yín àbí wọ́n fi pìtàn fún ẹni òun ló fi òkúta sọlẹ̀ síbẹ̀ bàbá ò sì kẹ̀rẹ̀ nínú iṣẹ́ ìsìn aago church òun ló rà á awon aga iwasu oloye ti iya eda nbe gba ti won se ikore ni odun to koja abi won kin so fun nkan to nlo nle ni gbogbo won ni won mo pe onigbagbo ni wan ti wa o tun sese ri kan ni asale ojo to ye ko ma simi won tun so pe o lo se eko bibeli ma gba were mesi o se jeje o awon ti won ba ka bibeli pupo won ma ya were ni sora e bo se ri awon eyan tan gbe bibeli yen o mo ajesa tan je ninu le won awon ni wasu o dun lenu won won ma so fun e wi pe ka ni yawo kan o ka se o gbogbo la mo iyen lo joko ti won fe pa e lokan da igba ti gbogbo ba soro tan patapata iya e wa bere a ma sunkun o temi laarin ijo laarin egbe o doju ti mi o ngbe bibeli o tun wa ba je patapata o tun ya oju le elomi kakiri o tun wa asu pada iya je mi bo ba yi pada bi n ba ku ma de be o sogbo gbogbo wa tun kenu ti e awon mi amu ni ti lile elomi to gbon inu atun pe sikoro ani o ye mi emi na gba ti mo wa ni kekere mo se ngbe mi lokan niyan sugbon se jeje aye gba jeje nsi gba to ba kuro ninu ile isin gba to ba kuro ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba ide be bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to ngbe yen abo lowo e o sora e o ni awon eyan ni won penu po na so fun ball wi pe ma lo ma gboran si olorun lenu o wa gu ese iketa la nigba na ni paul dan wi pe ewo le eyin se yi ti eyin so ku ti si mu are ba okan mi awon ore igba to ba fe gboran si olorun lenu won fe mu are ba okan re won ma sokun won ma daya fo nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wi pe ipinu okan ti re ni wi pe iwo na ti mura tan wipe ihin rere ti a fi to lenu wo yi wipe oni kuro nbe eko oro olorun ti o ye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki ori ti o je ki oni eti omo ti o ngboran mo gbagbo wipe oni kuro ninu eko na o se se ki awon eniyan ki won fe se inu ni bi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu sugbon paul nso fun won wipe nitori emi ti mura tan ki se fun dide nikan soso ki se fun dide nikan sugbon lati ku pelu ni jerusalem nitori oruko jesu oluwa a o ti pe o lati ku wo elegbe wa asaju wa ninu igbagbo eni ti a fe je jesu christi kan na ra pada bi a ti ra wa pada awa ti o ni igbala eni ti o mo oro olorun bi awa na se ngbo oro olorun ti o pinu ninu okan re ti ko si se iye meji ti o nso wi pe bi o se ti ku ni mo ti ya nigba ti a ko le pa ni okan da awa dake ohun ti mo fe ki o se akiyesi niyen ko si bi won se le so oro to ko si bi won se le wijo to pelu re ni ti won ba ri wipe won o le pa o le okan da won adake sugbon bi o ba je eni ti o de eni ti ko mo olorun pupo eni ti ko ni ipinu ti o duro eni ti won le deruba ti won le fejumo ti won le so fun won wipe bo ba gbo ari si o taya e tin ja ti won wa pe pe arabirin o ya ni eko bibeli o to so pe e ma ni so emi nfe o sa ilera fun ara bo ba ti ri pe be ni won tun kenu ti oju be lo bo ba wa ninu awon eni to ranso awon gbogbo egbe won so pe owo ti e nko ta fe fi se irubo ki ka won yan le ma mu aso mi o ki se irubo mo won wa si shop e mi to ti ranso won ko ra won de pelu egba lo pelu gbo e lowo won so pe oya egbe machine e won gbe lo won gba ton ba se fitina si e ton ba fi e bayi pe a lo lokan e o se ki won na ko lo ba pe ko buru ejo orisa na a jo ma sin tabi o se ko ti je pe o tin fe gbe igbese igboran si oro olorun ninu ise re tabi ni ti igbeyawo re gege bi o ti gbo oro olorun ni asale yi awon eyan si ma wa bo ba je iyawo to sese de tori wi pe oro olorun o gba ohun laye lati duro ninu ile e to si tin ka bibeli awon obi iyawo yi won ti pe pe o so oko e ibi to nlo yen warrior boy to ba ma de a gbe bibeli ru ni ju awon ton ko lohun a kan de ni ta so fun e wi pe o je pale eru e mo pe iwo ni yawo keji so bo ba si ti de lo nfun ja mo nu we pe nbo lo tin bo eko bibeli ibi o ni gbe mi pelu e o ton ba ko e lohun wi pe ko wa pe mi ka ma soro kan pe boya kin wa wa segbe kan die to ba so be lenu e ma je ka ye le fun e o ti e ti so be o ti so si elenu wi pe o to be o iwo lo ma mu ipinu wi pe o fe ni igboran pipe si olorun nigba ti won ba ti ri wi pe won o le pa o le okan da won adake oro si so wi pe ife ti oluwa ni ke a se wo galatia ori ikini galatia ori ikini lati ese iketala nitori eyin ti gburo iwa aye mi ni igba tijo ninu isin awon juu bi mo ti se inu ni bi ni si ijo eni olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon oju gba mi yo ninu isin awon juu laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si ofin atowodowo awon baba mi eyi ti a ti n se tele tele ni Paul n so fun wa wipe oun paapaa o wo faseyin tele tele ninu ise isin sugbon o se wa laanu wipe isin atowodowo lasan ni isin ti kii gba nila isin ti kii gba ese lowo eniyan isin ti ki gba ijekuje imukumu ifekufe lowo enikeni oni oun ta awon to ku yo ninu esin ninu isina ninu iwo okunkun ninu inu nibini oun se inu nibini si ijo eni olorun re koja ala wa wo ese ike edogun sugbon nigba ti o wu olorun o je mo pe akoko ti o wa yi o wu olorun ni iwo to tun wa sihin to wa joko to nko eko oro olorun se bi o mo we pe awon egbe wa bi a se nsoro ni yi bayi won wa ni ile tete won wa ni ile oti won mu amuyira amutosara ba se nsoro yi awon egbe wa nisisin yi bi ta ba n koja lo a ma ri ninu won ni eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile sinima ti won wo aworan ti awon omo esu ti won se fun won ti won gba owo lowo won owo si n ba tete ati ijo ati sinima ati oti ati ikobirin jo ati ti agbere o n ba lo sugbon bo se ti awa ni o wu olorun ninu anu re o pe wa oni ki a sumo odo ohun mo nbe olorun wipe ore anu ati owo efe ti olorun na si wa ki olorun ki o ma je ki ori wa ki o ko Paul won so wipe nigba ti o wu olorun eni ti o ye ami soto lati inu iye ami wa ti o si pe mi nipa ore ofe re lati fi omo re han ninu mi ke mi ki o le ma wa su re laarin awon keferi loju kan na emi ko ba ara ati eje gbimopo awon wole ara ati eje baba iya ara ebi awon ana awon ore re awon ni ara ati eje oni loju kan na nigba ti mo ti gbo ipe nigba ti mo ti gbo oro olorun nigba ti a ti so fun mi wipe dide kuro ninu ipoju okan ti o wa kuro ninu ese re ki o gba Jesu Kristi Oluwa gbo ki o si bere si ni so itan agbelebu yi fun awon elomiran oni loju kan na emi ko ba ara ati eje gbimopo awon ara o ma nfa ni anu a ma se eniyan nigbati awon ara awon ore ati opolopo awon eyan ti won ba so fun awi pe o ti ero ti ya e o ti ero ti awon omo to bi kale igbese to fe gbe yi lati gboran si olorun lenu rowo ati eso tona iwo obirin to so pe o fe gbe igbese o fe se atunse o fe gboran si olorun lenu ki lo fe je laye oda ta wa ninu eyi abo gbo pe awon ijoba papa won mo aye ta won mo lara won je gbayan si se nsin ise factory o ti e le ri ise pe boji oji mi ko ti e si nkan won ni ta lo tun so pe o fe gbe igbese kan o fe pe bi para e o inu le to wa tan fun e lo nje e meta lojo omo ni to bi kale ki lo fe fi to won gba to ba se atunse igbese aye e awon ara atore niye awon ara ati eje ti won a fe ki a ba won gba imo e gba imoran ka gbimo ko pelu won iwo ti o ti gbo ipe lati wo ijoba olorun iwo lo so fun wi pe rara mo ti deru ijoba olorun kale kenikeni ko ma ba mi tu pale mo ni ise awon aposteli ori ikarun lati ese ikeji din ni ogbon ni mo ti nka ise awon aposteli ori karun ese ikeji din ni ogbon wi pe awa ko ti kilo fun yin gidigidi wi pe ke ma se fi oruko yi ko ni mo si wo eyin ti fi eko yin kun Jerusalemu e si n pe te ati mu eje okunrin yi wa si ori wa awon ojogbon awon igi leyin ogba ninu ise isin sinagogu awon ni won pe awon omo olorun yi awon eni igbala awon ti Jesu ti fi eje re ra pada won pe won si arin awujo won wa so fun won wi pe ewo la n gbo te n se yi ewo lo n danwo yi awa ko ti kilo fun yin ni a si kilo yi gidigidi ki se die a si so fun yin o atemo yin leti wi pe eko te n ko yi o ti le ju awon oyinbo nikan ni won le se iwo eni ta bi dada eni ta bi dada lo n kobirin jo ta ko won jo ti won po n le bo fe kenikan lo pon mi wa re ni pe bo fe kenikan lo segi wa re ni pe bo be tenikan odun wa ya si yara telomi iwo ta bi dada awon obi ton fun e lobirin to po won feran eni a se bakunrin kun lo ara eni ti o ti e ti re ni fe iwo ti won si woju e ti won ri pe awon eyan dada ni awon omoluabi gbogbo awon omoluabi ton sun sile oti awon omoluabi ton je ajigbese awon omoluabi ton se fayawo awon omoluabi to je pe inu ese ni won sun ni won je ni won mu won si ma so fun wi pe awon obi e won si je omoluabi pupo o ni won se nfun e won ti e so papa nisin wi pe leri iyawo meje to ti fe ikan tun bo lona bo ba si tin kunle we ninu ile awon isin mi ni won so fun wi pe o ma sori re o eni to mora wo ni mo ri ni waju e yi ninu isipaya laarin ose bo ba ti dele e ko se la le jo dada o nitori wi pe omo po ninu e won si ma so fun e pe won feran eni ni won fi ko le ebe won di wahala ru eni I see me I bale aya I rojo I raye ni won ko le olorun ni awon won yi wa pon wi pe a ti so fun yin wi pe e ko wo le tun gbede yi wi pe Jesu kan wa nibi kan to ma ngba ni lowo ese patapata e ma je atun gbo be lenu yin mo o se e wa so awadi elese e wa mu eje Jesu yen e wa mu wa sori wa se nsi o fe so wi pe iwo ni alara mimo awaje elese wo ese kokan dini ogbon sugbon peteru ati awon apostle dahun won si wi pe awa ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo o ma dara lati ni olorun lati ni ipinu lati so wi pe ni kiku ni yiye titi ojo aye mi emi ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo ohun ti mo wa nfe wadi ni wi pe kini abayori si igboran wo exodu ori ikokandinlogun bi a ba gboran kini ere re kini o je ini ati ipin wa exodu ori ikokandinlogun ese karun nje ni sisin yi bi eyin ba fe gba ohun mi gbo ni toto ti e o si pa ma je mu mi mo nigba na leyin o je isura fun mi ju gbogbo eniyan lo nitori gbogbo aye ni ti emi eyin o si ma je ijoba alufa fun mi ati orile ede mimo won yi li oro ti iwo o so fun awon omo israeli nigba ti a ba gboran si olorun lenu lese kese ti a tin fi igboran pade eko oro olorun ti a n gbo lese kese ile a n di isura fun olorun kini a n pe ni isura bi o ba ti je eni ti o ni ohun kan ti o se owon fun o ohun ti o je isura fun o o je ohun ti o ma n fun ni itoju pupo gba ti a ba di isura fun olorun a ma toju wa a ma fun wa ni ohun ti o ye wa ni igba ti o si ye wa a ma daabo bo wa a ma fi iso re so wa ni exodu ori iketa le ni ogun ni a ti n ka lati ese ogun exodu ori iketa le ni ogun lati ese ogun kíyèsí ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀ mo ń fẹ́ ran ọ létí pé kí Jésù Kristì kí ó tó fayé sílẹ̀ kí ó tó lọ ni ó ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú ẹ gba ọlọ́run gbọ́ ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀ ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀ èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú àwa ń sọ fún wa wípé ní àkókò kan ní ìgbà kan ní ayé àwọn ọmọ ísírẹ́lì ni àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa kò tó tiwa wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí ilẹ̀ kẹ́nání tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí ogun logo awon angeli la le jade ninu re esu ati idameta awon angeli le orun ni ale jade asin so fun a wi pe aye ti awon angeli won yi padanu re aye ti o lola aye ti o tobi ni Jesu Christi ni o lo pese fun wa sugbon olorun so fun awon mo israeli wi pe o n fi angeli kan si odo won ti o ma pa won mo le ona ti o si le mu won de ile bi ti won lo angeli ko lo mu awa lo si bi ti an lo nigba ti Jesu Christi ti o goke lo ti o lo pese aye sile fun ale orun o wa ran olutunu si wa eni ta ma ko wa eni ta ma si wa leti eni ta fi wa mo ona eni ta ma to wa si ona emi mimo o fun wa lati se atona wa lo si orun rere asin kilo fun a wi pe ke a ma se mu emi olorun binu bi o ba mu emi olorun binu eni ti o se ipase re ti o to si ona lati lo si ijoba olorun lati lo si orun rere ta lo tuku fun o o pari fun eni be ni ese kokan le ni ogun le o wa so fun a wi pe kiyesi ara lodo re ki o si gba ohun re gbo ma se bi ninu mo so fun wi pe emi olorun le a fun wa ni igba ti isinsin yi lati se atona wa lati tu wa ninu lati to wa lati je ki o ye wa ona ti an gba bi ati n gbo oro olorun emi olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo olorun ki se bayi bo ba ti n fe soro emi olorun a so pe omo olorun ki so be bo ba ti n fe lo raja oja ti o dara emi olorun ninu okan e ama ta e ninu olorun wi pe ma se be omo olorun ki se be bo ba fe jeun ti aye bo fa be irin ti aye o fe woso bi ti aye emi olorun ti wa ninu okan re ta ma so fun wi pe ma se be o omo olorun ki se be o eni to ba n lo si ile ti ati pese sile le orun ki se be bo ba ti n fe gbe iyawo ti o da bi eni wi pe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wi pe efe fun mi ohun mi gidigidi ti baba ati iya re ti won mo olorun ton so pe o ri eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon filistini awon elese awon ota olorun oni rara o esa fe fun mi ohun mi gidigidi iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e de bi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe eni to ba n wa iwa ku wa a ri irikuri nkan to mu eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti n se ife ku fe ara lo n ti emi olorun o si ko salaye je olooto lati kin ni ilo sugbon o ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni Delila wa n so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba in rere gba to ba fe alai gbagbo wa mo ile onisegun won be nbo lagbara e wa wa be si ni so fun eje Jesu lagbara mi Bibeli ni oro Olorun ti to ni sona o lagbara mi emi Olorun ni bo ti so yen be ni esu lo n gba lowo e o wa fa ori e agbara lo gbogbo imisi ti o ni tele tele o lo emi Olorun lo Lelila yi ni o tun so pe Samsoni jidide awon Filistini won dode re won de Samsoni ba ji o lo won ase bi okunrin temi Olorun ba lo o le se bi okunrin won ni to mi ba tesamu o tan ologun a parada ni temi Olorun ba lo o to be won yi e mole won ri e mole loju orun wa pade e bo pe Jesu Jesu ani se bo ti komi sile se bo ti fi obirin se bo ti fi dipo mi bo so pe mi mo so kale adaba orun a lo ti o a lo n ki gbenu doti se bo ti wonu okunkun lo bo so pe baba sanu fun mi o ti ko anu sile se bo ti lo gbe obirin kan o si ti fi dipo anu ati ore ati ati ore ofe olorun ni santo ni bajiride o ba mi ara agbara ode ni won mu ni won be si ni fise sin na wa won ayoju e mejeji na wa so fun pe o ya won akora won jo egbedogun eniyan won ni o ya o ma sere fun wa ah ba ton ba tun bi eni le oti pe orin te ma nko njo sin gba ton lo silesi gba ton so eko asun dabo Jesus fejere we mi Jesus sanu fun panu e mo nbe wa ko ni fun wa gba ta won egbe ninu aye awon oni tete ton ba muti yo ton so pe aha Michael loruko e o ya mbi wakasa 23 fun wa Oluwa loluso agutan mi emi ki o se alaini o ti se alaini ndi oti o ti se alaini ni egbe awon ni tete oni awon omo awon ni awon omo ise ni won so oni awon ti o ko wale eru won be ro ni lo wa won ni ka ko ni si oni fun won o o de mi o se ko ni si oni ni ile ajeji nbo ni won ti fe lo ko ni si oni oni to tin ko to mu inu re dun oni to nda laraya oni ihirere nbo lo ti fe lo ko ni Samsoni lo ba sere fun won ekun ba gbon anu ara re se o fowo ba ori re irun ironu pe wada o tin hu lori re o wa so pe olorun mo te mo fowo kan ite orun sugbon mi o le debe bo le kan soso yi mo fe gboran mo fe se ipinu tori pe o ti de ba mi nisisiyi awon ton kimi ni lo tele tele won o le tele mi debi awon ton wo aso olo fun mi tele tele gba ti mo ti peyin da ti mo ti koyin si rere won ti ju mi sile olorun bo ba le sanu fun mi lekan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de lekan soso yi mo fe gboran o wa be si ni gbadura o wa so fun awon ti won dari re o ni ejo e fi owo

mọ rẹ̀ tó ń gbàdúrà wọn mọ̀ kí ló ń ṣe wọn ò sì mọ̀ wọn ò mọ̀túmọ̀ ẹ̀ ó bá bẹ̀ sí ní gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ ni iná ọ̀run agbára ọlọ́run ló sọ̀kalẹ̀ mo sì mo gba ọlọ́run jẹ́lẹ́rìí wípé bó bá sọ fún ọlọ́run wípé ìwọ náà ti ṣẹ́sẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ náà ti pẹ̀yìndà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé agbára sì ti lọ bó bá sọ pé mo ń fẹ́ gbọ́ràn ó dì ìṣúra fún ọlọ́run yóò ṣàánú fún ọ áńgẹ́lì ni ẹ̀mí ọlọ́run ẹni tí a ná láti ọ̀run wá láti tọ ipasẹ̀ rẹ dé ọ̀run réré kò ní fi ọ sílẹ̀ o yóò di ọwọ́ rẹ mú yóò máa ṣamọ̀nà rẹ bó bá ti ń fẹ́ gbẹ́sẹ̀ la máa sọ fún ẹ pé ibi ni kò gbẹ́sẹ̀ sí bó bá ti ń fẹ́ ṣìṣọ́ àmàpànù ẹ̀ mọ́ bó bá ti ń fẹ́ lọ síbi kan máa lọ síbẹ̀ o bó bá sì ti ń gbọ̀nà ó dájú wípé bí ìpè bá dún bí jésù bá farahàn ní àwọ̀sánmọ̀ ó lọ kò tún yẹ ká máa sọ̀rọ̀ púpọ̀ mo gbàgbọ́ wípé gbogbo wa tá a wà ní ìní a fẹ́ gbọ́ràn ọlọ́run wa ń sọ fún ẹ pé kí a má dàbí Saul o ní májẹ̀mú láéláé àràn oníṣẹ́ a sọ fún yín pé pátápátá gbogbo àwọn àgùntàn àwọn ènìyàn àwọn tí wọ́n ṣòdì sí ọlọ́run àwọn ọ̀tá ọlọ́run kò pa wọ́n run ó bá lọ àwọn ènìyàn náà bá kò tí àgùntàn yìí dá má jẹ́ apá àgùntàn yìí eléyìí dá ọba agági náà jẹ́ ká dá sí ó bá ju ọlọ́run sílẹ̀ ó bá ń gbọ́ ti ènìyàn ọlọ́run bá wa lọ sọ fún samuel pé ó ṣe mí láàánú nítorí mo yan Saul lọ́ba ó ti pẹ̀yìndà sí mi kò gbọ́ràn sí mi lẹ́nu kí ni ẹ̀rí ọlọ́run nípa tiẹ̀ ṣé o fẹ́ di ti Samson ni àbòtú o fẹ́ di bi Saul o rántí wípé Saul ni àìgbọ́ràn kan ṣoṣo tó ṣe yẹn ní ìgbẹ̀yìn ayé ẹ̀ ó tún lọ ń wá àwọn àjẹ́ àwọn oṣó káàkiri ó lọ́lọ́run ò dá òun lóhùn ó tún padà lọ ń bọ̀ ríṣà inú ẹ̀ ló kú sí o bá a ṣe ń sọ yìí kò fojú rí jésù kò rí ọlọ́run ó wà nínú ìṣòro nísinsìnyí ṣùgbọ́n bó ṣe tèmi pẹ̀lú ẹni ọlọ́run fún wa ní àǹfààní ó wu ọlọ́run nínú ọláńlá rẹ̀ nínú àánú nínú ìpamọ́ra rẹ̀ láti pè ọ wá sínú ìrere mo ń bẹ ọlọ́run wípé orí inú ti máa ba tìta jẹ́ kọ́lọ́run mú kúrò nínú ọkàn rẹ̀ bọ́lọ́run sì ti ń pè wá láti gbọ́ràn lónìí mo gbàgbọ́ wípé gbogbo ọ̀la ń fẹ́ gbọ́ràn bó bá fẹ́ gbọ́ràn wàá sọ fún ọlọ́run ẹ jẹ́ àkúnlẹ̀ kí a sọ fún ọlọ́run pé ẹ̀mí àìgbọ́ràn pátápátá kí ọlọ́run kí ó yọ ọ́ kúrò ọlọ́run ń béèrè ìgbọ́ràn pípé lé ọwọ́ rẹ àti lé ọwọ́ mi képe wá sọ fún ọlọ́run ohun tí ó bá dàbí ẹni pé ó wọlé ọ̀nà rẹ sọ fún ọlọ́run wípé ó tún ṣe bí àtúnṣe bá wà lé ọ̀nà rẹ ní ti ìgbéyàwó ní ti iṣẹ́ ṣíṣe ní ti ìwà híhù sọ fún ọlọ́run ẹ̀jẹ̀ Jésù Kristi wà síbẹ̀ láti wẹ̀ ọmọ ẹ̀mí ọlọ́run ti ń tọ́ni sọ́nà ẹ̀mí ọlọ́run olùtùnú ó wà síbẹ̀ láti tọ́ láti ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ ìtìlẹ́yìn fún ọ nígbà tí o bá ń gbé ìṣísẹ̀ láti ṣe àtúnṣe má jẹ́ kí wọ́n pa ọ́ lọ́kàn dà gbọ́ràn sí ọlọ́run lẹ́nu.

Bueno,

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀ràn wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodo orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodo orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a pa láṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padànù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon omo Israeli ni won se npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe ki n to tesiwaju je ki n so eleyi fun o wi pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori pe oro ti Olorun ba so yo seye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so

ó wà nínú ìpọ́njú. Lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni Olúwa bá Mósè sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ Ísíráẹlì láti bá wọn sọ̀rọ̀, láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú. Ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ Íjíbítì nínú ìpọ́njú, nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, bí a bá ń sọ̀rọ̀ Olúwa fún wọn, bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà, wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn. Rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ Íjíbítì nínú ìpọ́njú ńlá ni Ọlọ́run sọ fún Mósè àti Áróní láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ Íjíbítì. Jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ Íjíbítì, ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà. Ní ìgbésí ayé tí wọ́n wà yìí, tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà, nígbà náà ni Olúwa bá wọn sọ̀rọ̀. Ó rán Mósè àti Áróní sí wọn, ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde, àwọn tí ó wà ní àyíká rẹ, ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà. Ní ìgbà tí ó sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni Ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè, ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí ń túni sílẹ̀, ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni, ọ̀rọ̀ tí wo nísàn. Olúwa sì sọ fún Mósè àti Áróní ní ilẹ̀ Íjíbítì, ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ Íjíbítì, ó jẹ́ bí ẹrú fún èṣù, fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀, tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe bòjókò, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàídà ilẹ̀ Íjíbítì ni ó ń kó tì ọ́. Ní ipò yìí kan náà ni àwọn ọmọ Ísíráẹlì wà tí Olúwa fi ránṣẹ́ sí wọn. Bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàídà, àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká, ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú. Ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìdáǹdè yóò dé bá ọ, ìgbàlà yóò dé bá ọ, yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà. Olúwa sì sọ fún Mósè àti Áróní ní ilẹ̀ Íjíbítì pé, jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa, bí àwọn Mósè àti Áróní, bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ìbàjẹ́ ìní wọn? Kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ Ísíráẹlì ní àkókò yìí? Ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ, àìrímu, àìnítọ́jú, àìnílé tán máa gbé, wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà. Rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà, nípa ọ̀rọ̀ Ọlọ́run gbígbọ́, nípa àti sin Ọlọ́run, wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run wípé bí Ọlọ́run ti ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni Mósè ń gbọ́, bí Ọlọ́run ti ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni Áróní ń gbọ́. Mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí, ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àgbọ́yé, kí Ọlọ́run kí ó bá wa mú o kúrò ní orúkọ Jésù. Ní ẹsẹ̀ ìkejì, oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín, òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín. Àwọn yìí ti wà ní ilẹ̀ Íjíbítì láti ìran dé ìran fún ọdún púpọ̀. Ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ Íjíbítì kò ṣe àǹfààní kankan fún wọn. Ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn, nínú ìyà tàbí ìpọ́njú wọn, nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá, ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá. Bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí, nítorí pé láìmọ Jésù ò ní ìyè, láìmọ Jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé, o ń fi àkókò ṣòfò. Ní àkókò yìí tí Ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn, ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn, ni Ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan tí a ó dá wọn sílẹ̀, tí a ó gbà wọ́n là, ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn, àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn. Ní ọjọ́ tí o bá Jésù pàdé

pé ni ojo na ni iye aini pekun igbesi aye tooto igbesi aye rere igbesi aye to sanfani yo deba igbesi aye re ni akoko na ni olorun ran mose ati aroni si awon omo israeli eyi ni ilana ti o file won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ijere ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo israeli ni yo se pa li asale won mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo israeli koja oni a so fun won wipe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju olowa a se so fun won wipe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba ti nla ile Egypt koja wipe apanirun yi ko ni de odo won wo ese ikokanlelogun titide iketalelogun o ni nigba naa ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun o pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti olowa yo koja lati kolu awon ara Egypti nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji olowa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja omo israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun wonyi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan eyi ni o je fun igbala won
ranti wipe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon wonyi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi ipamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wepe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wipe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi olowa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iku re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Corinth kini ori karun ese ikeje oni nitori na emu iwo karati jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wipe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti an so nipa re yi ni lati wa lai ni aibuko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je akọ olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo Israeli ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbe gaju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe eje yebiye yi ni a fi gba wala
kúrò lọ́wọ́ ìdájọ́ ọlọ́run nínú Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn olùdásílẹ̀ ìjọ tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n àìléèrí àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábòkù ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ́ ó jẹ́ ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà wọ́n ní ìdáǹdè a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn wọn kò gbọ́dọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Yohánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣe tí ó wípé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú májẹ̀mú láéláé àwọn wọ̀nyí ni a rí nínú májẹ̀mú tuntun tí ó ń tọ́ka sí Jésù Kristi ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì láti yọ wá kúrò nínú ìpọ́njú láti yọ wá kúrò nínú ayé láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábòkù aláìléèrí aláìlẹ́gàn èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀ ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún ẹ̀yin ó sì mú ìdì ewé hísọ́pù ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì
ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíptì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára àpò ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlu yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristi ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù, àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebreu orí kọkànlá ẹsẹ̀ 22 ni a sọ wípé nípa ìgbàgbọ́ lé ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lé a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lé a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kún àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristi, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi lè a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọ láàánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ború jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ. Bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ní ẹ̀jẹ̀ yóò wé ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus orí kejìlá ní ẹsẹ̀ 8, wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ni kí wọn kí ó fi jẹ ẹ́. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọn ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristi. Ó ń tọ́ka sí Jésù Kristi fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánù 1 láti ẹsẹ̀ 1. Lé àtètè kọ́ ṣe lé ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ 14, ọ̀rọ̀ náà lé ó di ara. Ó sì ń bá wa gbé. Àwa sì ń wo ògo rẹ̀. Ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wá. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn, nítorí pé ó sọ ní 4:63, èmi ní ń sọni di ààyè, ara kò ní èrè kan, ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, èmi ni ìyèsí ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa
láti ẹnu Jésù Kristi. Ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa, òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristi nípa ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni a ní láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a ní láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín, èyí ni ó ní ẹ̀mí sì ni pẹ̀lú. Ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwo pẹ̀lú rẹ̀. Gbogbo èyí ni a ti kà fún wa ní Exodo orí 12, a sì ti kà fún wa nínú Kọ́rintì kíní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ. Láti jẹ àkàrà àìwo. Kọ́rintì kíní orí karùn láti ẹsẹ̀ ìkeje. Nítorí náà, ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà, nítorí tí a ti fi ère kọjá wa, àní Kristi robọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe àjọ náà, kì í ṣe pẹ̀lú ìwókàrà àtijọ́, bẹ́ẹ̀ni kì í ṣe pẹ̀lú ìwókàrà àrán kan, àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwókàrà òdodo àti òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ṣùgbọ́n ìwà búburú, èyí tí a ń pè ní ìwókàrà àtijọ́, ó wà ní ìgbésí ayé wọn. Àrán kan tàbí kí a máa hùwà tí kò bá Bíbélì, tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu, èyí sì wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní, tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí, wípé a ní láti jẹ́ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, wípé àìwókàrà, àrán kan, ìwà búburú, àgbèrè, panṣágà, olè, òfófó, ojúkòkòrò, àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa. Bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí, kí wá ni àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn? Ní kíákíá, jẹ́ kí a wo Exodo orí 12 lẹ́ẹ̀kan sí i. Láti ẹsẹ̀ 13, ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni. Ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ nípa aṣọ funfun. Nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ nípa kí a jẹ́ ẹlẹ́sìn lásán. Ó ní nígbà tí mo bá rí wípé o ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀. Nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, èmi ò re yín kọjá ìyọnu tàbí ìpọ́njú tàbí ìdààmú tí ó wà lórí àwọn tí ó wà nínú ayé. Ìyọnu náà kì yóò sì wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Ẹni tí kò bá sí lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, ó dàbí ẹni tí ó ń gbé ilé kan. Ilé tí kò ní ilẹ̀kùn, ilé tí kò ní fèrèsé, ilé tí kò ní òrùlé. Kí ni a ti mọ irú ẹni bẹ́ẹ̀ sí? Irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú ewu púpọ̀. Ìkíní, ewu olè. Nítorí wípé kò sí ilẹ̀kùn, kò sí fèrèsé, nítorí bẹ́ẹ̀ yóò rọrùn fún olè láti wọlé. O jẹ́ mọ̀ wípé bí o bá sí lábẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristi, olè tàbí apanirun ni, èyí tí a ń pè ní Sàtánì, yóò lè wọlé. Yóò sì lè máa ṣe gudugudu méje ní ìgbésí ayé rẹ. Yóò máa dà ọ́ láàmú, yóò máa pọ́n ọ lójú, nítorí wípé o kò sí lábẹ́ òrùlé tàbí lábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. O jẹ́ bí ẹni tí ń gbé ilé tí kò ní ilẹ̀kùn, tí kò ní fèrèsé, tàbí tí kò ní òrùlé. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń gbé irú ilé bẹ́ẹ̀, àwọn ẹranko búburú gẹ́gẹ́ bí ejò, wọ́n lè wọlé, wọ́n sì lè ṣe ọlọ́ṣẹ́. Irú ẹni tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ejò láéláé ni.
iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wipe awon eye awon eye oju orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan o nja ni ile iru eni be bi arabasan ti o n gbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o n gbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan yi ni ese ikokan dini aadota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni wepe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo Exodus sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Egypt wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn nítorí bẹ́ẹ̀ bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́ kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn èrèdí èyí ni wípé ìdájọ́ ọlọ́run ti ayé ìsinsìnyìí ó wà lórí wọn bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀ ìdájọ́ ayérayé ni ó jẹ ìpín wọn pẹ̀lú ìkẹta a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísíráẹ̀lì àti ti Egypt nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn nínú ayé wàhálà wà ìpọ́njú wà àìsàn wà ìṣe jàǹbá púpọ̀ ló wà ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì
nipa be ni awon nkan tin sele si awon ti o wa ninu aye yo le fi sele si o ninu exodo rike edogun ese ikerin din logbon o si wi pe bi iwo ba tetin sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to li oju re iwo ti iwo ba peti si opin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karun dini adofa ori Dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogun logo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbesi aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisiya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti fi igbagbo wa ninu eje na ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi nikan soso ni odo agutan ti a pa fun wa eje re nikan soso le o le gba kuro ninu idajo olorun eje re nikan soso ni o le fun wa ni igbala eje re nikan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo won kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje na gbagbo ninu eje na ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo ayeraye ti nbo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o ki o ba le bo lowo idajo ayeraye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje naa ti a ta sile fun o
gbagbọ ninu eje na ti atasile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti atasile ni yo wo san ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ̀lẹ̀ ọwọ́ rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ̀ bí iṣẹ́ búburú ìwà búburú ìrìnkúrìn ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ̀ ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá ké pe olúwa bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ̀ a ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ a ó gba ọkàn rẹ là ó di àtúnbí gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò ọlọ́run yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀sán ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ àìsàn ká àìsàn yóò wù kó jẹ́ bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí eyín kọjá àìsàn yóò re ọkọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́ ìpọ́njú yóò re ọkọjá wàhálà ayé yìí yóò re ọkọjá ìsìnrú lábẹ́ agbára sàtánì yóò re ọkọjá nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí eyín kọjá

0: ìwé wòlíì Dánìẹ́lì, orí ìkẹsàn-án, ní ọdún kìíní Dáríùsì, ọmọ Ahasuerusi, láti ru ọmọ àwọn ará Media wá, tí a fi jọba lórí ilẹ̀ ọba àwọn ará Kádíà, bí ọdún kìíní ìjọba rẹ̀ bí èmi Dánìẹ́lì fiyèsí láti inú ìwé, iye ọdún, nípa èyí tí ọ̀rọ̀ Olúwa tọ Jeremiah wòlíì wá, pé àádọ́rin ọdún ni òun mú pé lórí ìdáforo Jerusalemu, èmi sì kọjú mi sí Olúwa Ọlọ́run láti máa ṣàfẹ́rí nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ààwẹ̀ nínú aṣọ ọ̀fọ̀ àti eérú. Èmi sì gbàdúrà sí Olúwa Ọlọ́run mi, mo sì ṣe ìjẹ́wọ́ mi, mo sì wí pé Olúwa, ìwọ Ọlọ́run tí ó tóbi, tí ó sì lé ẹ̀rù, tí ń pa májẹ̀mú àti àánú mọ́ fún àwọn tí ó fẹ́ ẹ àti fún àwọn tí ó pa òfin rẹ̀ mọ́. Àwa ti ṣẹ̀, àwa sì ti ń dá ẹ̀ṣẹ̀, àwa sì ti ṣe búburú gidigidi, àwa sì ti ṣọ̀tẹ̀ àní nípa kíkúrò nínú ẹ̀kọ́ rẹ àti ìdájọ́ rẹ. Bẹ́ẹ̀ ni àwa kò sì fi etí sí àwọn ìránṣẹ́ rẹ, àwọn wòlíì tí ó sọ̀rọ̀ ní orúkọ rẹ fún àwọn ọba wa, àwọn ọmọ aládé wa, àti àwọn bàbá wa, àti fún gbogbo àwọn ènìyàn ilẹ̀ wa. Olúwa, tirẹ ní òdodo, ṣùgbọ́n tiwa ní ìtìjú, gẹ́gẹ́ bí ó ti rí lónìí, fún àwọn ènìyàn Júdà àti fún àwọn olùgbé Jerusalemu, àti fún gbogbo Ísírẹ́lì tí ó súnmọ́ tòsí àti àwọn tí ó jìnà réré, ní gbogbo ilẹ̀ kílẹ̀ níbi tí ogbé ti lé wọn rè, nítorí ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ti ṣẹ̀ sí ọ. Olúwa, tiwa ní ìtìjú, ti àwọn ọba wa, àti àwọn olórí wa, àti ti àwọn bàbá wa, nítorí tí àwa ti ṣọ̀tẹ̀ sí ọ. Síbẹ̀, tí Olúwa Ọlọ́run wa lé àánú àti ìdáríjì bí àwa ti lè ṣọ̀tẹ̀ sí i, bẹ́ẹ̀ ni àwa kò sì gba ohùn Olúwa Ọlọ́run wa gbọ́ láti máa rìn nípa òfin tí ó gbé kalẹ̀ níwájú wa láti ọwọ́ àwọn ìránṣẹ́ rẹ̀, àwọn wòlíì wa. Bẹ́ẹ̀ ni gbogbo Ísírẹ́lì ti ṣẹ̀ sí òfin rẹ, àní nípa kíkúrò kí wọn kí ó má ṣe gba ohùn rẹ gbọ́. Nítorí náà ni a ṣe yí ègúndà sí orí wa àti ìbúra náà tí a kọ sínú òfin Mósè ìránṣẹ́ Ọlọ́run, nítorí tí àwa ti ṣẹ̀ sí i. Òun sì mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ, èyí tí ó sọ sí wa àti sí àwọn onídàájọ́ wa tí ó ṣe ìdájọ́ fún wa, nípa èyí tí ó fi mú ìbí ńlá bá wa, irú èyí tí a kò tí ì ṣe sí gbogbo abẹ́ ọ̀run, gẹ́gẹ́ bí a ti ṣe sórí Jerusalemu, gẹ́gẹ́ bí a ti kọ́ nínú òfin Mósè. Gbogbo ibi wọ̀nyí wá sórí wa, bẹ́ẹ̀ ni àwa kò sì wá ojú rere níwájú Olúwa Ọlọ́run wa, kí àwa kí ó lè yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, kí a sì mòye òtítọ́ rẹ. Nítorí náà ni Olúwa ṣe fiyè sí ibi náà, tí ó sì mú wá sórí wa, nítorí pé olódodo lé Olúwa Ọlọ́run wa ní gbogbo iṣẹ́ rẹ̀ tí ó ń ṣe. Ṣùgbọ́n àwa kò gba ohun rẹ̀ gbọ́. Ǹjẹ́ ní ìsinsìnyí, Olúwa Ọlọ́run wa, ìwọ tí o ti fi ọwọ́ agbára mú àwọn ènìyàn rẹ jáde láti Íjíbítì wá, tí ìwọ sì ti gba orúkọ fún ara rẹ gẹ́gẹ́ bí ó ti wà lónìí, àwa ti ṣẹ̀, àwa sì ti ṣe búburú gidigidi. Olúwa, gẹ́gẹ́ bí gbogbo òdodo rẹ, lóòótọ́, jẹ́ kí ìbínú àti ìrunú rẹ yí kúrò lórí Jerusalemu, ìlú rẹ, òkè mímọ́ rẹ, nítorí ẹ̀ṣẹ̀ wa àti ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ni Jerusalemu àti àwọn ènìyàn rẹ fi di ẹ̀gàn sí gbogbo àwọn tí ó yí wa ká. Ǹjẹ́ nítorí náà, Ọlọ́run wa, gbọ́ àdúrà ọmọ ọ̀dọ̀ rẹ àti ẹ̀bẹ̀ rẹ, kí o sì mú kí ojú rẹ kí ó mọ́lẹ̀ sí ibi mímọ́ rẹ tí ó dahoro nítorí ti Olúwa. Tẹ etí rẹ sílẹ̀, Ọlọ́run mi, kí o sì gbọ́, ṣe ojú rẹ kí o sì wo ìdahoro wa àti ìlú tí a ń fi orúkọ rẹ pè, nítorí tí àwa kò gbé ẹ̀bẹ̀ wa kalẹ̀ níwájú rẹ nítorí òdodo wa, ṣùgbọ́n nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ ńlá. Olúwa, gbọ́, Olúwa, dáríjì, Olúwa, tẹ etí rẹ sílẹ̀ kí o sì ṣe, má ṣe jáfara nítorí ti ìwọ ti kára rẹ, Ọlọ́run mi, nítorí orúkọ rẹ ni a fi ń pe ìlú rẹ àti àwọn ènìyàn rẹ. Bí èmi sì ti ń wí tí èmi ń gbàdúrà, àti bí èmi sì ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ Ísírẹ́lì àwọn ènìyàn mi, bí èmi sì ń gbé ẹ̀bẹ̀ mi kalẹ̀ níwájú Olúwa Ọlọ́run mi nítorí òkè mímọ́ Ọlọ́run mi. Bẹ́ẹ̀ ni, bí mo ti ń wí lọ́wọ́ nínú àdúrà mi, ọkùnrin náà, Gabrieli, tí mo ti rí ní ìran mi lé àtètèkọ́ṣe, ni a mú láti fò wá kánkán, ó dé ọ̀dọ̀ mi níwọ̀n àkókò ẹ̀bọ àṣálẹ́, ó mú mi mọ̀, ó sì ń bá mi sọ̀rọ̀ wípé, Dánìẹ́lì, mo jáde wá ní ìsinsìnyí láti fi òye fún ọ, ní ìpilẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ ti jáde wá, èmi sì wá láti fi hàn fún ọ, nítorí tí ìwọ ṣe àyànfẹ́ gidigidi, nítorí náà, mo yí ọ̀ràn náà, kí o sì kíyèsí ìran náà. Àádọ́rin ọ̀sẹ̀ ni a pinnu sórí àwọn ènìyàn rẹ àti sórí ìlú mímọ́ rẹ láti ṣe ìparí ìrékọjá àti láti fi èdídídi ẹ̀ṣẹ̀ àti láti ṣe ìlàjà fún àìṣe déédé àti láti mú òdodo àìnípẹ̀kún wá àti láti ṣe èdídí ìran àti wòlíì àti láti fi òróró yan ẹni mímọ́ jùlọ nì. Nítorí náà, kí ìwọ kí o mọ̀, kí o sì yí ọ pé láti ìjáde lọ ọ̀rọ̀ náà láti tún Jerusalemu ṣe, àti láti tun kọ títí dé ìgbà ọmọ aládé ẹni òróró náà yóò jẹ ọsẹ méje àti ọsẹ méjìlélọgọta a ó sì tún ìgboro rẹ ṣe a ó mọdí rẹ ṣùgbọn ní ìgbà wàhálà lẹyìn ọsẹ méjìlélọgọta náà ni a ó kí ẹni òróró náà kúrò kì yóò sì sí ẹnìkan fún un àti àwọn ènìyàn ọmọ aládé kan tí yóò wá ni yóò pa ìlú náà àti ibi mímọ́ run òpin ẹni tí ń bọ̀ yóò dàbí ìkún omi àti ogun títí dé òpin èyí ni ìparí ìdahoro òun ó sì fi ìdí májẹ̀mú kan múlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ níwọ̀n ọ̀sẹ̀ kan àti láàrin ọ̀sẹ̀ náà ni yóò mú kí a dẹ́kun ẹbọ àti ọrẹ ẹbọ ìríra ìsọdahoro yóò sì dúró lórí ibi mímọ́ títí ìdájọ́ tí a pinnu yóò tú dà sórí àsọnidahoro
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Ìwé wòlíì Dánìẹ́lì, orí ìkẹwàá, lé ọdún kẹta Kírúsì, ọba Pásíà, lé a fi ọ̀rọ̀ kan hàn fún Dánìẹ́lì, orúkọ ẹni tí jẹ́ Bẹtẹ̀ṣásárì, òtítọ́ lé ọ̀rọ̀ náà, àti làálàá náà tóbi, ó sì mọ ọ̀rọ̀ náà, ó sì mòye ìran náà. Lé ọjọ́ wọn ni èmi Dánìẹ́lì fi ìka àánú ṣọ̀fọ̀ ní ọ̀sẹ̀ mẹ́ta gbáko. Èmi kò jẹ oúnjẹ tí ó dára. Bẹ́ẹ̀ ni kò sì sí ẹran tàbí ọtí wáìnì tí ó wá sí ẹnu mi. Bẹ́ẹ̀ lé èmi kò fi òróró kun ara mi rárá títí ọ̀sẹ̀ mẹ́ta náà fi pé. Nígbà tí ó di ọjọ́ 24 oṣù kínní, bí mo ti wà ní etí odò ńlá tí jẹ́ Hídíkélì, nígbà náà ni mo gbé ojú mi sókè, mo wò, sì kíyèsí ọkùnrin kan tí ó wọ aṣọ àlà. Ẹ̀gbẹ́ ẹni tí a fi wúrà ó fà sí dáradára dèlé àmùrè. Ara rẹ̀ pẹ̀lú dàbí òkúta bérìlì, ojú rẹ̀ sì dàbí mọ̀nàmọ́ná, ẹ̀yìn ojú rẹ̀ dàbí iná fìtílà. Apá àti ẹsẹ̀ rẹ̀ lé àwọ̀ tí ó dàbí idẹ tí a wẹ̀ dán. Ohun ọ̀rọ̀ ẹnu rẹ̀ sì dàbí ohun ìjọ ènìyàn púpọ̀. Èmi Dánìẹ́lì nìkan ṣoṣo ni ó sì rí ìran náà. Àwọn ọkùnrin tí ó sì wà pẹ̀lú mi kò rí ìran náà. Ṣùgbọ́n ìwárìrì ńláńlá dàbò wọ́n tó bẹ́ẹ̀ tí wọ́n fi sá lọ láti fi ara wọn pamọ́. Nítorí náà, èmi nìkan ló kù tí mo sì rí ìran ńlá yìí. Kò sì kó agbára nínú mi. Ẹwà mi sì yí padà lára mi di ìbàjẹ́. Èmi kò sì lágbára mọ́. Síbẹ̀ mo gbọ́ ohun ọ̀rọ̀ rẹ̀ nígbà tí mo sì gbọ́ ohun ọ̀rọ̀ rẹ̀ nígbà náà ni mo dààmú mo sì wà ní ìdojúbolẹ̀ ṣàṣìkíyèsí ọwọ́ kan kàn mí tí ó gbé mi dìde lórí eékún mi àti lórí àtẹlẹwọ́ mi ó sì wí fún mi pé Dánìẹ́lì ìwọ ọkùnrin olùfẹ́ gidigidi kí o yí ọ̀rọ̀ tí mo ń sọ fún ọ kí o yí ọ kí o sì dúró ní ipò rẹ nítorí pé ìwọ ni a rán mi sí ní ìsinsìnyí Nígbà tí òun ti sọ̀rọ̀ báyìí fún mi, mo dìde dúró ní ìwárìrì. Nígbà náà ni ó wí fún mi pé, má bẹ̀rù, Dánìẹ́lì, láti ọjọ́ kìíní tí ìwọ ti fi àyà rẹ sí láti mòye, tí ìwọ sì ń pọn ara rẹ lójú níwájú Ọlọ́run rẹ. A gbọ́ ọ̀rọ̀ rẹ, èmi sì wá nítorí ọ̀rọ̀ rẹ. Ṣùgbọ́n balógun ìjọba Pásíà ní dèmí lọ́nà ní ọjọ́ 21. Ṣùgbọ́n wò ó, Mikaeli, ọ̀kan nínú àwọn olórí balógun wá láti ràn mí lọ́wọ́. Èmi sì di ipò mi mú lọ́dọ̀ àwọn ọba Pásíà. Ǹjẹ́ ní ìsinsìnyí, mo dé láti mú ọ mòye ohun tí yóò bá àwọn ènìyàn rẹ ní ìkẹyìn ọjọ́. Nítorí ti ọjọ́ pípọ̀ ni ìran náà ṣe. Nígbà tí ó sì ti sọ irú ọ̀rọ̀ báyìí fún mi tán, mo dojúkọ ilẹ̀ mo sì yáde. Sì wo ẹnìkan tí jíjọ rẹ̀ dàbí ti àwọn ọmọ ènìyàn fi ọwọ́ kan ètè mi. Nígbà náà ni mo yẹ ẹnu mi, mo sì fọhùn, mo sì wí fún ẹni tí ó dúró tì mí pé Olúwa mi. Ní ti ìran náà, ìrora mi padà sínú mi, èmi kò sì lágbára mọ́. Nítorí pé báwo ni ọmọ ọ̀dọ̀ olúwa mi yóò ti ṣe lè bá olúwa mi yìí sọ̀rọ̀ ṣùgbọ́n bí ó ṣe tèmi ni lójú kan náà agbára kò kù nínú mi bẹ́ẹ̀ ni kò sì ku èémí nínú mi nígbà náà ni ẹnìkan tí ó ní àwòrán ènìyàn wá ó sì tún fi ọwọ́ tọ́ mi ó sì mú mi lára le ó sì wí pé ìwọ ọkùnrin olùfẹ́ gidigidi má bẹ̀rù àlàáfíà ni fún ọ mú ara le àní mú ara le nígbà tí òun bá mi sọ̀rọ̀ a sì mú mi lára le Mo sì wí pé kí olúwa mi kí ó máa sọ̀rọ̀ nítorí tí ìwọ ti mú mi lára le. Nígbà náà ni ó wí pé ìwọ a mọ ìdí ohun tí mo tọ̀ ọ́ wá sí. Ní ìsinsìnyí ni èmi ó sì yí padà lọ bá balógun Pásíà jà. Nígbà tí èmi bá sì jáde lọ, kíyèsí, balógun Eléni yóò wá. Ṣùgbọ́n èmi ó fi èyí tí a kọ sínú ìwé òtítọ́ hàn ọ́. Kò sì sí ẹni tí ó ràn mí lọ́wọ́ sí àwọn wọ̀nyí bí kò ṣe Mikaeli balógun yín.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín nísinsìnyí, a ń bẹ̀bẹ̀ wí pé kí ẹ bá wa sọ̀rọ̀.
3: Bí ẹ̀sìn tí ń bá wa sọ̀rọ̀, a ń bẹ̀bẹ̀ wí pé pẹ̀lú ìgbàgbọ́ àti ìgbọràn, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́, a o tesiwaju lati se ohun ti en ba wa so ni oruko Jesu Christu Oluwa wa ati lo akoko popo ni igba ti an dahun ibere lori wewa inu iwe mimo ti oni nitori be akoko kukuru ni o wa ni waju wa ni akoko kukuru ti o wa ni waju wa yi ni a fi ma soro lori jijowo ara eni fun ife olorun jijowo ara eni fun ife olorun awa ti a je onigbagbo bibeli pe wa ni omo olorun lati igba ti a ti gbagbo ninu Jesu Christi eni ti o je elese o je ota si olorun o si je eni ti ki fe gba ife olorun tabi ilana olorun ni igbese aye re isipaya ti olorun ti fun wa ninu oro re o je ohun ti elese ki fe gba gege bi ohun ti yo to ni ona toro ti o lo si orun eniyan ti o je eda lasan lasan ti ko ti gba ore olorun si igbese aye re ti ko ti ni idarije ese o man je eni tin rin ni ona ti ara re ko si le teriba fun ife olorun ati isakoso oro olorun ni igbese aye re eyi ni bibeli se je ki o ye wa wi pe elese je olote ni waju oluwa bi ki ba se wi pe iru eni be ronu pe wada o si gbagbo ninu Jesu Christi ti o ku fun wa lori igi agbelebo iru eni be ko le di omo olorun bi abanso wi pe ke arunu kuada e je wi pe ke awasi waju oluwa ke ajo wo ara wa si ife olorun ke ase fi ara wa lele lese agbelebo wi pe ohun ko to ba wi fun wa lati sinsin yi lo ni a o ma se gba ti abati ni anfani yi wi pe adi ore olorun adi okan ninu awon omo olorun awa sinu agbole igbagbo ati die bi olorun lese kese le ori wi pe ife lati gboran si oro olorun wi pe wa ninu wa ki se be nikan ohunkohun ti se ife olorun ohunkohun ti a mo wi pe olorun gba laaye ni igbese aye wa a o jowo ara wa fun laikun ijowo ara eni yi ati sise ife olorun eyi ni aami ti a fi n da omo olorun mo sugbon ni idakeji a ri iwe pe aigboran ati isote ni a fi n da awon elese ati awon ota olorun ni a fi n da won mo a o so nipa ikoko meji ninu eko ti a n ko loni yi ikini ejo ti oluwa n ba awon olote wi ejo ti oluwa n ba awon olote wi ikeji ipe si igboran ati ijowo ara eni je ki a wo iwe owe lati ori kini ese ikerin le logun nitori ti emi pe

inú ẹbí rẹ bí wọn bá ń fẹ pa ọ lọkọdà rántí wípé ọnà sí ìbùkún ni pé sáà gbọràn bí ẹ bá wà ní ibi iṣẹ tí wọn ń dáyàfọ kí wọn sọ wípé bó o bá rúbọ bó o bá ṣe àwọn nǹkan tó lòdì fún onígbàgbọ́ láti ṣe wípé iṣẹ́ abọ́ lọ́wọ́ ẹ rántí wípé sáà gbọràn sí ọ̀rọ̀ ọlọ́run bí àwọn ẹ ti ń lọ ní kí la máa rí ni wípé oúnjẹ tí wọn ò jẹ rí oúnjẹ áńgẹ́lì ni ọlọ́run rọ̀jò oúnjẹ fún gbogbo wọn tí ò sí ẹni tí ebi pa kì í ṣe bẹ́ẹ̀ nìkan gbogbo àwọn tí ó jẹ aláìsàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀.

ìdámẹ́wàá àti ọ̀rẹ́ First Bank 201-967-9262 First Bank 201-967-9262 Polaris 4090621333 4090621333 Polaris

0: lásìkò.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà fún alákòóso àgbà wa pé ìran wọn kò ní ṣe báyìí, kí Olúwa tún máa darí wọn láti ṣẹ́gun àti láti gba gbogbo agbègbè sí fún Kristi. Olúwa túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ sí. Ìran wọn gbọ́dọ̀ ṣe báyìí, jẹ́ kí ẹ̀mí rẹ kó máa bá wọn ṣiṣẹ́, máa darí wọn, máa tọ́ wọn láti ṣẹ́gun àti láti gba gbogbo ilẹ̀ sí. Ilẹ̀ púpọ̀ ló sì kù láti gbà. Ẹ jẹ́ kí a gbàdúrà pé ìpèsè àtòkè wá, kí Ọlọ́run pèsè fún ìjọ, kí ìjọ lè máa rówó ṣe ìhìnrere. Ẹbí kọ̀ọ̀kan pé kí Olúwa kó máa pèsè fún wa. Gbogbo orílẹ̀-èdè kí Ọlọ́run kó máa pèsè fún wa. Ẹ jẹ́ kí a lànà ká gbàdúrà sí Olúwa. Àkókò àdúrà láwa, a sì gbọ́dọ̀ gbàdúrà. À ń bè lọ́wọ́ Ọlọ́run pé kí Olúwa kó pèsè fún ìjọ lọ́pọ̀lọpọ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé Ọlọ́run ti dáhùn àdúrà wa. Fi ògo fún torí pé ó ti ṣe gbogbo tá a béèrè. Òun ni Ọlọ́run tó ń gbọ́ àdúrà. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ̀kẹ́ àlelúyà. Alẹ́ yìí, alẹ́ tèmi ni. Alẹ́ ìbùkún. Alẹ́ ìtújáde. Alẹ́ àkànṣe fún olúkúlùkù wa lórúkọ Jésù. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín fún ọjọ́ òní. A dúpẹ́ fún àkókò ìsọjí wa. A dúpẹ́ fún olúkúlùkù, ọmọ ìjọ, adarí, òṣìṣẹ́, gbogbo àwọn tí a pè. A mọ̀ wípé lónìí yìí ẹ ò ní fi ẹnikẹ́ni sílẹ̀ lórúkọ Jésù. Mo gbàdúrà wípé ohun tó bá yẹ kẹ́ ẹ gbọ̀n ní kẹ́ ẹ gbọ̀n dànù. Ẹ fọwọ́ kan ayé olúkúlùkù, ẹ yí wa padà. Olúwa, ẹ fi ara yín hàn wá ní ọ̀nà tó lágbára lórúkọ Jésù. Ìbùkún lórí ìbùkún, iṣẹ́ àmì àti ṣíyà lórí àwa ènìyàn rẹ. Gbogbo ìfẹ́, gbogbo ìpèǹgbẹ ọkàn wa lálẹ́ yìí, oníkẹ́ bá gbogbo ẹ̀ pàdé lórúkọ Jésù. Ayọ̀ níbi tí ìbànújẹ́ bá wà, ẹ̀rín níbi tí ẹkún bá wà, iṣẹ́ ìyanu níbi tí òṣì bá wà. A mọ̀ pé lónìí yìí gbogbo ayé wa kọ̀ọ̀kan ló máa ní ìrírí ìbùkún rẹ lórúkọ Jésù. A dúpẹ́ torí pé ọ̀pẹ ti dá wa lóhùn. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Olúwa ti bùkún ọ̀nà, o lè jókòó. A wá sí àwọn ọba kìíní orí kejìdínlógún. Màá kà á láti ẹsẹ̀ ìkíní. Àwọn ọba kìíní orí kejìdínlógún ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe lẹ́yìn ọjọ́ púpọ̀. Ọ̀rọ̀ Olúwa tó ìléjà wá lọ́dún kẹta wípé lọ. Fi ara rẹ kọ Akabu. Èmi yóò sì rọ òjò sórí ilẹ̀. Èmi yóò sì rọ òjò sórí ilẹ̀.

inú ajé rẹ, ó lè jẹ́ góńgó ìyípadà ní ẹbí rẹ, ohun àgbàyanu tí ó tóbi yóò ṣẹlẹ̀ ní ajé rẹ lórúkọ Jésù. Ẹgbẹ́sẹ̀ karùndínní àádọ́ta orí yìí kan náà ni o, ẹsẹ̀ 45 ní orí kìíní, ó ní èmi yóò rọ òjò ní orí yìí kan náà, orí yóò tí parí láì jẹ́ wípé òjò rọ̀, lálẹ́ yìí ìpàdé yóò ní parí láì jẹ́ wípé ìbùkún rẹ̀ sọ̀kalẹ̀, láì jẹ́ wípé iṣẹ́ ìyanu rẹ̀ sọ̀kalẹ̀. Ẹgbẹ́sẹ̀ karùndínní àádọ́ta ẹsẹ̀ 45 ó sì ṣe nígbà díẹ̀ sí ọ̀run sì ṣú fún àwẹsọ́mọ́ àti ìjì òjò púpọ̀. Kí ló ṣe ẹsọ́ kí n gbọ́? Kí ló ń tó retí lálẹ́ yìí? Òjò púpọ̀ sí rọ̀, iṣẹ́ ìyanu ńlá, ìfarakàn ńlá, ìbùkún tó pọ̀ lọ́pọ̀lọpọ̀, ìtújáde lọ́pọ̀lọpọ̀ lórí ayé ẹnì kọ̀ọ̀kan àti ẹbí kọ̀ọ̀kan lórúkọ Jésù. Ó sì ṣe, ó máa ṣẹ́nu ayé tìrẹ náà lálẹ́ yìí nígbà díẹ̀ sí ọ̀run sì ṣú fún àwẹsọ́mọ́ àti ìjì òjò púpọ̀ sì rọ̀ lálẹ́ yìí. À ń wo ìwàásù tí a pè ní ìfarakàn tí ó lápẹẹrẹ, ìfarakàn ara ọ̀tọ̀ tí kò lẹ́gbẹ́ tí ó jú lórí àtòkè wá, ìfarakàn tí ó lápẹẹrẹ tí ó jú lórí àtòkè wá. Ohun tó lọ fẹ́ fi hàn ẹ́ ní alẹ́ yìí, òun ni ojú ore láti ọ̀run wá. Ohun tó fẹ́ gbè sínú ayé rẹ lálẹ́ yìí, òun ni ojú ore láti ọ̀run wá. Ọ̀pọ̀lọpọ̀ tó máa wá sórí ayé rẹ lálẹ́ yìí, ó jẹ́ ojú rere láti ọ̀run wá. Ẹnìkan níbẹ̀ yẹn ti ń gbà ná, yóò wá sórí ayé rẹ lórúkọ Jésù. Deuteronomy 33 ẹsẹ̀ 23 Deuteronomy ìfarakàn ara ọ̀tọ̀ tí ojú ore àtòkè wá, àti ní ti Natali, ó wípé ìwọ ní Natali tí ojú rere tẹ́lọ́rùn, sọ pé orúkọ ẹ síbẹ̀ yẹn, kò sọ pé tí ojú ore tẹ́lọ́rùn. Natali kò mà sí ń bíjì o, ìwọ lẹni tó wà ń bí lálẹ́ yìí. Olúwa wá rẹ̀rìn sórí ayé rẹ, ojú rere ń bọ̀ lórí ayé rẹ. Ó wá sọ wípé ojú rere máa tẹ́ ọ lọ́rùn, tí ó sì kún fún ìbùkún Olúwa. Wá kún fún ìbùkún Olúwa lálẹ́ yìí, gba ìhà ìwẹ̀ oòrùn àti gúúsù, àti ní ti Aṣeri, ó wípé ìbùkún ọmọ ni ti Aṣeri. Ìjọba pé lálẹ́ yìí àwọn ẹbí a máa bùkún ọ pẹ̀lú ọmọ, ó ti gbéyàwó ó ń wojú ọlọ́run fún èso ọmọ, a máa bùkún ọ pẹ̀lú ọmọ iṣẹ́ ìyanu. Kí òun kí ó sì jẹ́ ìtẹ́wọ́gbà fún àwọn arákùnrin rẹ̀, wá jẹ́ ni ìtẹ́wọ́gbà níbi iṣẹ́ rẹ, wá jẹ́ ni ìtẹ́wọ́gbà níbi tó ti ń tajà, wá jẹ́ ni ìtẹ́wọ́gbà iṣẹ́ ọwọ́ rẹ, á tẹ̀síwájú wá ṣeré lórúkọ Jésù. Kí òun kí ó máa rí ẹsẹ̀ rẹ̀ sínú òróró, bàtà rẹ yóò sì já sí ire àti dẹ, àti bí ọjọ́ rẹ bẹ́ẹ̀ ni agbára rẹ yóò rí. Ǹjẹ́mọ̀ àwọn tó bá ní Olúwa, àwọn tí ò mọ Olúwa, gẹ́gẹ́ bí ọjọ́ wọn bẹ́ẹ̀ ni ilé àìlera wọn, wọ́n má ti ń dàgbà sí, bẹ́ẹ̀ ni àárẹ̀ a máa mú wọn sí, bẹ́ẹ̀ ni wọn ò lè lókun fún iṣẹ́ ìránṣẹ́ ìgbà ìkẹyìn àti iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìgbà ìkẹyìn. Ǹjẹ́ mo rí ẹ níbẹ̀ yẹn? Mo ní ṣé mo lè rí ẹ níbẹ̀ yẹn? Ìwọ wà á yàtọ̀, nítorí pé bàtà rẹ yóò já sí irin àti ẹdẹ, àti ẹsẹ̀ wà á tẹ́jú àti àkékè mọ́lẹ̀. Gbogbo agbára ọ̀tá abẹ́ ẹsẹ̀ rẹ ló máa wà, àti bí ọjọ́ rẹ bẹ́ẹ̀ ni agbára rẹ yóò rí. Kò sí ẹni tí ó dàbí Ọlọ́run ìwọ Jeṣuruni, tí ń gun ọ̀run fún ìrànlọ́wọ́ rẹ, àti nínú ọlá ńlá rẹ ní ojú ọ̀run. Ọlọ́run ayérayé ni ibùgbé rẹ, àti nísàlẹ̀ ni apá ayérayé wà. Òun yóò sì ti ọ̀tá kúrò níwájú rẹ, yóò sì wípé máa parun. Israel sì jókòó ní àlàáfíà.

arákùnrin wa jókò ní àlàáfíà, ẹ̀yin arábìnrin ẹ̀ jókò ní àlàáfíà, Israẹli sì jókò ní àlàáfíà. Orísun Jákọ́bù nìkan ní ilẹ̀ ọkà àti ti ọtí wáìnì, pẹ̀lú pẹ̀lú ọ̀run rẹ̀ ń ṣe ìrìsílẹ̀. Àlàáfíà ni fún ìwọ, àti mú omijé ìrẹ̀yìn kúrò. Àlàáfíà ni fún ìwọ, ìbànújẹ́ ti lọ. Àlàáfíà ni fún ìwọ, ààrẹ rẹ ó ti lọ. Àlàáfíà ni fún ìwọ, Israẹli ta ni ó dàbí rẹ̀. Ìwé ènìyàn tí a ti ọwọ́ Olúwa gbàlà àṣà ìrànlọ́wọ́ rẹ àti ẹni tí ń ṣe idà ọláńlá rẹ, àwọn ọ̀tá rẹ yóò sì tẹríba fún ọ. Gbogbo ìhàlẹ̀ wọn irọ́ pátá gbà, gbogbo ìfọ́nú wọn irọ́ ni irọ́ ni. Ẹnikẹ́ni tó bá sọ fẹ́ pé òun máa yanjú ayé rẹ̀, irọ́ ló ń pa. Ó sọ wípé wọ́n sọ pé òní rékọjá, irọ́ ni wọ́n ń pa. Wọ́n sọ wípé gbogbo wàhálà tó ń gbé káàkiri o lè lọ síbikíbi, ò bá lọ sí dípàlà, ò bá lọ sí ìgbé ayé tó ga, lọ síbikíbi yóò ti bàjẹ́. Wọ́n ní wàhálà yẹn máa wà níbẹ̀, irọ́ ni wọ́n ń pa. Àwọn ọ̀tá rẹ yóò sì tẹríba fún ọ lálẹ́ yìí. Ìwọ yóò sì máa tẹ ibi gíga wọn mọ́lẹ̀. Ẹ wo orin Dávidì orin karùn-ún, orin Dávidì orin karùn-ún, ẹsẹ̀ kejìlá. Orin Dávidì orin karùn-ún, ẹsẹ̀ ìkejìlá. A tiẹ̀ ti bùkún fún ẹ lálẹ́ yìí ná. Nǹkan ti yí padà sére fún ẹ lálẹ́ yìí. Ìwọ ẹsẹ̀ kejìlá, nítorí ìwọ Olúwa ni yóò bùkún fún olódodo ojúrere. Pẹ̀lú kí nìyẹn ná? Kí ló ń bọ̀ lórí ayé rẹ lálẹ́ yìí? Kí ló ń tó ń tẹ̀lé lọ síbi iṣẹ́ rẹ lọ́la? Kí ló ń tó máa wà ládùúgbò rẹ? Lórí àwọn ọmọ rẹ tó ń lọ́lẹ́wé ńkọ́? Lórí ìyàwó rẹ tó ń lọ sọ́jà ńkọ́? Lórí àwọn ìbátan tó wá bẹ̀ ọ́ wò ńkọ́? Lórí ẹnikẹ́ni tó bá ń bẹ ní abẹ́ òrùlé rẹ? Lálẹ́ yìí ní àkókò àdúrà, mo ní lálẹ́ yìí ní àkókò àdúrà. Kí ló ń tó máa wá sórí ayé rẹ lálẹ́ yìí? Ojúrere, ojúrere ni ìwọ yóò fi yí ká bí àṣà, àṣà Olúwa, èyí tó ń dáàbòbò tó ń pa ayé rẹ mọ́. Ó máa bù ẹ́ pẹ̀lú ojúrere lálẹ́ yìí lórúkọ Jésù. Ìfarakọ̀ tí ó lápẹrẹ tí ojú èrè àtòkè wá. Ẹ jẹ́ kí a padà sí àwọn ọba kìíní orí kejìdínlógún 18. Àwọn ọba kìíní orí kejìdínlógún 18. Kókó mẹ́ta la fẹ́ gbé yẹ̀wò. Àkọ́kọ́, ìlé láti ọ̀dọ̀ Olódùmarè, ìlé láti ọ̀dọ̀ Olódùmarè. Kókó kejì, ìmúrasílẹ̀ fún ìmúṣẹ lọ́pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ohun ìní lọ́pọ̀lọpọ̀, iṣẹ́ ọgbọ́n rẹ lọ́pọ̀lọpọ̀, ayọ̀ lórí ayọ̀, oore lórí oore. Ọ̀pọ̀lọpọ̀ Olúwa. Kókó kejì, ìmúrasílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀. Ìkejì, àdúrà pẹ̀lú ìdánilójú. Àdúrà tá máa gbà lálẹ́ yìí kì í ṣe àdúrà iyèméjì. Kò sí àdúrà àìgbàgbọ́. Mò ń dúró di àmì ní ẹ̀kọ́rọ̀ tẹwà yẹn. Kò sí àdúrà bóyá tàbí ṣùgbọ́n lálẹ́ yìí o, ìfẹsẹ̀múlẹ̀ yóò wà nínú ayé rẹ. Ìfẹsẹ̀múlẹ̀ nítorí wípé yóò jẹ́ àdúrà pẹ̀lú ẹ̀ṣọ́. Kí ni mo pè é? Àdúrà pẹ̀lú ìdánilójú. Ìwà rí nínú ayé rẹ, wà ní inú mọ̀lára àgọ́ ara rẹ. Nǹkan tó ṣe kókó ó máa ṣẹlẹ̀ sí olúkúlùkù lálẹ́ yìí lórúkọ Jésù. Àkọ́kọ́, kí ni mo pe kókó kìíní ẹ̀ṣọ́ kí n gbọ́? Ìlérí láti ọ̀dọ̀ Olódùmarè. Ẹ jẹ́ kí a padà sí àwọn ọba kìíní orí kejìdínlógún ẹsẹ̀ kìíní 18:1. Ó sì ṣe lẹ́yìn ọjọ́ púpọ̀, ọ̀rọ̀ Olúwa tó ìlíjà wá. Lọ́dún kẹta, ọ̀rọ̀ Olúwa ó tó ìlíjà wá. Njó mọ̀ ìgbàkúgbà tó ọ̀rọ̀ Olúwa bá tó ìlíjà wá, ó mọ̀ wípé ìmúṣẹ́ fẹ́ wá nìyẹn. Ìwọ náà gbọ́dọ̀ nírú ọkàn bẹ́ẹ̀, nírú ìhùwàsí bẹ́ẹ̀, o gbọ́dọ̀ nírú ìgbàgbọ́ bẹ́ẹ̀, o gbọ́dọ̀ nírú ìrètí bẹ́ẹ̀. Bí ọ̀rọ̀ Olúwa bí ó ti ń tọ̀ ẹ́ wá, ìfarakọ̀ yóò wà lálẹ́ yìí, ìmúṣẹ yóò wà lálẹ́ yìí.
o so wipe oro oluwa o ni eleyi o gaju gbogbo oro yun ti baje to ti gbo lo oro yun ti baje ti akabu ti so oro koro yun ti baje ti awon to se bi ali ti won ti so iru oro yun ti awon elegun ti won ti so jade iru oro yun ti baje ti awon aborisa ti won ti so jade oro oluwa yi o gaju gbogbo won lo oro miran to ba ninu aye re iru oro miran yo ti baje to ba gbo tede kan so pe eleji o ma je olubori eleji o eleji o ohun lo ma bo won mole ohun lo ma bo won mole patapata o ma gbe gbogbo won mi o ma mu gbogbo oro mi kuro ninu aye re lale yi loruko Jesu o so wi pe lo fi ara re ko akabu lo fi ara re ko akabu deke nda du duo die no ni ben ye igba kugba yu ti ba je ti wo li ba wa si waju re to ba farako ni waju re nkan kan gboro to sele ibi kibi ti ele ja ba lo o ni fi ara re kan ni bi kibi to ba lo o ha ti kiesi o fi ara kan ni bebe odo nje mo pe odo yen o bere si mo nje wa o lo si ile obere opo ni to n sa igi jo to ni kin je ile ko nku ibi kibi to ba ti farakan ise yanu ma farakan bayi o ni fi ara re kan akabu oba ile na oba orile ede na bayi ise yanu fun gbogbo le israeli ise yanu fun gbogbo bi re eleyi ni ileri oluwa emi yo si ro ojo sori ile eleyi ko ni amuye kan ninu o gbọdọ wa si imuse eleji o gbọdọ sele ninu ile re wari itura ojo yi ninu aye re wari itura ojo yi nitori o wi pe emi yo si ro ojo sori ile oda o ti lo gbigbe o ti lo idalagara yo pora ọ̀rọ̀ gógó àìní ohunkóhun gbogbo rẹ̀ ó máa pòórá níbikíbi tí iṣẹ́ yẹn bá ti máa wá ó gbọ́dọ̀ wá ní ibikíbi tí ìpèsè yẹn ti máa wá ó gbọ́dọ̀ wá ní ṣó gbàgbọ́ wárí ògo ọlọ́run rántí o rántí rántí o ọ̀rọ̀ ni ó jẹ́ ìlérí ọlọ́run olódùmarè ẹ wo númẹ́rì orí kẹtàlélógún númẹ́rì orí kẹtàlélógún ẹsẹ̀ kọkàndínlógún 2319 ó ní ọlọ́run kìí ṣe ènìyàn ọlọ́run tó sọ fún èléjà lọ fi ara rẹ kàn fún akábù nítorí wípé èmi yóò rọ òjò sórí ilẹ̀ ó ní kìí ṣe ènìyàn tí yóò fi ṣèké bẹ́ẹ̀ ni kìí ṣe ọmọ ènìyàn tí yóò fi ronú pìwàdà kìí yí ọkàn rẹ̀ padà tó bá sọ wípé òun máa gbà ẹ́ là kò ní yí ọkàn rẹ̀ padà o tó bá sọ pé òun máa wù ẹ́ sàn kò ní yí ọkàn rẹ̀ padà o tó bá sọ wípé òun máa pèsè fún gbogbo àìní rẹ kò ní yí ọkàn rẹ̀ padà o tó bá sọ wípé òun máa nu omijé rẹ nù kúrò kò ní yí ọkàn rẹ̀ padà tó bá sọ wípé ìtura ojú ere ó ń bọ̀ lórí ayé rẹ lálẹ́ yìí kò ní yí ọkàn rẹ̀ padà o yóò di ṣíṣe mo sọ wípé yóò di ṣíṣe nítorí pé ọlọ́run kìí ṣe ènìyàn tí yóò fi ṣèké bẹ́ẹ̀ ni kìí ṣe ọmọ ènìyàn tí yóò fi ronú pìwàdà a máa wí kí ó má sì ṣe é bí a máa wí kí ó má sì ṣe é bí tàbí a máa sọ̀rọ̀ kí ó má mú ṣe ọ̀rọ̀ ọlọ́run ó máa wá sí ìmúṣẹ́ ní ayé lónìí ìmúṣẹ́ ìṣe ó ti di ṣíṣe ó ń bọ̀ lórí ayé rẹ orin dápídì orin karùn dín ní àádọ́fà 105 ẹsẹ̀ kejì lé ní ogójì 105:42 nítorí tí ó rántí ìlérí rẹ̀ mímọ́ àti abrahamu ìránṣẹ́ rẹ̀ ó rántí ìlérí rẹ̀ mímọ́ nígbà tí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ bá jà látẹnu ọlọ́run ó jẹ́ ọ̀rọ̀ mímọ́ ó jẹ́ ìlérí mímọ́ ó jẹ́ àsọtẹ́lẹ̀ mímọ́ ó jẹ́ ìkéde mímọ́ tó bá ti jẹ́ mímọ́ ni ó lè mọ ohunkóhun kú òun ẹ ẹnu ọlọ́run olódùmarè ló ti ń jáde ó wá sọ wípé ó wá rántí abrahamu ìránṣẹ́ rẹ̀ ìwọ náà gbọ́dọ̀ máa rántí pé báyìí ó rántí jésù kristi ọmọ rẹ̀
mo so pe o ranti Jesu omo re nigba ti Jesu to wa lori gbagbelebu ni Calvary o so wi pe o pari Olorun nigba gbogbo lo ma ranti eyi nigba gbogbo ni Olorun yo si ma ranti eyi ibanuje re o ti tan ebi ye o ti tan idalebi o ti tan gbogbo eru to nbe lori aye re gbogbo re o ti pari nitori pe ileri mimo ti Oluwa ni o gbodo di sise yin o si ma ranti pe Jesu Christi omo bibi re kan soso o gbodo ranti re wese ketale logoji ese 43 o si fi ayo mo awon eniyan re jade o mu iwo na jade pelu ayo lale yi ati awon ayo fe re pelu orin ayo o si fi ile awon kepere fun won won si jogun ere ise awon eniyan na ki won ki o le ma kiyesi ase re o n pese wa sile fun igboran o n pese wa sile fun gbigboran si awon ilana ati ase oluwa ki won ki o si ma pe ope re mo eyi te wa nibe yen ki lo n to gbeyin nibe yen ila to gbeyin yen leyin adura tale ki lo ma so fun mi ohun to ma sele ninu oko yokele oko ero lale yi so fun mi pe lale yi ko to sun ohun to ma ti enu re jade o ni wa yin oluwa ni wa yin oluwa wa yin olo nitori pe opolopo nbo lori aje re awon ileri olorun o nbo lori aje re lale yi mo fe ki o wo peteru keji ori kini Peteru keji ori kini ese keta bi agbara re bayi ni o nbukun awon eniyan gege bi agbara re ki ise nipa ilera re ki ise gege bi odiwon re sugbon o nbukun awon eniyan nipa agbara re bi olorun ti o fun wa ni ohun gbogbo o ti fun emi iwo na nkan melo lo ti fi fun o wa gba won lale yi ibukun temi wa gba lale yi ibukun ti o we ni wa ni lale yi iwo so fun gbogbo agwara re wa gba lale yi lati run ori di atelesese re iwosan ilera oko tire ni loruko Jesu isinmi ibale okan patapata wa sorun asun orun alaafia ko so nkan to ma di orun re lowo gbogbo awon buburu won ni eleyin fe si bi eleyin fe so eleyin rin si bi amu oko lale yi nitori gege bi pa nla ti agbara re o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun nipa imo eni ti o pe wa ninu nipa ego ati olala re nipa ito ti fi kilo fi fun wa o to n fi fun iwo o fi fun wa awon ile re ti o tobi pupo ti o si se yebiye fun iwo ati emi pe nipa iwo yi ni ki eyin ki o le di alabapin ko si oluworan lale yi ke ma ji alabapin ko si oluworan lale yi alabapin ni wa ko si enikeni ni koro ibi kan to n so pe won gba awon emi o ti ri gba o ma pari e o ki se alabapin ni lale yi o se oluworan alabapin ni iwa olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti n be ninu aye nipa ifekufe iru ihuwasi wo lo ye ko ni to lo ba se leri fun e iru irisi okan wo lo ye ko wa ninu okan re nigbati olodumare to ba se leri fun o mo wa si we Rome ori kerin ese keji di ni ogun 4:18 nigbati ileri ko se en to gbagbo ni ireti ohun gbogbo to je alai ni ireti tele yi pada ireti nbe lale yi ma koju ko mo je ki oju re ko fi kan wi pe oni ireti ninu Oluwa ireti nbe fun e lale yi mo ni ireti nbe fun e lale yi o so wi pe ki o le di yen ni pe o n fi bi to wa sile o wa n di eni otun eni to yato mo so pe wa di ki o le di babo ile ede pupo
gẹ́gẹ́ bí èyí tí a ti wípé báyìí ni irú ọmọ rẹ yóò rí. Ẹni tí kò ṣe àlera ní ìgbàgbọ́, kí ló fà á? Nítorí pé ó mọ̀ wípé Ọlọ́run Olódùmarè Olùṣèké ni. Ẹni tí kò ṣe àlera ní ìgbàgbọ́, kí ló fà á? Nítorí pé ó mọ̀ wípé ẹni tí ó ṣe ẹ̀dá gbogbo àgbàláyé láti inú ohun tí kò sí, ó lè ṣe àtúndá àgọ́ ara rẹ̀. Tó dàbí ẹni pé ó ti kú báyìí, ẹni tí kò ṣe àlera ní ìgbàgbọ́, kò ro ti ara òun pẹ̀lú tí ó ti kú tán nígbà tí ó tó bí ẹni ìwọ̀n ọgọ́rùn-ún 100 ọdún àti kíkú inú sára. Ronú nípa èyí, ọmọ ọgọ́rùn-ún ọdún ọ̀pọ̀lọpọ̀ wá àti ẹ̀tí ìtó iye ọmọ ọdún báyìí tó bá lè ṣe fún ní ọgọ́rùn-ún ọdún rẹ̀ yóò ṣe fún ìwọ náà ní ọdún 43, yóò ṣe fún ọ ní 100, yóò ṣe fún ọ ní 90. Tó bá tiẹ̀ ti wá ju ọgọ́rùn-ún lọ, a ṣe fún ẹ ní 100 ọdún. Nítorí pé báyìí ó ní kò fi àìgbàgbọ́ ṣe iyèméjì ìlérí Ọlọ́run. Àwọn tó bá ń ṣiyèméjì bí ìgbà tá bá ní ẹnìkan tó ti mu ọtí yó, nítorí ẹ̀yọ́ wá ń ta gọ́gọ́ rárá o, àwọn ò mu wáìnì o. A ní ọ̀rọ̀ Ọlọ́run, a ní ọkàn Kristi, a ní ìlérí tí kò lè kùnà. Kò fi àì nítorí náà àwa a ní ṣe iyèméjì lórí ìlérí Ọlọ́run. Ó ní kò fi àgbàgbọ́ ṣe iyèméjì lórí Ọlọ́run, ṣùgbọ́n ó lè ní ìgbàgbọ́. Kí ló wá ń ṣe? Ó lè ní ìgbàgbọ́. Mo ní kí ló ń ṣe? Kí ló ń ṣe? Ó ń fi ògo fún Ọlọ́run. Nígbà tó sàn ti mọ̀, báwo ló ṣe mọ̀? Báwo ló ṣe mọ̀ lálẹ́ yìí? Mo ní báwo ló ṣe mọ̀ lálẹ́ yìí? Ó sọ wípé nígbà tó sàn ti mọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lé rí, ó sì lè ṣe é lálẹ́ yìí. Ó lè ṣe é. Mo sọ wípé lálẹ́ yìí Ọlọ́run Olódùmarè sì lè ṣe é. Ó ní èmi ni Ọlọ́run, èmi kò yí padà. Ǹjẹ́ mọ̀ wípé Jésù Kristì òun kan náà ni lánàá lónìí àti títí láéláé. Ohun rere kan yóò ṣẹlẹ̀ ní ayé rẹ lónìí lónìí. Ẹ jẹ́ kí a padà sí àwọn ọba kìíní orí 18 kókó kejì báyìí. Ìmúrasílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀, ìmúrasílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀. Mo fẹ́ kẹ́ ẹ wo orí 18 àwọn ọba kìíní ẹsẹ̀ ìkejì. Elijah sì lọ ifi ara rẹ̀ kan Akabu. Ẹ tún wo eléyìí o. Eléyìí ni ìmúrasílẹ̀, nítorí Olúwa sọ pé lọ fi ara rẹ̀ kan fún Akabu. Ó ní pé kò sí òjò fún nǹkan bí ọdún mẹ́ta àtààbọ̀ yìí. Ọlọ́run wá wípé òun fẹ́ rọ òjò, ó wá ní báyìí lọ fi ara rẹ̀ kan Akabu. Kò sí iyèméjì nínú ọkọ rẹ̀. Tí mo bá wá dé ọ̀dọ̀ Akabu báyìí, tí mo sọ ọ̀rọ̀ náà, tí ohunkóhun ò ṣẹlẹ̀, ó ti ẹ̀ gbọdọ̀ ṣẹlẹ̀ ni. Mo ní nǹkan kan gbọdọ̀ ṣẹlẹ̀ ni. Tá a bá wá gbàdúrà, tá a sọ pé Olúwa máa ṣe é, tó ohunkóhun ò bá ṣẹlẹ̀, má sọ mọ́. Ohun kan gbọdọ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ. Nǹkan kan gbọdọ̀ ṣẹlẹ̀. Iṣẹ́ ìyanu ń bọ̀, nǹkan kan gbọdọ̀ ṣẹlẹ̀. Nítorí náà Elijah sì lọ ifi ara rẹ̀ kan Akabu. Ìyàn ńlá sì mú ní Samaria. Ẹwẹ̀sì kẹta, Akabu sì pe Obadiah tí í ṣe olórí ilé rẹ̀. Ǹjẹ́ Obadiah bẹ̀rù Olúwa gidigidi, ó sì ṣe. Nígbà tí Jesibeli ké àwọn wòlíì Olúwa kúrò, ni Obadiah mú 100 wòlíì, ó sì fi wọn pamọ́ ní 50 ní ihò òkúta. Ó sì fi àkàrà pẹ̀lú omi bọ́ wọn. Ọpẹ́ ni Fọlọ́run fún èèyàn bí Obadiah. Ọpẹ́ ni Fọlọ́run bí èèyàn bí tiẹ̀. Pé níbi tó ti ń ṣiṣẹ́, tó bá ń tako Ọlọ́run àti tako àwọn ènìyàn Ọlọ́run, wàá mú ara rẹ̀ dáyàtọ̀. Nígbà tí Jesibeli tó ń pa àwọn wòlíì wọn ni Obadiah, ó wá àwọn tó lè kójọ, ó kó wọn jọ, ó wá fi wọn pamọ́ sínú òkúta, ó wá ń fi oúnjẹ bọ́ wọn láàárọ̀ àti ìrọ̀lẹ́. Ẹgbẹ́ ẹsẹ̀ kẹfà, ẹsẹ̀ karùn-ún, Akabu sì fún Obadiah pé rin ilẹ̀ lọ sí orísun omi gbogbo àti sí odò gbogbo, bóyá àwa lè rí koríko láti gbá àwọn ẹṣin àti àwọn ìbákalà, kí a máa bá a ṣòfò àwọn ẹranko pátápátá. Wọ́n sì pe ilẹ̀ náà láàrin ara wọn láti là á já. Akabu gba ọ̀nà kan lọ fún ara rẹ̀.
Obada ha se gba ona miran lo fun ara re. Nigba ti Obada ya si wa ni ona ki esi Elijah pade re. Elijah pade re. Elijah pade re. Woli wo pade re. Yo pade pelu oro. Nigba ti oro iba jade si o, a ni pa lori aye re loruko Jesu. O si nigba ti o nigba ti o mo o si doju re bole o si pe se iwe Oluwa mi Elijah ni yi o si da lohun pe emi mi lo so fun Oluwa re pe wo Elijah nbe mi keji egbosoke egbosoke egbosoke kiyesi Elijah nbe ni keji nje mo nse ni ba ma beru tori pe odun meta tabo ko si ojo oba ti e ti fi ori itesile omi lo nwa kakire fun awon eroko lati mu o le mi a lo si bi o ni wo Obada yawo na gba bomi lo sugbon Elijah ko beru o ni lo so fun Oluwa re Elijah o nbe ni keji mo gbadura pe mi Elijah emi Elijah yo wa sori aye re igbo le Elijah yo wa sori aye re imuloko le Elijah a wa sori aye re o ni ma dori kodo to ba rin kilo nse egon ti tobi le ton gbe inu re ju en ton gbe inu aye lo mo so wi pe ti tobi le ton gbe inu re ju en ton gbe inu aye lo duro soso ko gbo ejika re ko wo Obadaya ko so ko ko be fun pe Maria kabu le ni to ba wa Maria kabu ise iyanu ma sele e wa we se ke so o wu si bi pe e se kini mo ha da ti wo pe pe o se re ni akabu lowo lati pa mi bi Oluwa Olorun re ti wa ko si o le de tabi ijoba kan nibi ti Oluwa mi ko yen ni akabu ko rose de lati wo wo nigba ti o ba si bi pe ko si e je ka ti eduro na Elijah o wa nibi kan o wa ni bebedo ko si ani kan to le ko si agba ko si abu kokan nibe o wa ni gbangba ita sugbon sibe akabu bere si wa pelu gbogbo awon eyan to le ranja lati lo wari won ma mo bi ti Elijah wa o won ni mo bi to wa won ni ri ile re won ni ri lati pa e lara emi re apa mo ni owo olowo olodumare o ni o wa wa si ile obirin opo ni nibe obirin yen obirin opo ni abo nla kan ko si si nibe be ni ko si awon eso fun lati ma so sugbon akabu ko ti e ri rara bawo le se lero pa awon eyan ma ri e mo ni bawo lo se lero pa awon eyan yen ma ri e emi re ati pa mo ẹbí rẹ àti pamọ́ okòwò rẹ àti pamọ́ wọn ò ní mú ẹ balẹ̀ mo sọ pé wọn ò ní mú ẹ wálẹ̀ nígbà tí wọ́n sọ wípé kò sí níbẹ̀ ó gba gbogbo ìṣàkóso orílẹ̀-èdè àti ti ìjọba ó ní ìwọ wá sọ wípé kí n lọ sọ fún Olúwa mi kí èsì Elijah ń bẹ ní kejì ọlọ́rẹsẹ̀ kejìlá yóò sì ṣe bí èmi ò ti lọ kúrò ní ọ̀dọ̀ rẹ ẹ̀mí Olúwa yóò sì gbé ọ lọ sí ibi tí èmi kò mọ̀ ẹ tún wọlé yìí o Elijah kò mú lè fúnra rẹ o pé òun ò ní kú wípé ẹ̀mí Olúwa yóò wá ó máa mú òun gẹ́gẹ́ bí ìṣíwájú ìgbàsókè Elijah ò ti ẹ̀ mọ èyí o ẹnìkan tí a pè ní Obadaya ìyẹn ti ń sọ àsọtẹ́lẹ̀ nípa ẹ̀ lórí ayé rẹ àwọn ọ̀tá ẹ wá ń sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ àwọn tó lérò pé wọn ò fẹ́ràn mi ń ṣe ni wọ́n rìn pẹ̀lú ọba Akabu wọ́n rìn pẹ̀lú tibí wọ́n rìn pẹ̀lú tọ̀hún wọn ò ní so ohun tó lòdì nípa rẹ ohun gbogbo tó lòdì tó bá wá sọ gbogbo yẹn ó máa lọ sínú omi ni àsọtẹ́lẹ̀ ńlá kan wá ti ẹnu wọn jáde yóò wá ṣẹ nínú ayé rẹ lórúkọ Jésù ó wá sọ wípé nígbà tí mo bá sì dé tí mo wù sí wí fún Akabu tí kò bá sì rí ọ
òun yóò pa mí ṣùgbọ́n èmi ìránṣẹ́ rẹ bẹ̀rù olúwa láti bẹ̀rù èmi wá. Ó wá bẹ̀rẹ̀ sí sọ fún Elija bó ṣe bẹ̀rù olúwa ẹwẹ́sẹ̀ kẹẹ̀ẹ́dógún. Elija sì wí pé bí olúwa àwọn ọmọ ogun ti wà níwájú ẹni tí èmi dúró ní tòótọ́, èmi yóò fi ara mi kàn fún un nígbà wo lónìí yìí, lónìí yìí. Ṣé o ṣetán fún òní yìí? Mo ní ṣé o ti ṣetán fún òní yìí? Nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ lónìí. Bẹ́ẹ̀ ni ọba Dáyà lọ láti pàdé Ahabu, ó sì sọ fún un. Ahabu sì lọ láti pàdé Elija, ó sì ṣe bí Ahabu ti rí Elija. Ahabu sì wí fún un pé ìwọ ni ẹni tí ń yọ Israẹli ní ẹnu. Ẹ wá wẹsẹ̀ kọkànlélógún, ẹsẹ̀ 21, ẹsẹ̀ 21 kọkànlélógún. Elija sì tọ gbogbo àwọn ènìyàn náà wá. Ẹmọ kan tó ṣẹlẹ̀, ó ní máa sọ bẹ́ẹ̀ mọ̀, ìwọ ló yọ Israẹli lẹ́nu. Ó wá fún láṣẹ, ó kún Ahabu ọba, ó pa láṣẹ, ó ní kó lọ kó gbogbo ènìyàn jọ. Ahabu báyìí ló bá bẹ̀rẹ̀ sí di ìránṣẹ́ fún Elija. Wọ́n á di ìránṣẹ́ fún ọ. Mo sọ wípé wọ́n á di ìránṣẹ́ fún ọ. Múra sílẹ̀, ọ̀rọ̀ àṣẹ ó máa jáde láti ẹnu rẹ, ọ̀rọ̀ agbára á jáde láti ẹnu rẹ wá. Lẹ́yìn náà Elija sì tọ gbogbo àwọn ènìyàn náà wá, ó sì wípé yóò ti pẹ́ tó tẹ̀ yóò máa ṣiyè méjì. Bí Olúwa bá ní Ọlọ́run, ẹ máa tọ̀ ọ́ lẹ́yìn, ṣùgbọ́n bí Bálì bá ní, ẹ máa tọ̀ ọ́ lẹ́yìn. Àwọn ènìyàn náà kò sì dá ní ohun ọ̀rọ̀ kan. Ẹmọ ohun tí Elija sọ fún wọn ni, ó ń sọ fún wọn pé ẹ sọ wípé ẹ̀ ń sin Ọlọ́run Abrahamu, Isaki àti Jakobu, ẹ̀yin rèé o, ẹ tún ń sin Bálì, èé ṣe tẹ̀ ń ṣe èméjì? Ìpàkọ́ ọlọ́sọ̀dọ̀ Ọlọ́run, ìràkejì ọlọ́sọ̀dọ̀ Bálì. Ó wá ń sọ fún wọn nípa ohun tí Jésù sọ, Matthew orí kẹfà ẹsẹ̀ kẹrìnlélógún, Matthew 6:24, Matthew orí kẹfà ẹsẹ̀ kẹrìnlélógún, ẹsẹ̀ 24:6-24. Kò sí ẹni tí ó lè sin Olúwa méjì, nítorí yálà yóò kórìíra ọ̀kan, yóò sì fẹ́ èkejì, tàbí yóò fara mọ́ ọ̀kan, yóò sì yan èkejì ní ìpọ̀sí. Ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mamoni. Eléyìí ni ọ̀rọ̀ ìwásù tó ń fún wọn. Ìwásù ta sì ní lónìí yìí o, a lè sin Ọlọ́run pẹ̀lú mamoni. À ń pinnu fún Kristi pẹ̀lú gbogbo ọkàn wa ni àti pátápátá lẹ́kùnrẹ́rẹ́ lónìí lórúkọ Jésù. A ò ní máa ṣe iyèméjì. Elija ló wá fún wọn ní ìdánwò, ó ní gbogbo ẹ̀yin wòlíì Baálì ẹ wá sẹ́gbẹ́ kan, bí ọgọ́rọ̀ọ̀rún ni wọ́n. Elija òun nìkan ṣoṣo dẹ̀ ni. Ìgbà míì wọ́n á sọ wípé tẹ́ ẹ bá pọ̀ ẹ̀yin lẹ máa gba tó pọ̀ jù, ṣùgbọ́n Elija nìkan ṣoṣo pẹ̀lú Ọlọ́run òun lọ pọ̀ jù. Níbikíbi tó bá lọ, tó bá ti wà ní ìhàjú Olúwa, ẹ̀yin lẹ pọ̀ jù. Àní bí àwọn míì ọba àtó ọgọ́rọ̀ọ̀rún wọn, ìwọ ló ṣe pọ̀ jù lórúkọ Jésù. Ẹ padà, ẹ padà wá sí orí kejìdínlógún àwọn ọba kìíní, orí kejìdínlógún àwọn ọba kìíní, ẹsẹ̀ kejìléníogún. Elija sì wí fún àwọn ènìyàn náà pé èmi àní èmi nìkan ṣoṣo ni ó kù ní wòlíì Olúwa, ṣùgbọ́n àwọn wòlíì Baálì 450 ọkùnrin. Nítorí náà jẹ́ kí wọn kí ó fún wa ní ẹgbẹ̀rún akọ màálùú méjì, kí wọn kí ó sì yan ẹgbẹ̀rún akọ màálùú kan fún ara wọn, kí wọn kí ó sì ké, kí wọn kí ó sì tò ó sí orí igi, kí wọn kí ó má ṣe fi iná sí. Èmi yóò sì tó ẹgbẹ̀rún akọ màálùú kejì ṣe, èmi yóò sì tò ó sórí igi, èmi kì yóò sì fi iná sí. Kí ẹ sì ké pé orúkọ àwọn Ọlọ́run yín, ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run tọ́pọ̀ rẹpẹtẹ òrìṣà, èmi ó sì ké pé orúkọ Olúwa Ọlọ́run, Olúwa Ọlọ́run náà tí ó bá fi iná dáhùn, Ọlọ́run náà tí ó bá fi iná dáhùn, òun náà ni Ọlọ́run. Gbogbo àwọn èèyàn náà sì dáhùn, wọ́n sì wí pé òwíire Ọlọ́run rẹ yóò fi iná dáhùn. Ẹwẹ́sì ọgbọ̀n ń jẹ́ mọ̀ pé gbogbo àwọn èèyàn yìí wọ́n gbìyànjú, wọ́n kígbe,
won fi obe pa ara won lara nkan ko sele o olorun won o di ni o ti ku ko le soro ko so nkan to sele awon ni gbagbo kan wa won ma wa gbe wa won woli bali won beru awon eyan to nsin orisa won beru awon to nsin igi ati okuta lasan lasan awon olorun won ni ko ti e le serere tabi bi ṣugbọn olorun ti wa eledorun wa ye ni mo ni olorun wa eledorun wa ye ni e je ka wa wo bayi e se ogbon nde bi ja pe kun gbogbo awon eyan na pe e sumo mi gbogbo awon eyan na si sumo ohun si to pepe oluwa ti o ti wo lule se ko wariri ko je kon kon deru ba un ko ti e saniyan ko ti e ni akole kan o mo pe nkan kan ma sele iwo na o ni ma beru lale yi o ni ku faniyan lale yi o ni ma ni akole kan lale yi nitori pe o mo wi pe nkan kan ma sele se nkan to wa lokan ni mo so jade ewe se kokan le logbon Elijah si mu okuta 12 gege bi ye ya omo Jacobu eni ti oro oluwa to wa wi pe Israel ni oruko re yo ma je okuta wonji ni o pe tepepe kan ni oruko oluwa o si wa koto yi pepe na ka ti o le gba iwon osuwon irubo meji o si to igi na daradara ohun ni kan lo nda se ohun ni kan lo nda se olorun wa so edi alatunse olorun wa so edi olusoji olorun ma so edi eni to ntun nkan se o wa so wi pe o si ke egboro ko malu na o si to sori igi o si wi pe bi omi kun ikoko merin ki e si tu sori ebo sisun ati sori igi na o si wi pe se nigba keji won si se nigba keji o si wi pe se nigba keta won si se nigba keta omi na si san yi pepe na ka o si fi omi kun koto na pelu o si se ni irubo asale irole to gala wa yi asale ti ela wa yi ni Elija woli sumo to si o si wi pe oluwa olorun Abraham Isaki ati Israeli je ki o di mimo loni nigba wo je ki o di mimo mo so pe nigba wo loni pe iwo ni Olorun Israeli emi si ni iranse re ati pe mo se gbogbo nkan wonyi nipa oro re boti emi oluwa boti emi ki awon eniyan yi ki o le mo pe iwo oluwa ni olorun ati pe iwo to yi okan won pada nigba na o se nigba dura o nigba na nigba to n pari adura yi nigba na lese kese leyin yi loni olorun yo da wa adura re ni kokan oluwa yo fun o ni ebe okan re lese kese la leyin loruko jesu nigba na ni oluwa bo sile o si sun ebo sisun na ati igi ati okuta won ni ati erupe o si la omi ti n be ninu yara na nigba ti gbogbo awon eniyan ri awon eniyan ri ise iyanori aye re lale yi nigba ti gbogbo awon eniyan ri won ri iwosan yen lale yi won ri ifarahan yen lale yi won ri agbara yen lale yi won da oju won bole won si wi pe oluwa oun ni olorun oluwa oun ni olorun lale yi ni ale na ale ifarakan ale agbara oluwa ti ran wa jade o ni ki a lo bi o ti n lo ifarakan ti oju rere ninu aye re ni oruko jesu ṣugbọn a n wa ojo a n duro di ojo a n duro di ojo ise iyanu ojo agbara ojo itura ojo isoji ojo yen ko ni pe ro bayii mo so wipe ojo naa ko ni pe ro bayii koko keta bayii
àdúrà pẹ̀lú ìdánilójú. Àdúrà pẹ̀lú ìdánilójú. Ẹ jẹ́ ká padà sí àwọn ọba kìíní orí kejìdínlógún ẹsẹ̀ kọkànlélógójì. Elijah sì wí fún Ahabu pé gòkè lọ jẹ́ kí o sì mú, nítorí ìró ọ̀pọ̀lọpọ̀ òjò ń bẹ. Kò tí gbàdúrà fún òjò yìí ná o, ṣùgbọ́n ti ní ìdánilójú. Àti ẹ̀tí bẹ̀rẹ̀ sí gbàdúrà báyìí o ti ní ìdánilójú. Ìdánilójú fún ìmúṣẹ lálẹ́ yìí, ìdánilójú pé iṣẹ́ ẹnu ń bẹ lálẹ́ yìí, ìdánilójú wípé ọ̀pọ̀lọpọ̀ ó ń bọ̀ lórí ayé rẹ lálẹ́ yìí ní orúkọ Jésù. Ẹsẹ̀ kọkànlélógójì, ẹsẹ̀ 41, Elijah sì wí fún Ahabu pé gòkè lọ, gòkè lọ, ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ jẹ́ kí o sì mú, nítorí ìrú ọ̀pọ̀lọpọ̀ òjò ń bẹ. Ẹlẹ́sẹ̀ kejì lórí ogójì, ẹsẹ̀ 42, bẹ́ẹ̀ ni Ahabu gòkè lọ. Láti ṣe kí ni, ẹ sọ kí n gbọ́. Bẹ́ẹ̀ ni Ahabu gòkè lọ, mo ní kí ló lọ ṣe. Ó gbàgbọ́ ni, ó sọ wípé Elijah yìí o, mo lérò pé ọ̀tá mi ni tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó kì í ṣe ọ̀tá mi mọ́, ohun tó bá ní kí n ṣe ni màá ṣe. Nítorí pé ó rí agbára, ọkùnrin yẹn gbàdúrà, iná sọ̀kalẹ̀ láti ọ̀run, báyìí ó wá ń sọ fún wípé òjò yóò rọ̀ o, ó gbàgbọ́. Ahabu kò ní ní ìgbàgbọ́ tó ga ju tiẹ̀ lọ. Ahabu kò ní ní òye tó ga ti iṣẹ́ ìyanu, agbára ti iṣẹ́ ìyanu ju ohun tí ìwọ yóò ní lórúkọ Jésù. Wo Ahabu, ó gba ọ̀rọ̀ náà, ó tẹ́wọ́ gbà á, ó mọ̀ wípé ó máa rí bẹ́ẹ̀. Ahabu ni Ahabu gòkè lọ láti jẹ àti láti mu. Elijah sì gorí òkè kamẹ́lì lọ, ó sì tẹríba, ó sì fi ojú rẹ̀ sí agbede méjì eékún rẹ̀. Ó ń gbàdúrà, eléyìí ni ipò tó wà. Ó sì wí fún ọmọdé rẹ̀ pé gòkè lọ nísinsìnyí, kí o sì wo ìhàlùkùn. Òun sì gòkè lọ, ìránṣẹ́ nìyẹn o. Ó sì wò, ó sì wípé kí ló sọ lálẹ́ yìí, ṣé nǹkan kan máa wà ní tiẹ̀? Ṣé ó máa dàbí ìránṣẹ́ yìí bí? Òun ní kò sí nǹkan kan, ó sì wípé tún lọ, o gbọ́dọ̀ rí nǹkan kan. Mo ló gbọ́dọ̀ rí nǹkan kan. Àwọn ìlérí Ọlọ́run bẹ́ẹ̀ ni àti àmì ni, o gbọ́dọ̀ rí nǹkan kan. Ọlọ́run bákan náà ni kò tí ì yí padà, o gbọ́dọ̀ rí nǹkan kan. Jésù Kristì ọkàn náà ni lánàá lórí àti títí láéláé, o gbọ́dọ̀ rí nǹkan kan. Ẹ̀rí ọkàn rẹ ó ń sọ fún ẹ wípé nǹkan kan máa ṣẹlẹ̀, o gbọ́dọ̀ rí nǹkan kan. Fèrèsé ọ̀run ti ṣí fún ọ, o gbọ́dọ̀ rí nǹkan kan. Ọlọ́run tí kò lè ṣèké, Ọlọ́run tó sọ pé kò lọ fi ara rẹ hàn fún Ahabu, ó lòun máa ro òpòlọpọ̀ òjò sí ilẹ̀, bẹ́ẹ̀ ni kò lè ṣèké, yóò ṣe, o gbọ́dọ̀ rí nǹkan kan. Wọ́n sọ pé kó tó lọ ìgbà kejì, ìgbà kẹta, ìgbà kẹrin, Elijah ó ń tẹ̀síwájú pé kó máa lọ, ó lòun ti gbàdúrà, o gbọ́dọ̀ rí nǹkan kan. À ń gbàdúrà lálẹ́ yìí, o gbọ́dọ̀ rí nǹkan kan. Èmi yóò rí, ìwọ dà, mo lẹ́mi máa rí, mo ní ìwọ dà, èmi yóò rí. Tó lọ nígbà méje, ó sì ṣe. Ní ìgbà keje, ó sì wípé kíyèsí àwosọ́mọ̀ kékeré kan dìde láti inú òkun. Ó ní àwosọ́mọ̀ kékeré, ọ̀pọ̀lọpọ̀ òjò ni là ń retí. Òun wá rí àwosọ́mọ̀ kékeré, ìbẹ̀rẹ̀ nìyẹn o. Nǹkan yẹn máa fẹ̀, nǹkan yẹn máa pọ̀ sí, nǹkan yẹn máa dàgbà. Ó ní gẹ́gẹ́ bí ọwọ́ ènìyàn, òun sì wípé gòkè lọ, wí fún Ahabu pé di kẹ̀kẹ́ rẹ, kí o sì sọ̀kalẹ̀, kí òjò kó má bàa dá ọ dúró. Ó sì ṣe nínú ayé tèmi, ó sì ṣe nínú ayé rẹ lálẹ́ yìí, ó sì ṣe nínú ẹbí rẹ lálẹ́ yìí, ó sì ṣe lórí ọmọ tó wà nílé ìwòsàn lálẹ́ yìí, ó sì ṣe lórí aládùúgbò tó ní ẹ̀dùn ọkàn fún, ó sì ṣe nígbà díẹ̀ sí, ọ̀run sì ṣú fún àwọsọ́mọ̀ àti ìjì, òjò púpọ̀
eba mi ka ojo pupo si ro mo ni ki lo sele nbe ye ojo pupo si ro Jacob ori karun ese keta ti logun Jacob ori karun ese keta ti logun 517 eni ori ni wa bi awa ni eleja o gbadura gidigidi pe ki ojo ki o ma se ro ojo ko se ro sori ile fun odun meta ati osu mefa o si tun gbadura o si tun gbadura o si tun gbadura orun si to rojo ile si so eso re jade a n gbadura lale yi orun ma ro ojo luko ri keji din ni ogun luko ri keji din ni ogun ese keje 18:7 Olorun ki o ha si gbeso awon yan fe re ti fi oso ati oru ki gbe pe ti o si mu suru fun won mo wi fun yin yo gbeso won kokan lale yi kokan lale yi kokan keberu ori kewa keberu ori kewa ese kerin di logoji keberu ori kewa ese kerin di logoji 1036 nitori eyin ko le se lai ni suru nitori igba ti eyin ba ti se ife olorun to ki eyin ko le gba ileri na eni kon gba ileri yi lale yi nitori ni won igba die si nitori ni won igba die si eni na ti nbo yo de ki yo si jafara ki yo si jafara yo wa o ma be o wo lale yi o ma se lale yi Matthew ori keje ese keje Matthew ori keje ese keje bere ki lo ma sele a o si fi fun yin bere mo ni ki lo ma sele igba wo la ma fi fun o ni sisiyi bere a o si fi fun yin wa kiri eyin o si ri kokun a o si si sile fun yin nitori so ma de lohun lale yi so ma se fun lale yi nitori eni kemi ti o bere un ri gba eleyin awon oro jesu eni ti o ba si wa kiri un ri eni ti o ba si n kokun ni a o si sile fun wese kokola nje bi eyin ti se eniyan buburu ba mo bi a ti pi ebure fun awon omo yin melo melo melo melo melo melo baba yi ti n be ni orun baba re to n be lorun yo fi ohun rere fun awon ti o bere lowo re ale yi lale na idahun adura lale yi idahun agbajanu lale yi ise anu ori aye re lale yi Tesalonika kini ori karun Tesalonika kini ori karun ese kerin le ni ogun Tesalonika kini ori karun ese 24 mo fe ke ka fura yin ni osi bibeli e nibi to ba gbe ti ri yin wa fi ara e si emi eji o ya o mo fe ko so pelu idaniloju lale yi so le keta nkan kan ti sele na olododo ni eni ti o pe ro ti o pe mi ti o si se Isaiah ori karun din ni adori 65 ese kerin le ni ogun 65 Isaiah ese kerin le ni ogun 65:24 yo si se yo si se lale ya lale yi o yo si se ninu aye re loni yo si se pe ki won ki o to pe emi yo danu ati bi won ba ti soro lowo emi yo gbo oju re lale yi opolopo lale yi ise ya lale yi ise ami ati ya lale yi ifarakan agba olohun ti o lapere ni aye re lale yi loruko jesu akoko na niyi yo si se ki won ki o to pe emi yo dahun
ati bi won ba tin soro lowo emi yo gbo yo si se enikan nibe yen mo ni yo si se so be so pe yo si se ki emi ki o to pe ohun yo dani ati bi mo ba tin soro lowo ohun yo gbo ele ka to kan yo si se pe ki emi ki o to pe ohun yo dani ati bi mo ba tin soro lowo ohun yo gbo mo be ko kan fun ara re bayi eni eji e ta 24 kan fun ara re yo si se pe ki emi ki o to pe ohun yo dahun ati bi mo ba tin soro lowo yo gbo ki eni kan ki o pariwo ami dide duro ko gba ifese mule lale yi dide duro ko gba ifese mule lale yi nitori pe o ma sele o ma sele yo si se so nkan kan si oke nidi ba oke yo soro ba wa la yen soro o tin wa si imuse o tin wa si imuse ale yi lale na ale yi ohun ni ale ifarako ti o lapere ti oju ori atoke wa lori aye re lori aye re lori aye re o wa si bi fun nkan kan wa gbaju bo se wa lo wa gbaju n to wa lo wa gbaju n to wa lo agbara ise iyanu iforoyan ase o n be ni bi lale yi bo tin soro lowo bo tin soro lowo bi o tin soro lowo yo gbo yo gbo yo gbo ani ko ti e to soro ko to la inu re idahun bo latorun idahun bo lati orun idahun bo lati orun so fun oluwa so fun oluwa so fun oluwa ma si laarin iye meji olorun ni olorun olorun ni olorun olorun ni olorun oluwa ni olorun ohun ni eni ayeraye alagbara ni eni to ni gbogbo agbara ni ohun nikan naa ni o le kuna o wa le bi ko ma se bi o wa le soro ki o ma si muse bi oni ki a se ojo ise iyanu re eni ki a se ojo agbara re oni ki a se ojo ifarako ti o lapere bẹẹni bẹẹni iwo so fun oluwa bẹẹni o je ojo agbara toke wa o je ojo agbara nla o je ojo itujade nla eyan o ma pora oda o ma pora owon gogo o ma pora osi o ma pora ojo opolopo ni ojo ojo to ro ojo ojo to ro ni ojo ise iyanu ojo agbara ojo iforoyan iforoyan to n ja gbogbo ajaga ko ti e to soro ki o ti e to soro o ma gbo o ma gbo adamu gbadura pelu idaniloju yo danu akabu o ti e gba oro wo le elijagbo oni ko goke lo ko lo jeun oni ko nu omi jeunu kuro mu ibanuje re kuro gbogbo iye meji mu kuro gbogbo okun to ni gule gule mu kuro mu kuro gbogbo igbagbo mu kuro aleji aleji aleji idahun si adura lale yi ifarako lale yi imuse lale yi o dabe o n bo lona re o dabe o dabe o ti n bo lona re nibi to wa nibi to wa nibi to wa yen gogo yo si se yo si se iwo toka si wahala to wa lo na mo ni ko mo isoro na gogo o n lo lale yi a ma yi kuro lale yi aisoko gbogun gba iwosan lale yi
àìní iṣẹ́ gba mú kúrò lálẹ́ yìí. Ìyàgàn à ń mú kúrò lálẹ́ yìí. Omijé a máa nù kúrò lálẹ́ yìí yóò sì ṣe nínú ayé rẹ. Ó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ ni lálẹ́ yìí. Nínú ẹbí rẹ ó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ lálẹ́ yìí. Ìfarakọ̀ tí ó lápẹẹrẹ. Ìfarakọ̀ tó jẹ́ pé ó lápẹẹrẹ. Ìdáhùn sí àdúrà rẹ lọ́nà àrà ọ̀tọ̀. Iṣẹ́ ìyanu tó lápẹẹrẹ tí a kò lè gbàgbé. Àrà ọ̀tọ̀. Kí ló ń tó máa ṣe lálẹ́ yìí? Àṣálẹ̀ ìdáhùn sí àdúrà ni. Àṣálẹ̀ ìfisójúṣe ni. Alẹ́ ayọ̀. Alẹ́ yíyin Olúwa, yíyin Olúwa, yíyin Olúwa. Àṣálẹ̀ ìtura. Àṣálẹ̀ ṣíṣí gbogbo òkè kúrò. Ó lòun máa fi ohun ńlá àti alágbára kọ̀ ọ́ èyí tí ìwọ kò mọ̀. Ìfẹsẹ̀múlẹ̀ ń bẹ lórí gbogbo àdúrà tó bá gbà lálẹ́ yìí. Ohun gbogbo tó bá bẹ̀rẹ̀ lálẹ́ yìí ìfẹsẹ̀múlẹ̀ máa wà. Béèrè a ó sì fi fún ọ. Wá kiri ìwọ yóò sì rí. Kọkùn a máa ṣi fún ọ. Olóòótọ́ ni ẹni tí ó pè ọ́ tí ó sì ṣe é. Olóòótọ́ ẹni tó ṣe gbẹ́kẹ̀lé, ẹni tó ṣe fọkàntán. Òun ni ẹni náà tó pè ọ́. Ẹni tí ó sì ṣe lálẹ́ yìí. Ìmúṣẹ lálẹ́ yìí. Ìfarahàn lálẹ́ yìí. Ìdáhùn sí àdúrà rẹ lálẹ́ yìí. Ìdánilójú lálẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ lálẹ́ yìí.

mọ̀ pé kò lè kùnà. O mọ̀ pé kò lè kùnà. O ti mọ̀ wípé àdúrà rẹ ti gba ìdáhùn lálẹ́ yìí. O mọ̀ wípé o ti gba àwọn nǹkan tó ń bèèrè lálẹ́ o ti rí gbà. Ọ̀run àti ayé lè kọjá o, ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ kò ní lọ láìṣẹ. Iṣẹ́ ìyanu lórí ayé rẹ. Ìdáhùn sí àdúrà ìpín rẹ lálẹ́ yìí. Gbogbo àwọn ṣẹkẹ́ṣẹkẹ́ wọn ni a ti já wọn dànù. Gbogbo ṣẹkẹ́ṣẹkẹ́ a ti já dànù. Àwọn okùn tó dìrọ̀ mọ́lẹ̀ lọ́nà kan tàbí òmíràn a ti já dànù. Ègún a ti mú kúrò. Àjàgà ó ti di píparun.

ní orúkọ Jésù ní agbàdúrà. Ọlọ́run ti dáwọ̀ àdúrà tèmi. Ọlọ́run ti dáwọ̀ àdúrà mi. Ìfarakọ rẹ̀ ó ń bẹ́nu ayé mi lálẹ́ yìí. Iṣẹ́ ìyanu ń bẹ́nu ayé mi lálẹ́ yìí. Ayọ̀ ti wá sínú ayé mi. Ìdánilójú nínú ayé mi. Ẹnìkan níbẹ̀ yẹn ti gba iṣẹ́ ìyanu. Òun dà ọkùnrin tàbóbìnrin, ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ nínú ayé rẹ̀ lálẹ́ yìí lórúkọ Jésù. Bàbá ní orúkọ Jésù.

ẹ̀yin ni ọlọ́run tó ń dáhùn àdúrà ẹ kì í já ẹnikẹ́ni àwọn ènìyàn rẹ kulẹ̀ gbogbo àwọn ènìyàn tó ń bẹ níbi kálẹ̀ yàrákùnrin àtàlábìnrin ọmọdékùnrin ọmọdébìnrin olúwa mo gbàdúrà ìsọdọ̀tun tó ṣe sàn iṣẹ́ ẹni tó ṣe sàn ìfọwọ́kàn tí ó ṣe sàn nínú ayé ẹnìkọ̀ọ̀kan tó ń bẹ níbi kálẹ̀ ní orúkọ jésù ohunkóhun tí wọ́n ti mẹ́nuba nínú àdúrà olúwa mo gbàdúrà ẹ fi fún wọn ní orúkọ jésù òkè mi tó sọ pé kó ṣí a ti fohùn ṣọ̀kan papọ̀ ìwé òkè jáde ní orúkọ jésù gbogbo wàhálà tó ń wálé ẹ̀kọ̀ọ̀kan tó bá wálé ní a lọ a tó wálé lọ a tó lọ olúwa mo gbàdúrà kí aláìyù aláìyù ní òpin ẹ̀ àwọn ènìyàn rẹ dòmìnira já gbogbo àjàgà kúrò ní ayé wọn olúwa mo gbàdúrà ẹ fún olúkúlùkù òun ní àlùyọ ní orúkọ jésù ẹ ṣílẹ̀ kò sílẹ̀ fún olúkúlùkù wa olúwa mo gbàdúrà òṣì kó máa lọ àìní iṣẹ́ máa lọ ìyàgọ̀ máa lọ ìwọ ìyàn tó ń bẹ nínú ayé wọn gẹ́gẹ́ bí ẹnìkan mú ìwọ̀n yìí kúrò lórúkọ jésù ìpèsè fún gbogbo ẹbí kọ̀ọ̀kan lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹbí kọ̀ọ̀kan gbogbo omi jẹ́ni kí ẹnu kúrò mo gbàdúrà olúwa ohun kan tó ṣe kókó tó ti bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ nípa ẹnikẹ́ni tó ń bẹ níbi lálẹ́ yìí ẹ fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ní ayé olúkúlùkù wa lórúkọ jésù àìsàn kò ní bá ẹnikẹ́ni padà lọ sílé àìsàn orúkọ yóò tí ìbá máa jẹ́ àìsàn ohunkóhun tó ti pe orúkọ ẹ̀ àìsàn bó ti kó ti pẹ́ tó níbẹ̀ mo pàṣẹ fún ẹ jáde ní orúkọ jésù ìwọ àtakò ìpọ́njú ìdálóró agbára ẹ̀mí òkùnkùn jáde ní orúkọ jésù mo gbàdúrà ẹ yí ìbànújẹ́ padà sí ayọ̀ ẹnu omijé wọnù kúrò ẹ mú ayọ̀ àti ẹ̀rín wá sínú ọkọ̀ olúkúlùkù mo gbàdúrà pé ṣíàánú fún olúkúlùkù ní ọwọ́ ọ̀tún mi níwájú mi lọ́wọ́ yẹn ní ọwọ́ òsì mi lókè lọ́hùn-ún fún gbogbo ẹnì kọ̀ọ̀kan tó ń bẹ níbí yìí ìfẹsẹ̀múlẹ̀ iṣẹ́ ìyanu lórúkọ jésù ọ̀pọ̀lọpọ̀ òjò ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ọ̀pọ̀lọpọ̀ ìpèsè ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ọ̀pọ̀lọpọ̀ ní ìdáhùn sí àdúrà ẹ fi ẹsẹ̀ múlẹ̀ ní ayé olúkúlùkù wa ẹ fi orin sí ẹni kò sí gbogbo wa lẹ́nu ẹ̀rí sí ẹnu ẹnì kọ̀ọ̀kan wa olúwa gbogbo ọkàn tó ń bẹ níbí ayé olúwa ẹ̀yin olúwa ẹ̀yin olúwa ẹ̀yin olúwa àwọn àdúrà rẹ ti gba ìdáhùn ní orúkọ jésù.

àwọn ọmọ Israẹli tí a sọ nípa rẹ̀ wọ́n ṣe wà síbẹ̀síbẹ̀ bí ó bá jẹ́ pé wọ́n jẹ́ onígbọràn pátápátá ni ò bá rí bí ìbùkún Ọlọ́run bí ìbá ti pọ̀ tó ní ìgbésí ayé wọn ó wá ń sọ fún àwa tí ìgbẹ̀yìn ayé dé bá ó ń sọ fún àwa tí a jẹ́ onígbàgbọ́ nísinsìnyí ó ní mo fẹ́ gbé ọgà mo fẹ́ bùkún ìgbésí ayé rẹ mo fẹ́ dá bírà ní ìgbésí ayé rẹ mo fẹ́ fún ọ ní àlàáfíà ìbùkún àti àwọn ohun ti ẹ̀mí àti ìbùkún ti ara pẹ̀lú ó ní ṣùgbọ́n fetí sílẹ̀ farabalẹ̀ sí ohùn Olúwa Ọlọ́run rẹ kí ìwọ kí ó sì ṣe àṣẹ rẹ gbogbo kí èmi kí ó ba lè gbé ọgà ju gbogbo orílẹ̀-èdè ayé lọ wẹsẹ̀ ìkejì gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ bí yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ sọ fún mi.

Ìbùkún ni fún ọkùnrin náà dúró níhìn-ín bí a bá ń sọ wípé ọkùnrin náà ó yẹ kí ó yé wa gẹ́gẹ́ bí olùkà bíbélì wípé kìí ṣe ọkùnrin nìkan ni Ọlọ́run ń sọ nípa rẹ̀. Èyí jẹ́ bí bíbélì bí ó ti máa ń pe èdè fún wa wípé àti ọkùnrin àti obìnrin àti ọmọdé lọ́kùnrin lóbìnrin àti arúgbó lọ́kùnrin lóbìnrin àwọn wọ̀nyí ni Ọlọ́run ń sọ nípa rẹ̀. Ìbùkún ni fún ọkùnrin náà, ọkùnrin wo? Ṣé ẹni tí ó mọ bíbélì ní àkàsórí ṣùgbọ́n tí kìí ṣe rárá? Ìbùkún ni fún ọkùnrin náà, ta ni a sọ̀rọ̀ nípa rẹ̀ wípé yóò jẹ́ ẹni ìbùkún? Ṣé ẹni tí ó ń wá sí ilé ìsìn nígbà gbogbo, tí ó ń jókòó jẹ́ bí ọmọ Ọlọ́run, tí ó dàbí áńgẹ́lì nínú ilé ìsìn ṣùgbọ́n tí ó burú ju èṣù lọ, tí ó gbóná nínú ilé? Ṣé irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ wípé ìbùkún yóò wà fún? Rárá o. Ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹni ìbùkún. Jẹ́ kí a fara balẹ̀ kí a wo ohun tí ọ̀rọ̀ yìí ń sọ. Ó sọ fún wa wípé ìbùkún ò jìnà sí wa, ṣùgbọ́n bí ìbùkún yìí yóò bá wá sí ìgbésí ayé wa, sí ọkàn wa, sí ara wa, sí àwọn ọmọ wa, àti sí ìdílé wa, wípé o ní ohun tí a ní láti ṣe. Ó ní àwọn ohun àmúyẹ tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa. Ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú. Ohun tí a máa ń rí ni wípé bí ó bá di àṣálẹ́, àwọn ènìyàn tí wọ́n ń gbé ojú ilé kan náà, wọ́n á gbé ìjókòó síta. Àwọn obìnrin wọ́n á máa jọ sọ̀rọ̀, àwọn ọkùnrin wọ́n á máa sọ̀rọ̀. Èyí tí a máa ń rí ni pé bí ọkùnrin bí ọkọ bá lọ síbi iṣẹ́, àwọn obìnrin tí ó kù ní ilé, ó ṣeéṣe nílé ìdáná, ó sì ṣeéṣe bí iṣẹ́ ò bá sí lọ́wọ́ wọn, wọ́n á jókòó, wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, wọ́n á máa fún ara wọn ní ìmọ̀ràn, wọ́n á máa sọ ti ọkọ tí ó ti lọ síbi iṣẹ́, wọ́n á máa sọ ti ìyá ọkọ àti bàbá ọkọ. Àwọn tí wọ́n sì ń bá sọ̀rọ̀ yìí, wọ́n jẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀. Wọ́n á máa sọ fún wọn wípé ìwọ ló ń gbàgbà kúgbà fọkùnrin yìí. Ọjọ́ kan tó bá ti bójú fún, ọjọ́ kan tó bá ti sọ fún pé ẹnikẹ́ni ò lè ṣe bó ṣe ń ṣe pẹ̀lú ẹ, wípé tó bá ti ṣe bẹ́ẹ̀, ọjọ́ kan ni ìbẹ̀rù tó ní fún ọkọ ẹ, ọjọ́ kan ló máa kásẹ̀ kúrò nílẹ̀. Wọ́n á sọ pé ni mo ṣe ṣe nìyẹn, ọkọ mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó gbóná ju nǹkan mí lọ, ìgbà tí mo ti bójú fún, tí mo ti sọ fún pé tó bá tún ṣe bẹ́ẹ̀ wípé èmi pàápàá máa di ọkùnrin mọ́ ẹ lọ́wọ́. Nísìnyí ó mọ̀ wọ́n ara ẹ o, wà ní ẹ̀ẹ́n. Àbí bẹ́ẹ̀ ni, ìwọ tó sọ pé o jẹ́ onígbàgbọ́, o fẹ́ tẹ̀lé ìmọ̀ àwọn ènìyàn búburú, àwa tí a jẹ́ ọkùnrin, ṣé o mọ̀ ní ọjọ́ ìsinmi bí a bá ti àwọn Anglican, àwọn Methodist àti àwọn Sẹ̀lẹ̀ oníkálukú tán bá ti ilé ìsìn wọn dé, bí ìwọ náà bí o bá ti ilé ìsìn dé, wọ́n á gbé àga ìjókòó, wọ́n á gbé jáde, wọ́n á gbé ayò, wọ́n á gbé sílẹ̀. Ibi tí a ti ń tayò, bí ẹni méjì bá ń tayò, àwọn mẹ́ta mẹ́rin tí ayò ò tí kàn, àwọn ajókòó síbẹ̀, wọ́n á máa ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ náà máa ti máa ẹ̀mú àtún wà, àti ẹ̀mú mímu ìyẹn wà lọ́tọ̀. Ọ̀rọ̀ sísọ, ọ̀rọ̀ tí kò dára, ìmọ̀ràn tí kò dára, ìdí ayò ni àwọn ìmọ̀ràn yìí náà ti ń jáde. Ó ṣeéṣe ẹlòmíràn ìdí lúdò ló máa jókòó sí lọ́jọ́ ìsinmi fún wákàtí mẹ́rin márùn-ún, kò mọ̀ wípé à ń ka bíbélì, kò mọ̀ wípé à ń gbàdúrà, kò mọ̀ wípé à ń jáde lọ láti lè lọ ṣe iṣẹ́ ìjẹ ọkàn. Ìdí lúdò, ìdí ayò ló máa jókòó sí, ibẹ̀ ni oníkálukú ló máa ti máa sọ tinú rẹ̀ jáde, ni wọ́n ti máa fún ara wọn ní ìmọ̀ràn tí kò dára. Ó ní bí o bá fẹ́ ìbùkún nínú ọdún tuntun yìí, ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àìsàn díẹ̀ ni ó dé sí àgọ́ ara wọn, ni alábàágbé ẹnìkan ló máa lọ gbé ìgò kan jáde, a ní òun ní ẹ̀rọ, a ní òun ní nǹkan, ó ní pé òun bá ti fi pa é lórí, òun fi pa é lára pé ó parí nìyẹn, ó sùn bí ọmọ tuntun ni. Ìwọ tí ó jẹ́ onígbàgbọ́, ó tún ṣe ń gba ìgò òróró tàbí ìgò rí lọ́wọ́ ẹnikẹ́ni, ó sọ fún wọn wípé orúkọ Jésù ó ti tó fún ọ. Bí a bá ń fẹ́ ìbùkún, ó ní a kò gbọdọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú. Ó ṣeéṣe kí ó jẹ́ pé wàhálà ló ní níbi iṣẹ́, ó ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá o ní ẹjọ́ ní ilé ní kóòtù, ni àwọn ẹlòmíràn sọ pé bí mo bá mú ẹ lọ sọ́dọ̀ wòlíì lágbájá kì í bá tì ní, kò kúkú ní ṣoògùn,
omi na lo ma gbadura si bo ba si ti mu omi na to n pomi na we eni to ba n ri o a ma rerin si o ni awon to ba ni kankan nu si o bo ba ti fomi adura we o ti pari niyan o mo wi pe won fe gba agbara je Jesu Christi lowo re nigba ton ba ti gbe omi igo abi omi garawa fun o oni tori be ka sora o odun tutun la wa yi o wi pe ki a mo wi pe a ko gbodo rin ninu imo awon eniyan buburu oni eni ti ko duro le ona awon elese a ke ba won duro a ke ba won soro e ohun ti mo so ni wo pe a ke ba won wewe ki awon ma so fun a wi pe e baba se bayi ba ona ba se bayi oni eni ti ko joko si ibo joko awon elegan ibo joko awon omuti ibo joko awon elegan ni ibo joko awon ti won je bo kaakiri awon ton ma nfi oro olorun se agalamasa ton ma so ye pe awon ko ri si oro olorun ibo joko elegan ni oni awa ti aje omo olorun awa ti aje ni ton tele Jesu Christi oni a ko gbodo joko ni ibo joko awon elegan oni sugbon didun inu re wa li ofin oluwa didun inu re wa li ofin oluwa didun inu wa gege bi onigbagbo ko si ninu agbere ko si ninu pasaga ko si ninu ko tun je pe alaale ni omo olorun lo ma tun ma wa eni to ni television kaakiri lo ma so pe o n fe wo television o n fe lo si le cinema o n fe lo si le ejo o n fe ka iwe tohun o n fe ka iwe tibi iwe miran wa ti aworan wa to ma nse fun awon elede yoruba to ma npa won lerin to awon isokuso to ma so ninu e awa ti a je onigbagbo didun inu wa ko ni si ninu iru nkan be oni sugbon didun inu re wa li ofin oluwa ati ninu ofin re li o nse asaro li osan ati li oru eni ti o ba je omo olorun oni lati ka oro olorun iba se laaro iba se losan iba se ni asale ki a to sun oni eru eni be a ma se asaro ninu oro olorun a ma ka oro olorun a ma wo itumo oro olorun a ma gba emi olorun laye lati le ma tumo oro olorun fun kini ibukun ti o wa fun iru eni be wese iketa oni yo si dabi igi ti agbin se ti pa odo ti so eso re jade le akoko re ogo ni fun olorun o je mo ibukun wa fun eni ti o ba gba olorun gbo ibukun wa fun eni ti o ba je ti olorun oni yo dabi igi ti agbin adura mi fun o ni odun yi ni pe o dabi igi ti agbin se ti pa odo o ma so eso jade le akoko re ewe re ki yo re mi o gbo ki o se ami dara dara o aha o ye ke a mo wi pe ibukun olorun ni yi ati bo sinu odun tuntun odun ibukun odun ayo odun asiki odun ipese olorun ibukun olorun ko ni fi wa sile o ni ewe re ki yo re o o ni ohun ko to nse ninu odun yi o ma se dede bi o ba gboran si olorun lenu sugbon o so fun ani ese ikerin awon eniyan buburu ko ri be sugbon won dabi iyanbo ti afefe nfe lo nitori na awon eniyan buburu ki yo le duro ni idajo be le awon elese ki yo le duro le awojo awon olododo nitori oluwa mo ona awon olododo sugbon ona awon eniyan buburu ni yo se gbe bi a ba gboran si olorun lenu bi a ba ko ese sile bi a ba je ki olorun ki o gba okan wala bi a ba tun ba fun olorun bi a ba teriba fun olorun bi a ba gboran si oro olorun bi a ba so fun olorun lodun yi wo pe ni le ni lode ni ni igboro ni ikoko ni bi kibi a o ma gboran si oro olorun bi a ba bere ori ofe lowo olorun ti olorun so fun lori ofe ti a je ese sona ti a ko ese sile ti a gbe igbesi aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibokun e je ki a dide duro e je ki a ba olorun soro e je ki a so fun olorun wi pe ori ofe lati gboran ori ofe lati se gege bi oro olorun ori ofe lati rin ye gege bi oro olorun ori ofe lati woso gege bi oro olorun ori ofe lati sin gege bi oro olorun ori ofe lati gbe igbesi aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa labi oba ti ni igbala bi a ba ti ni igbala ki ani ki olorun ki o so okan wa di mo bi a ba ti ni isodi mo ki ani agbara emi olorun ki a gbadura we pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi a ba se be odun yi o je odun ibukun alaafia olorun yo se wa ni igbesi aye wa e je ki a didi duro e je ki a ba olorun soro
ma kanju o ma kanju o so fun olorun so fun olorun wi pe o fe je ni ibukun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbesi aye re ko ese sile ko si ibukun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je tire titi o fe je tire titi so fun olorun wi pe o fe je ni ibukun lodun yi o si fe je eni igbala ki ibukun olorun ki o le po ni igbesi aye re.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run bàbá wa, a dúpẹ́ wípé a wá sí àkókò tí ó ṣe pàtàkì báyìí. Bí a ti fẹ́ wo inú ìwé mímọ́, a ń bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ó ti máa ṣe àlàyé, gẹ́gẹ́ bí a ó ti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ni wípé ẹ ó fún olúkúlùkù wa ní oore ọ̀fẹ́ láti fi ààyè sílẹ̀ fún ẹ̀mí mímọ́ láti ṣe ìtumọ̀ nǹkan wọ̀nyí fún wa, láti là wá lóye, láti là wá lójú, láti jẹ́ kí òkùnkùn ọkàn wa kí ó pòórá. À ń bẹ̀ yín wípé gẹ́gẹ́ bí ẹ ti ń tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín sínú ọkàn wa wípé a ó dìde pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run, a ó rìn ní ọ̀nà tí ó yẹ, ọ̀nà tí ó lọ sí ilé ògo tààrà, wípé bí ẹ ó ti máa ṣe wá lójú, bí ẹ ó ti máa là wá lóye, wípé a ó tẹ̀lé ọ̀nà yìí gan tí ẹ là sílẹ̀ fún wa, wípé gbogbo ọkàn tí ń ṣako, ọkàn tí ń ṣe àìgbọràn, ọkàn tí ń ṣe orí kunkun sí ọ̀rọ̀ Ọlọ́run, ẹ ó lé wọn jìnà sí wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ gbà pé a ti yìn wa, ẹ sì máa bá wa lọ nínú gbogbo ìta ó ṣe ní títí ìsìn yóò fi parí. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni Ọlọ́run ti ń fi ojú rere, oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ hàn fún wa, nítorí wípé ó ń fún wa ní ààyè láti wo àwọn nǹkan tí ó ṣe pàtàkì, tí ó ṣe kókó nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ọlọ́run ti fún wa ní àwọn àpẹẹrẹ àti àwọn oríṣiríṣi ẹ̀kọ́ nínú ìwé mímọ́ láti jẹ́ kí a mọ ipò tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n wà nípa ti ẹ̀mí, ó sì ti jẹ́ kí a mọ ìfẹ́ rẹ̀ àti ìlànà rẹ̀ nípa ìdáǹdè àti ìgbàlà ọkàn wa. Bí a ti ń kẹ́kọ̀ọ́ sí, tí a ti ń rí àwọn ohun ìjìnlẹ̀ nípa ẹ̀dá àbínibí ti ènìyàn àti nípa àwọn ẹ̀ṣẹ̀ àti ibi tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn, bẹ́ẹ̀ náà la tún ń rí ìfẹ́ Ọlọ́run ní fífi ààyè sílẹ̀ láti rán olùgbàlà sí ayé kí a bá lè gba àwa tí a ti ṣáko lọ, àwa tí a ti sọnù, àwa tí a ti jìnà réré sí Ọlọ́run kí a bá lè gbà wálà. Lónìí a ń wo ìtúnríran fún ìfọ́jú ọkàn. Ìtúnríran fún ìfọ́jú ọkàn. Ó yẹ kí a mọ̀ wípé àwa ènìyàn nípa ti ẹ̀dá, yálà ajẹ́ Júù ni tàbí ajẹ́ kèfèrí, yálà ajẹ́ aláwọ̀ funfun àbí ajẹ́ aláwọ̀ dúdú ní ilẹ̀ Áfríkà, ẹnikẹ́ni tí ìbá jẹ́ tí ó wà lórí ilẹ̀ ayé yìí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ádámù, a rí wípé Bíbélì sọ fún wa wípé irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláìlágbára, irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláìní olùrànlọ́wọ́, irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí, ẹni tí kò ní ìrètí wípé yóò lè ṣeéṣe láti rí ìmọ́lẹ̀ ògo ìhìnrere ti Ọlọ́run bí kì í bá ṣe wípé ó bá Jésù Kristì pàdé. Nítorí àbí wa ní afọ́jú nípa ti ẹ̀mí, ẹni tí a bí ní afọ́jú tí kò mọ bàbá, ẹni tí a bí ní afọ́jú tí kò mọ olùgbàlà, ẹni tí a bí ní afọ́jú tí kò mọ olùfẹ́ ọkàn rẹ̀, ẹni tí a bí ní afọ́jú tí kò mọ ọ̀nà ìyè, ọ̀nà ìgbàlà ni ẹnì kọ̀ọ̀kan wa ni ó jẹ́. A sì mọ̀ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, kò ṣeéṣe fún ẹ̀dá kan láti là wá lójú nípa ti ẹ̀mí bí kì í bá ṣe wípé a bá Jésù pàdé. Yẹ kí n ka èyí fún ọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú Jòhánù orí kẹsàn-án ẹsẹ̀ 22. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, a kò sì gbọ́ pé ẹnìkan la ojú ẹni tí a bí lè afọ́jú rí. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, ọkùnrin yìí ń sọ wípé a kò gbọ́ bí kì í bá ṣe wípé òun bá Jésù pàdé, a kò gbọ́ wípé ẹni tí a bí lè afọ́jú wípé ẹnìkan là á lójú. Ohun tí ó yẹ kí ó yé wa ni wípé àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, àwa tí a jáde láti inú ẹ̀ṣẹ̀, tí a ti mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun láti kékeré wá, ó yẹ kí a mọ̀ wípé a bí wa gẹ́gẹ́ bí afọ́jú. Kò sì ṣeéṣe fún ẹnikẹ́ni, kò ṣeéṣe fún ẹ̀sìn kan, kò ṣeéṣe fún ìrúbọ kan, kò ṣeéṣe fún agbára tiwa tabi oye ti wa tabi imo wa ki a fi la ara wa loju nipa ti emi nitori be igbala kuro ninu ese idande kuro ninu ifoju okan o wa lati odo kristi nikan sosho sugbon kini awon aworan ti a fi han wa nipa ti emi nipa awon afoju kisi ni ohun ti o fa ifoju okan ati kini awotan tabi iwosan fun okan okunkun eni o mu ki a wo oro olorun ni ipele meta ikini aworan ifoju nipa ti emi ikeji awon ohun ti o fa ifoju okan iketa iwosan fun okan okunkun wa ye ki a lo si ipele kini aworan ifoju nipa ti emi ohun ti a so ni ni wipe enikokan wa gege bi eni ti a bi lati inu obirin enikokan wa gege bi eni ti o wa si aye yi nipase adamu ati efa enikokan wa gege bi eni ti o gbe ago ara erope yi wo abiwa le afoju be ati bi wa ni afoju a ko mo rere yato si boburu afoju ni ni be ati bi wa ni afoju a ko mo ona igbala ona iye ona ti a orin ti a o le lo sodo olorun taara a ko mo eyi ni a npe ni afoju nipa ti emi je ki a wa awon aworan ti bibeli ti o la sile fun wa ti o ya fun wa nipa ti awon afoju nipa ti emi ninu Isaiah iwe woli Isaiah ori ikokandilogota lati ese ikewa anwa ogiri kiri be afoju awa si nwa ona bi eni ti ko li oju awa nkose losan gangan be eni pe loru ni ibi ahoro bi oku eyi ni a fi se apere ati apejuwe ifoju okan ti o ti deba eni kokan ninu aye bi o ba wo aworan ti a ya sile yi aworan nipa re aworan nipa elese kokan awon nipa eda kokan ti o wa ninu aye o so wipe awa nwa ogiri bi afoju o je wipe a ori ibi ti a nlo o si so wipe awa nwa ona bi eni ti ko li oju o tun wa so wipe awa nkose losan gangan bi a ba so wipe a nkose losan gangan osan gangan ti a nso nipa ti emi ni o so wipe kristi ti wa si aye imole aye yi o ti so okunkun o ti so di osan gangan ati fun ani bibeli ati fun ani oro olorun ati fun ani awon asaju nipa ti emi ati ri apere awon aposteli ninu majemu titun asi ti ri awon ti won ti mo ona igbala sugbon bi o ti le je wipe a wa le osan gangan sibe sibe awa nkose asi nwa ona kiri bi eni ti ko li oju elomiran a fi ijosile a fi ibi ti a ti nwa asu eko ti o ye koro eko oro olorun a fi sile a tun ma ka kiri bi eni ti o nwa ona ala ona igbala sile fun o wa ninu awon iwe kekeke iwe ipolongo ihinrere o wa ninu iwe feregede ti a ma n pin fun awon eniyan o wa ninu iwe wa inu iwe mimo o wa ninu bibeli o wa ninu cassette ti a ti gba sile sugbon sibe sibe afoju nipa ti emi a pa nkan won yi ti a tun ma wa ona kiri gege bi eni ti ko li oju eni apere ati apejuwe ati aworan awon ti ko lolorun awon ti ko ni igbala awon ti ko mo ona iye awon ti a pe ni afoju nipa ti emi e je ki a wo Ezekiel ori kejila lati ese ikeji Ezekiel ori kejila ese ikeji omo eniyan iwo n gbe aarin olote ile ti won ni oju lati ri ti won ko si ri won ni eti lati gbo won ko se gbo nitori olote ile ni won nihin ni a so fun Ezekiel to je woli laarin awon omo Israeli awon omo Israeli ni o ye ki a ro wepe o ye ki o mo ona igbala nitori awon ni a ti fi majemu lailai le afile lowo majemu lailai yi ni o so nipa odo agutan olorun ti n bo wa si aye lati gba olukuluku wala ma jemu laila yi ni o so nipa eni na ti o ti o bi lati nu wundia ti yo je ki agba wa kuro lowo ese ati lowo esi osogbon bi o ti le je wi pe agbe bibeli fun won afinu olorun han won ala won loye afun ni ilana ati ase ati ofin olorun sogbon sibe sibe won je olote won je alagidi won je ase tinu eni won je ala igboran omo nitori be ni olorun fi so wi pe Ezekiel wa laarin awon olote ile Israeli awon ti o ni oju lati fi ri ona igbala sugbon ti ko si ri eni apere ati apejuwe fun wa lati mo we pe eni kokan ti abi lati inu obirin we pe afoju ni bi aban so yi nipa ti awon Israeli bi aban so yi nipa ti awon ti a ti fi ilana olorun han bi e ba nso yi nipa ti awon omo lati ran diran fun Abrahamu bawo ni ke aso nipa ti awon keferi awon ti ko lolorun awon to je wi pe igi ati ope ni won bo awon ti o je wi pe igbekele won wa ninu okuta igbekele won wa ninu ohun asan ti aye yi melo melo ni ke aso bi e ba pe awon Israeli ti o ni woli ti o ni awon adari ti o ni awon ti o nko won ni oro olorun bi e ba pe won ni afoju kini ke a pe awon keferi ti ko lolorun ti ko ni imo ti ko ni majemu olorun e je ki o ye wa wi pe ati Jew ati keferi aje afoju abiwa gege bi afoju e je ki a wo ekun Jeremiah ori kerin lati ese iketala Jeremiah ekun Jeremiah ori kerin lati ese iketala nitori ese awon woli re ati ese dede awon alufa re ti won ti ta eje awon olododo sile le arin re won ti rin kiri bi afoju ni ita won si di alai mo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won nihi ni atun je ki o ye wa ni ese ikerin layi we pe ese gbile kan ni odo awon mo Israeli awon ti ati la ona igbala fun sugbon won ko ona igbala awon ti o je wi pe aran woli si won eyi ti woli ba fi se iyi pada ni ile Israeli awon woli papa won di elese won re ofin olorun koja aturan alufa si won awon alufa papa eti won iba fi mu aise dede kuro awon alufa papa won tun dakun aise dede ile Israeli eni olorun fe wa wi pe awon won yi rin kiri bi afoju ni ita sugbon ki se be nikan bi a ba wa arin wa awon ti o ye ko ma to wa sona gege bi adari ni orile ede awon ti o ye ko ma to wa sona ki o ma fi ona olorun han wa gege bi alufa gege bi awon ti o ti keko gboye ninu eko bibeli ti won ti di bishop ti won ti di opo ti won ti ni opolopo oye ati ipo ninu ijo ki ha se awon na ni won baye je ki ha se awon na ni won ta eje sile ki se laarin won lati ri agbara okunkun ki se laarin won lati ri awon to lo mule pelu awon oso pelu awon aje ni bi a ba ri be laarin awon bishop laarin awon alufa laarin awon woli ki a se awon woli leti okun lo tun kobirin jo eni a fi so fun a wi pe gba ti woli ati alufa ti won tin dakun aise dede ile na wi pe awon eniyan papa won ri kiri bi afoju ni ita bi o ba wo igboro wa o ri awon ti o rin kiri be ni wi pe won ni bi re won ji laaro won ma rin kaakiri nbo ni won ti nbo nbo ni won wa nbo ni won lo kini de ti won wa se aye yi nigba wo ni aye yo pari fun won nigba wo ni a o fi ipepe won te o pe won lo si orun won ko mo won kan rin kaakiri be ni ti ko niye ninu won rin kaakiri be ni pe won o mo bi ti won lo won rin kaakiri be ni wi pe won o mo nkan ti won wa won rin kaakiri be ni wi pe ona igbala ona iye ona itesiwaju tabi ilosiwaju ko ye eni kokan wese ikerin lale kan si o ni won rin kiri bi afoju ni ita won si di alaimo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won on ti an so ni we pe awon eniyan ni igboro wa bi won tin rin kaakiri irin kunrin ti won rin kaakiri o n fa ife ko fe o n fa iwa ipa o n fa iwa odaran laarin igboro ti o je wipe a ko le sumo won nitori pe bi a ba sumo won won ba ti wa je bi a ba sumo won ibaje ti won ati iwa ipa ti won o le ko nkan miran ba wa e bi a ba sumo won o le je ki nkan ti a o mo ti a o mese re o le je ki won pe wa sile ejo lati ma da won ejo nkan ti a ko mo nipa re e ni ifoju okan ti o ti de ba aye e ni ifoju okan ti o wa laarin wa ya se awon ti mo so lekan wi pe boya awon ti ko mo bibeli wi pe boya awon ti ko ti lo si ile eko giga awon ti ko mo bi ati wasu boya awon nikan ni an pe ni afoju wo ma je mo ti tun ki owo Matthew ori kedogun Matthew ori kedogun ese ikerinla e jowo won si afoju tin fona afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho Jesu leni ti o soro yi ki se eni ti o le soro ti a le so wi pe ki lo nso eni to mo nkan to nso ni Jesu ki se a soro magbesi eni ti kan ma nso boto boto lai nitumo ki Jesu to so oro kan ati yewo ati gbe yewo dara dara ati mo we pe otito patapata ni ohun ti ohun so nihi ni Jesu nso nipa awon oniwaasu ati nipa awon omo ehin oni

ó lo èdè yìí afọ́jú lẹ́ẹ̀mejì fún àwọn tí ó ń tọ́ àwọn ẹlòmíràn nípa ti Ọlọ́run. Ó sì lo èdè afọ́jú yìí fún àwọn tí ń tẹ̀lé ẹ̀kọ́ àti ìlànà àwọn ilé ìsìn wọ̀nyí. Ó ń sọ nípa àwọn àlùfáà, ó ń sọ nípa àwọn oníwàásù, ó ń sọ nípa àwọn tí wọ́n fi ara wọn ṣe evangelist, ó ń sọ nípa àwọn tí wọ́n ń la ọ̀nà fún àwọn ẹlòmíràn wípé wọ́n ń la ọ̀nà ìjọba ọ̀run. Ó ní afọ́jú ni wọ́n. Ẹni tí ó rò wípé a ó ní ìgbàlà bí a bá ń rúbọ, afọ́jú ni. Ẹni tí ó rò wípé nípa iṣẹ́ rere wa, ẹni tí ó rò wípé bí a bá ń fún alágbe lówó, ẹni tí ó rò wípé bí a bá ń ṣe sàárà, ẹni tí ó rò wípé bí a bá ń lọ sórí òkè, nípa bẹ́ẹ̀ ni a ó fi rí ojú Ọlọ́run, nípa bẹ́ẹ̀ la ó fi bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, afọ́jú ni. Ẹni tí ó rò wípé bí a bá wọ aṣọ funfun, ìwọ náà gbé yẹ̀ wò. Ọkàn dúdú, ìwà jẹ́ búburú, ìṣe ó jẹ́ ibi, ìjà ò kúrò ńbẹ̀, ìbínú ò kúrò ńbẹ̀, àrán kan ò kúrò ńbẹ̀, olè jíjà ò kúrò ńbẹ̀. Kí a wá rò wípé gbà tí olè wà nínú, gbà tí ìjà wà nínú, gbà tí ojú kòkòrò tí ó wà nínú wa, tí ó fi ọkàn wa ṣe ibi ìtẹ́, ibi igun wà, ṣùgbọ́n tí a gbé aṣọ gẹ̀rẹ̀jẹ̀, aṣọ funfun wọ̀, tí a rò wípé aṣọ funfun yìí ni ó jẹ́ kí a lè gbàdúrà àgbáyé orí, kí a lè rí ojú Ọlọ́run. Ìfọ́jú ọkàn ni. Ẹlòmíràn a rò wípé bí a bá wá sí ilé ìsìn ní ìbẹ̀rẹ̀ ọdún, tí a wá ní àsìkò àjínde, tí a sì wá ní ìparí ọdún, wípé o parí àti kẹsẹ̀já nínú ìgbàgbọ́, o mọ̀ wípé ìfọ́jú ọkàn ni. Àwọn ẹlòmíràn a máa sọ wípé bí o bá ti dáwó sí àpò àlùfáà, tí bó o tiẹ̀ ń gbélé ẹ jókòó, bó o tiẹ̀ nígbàlà, ṣùgbọ́n bí o bá ti ń fi owó sí inú àpò àlùfáà, wípé o parí, ìgbàlà ti dé, o parí, ọ̀run rere yóò jẹ́ tirẹ̀. Ìfọ́jú ọkàn ni. Òun ló fi wá ń sọ wípé àwọn farisí, àwọn tí wọ́n rò wípé wọ́n ń la ọ̀nà ìjọba ọ̀run fún àwọn ẹlòmíràn, ó ní ẹ fi wọ́n sílẹ̀, ẹ jọ̀wọ́ wọn bẹ́ẹ̀. Wípé amọ̀nà tàbí afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú ni wọ́n, wípé àwọn méjèèjì yóò ṣubú sínú ihò. Ṣé ọmọ ihò tí a ń sọ? Ihò kìí ṣe sàárè nìkan ni wọ́n ń sọ. Wọ́n ń sọ nípa ọ̀run àpáàdì, wọ́n ń sọ nípa ọ̀run àrèmábọ̀, wọ́n sọ nípa ibi tí ènìyàn bá dé tí kìí lè padà mọ́, ibi tí kò sí àtúnṣe, tí kò sí ìrònúpọ̀ àdàmọ́, wípé ọ̀run àpáàdì, bí wọ́n bá ti jìn sí kòtò yìí, ó parí láéláé. Ǹjẹ́ ò ní gbé yẹ̀wò? Ǹjẹ́ ò ní gbárò? Láti wo àwọn wo ló ń fọ̀nà hàn ọ́? Ṣé ẹni tí ò nígbàlà ló máa fọ̀nà hàn ọ́ bọ́ ṣe nígbàlà? Ṣé ẹni tí ò bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ akóbìnrin jọ, ṣé òun ló máa sọ fún ẹ bí a ṣe ń borí ìdánwò ti ara? Ṣé ẹni tó ń káàkiri nígbà tí ó bá kúrò ní orí àga ìwàásù tí ó tún lọ mú ti, ṣé òun ló máa wá sọ fún ọ, ló máa wá là ọ lóye bí o ṣe lè borí àwọn ẹ̀ṣẹ̀ ìgbésí ayé rẹ rántí o? Wípé ọ̀rọ̀ Jésù a kò lè kó dànù. Bí a bá yẹ̀ ẹ́ sílẹ̀ nísinsìnyí, tí a dágunlá, tí a kò gbọ́ ohun tí Jésù ń sọ, a ó tún bá Jésù pàdé ní ọjọ́ ìdájọ́. Yóò sì rán wa létí wípé ṣé o kà á nínú Bíbélì ohun tí òun sọ wípé bí afọ́jú bá ń fi ọ̀nà han afọ́jú, wípé àwọn méjèèjì yóò jọ ṣubú sí inú ihò, inú ìkòtò, ọ̀run àpáàdì. Yẹ kí a wo Kọ́rìntì kejì. Ohun tí mo ń sọ ni àwòrán tí a fi hàn wá nínú Bíbélì, wípé àwọn tí kò lọ́lọ́run, àwọn tí kò ní ìgbàlà, wípé wọ́n jẹ́ afọ́jú. Yẹ kí a wo Kọ́rìntì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n ojú inú wọn fọ́. Mo rò wípé ó yí ọ dáradára nísinsìnyí. Nínú Kọ́rìntì kejì yìí orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n ojú inú wọn fọ́. Nítorí pé títí di òní olónìí ni kíka májẹ̀mú láéláé, ìbòjú náà wà láìka sókè. Ìbòjú tí a mú kúrò, tí a ti mú kúrò nínú Kristi, níhìn ni a ń sọ nípa ojú inú, ojú ti ọkàn. Èyí ni a fi ń sọ nípa ìtúríran fún ọkàn, fún ìfọ́jú ọkàn. Ṣùgbọ́n ó sọ wípé àwọn Júù àti àwọn kèfèrí pẹ̀lú, wípé títí di òní olónìí, bí wọ́n tilẹ̀ ń ka Bíbélì, wípé ojú inú wọn ti fọ́. Wọn kò lè rí wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Wọn kò lè rí wípé nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ni a fi ń wẹ.

0: ẹ̀ṣẹ̀ mọ́ tí ó ń funfun ju snow lọ. Wọn kò lè rí wípé nípa òdodo Jésù, èyí ni à ń kà sí òdodo fún ọkàn ẹlẹ́ṣẹ̀ tí ó rọ̀ mọ́ àgbélébùú kí ó ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Wọn kò lè rí wípé Jésù Kristi nìkan ṣoṣo ní olùgbàlà wípé kò sí orúkọ mìíràn yálà ti áńgẹ́lì, yálà ti igi, yálà ti olùdásílẹ̀ ìjọ, yálà ti òkúta, yálà ti òrìṣà kan tí ó lè gba ẹnikẹ́nìlà orúkọ yìí kan ṣoṣo ni a fún wa. Wípé bí a bá fẹ́ ní ìgbàlà, bí a bá fẹ́ rí ojú Ọlọ́run, wípé kí a wá sọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, wípé nípa bẹ́ẹ̀ nìkan ni a fi lè rí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ àti ìdáǹdè kúrò nínú ọkàn òkùnkùn wa. Ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ojú inú wọn fọ́, nítorí pé títí di òní olónìí ní kíka má jẹ̀mú láéláé, ìbòjú náà wà láìka sókè. Ìbòjú tí a ti mú kúrò nínú Kristi, Jésù Kristi nìkan, òun ni ó lè fún wa ní ìgbàlà ìdáǹdè kúrò nínú ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ nípa ti afọ́jú, ó ṣeéṣe kí o máa tọ́ka sí àwọn ẹlòmíràn. Ó ṣeéṣe kí o máa ṣe àpèjúwe wípé lágbájá ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀, wípé lágbájá kò yé afọ́jú ni, kò mọ ọ̀nà ìgbàlà. Ṣùgbọ́n bó ṣe ti wá ní, àwa ti mọ ọ̀nà ìgbàlà, àwa ti bọ́ sínú ọ̀nà ìgbàlà, a ti là wá lójú. Jẹ́ kí n ka ẹsẹ̀ bíbélì kan fún ọ, kí o tún máa ṣe, kí o tún máa mú kí ọ̀rọ̀ yìí kí o wá sí ara ẹlòmíràn, kí o gbé yẹ̀wò bóyá a ń sọ nípa ààrẹ àbí a ń sọ nípa àwọn ẹlòmíràn ni. Nínú Jòhánù kínní orí kejì ẹsẹ̀ ìkọkànlá, ṣùgbọ́n ẹni tí ó bá kórira arákùnrin rẹ̀, ó ń gbé inú òkùnkùn, ó sì ń rìn nínú òkùnkùn, kò sí ìmọ̀, kò sì mọ̀ ibi tí òun rè, nítorí tí òkùnkùn ti fọ́ lé ojú. Ẹni tí ó kórira arákùnrin rẹ̀, ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí. Jẹ́ kí a fi sùúrù ṣe àlàyé ní kíkún fún wa. Bí a bá ń sọ nípa arákùnrin, ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alábàgbé wa, bí o bá jẹ́ ẹni tí ó ti gbé ìyàwó sí ilé tàbí ẹni tí ó lọ́kọ. Ṣùgbọ́n tí ọkọ ti ṣe ọ́, tí o wá sọ wípé láéláé àfọ̀rùn alákejì ni a ti lè parí ìjà yìí, o kórira arákùnrin rẹ, o kórira ọkọ rẹ, tàbí o kórira arábìnrin rẹ, ìyàwó rẹ, o sì ń sọ wípé kò sí ohun tó lè ṣe, kò sí ẹ̀bẹ̀ tó lè bẹ̀, ó lè máa kúnlẹ̀ lójoojúmọ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ò ní gbẹ̀bẹ̀. Bíbélì sọ wípé òkùnkùn ti fọ́ lé ojú, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn aládùúgbò, àwọn ojúlùmọ̀, àwọn tí a ń bá pàdé lóde, ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn ni ó ṣẹ̀ wá, tàbí nǹkan kan ló ṣẹlẹ̀, bóyá wọ́n ṣe ìwọ̀sí sí ọmọ wa, bóyá wọ́n rẹwà jẹ lọ́nà kan tàbí òmíràn. Ó sì ní ìkórira nínú ọkàn rẹ, ó sì ń sọ wípé ó ń dúró de àkókò tí ó gbẹ̀san, ó ń dúró de àkókò tí ó jẹ́ pé àwọn ti ju òkúta, àwọn ti ju iyẹ̀pẹ̀, wọ́n júlù ọ́, ṣùgbọ́n òkúta gidi ló jùlù wọn tí ó fọ orí wọn yányán. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé òun dúró de àkókò láti gbẹ̀san, ó jẹ́ ẹni tí ó kórira arákùnrin rẹ̀, ó ń gbé nínú òkùnkùn, ó sì ń rìn nínú òkùnkùn, kò sí mọ ibi tí òun rè. Ó ń kọrin wípé òun lọ sí ìjọba ọ̀run, ó ń kọrin wípé Jésù Kristi ń padà bọ̀ láti mú mi lọ sílé, ó ń kọrin wípé gbangba lájọ máa dé ìjọba ọ̀run, kò mọ ibi tóun rè, kò mọ̀ wípé òun roko ọ̀run àpáàdì sílẹ̀. Ó ní nítorí tí òkùnkùn ti fọ́ lé ojú, níbo ló wà? Èwo ló ń ṣe? Èwo ni ìpín rẹ? Ṣé o jẹ́ ẹni tí Jésù Kristi ti là lójú ni? O ti rí ọ̀nà ìgbàlà? O ti rí ọ̀nà ìyá nípẹ̀kun? Tàbí o ṣe wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀? Àwọn àwòrán tí a fi hàn wá yìí kìí ṣe àwọn nǹkan tí a lè fọwọ́ rọ́tì sẹ́yìn, kìí ṣe àwọn nǹkan tí a lè gbàgbé, tí a lè rò wípé kò jámọ̀ nǹkan kan. Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn tí ó gbé ara yìí wọ̀, wípé afọ́jú nípa ti ẹ̀mí ni. Nítòótọ́, ó jẹ́ afọ́jú, nítorí irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí ó wà ní ọ̀nà jíjìn réré. Ohun tí ó lè rí ni àwọn nǹkan ti ayé, àwọn nǹkan tí ó wà ní àrọ́wọ́tó rẹ̀. Bí a bá ń sọ nípa àwọn nǹkan ti ayérayé, àwọn nǹkan ti ìjọba ọ̀run, be ba so nipa orun rere be ba so nipa wura re ile didan re be ba so nipa awon ere ti o nduro de awon asegun iru afoju be ko mo nkan ti an so nipa re ko ti ri olorun ko si le ri olorun ko ti ri ewa orun ati ewa ewa mimo iru eni be bi o ti le ni awon awon oro die tabi imo die nipa orun rere sugbon awon nkan ti o mo won yi ko mu ki o jigiri lati dide lati sato olorun lo lati wo ona iye ona igbala bi o ti le fe se be ko le ri ona ti yo gba nitori opolopo ona lala sile fun awon aborisha won la ona sile fun awon woli eke won la ona sile fun awon agbodegba alagbagba yiyi ti igbagbo awon ti o ro we pe awon gbe igbagbo ru sugbon ti oye ona igbala ko ti iye won awon na la ona miran sile awon ti won toju le kakiri ti won ta ile iso na ti won ta iwe pelebe pelebe kan tan ni gba ile yo bo ba san bayi bo ba ka yo pese re sile fun ogun ajakaye ti nbo ile ogun ni won so nipa re won o so nipa ti odo agutan olorun ti o ko ese araye lo awon na won la ona ti won sile nitori be elese a ma sa kakiri lati nu bi kan de ibomiran o nwa ona nitori wepe o je afoju ko mo ona ijoba olorun boya nro wepe awon be boya won o le ka bibeli lo nda won laamu boya won o keko lati ni imo lati le ka oro olorun lo nda won laamu rara ki se be bi ati le ka bibeli bi emi olorun bi ko ba wa lati tan imole si ohun ti anka a ko le mo bi oro olorun se ri a ko le mo ona si iye ni pekun je ki n ka fun o lati inu Isaiah ori kokandinlogbon Isaiah ori kokandinlogbon lati ese ikokanla si ese ikejila iran gbogbo si dabi oro iwe kan fun yin ti a di ti a fi fun enikan ti o mo ka wi pe emi be o ka eyi ti o si wi pe emi ko le se nitori ti a di iran orun iran bibeli iran igbala o dabi e ti a gbe fun eni ti o le ka iwe sugbon bibeli o je iwe ti a di iwe ti a fi edidi di ti ko se eni ti o le si bi ki ba se pelu iran lowo emi olorun nigba ti a si gbe fun eni ti o mo iwe ka ti a so pe emi be o ka eyi o wi pe emi ko le ka nitori ti a di wese ikejila a si fi iwe na fun enikan ti ko mo iwe wi pe emi be o ka eyi o si wi pe emi ko mo iwe se ori ati to mo iwe ka ati eti ko mo iwe ka ni a ri wi pe ona ijoba orun o dabi eyi ti a fi edidi di ninu agbara tiwa ninu ise tiwa ilakaka tiwa ko sese lati ri olorun awon ti o je adari ninu esin won je afoju awon ti o ntele won paapa won je afoju okan ati emi won o sokunkun afi ori ofe olorun nikan nipa iranwo emi olorun ni o le mu ki afoju ki o wa sodo olorun ki a si la loju nipa ti emi je kin bi o le re kan ki tile ni awon nkan ti o nfa ifoju okan kini awon ohun ti o nfa ifoju okan won po ikini a ri wipe ese abinibi gbongbo ese eyi ti a ti jogun lati odo adamu nkan wonyi o nfa ifoju okan nitori be eni kookan ti a bi ninu ara eni kookan ti a ti pase obirin bi eni kookan ti o wa sinu aye yi o wa pelu ese abinibi o wa pelu gbongbo ese o wa pelu eda adamu ninu okan re nitori be o wa gege bi afoju nipa ti emi ki se be nikan soso awon ese ti a wa paapa ti a nda lati igba ti a ti wa si aye awon nkan ti a nse ti ko ba oro olorun mu lati igba ti a ti wa si aye awon nkan won yi paapa won fo wa loju ye ki a wo johanu ori kesan lati ese ikokandinlogoji Jesu si wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si we fun pe awa pelu foju bi Jesu si we fun won pe iba se pe eyin foju eyin ki ba ti li ese on ti Jesu so ni wipe iba se pe eyin gba wipe e je afoju iba se pe e mo eni iriri wipe e je afoju nipa ti emi eni ifoju okan e ko mo ona yi e si mo wipe Jesu Kristi ni olugbala olufuni ni yi oni eyin ki ba ti li ese abati wo ese yin nu abati mo ese yin kuro oni sugbon nisinsin eyin wipe awa riran nitori be nitori na ese yin wa sibe nitori be o ye ki o ye wa wipe ese ni o ma nfa ifoju okan ese abinibi la koko ati ese ti awa paapa ti a tin da lati igba ti a ti de aye eni o mu ki okan wa ki o sokunkun eni o ra wa niye eni o fi je wipe a nse ohun ti ko to ohun ti ko tona eni o fi je wipe a rin ile ajeji ona ajeji a o mo bi ti a nre eni o fi je wipe okun okunkun wa ekun mugo wa a mu sokunkun a fo wa loju nipa ti emi wo Sefanaya Sefanaya bi o ba wo majemu lailai o sumo ipari majemu lailai Sefanaya o wa le ki a to de Hagai Sefanaya ori kini ese iketadinlogun emi o si mu iponju wa ba eniyan ti won o ma rin bi afoju nitori won ti dese si olowa eje won le o tu jade bi eruko ati eran ara won bi igbe o so wipe awon eniyan won yi won je afoju tabi won di afoju nitori won dese si olowa ese ma mu ifoju okan wa awon nkan won yi ni ala sile fun wa dara dara ninu oro olorun wipe bi a ba joko sinu ese a joko sinu ifoju okan ki o ye wa wipe ni atete ko se satani se ileri esu la npe be luciferi o se ileri fun efa wipe bi o ba je eso igi ti olorun ni ko ma je eso imorere ati boboru wipe oju re yo la yo mo yato laarin rere ati boboru wipe yo di ologbon ki se be nikan yo ti o da bi olorun gbati efa ti o gba ohun satani gbo ohun esogbo ti o je ohun ti ani ko ma je eyi ni o fi di afoju nipa ti emi eyi ni ifoju okan ni o fi ba gbogbo awon ti won ti inu adam ati efa jade ki se be nikan awon ese ti an da paapa gege bi ese aigboran abi ese ki a jo ara wa loju ese mo to tan ese wipe a ro pe a je eni rere fun ara wa ese aigboran ese agidi ati ese iborisa ati ese agabagebe pelu aigbagbo pelu imotipara awon nkan won yi won mu ifoju ba wa je ka wo orin dafidi ori 95 orin dafidi ori 95 9:1-9 lati ese ikerin fadaka ati wura li re won ije orisa won ise owo eniyan won li enu won ko le soro won li oju won ko le riran eyi nso nipa orisa won eyi nso nipa ere gbigbe won wipe won li enu won ko le soro won li oju sugbon won ko le riran oni won li eti o sugbon won ko le gboran ni ese ikefa won ni imu sugbon won ko gborun won li owo sugbon won ko lo won li ese sugbon won ko rin be ni won ko soro lati ofun won jade wo ese ikejo dara dara awon tin se won awon tin se awon orisa won yi awon tin gbe awon ere won yi ati awon tin sin won awon tin se won yo dabi won won je afoju bi ti won awon ti o nsin orisa won je afoju pelu o so pe be le olukuluku eni ti o gbe kele won be ni olukuluku awon ti o gbe kele orisa awon ti o gbe kele se owo won iwo na wo dara dara eni ti o ge igi ninu igbo ti o lo die lara igi yi lati fi dana ti o wa fi die lara igi yi gbe ibeji ti o ngbe kaakiri gege bi olorun ti o ngbe kaakiri be ni gege bi orisa akunlebo o mo wi pe afoju ni ru eni be eni ti o ntara re je ti o lo kunle ni waju idi iroko ti o so wi pe ki igi ki o fun lomo o mo wi pe afoju ni ru eni be eni ti o gbe okuta sile ti o tapole lori to njo kaakiri ti o njo yika okuta yi ti o ro wi pe okuta ni yo seun lore o mo wi pe afoju ni ru eni be on la fi so fun wi pe won gbe ere o sese ki o je ere fadaka tabi ere wura wi pe won sin sin won won bo won wi pe awon to nse won yo dabi won wi pe iru awon wonyi ese borisa won o mu ifoju okan ba won wo iwe owe ori ogbon iwe owe ori ogbon ese iketa dinlogun oju ti o sin baba re je ti o gan ati gbo ti iya re kana kana eba odo ni yo yo jade omo idi asi mu je awon omo wa ko ye won wi pe bi won ba ni baba ti omo bi beli bi won ba ni iya ti omo eko oro olorun bi won ba ni awon obi ti o je wi pe lojojumo ni won ma ngbe ilana ati ipinu oro ebi won le ori bibeli ojojumo nkan ki nkan ti won ba fe se eko ti won ko awon omo won gbele oro olorun sugbon awon omo won yi o sese ki won ma sin baba won je o sese ki awon omo won yi nitori pe won ti lo si ile iwe o sese boya baba omowe iya omowe sugbon omo olorun iya o kawe sugbon o ka bibeli iya o mo nipa ona America abi ona ona Japan tabi ko mo ona ilu England sugbon mo ona ilu orun rere iya o mo oba ko mo ijoye ninu aye sugbon mo Jesu oba awon oba asin fi ona olorun ko awon omo sugbon awon omo won yi won ma sin baba won je won ma gan ati gbo ti iya won o so fun wa pe eye kana kana eba odo ni yo yo oju won jade eyi ni a fi so won di afoju o ni omo idi eye miran ni yi ni ni eyi o so pe oni o mu oju won ni o mu je ohun ti o so ni pe a so won di afoju sugbon ki o to ro we pe awon mode nikan ni an ba wi iwo paapa ti o je agbalagba oni alufa oni oluko ni gege bi baba ninu olowa eni ti o fi ona iye anipe kan han eni ti o so bi a se ni lati gbe yawo aso ti ani lati wo irin ti ani lati rin oro ti ani lati so ise ti o ni gbagbo ni lati se o nso fun wa a nso fun wa awon ohun amuye ti a fi le pese wa sile fun orun rere sugbon bi o ba nsin baba re ninu igbagbo ti o nsin je bi o ba ndagun la pe pe odun so lenu mo se nso niyan won mo wahala ti mo ni won mo e ti mo ndojuko bi o ba nsin baba re ninu oluwa bi o ba nsin je ti o ngan oro olorun ti o ngbo oni o de afoju nitori wo pe kana kana e ba odo ni yo yoju re jade eyi ni a fi nso awon elomiran ni a fi nso won de afoju o sese boya o lo sinu imoti para ni o sese o lo sinu iborisa o sese agabagebe ni o kun aye re tabi aigboran tabi afojudi oni iru eni be o de afoju nipa ti emi sugbon kini bawo le a se le ni iwosan fun okan okunkun bawo ni a se le mu ifoju okan yi bawo ni a se le mu kuro Jesu Kristi ni eni ti o to lati se iru ise be oni gbanila oni mu ifoju okan kuro oni le okunkun wa lo nitori oni imole aye oni imole fun okan okunkun eni kokan wa je ki a wo Corinthians keji ori keta Corinthians keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu laelae iboju na wa lai ka soke iboju ti a ti mu kuro ninu Kristi sori iboju ti a ti mu kuro ninu Kristi sugbon titi di oni oloni nigba kugba ti a ba nka Mose iboju na nbe li okan won sugbon nígbà tí òun bá yí padà sí olówa. A ó mú ìbòjú náà kúrò. O ni a fi sọ wípé kí a tọ Ọlọ́run wá. O ni a fi sọ wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a kọ̀ sílẹ̀. O ni a fi sọ wípé kí a ké pe Jésù Kristi, ẹni tí ó lè mú ìfọ́jú ọkàn kúrò. Ṣé orí ohun tí a kọ́ lónìí nínú wíwa inú ìwé mímọ́? Ṣé orí Bartimeo afọ́jú bí ó ti ń gbọ́ ìró ẹsẹ̀ ọ̀pọ̀ ènìyàn? Bí ó ti ń rí wípé nǹkan kan ṣẹlẹ̀, ó ń bìíní wípé kí ló dé? Tí ọ̀pọ̀ ènìyàn wà báyìí ló gbọ́ wípé Jésù Kristi, ọmọ Dáfídì ló ń kọjá lọ. Bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ké tantan wípé Jésù Kristi, ọmọ Dáfídì, ṣàánú fún mi. Ní àwọn tí ó wà ní àyíká ẹ̀ ni wọ́n sọ wípé kí ó pa ẹnu mọ́. Ṣùgbọ́n bí wọ́n ti ń da lẹ́kun, bẹ́ẹ̀ ni ó tún kígbe jù bẹ́ẹ̀ lọ wípé Jésù Kristi, ọmọ Dáfídì, ṣàánú fún mi. A rí wípé bí Jésù ti ń sọ̀rọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ó ń lọ sí Jerusalemu láti kú fún ẹ̀ṣẹ̀ wa, bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan tí ó ṣe pàtàkì láti lọ sí Calvary, òun ló ń bá lọ, ó dẹ̀sẹ̀ dúró. Bí ó ti dẹ̀sẹ̀ dúró, bẹ́ẹ̀ ni ó ní kí wọ́n pè wá. Bí wọ́n ti pè wá ni orí wípé kí ni o fẹ́ kí n ṣe fún ọ, ni ó sọ wípé òun fẹ́ ríran ni. Òun fẹ́ ríran ni, rántí wípé kò dákẹ́ o. Àwọn Yorùbá wọn sọ fún wa pé bí a bá dákẹ́, tara ẹni a bá ni dákẹ́. Bí o bá dákẹ́ sínú ẹ̀ṣẹ̀, bí o bá dákẹ́ sínú àìṣòdodo, bí o bá dákẹ́ sínú àìṣòótọ́, bí o bá dákẹ́ sínú èké àti irọ́, bí o bá dákẹ́ sínú ìwà òkùnkùn, tara rẹ àbá ọ dákẹ́. Ṣùgbọ́n wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀, kì í pẹ́ lórí ìkúnlẹ̀. Bí o bá ké tantan, bí o bá ké pe Ọlọ́run wípé Ọlọ́run dáríjì mi, Ọlọ́run ṣàánú fún mi, mo fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, Ọlọ́run ìfọ́jú ọkàn yìí mú kúrò. Ó ní nígbà tí o bá tọ Jésù Kristi wá, nígbà tí o bá yí padà sí Olúwa, ó ní yóò mú ìbòjú náà kúrò. Nítorí bẹ́ẹ̀ tọ Ọlọ́run wá lónìí, o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí ló tún dúró dè? O ti gbọ́ wípé Jésù Kristi nìkan, òun ni ó rú ẹbọ fún wa, àrókún àti àrúdà. Jésù Kristi nìkan, òun ni ó wá la ọ̀nà ìyè fún wa. Ó ní èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹni tí ó lè wá sọ́dọ̀ Bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Gba tí ó ti mọ̀ wípé Jésù Kristi ní ọ̀nà ìyè, ó ṣe dìde. Ó ṣe sọ wípé èmi ó tọ Ọlọ́run lọ. Ó ṣe sọ wípé èmi ó sọ fún Ọlọ́run wípé mo ti dẹ́ṣẹ̀ sí ọ àti sí àwọn aládùúgbò mi. Mi ò yẹ ilé ẹni tí àbá máa pèlé ọmọ rẹ. Ṣùgbọ́n dáríjì mi, fi àánú Jésù Kristi, fi gbà mí là, fi ẹ̀jẹ̀ Jésù Kristi kí o fi wẹ̀ mí. Kí la tún dúró fún? Sọ fún Ọlọ́run. Dìde dúró lórí ẹsẹ̀ rẹ, tàbí kí o kúnlẹ̀ lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé ìfọ́jú ọkàn tí ó ń bá ọjà, ìfọ́jú ọkàn tí ó wà pẹ̀lú rẹ, ó ń fẹ́ kí Ọlọ́run kí o mú ọ kúrò. Ó ń fẹ́ kí a gba ọkàn rẹ là, ó ń fẹ́ kí a ṣe ọ níyè, ó ń fẹ́ kí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, ìbáṣe ìmùtípa ni, ìbáṣe àìgbàgbọ́ ni, ìbáṣe ìbọ̀rìṣà ni, ìbáṣe àìpọ́ran ni, ìbáṣe àgàbàgebè, ìbáṣe wípé o jẹ́ olórí gbogbo ẹni tí ń ṣe tinú rẹ̀, ìbáṣe wípé o jẹ́ aláṣẹ rége, o jẹ́ ẹni tí a ń báwù ṣùgbọ́n tí ń wárùnkì. Sọ fún Ọlọ́run wípé ìfẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ìfọ́jú ọkàn tí ó bá ọjà, mo fẹ́ kí Ọlọ́run mú un kúrò. Kíkẹ́ Ọlọ́run, kíkẹ́ Ọlọ́run, ó ṣe tán nísinsìnyí láti dáríjì ọ, láti gbà ọ́ là, láti mú ìfọ́jú ọkàn kúrò, láti jẹ́ kí o lè bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́. Kí o bá lè jẹ́ ẹni tí a ṣí lójú, tí yóò lè rí iyì àìní pẹ̀lú. Bí o bá gbàdúrà, ó dájú wípé Ọlọ́run yóò gbọ́.
1: This CLM Radio, the spiritual welfare is our concern.
2: Iwe Wuli Danieli, ori ikokanla, pelu, li odun kini Dariusi, ara media, emi papa duro lati mu lokanle, ati lati fi idire kale. Njeni sisi yi, li emi ofi otito han, kie si, oba meta pelu, ni yo dide ni pasia, ekeni yo si shi oloro jugubu wanlo, ati ni pagbarare, ni yo fi ororu gugubu wansoke si joba heleni. Oba alagbara kan yóò sì dìde, yóò sì fi agbára ńlá ṣe àkóso, yóò sì máa ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ inú rẹ̀. Nígbà tí òun bá dìde tán, ìjọba rẹ̀ yóò fọ́, a ó sì pín in sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ọ̀run, kì í sì ṣe fún ọmọ rẹ̀, pẹ̀lú kì í sì ṣe nínú agbára rẹ̀ tí òun fi jọba, nítorí tí a ó fa ìjọba rẹ̀ tu àní fún ẹlòmíràn lẹ́yìn àwọn wọ̀nyí. Ọba ìhà Gúúsù yóò sì lágbára, ṣùgbọ́n ọ̀kan nínú àwọn balógun rẹ̀ òun ó sì lágbára jù lọ, yóò sì jọba, ìjọba rẹ̀ yóò jẹ́ ìjọba ńlá. Lẹ́yìn ọdún pípọ̀, wọ́n sì kó ara wọn jọpọ̀. Ọmọbìnrin ọba Gúúsù yóò wá sọ́dọ̀ ọba Àríwá láti bá a dá májẹ̀mú, ṣùgbọ́n òun kì yóò lè di agbára apá náà mú, bẹ́ẹ̀ ni òun kì yóò lè dúró tàbí apá rẹ̀, ṣùgbọ́n a ó fi òun sílẹ̀ àti àwọn tí ó mú un wá, àti ẹni tí ó bí i, àti ẹni tí ń mú un lọ́kànlé lé àkókò tí ó kọjá. Ṣùgbọ́n nínú ẹ̀ka gbòǹgbò rẹ̀ ni ẹnìkan yóò dìde ní ipò rẹ̀, ẹni tí yóò wá pẹ̀lú ogun, yóò sì wọ ìlú olódi ọba Àríwá, yóò sì bá wọn ṣe, yóò sì borí. Òun sì kó òrìṣà wọn pẹ̀lú èrè dídà wọn àti ohun èlò wọn dáradára, ti fàdákà àti ti wúrà ní ìgbèkùn lọ sí Íjíbítì. Òun sì dúró lé ọdún mélòó kan kúrò lọ́dọ̀ ọba Àríwá. Òun sì lọ sí ìjọba ọba Gúúsù, ṣùgbọ́n yóò yí padà sí ilẹ̀ ohun tìkára rẹ̀, ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ yóò rú sókè, wọ́n sì gbá ogun ńlá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jọ. Ẹnìkan yóò wọlé wá, yóò sì bolẹ̀, yóò sì kọjá lọ, nígbà náà ni yóò padà, yóò sì gbé ogun lọ sí ìlú olódi rẹ̀. Ọba Gúúsù yóò sì fi ìbínú ru sókè, yóò sì jáde wá bá a jà, àní ọba Àríwá náà. Òun sì kó ènìyàn púpọ̀ jọ, ṣùgbọ́n a ó fi ọ̀pọ̀lọpọ̀ náà lé e lọ́wọ́, yóò sì kó ọ̀pọ̀lọpọ̀ náà lọ, ọkàn rẹ̀ yóò sì gbé sókè. Òun sì bí ọ̀pọ̀lọpọ̀ ẹgbàá àrùn ènìyàn ṣubú, ṣùgbọ́n a kì yóò fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nípa èyí, nítorí pé ọba Àríwá yóò sì yí padà, yóò sì kó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jọ tí yóò pọ̀ ju ti ìṣáájú lọ, yóò sì wá lẹ́yìn ọdún mélòó kan pẹ̀lú ogun ńlá àti ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀. Lé àkókò wọn ni lé ọ̀pọ̀lọpọ̀ yóò sì dìde sí ọba Gúúsù, àwọn ọlọ̀tẹ̀ nínú àwọn ènìyàn rẹ̀ yóò sì gbé ara wọn ga láti fi ẹsẹ̀ ìran náà múlẹ̀ pẹ̀lú, ṣùgbọ́n wọn ó ṣubú. Bẹ́ẹ̀ ni ọba Àríwá yóò sì wá, yóò sì mọdi, yóò sì gba ìlú olódi. Apá ogun ọba Gúúsù kì yóò lè dúró, àti àwọn àyànfẹ́ ènìyàn rẹ̀ bẹ́ẹ̀ ni kì yóò sì agbára láti dá a dúró, ṣùgbọ́n ẹni tí ó tọ̀ ọ́ wá yóò máa ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ inú ara rẹ̀, kì yóò sì sí ẹni tí yóò dúró níwájú rẹ̀, òun ó sì dúró ní ilẹ̀ dáradára nì, tí yóò sì fi ọwọ́ rẹ̀ parun. Òun ó sì gbé ojú rẹ̀ sókè láti wọ̀ ọ́ nípa agbára gbogbo ìjọba rẹ̀, yóò sì bá a dá májẹ̀mú, bẹ́ẹ̀ ni yóò ṣe. Òun ó sì fi ọmọbìnrin àwọn obìnrin fún un láti bà á jẹ́, ṣùgbọ́n òun kì yóò dúró, bẹ́ẹ̀ ni kì yóò sì ṣe tirẹ̀. Lẹ́yìn èyí yóò kọ ojú rẹ̀ sí erékùsù wọn nì, yóò sì gba ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n balógun kan fún ara rẹ̀ yóò fi òpin sí ẹ̀gàn rẹ̀, àti nípò èyí yóò mú ẹ̀gàn rẹ̀ padà wá sórí ara rẹ̀. Nígbà náà ni yóò sì yí ojú rẹ̀ padà sí ìlú olódi òun tìkára rẹ̀, ṣùgbọ́n yóò kọsẹ̀, yóò sì ṣubú, a kì yóò sì rí i mọ́. Nígbà náà ni ẹnìkan yóò dìde ní ipò rẹ̀ tí yóò mú agbowó òde kan rí kọjá nínú ògo ìjọba ilẹ̀ Júdà, ṣùgbọ́n níwọ̀n ìjọ mélòó kan ni a ó sì parun, kì yóò ṣe nípa ìbínú tàbí lójú ogun. Ní ipò rẹ̀ ni ènìyàn lásán kan yóò dìde, ẹni tí wọn kì yóò fi ọlá ọba fún, ṣùgbọ́n yóò wá lójijì, yóò sì fi arékérekè gba ìjọba. Ogun tí ń boni mọ́lẹ̀ lẹ á fi bò wọ́n mọ́lẹ̀ níwájú rẹ̀, a ó sì fọ ọ̀túútú, àti pẹ̀lú ọmọ aládé májẹ̀mú kan. Àtìlẹ́yìn ìgbà tí a bá ti bá a ṣe ìpinnu tán, yóò fi ẹ̀tàn ṣiṣẹ́, yóò sì gòkè lọ, yóò sì fi ènìyàn díẹ̀ borí, yóò sì wọ gbogbo ibi ìgbèríko ọlọ́ràá, yóò sì ṣe ohun tí àwọn baba rẹ̀ kò ṣe rí, tàbí àwọn baba ńlá rẹ̀. Yóò sì fọ́n ìkógún, ìfà àti ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ká sí àárín wọn, yóò sì gbèrò tẹ́lẹ̀ sí ìlú olódi, àní títí àkókò kan. Yóò sì rú agbára àti ìgboyà rẹ̀ sókè sí ọba Gúúsù ti ohun tí ogun ńlá, a ó sì rú ọba Gúúsù sókè sí ìjà pẹ̀lú ogun ńláńlá àti alágbára púpọ̀, ṣùgbọ́n òun kì yóò lè dúró, nítorí wọn ó gba èrò tẹ́lẹ̀ sí i. Àwọn ẹni tí ó jẹ nínú àdídùn rẹ̀ ni yóò parun, ogun rẹ̀ yóò sì tàn kálẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì ṣubú ní pípa. Ọkàn àwọn ọba méjèèjì wọ̀nyí ni yóò wà láti ṣe búburú, wọn ó sì máa sọ̀rọ̀ èké lórí tábìlì kan, ṣùgbọ́n kì yóò jẹ́ rere, nítorí pé òpin yóò wà lé àkókò tí a pinnu. Nígbà náà ni yóò padà lọ sí ilẹ̀ ohun tìkára rẹ̀ tí ohun ti ọrọ̀ púpọ̀, ọkàn rẹ̀ yóò sì lòdì sí májẹ̀mú mímọ́ ni, yóò ṣe é, yóò sì padà lọ sí ilẹ̀ ohun tìkára rẹ̀, yóò sì padà wá ní àkókò tí a pinnu, yóò sì wá sí ìhà Gúúsù, ṣùgbọ́n kì yóò rí bíi ti ìṣáájú ní ìkẹyìn, nítorí pé ọkọ̀ àwọn ará Kítìmù yóò tọ̀ ọ́ wá, nítorí náà ni yóò ṣe dààmú, yóò sì yí padà, yóò sì ní ìbínú sí májẹ̀mú mímọ́ ni, bẹ́ẹ̀ ni yóò ṣe, àní òun ó yí padà, yóò sì tún ní ìdàpọ̀ pẹ̀lú àwọn tí ó kọ májẹ̀mú mímọ́ náà sílẹ̀. Agbára ogun yóò sì dúró lé apá tirẹ̀, wọ́n sì sọ ibi mímọ́, àní ìlú olódi náà di àìmọ́, wọ́n sì mú ẹbọ ojoojúmọ́ kúrò, won si gbe irira isoda horo ni kale ati iru awon tin se buburu si majemu ni ni yo fi oro iponi mushote sugbon awon eniyan ti o mo olorun yo mu okan le won si ma se ise agbara awon ti o muye ninu awon eniyan yo ma ko opolopo sugbon won ma ti pa oju idasubu ati nipa ina ati nipa igbekun ati nipa ikogun nijo mi lo kan nje ni isisin yi nigba ti won subu a fi ran lowo di ran won lowo sugbon opolopo ni yo fi etan fi ara mo won awon elomiran ninu awon ti o moye yo si subu lati dan won wo ati lati we won mo ati lati so won di funfun ani titi fi di akoko opin nitori pe yo wa ni akoko ti a pinu oba na yo si ma se gege bi ife inu re ohun si gbe ara re ga yo si gbe ara re ga ju gbogbo olorun lo yo si ma soro ohun iyanu si olorun awon olorun yo si ma se rere titi a fi pari ibinu nitori a o mu eyi ti a ti pinu re se be ni ohun ki yo se ka olorun awon baba re si tabi ife awon obirin ohun ki yo se ka olorun kan si nitori ti yo gbe ara re ga ju eni gbogbo lo sugbon ni ipo re yo ma bu ola fun olorun awon ilu olodi ani olorun kan ti awon baba re ko mo ri ni yo ma fi wura ati fadaka ati okuta iyebiye ati ohun daradara bu ola fun be gege ni yo se ninu ilu olodi won ni ti o lagbara julo nipa iranlowo olorun ajeji eni ti o jewo re ni yo fi ogo fun ti o si mu se alakoso opolopo yo si pin ile fun liere le akoko opin oba gusu yo kan oba ariwa yo si fi keke ati eleshin ati opolopo oko polu bi afeyi kaiji ohun o si wo ile won ni yo si bu won mole yo si re koja yo si wo ile ologo ni pelu opolopo ni a o si bisubu sugbon awon wonyi ni yo si bo lowo re ani edomu ati muabu ati olori awon omo amuni ohun o si na owo re jade si ile won ni pelu ile egypti ki yo si la sugbon ohun o lagbara lori isurawura ati ti fadaka ati lori gbogbo ohun daradara ni ile egypti ati awon ara libya awon ara ethiopia yo si wa leyin re sugbon ihin lati ila orun ati lati iwo orun wa yo damu re nitori na yo se fi ibinu nla jade lo lati ma parun ati lati mu opolopo kuro patapata ohun o si pago afin re laarin omi koju si oke mimo ologo ni sugbon ohun o si de opin re ki yo si se eni ti yo ran lowo.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki a gbadura. Adupe iwo Olorun wi pe iwo li o ma nfi esimi fun okan esimi. O si ma nfun ni ni ifokan bale nigba ti a ba wa si odo re. Adupe fun oro re ati fun emi re ti ma to ni sona. Ambe o wi pe nje bi o ba tin dare wa ti o si n to wa sona emi ti o ma n gba si o lenu wa fi fun wa
4: amen
3: agbara ti o ma n se ife re fi fun wa
4: amen
3: a se be we pe gbogbo okan asako ati ti o ma n rin kiri e ti o ma n ko lodo iwo olorun alaaye je ki o jina si wa
4: amen
3: je ka le duro ti ode opin ni oruko Jesu Kristi oluwa wa. Fun akoko kokoro ti ani ni aoye oro Olorun wo nipa etoni Olorun inu aye ti a wa o je aye ti a o ti wari awon oporo ati eletan ni won ma bi mo ton ma so pe baba tunde tabi iyabo iya ki pada wa bi baba ba si ti lo o lo na niyen ko si baba tunde ko si si iyabo bi a ba n pe obe kale men to se la se n loruko won pe obe ni aye je ibi ti a o ti wari awon ti won ni ogbon die won ma nso wi pe ta lo mola nitori wepe oju wa kori na ju igi mo wa lo asi je ope to be to je wepe eyi to nbo leyin ola ko la si wa loju ko si ye wa o ni itoni olorun sese pataki ni gbogbo igbese ti a ba nfe gbe ni igbese aye wa awo itoni olorun ni exodu mo nka ese ti o gbeyin ninu ori ikejila exodu ori ikokan le ni aadota exodu ori ikejila mutografara ese ikokan le ni aadota o si se ile ojo na gan Oluwa mu awon omo Israeli jade kuro ni ile Egypt gege bi ogun won mo fe ki o fiyesi wipe ki se Mose le o mu awon omo Israeli jade ki si se Aaron ki si se ninu agbara ti awon ti kara won ni won fi jade Olorun fun rara re Oluwa orun ohun aye eleda wa eni ti o mo opin lati ibere eni ti o mo igbese aye wa eni ti o si nfe saanu fun wa ninu ife re pelu owo agbara re ni o ko si awon mo Israeli ori wipe bi won ti le ti je iran Abrahamu sugbon gege bi eni to nka bibeli o ti mo wepe Joseph ni eni tiata si Egypt bi ojo tin gori ojo ti odun sin gori odun ni iyan bere si ni mu ni Egypt iyan yin si mu de Canaan ni bi ti Jacob ati awon omo re ti won wa bi asin gbo iroyin wepe opo unje wa ni Egypt be ni Jacob ran awon omo wonyi ni won lo Itana gun pupo sugbon ni ipari gbogbo re ni awon mewa ti aran lo ni won ri wepe won ni isoro pupo nitori Joseph o nbi won lere oro o ro we o so fun wipe se ki se pe e wa se ami ni ile Egypt e nfe ri ihoho ile na won ni da o rara ki se be sugbon o fi ye won wipe bi won ba fe ounje won lati mu Benjamin ti o je aburo won ikeyin ti o si je omo iya Joseph won lati mu wa nigbati oro yi doju e gbati o ya ni Joseph fi ara re han fun awon eniyan won yi eyi ni o gbe Jacob ati awon omo re ati awon ti awon eniyan won ti bi pelu ni o mu owo si Egypt gbato ya Jacob ku awon baba nla meji lawon yi pelu Joseph awon na ku pelu awon omo Jacob nigbati ati yi oruko Jacob pada si Israeli awon won yi tedo ni ipinle Gosheni ni ti ile orile ede Egypt sugbon nigbati o ya iya nje won oju npon won won di eru ni inu isiru yin ni won wa ni won fi kepe oluwa ni olorun ran Mose si won o si so wipe oun fe yo won jade opolopo ise ami ati ise iyanu ni olorun ni lati se ki o to yo won jade nigba ti won jade tan ni a wa nso fun anisinsin wipe o si se le ojo na gan Oluwa mu awon omo Israeli jade kuro ni ile Egypt. Ile Egypt ni a fi se apere fun wa wipe o je ile eru isinru o si je apere ile to wa ti awon eniyan won ti won o le se bi won tin fe o je apere aye gbogbo ani ati wa ninu aye tele tele ti a je eru ese eru esu ti a si n sin oluwa ororo ni ti a n pe ni satani ṣugbọn nigba ti o wo oluwa eni ti o fe wa eni ti o mo wa eni ti o si mo we pe ohun o fe ki a ṣegbe nitori okan wa se yebiye ni oju re o yo wa jade kuro ninu ese ti a wa nitori wo pe a ti fi Jesu Kristi rubo fun wa eyi ni a ti fi han wi pe eyi yi ni odo agutan olorun eni ti o ko ese araye lo eyi ni o tumo si igbala bi a ba mo ese wa ti a ke pe oluwa ti a si jewo ese wonyi fun olorun ti o dariji wa a di eni igbala lese kese ti a ti di eni igbala ni aye wa ife wa okan wa ara wa ise wa eto isise wa nisise ntele ni a ko gbogbo re patapata ni a ko le olorun lowo awon ti ko ni oye igbala ati oye ona igbagbo won a ma ro wi pe mo ti di onigbagbo eje wi pe mo n lo si ijoba orun ṣugbọn nipa ipinu isise ati eto igbesi aye mi iyen wa lowo temi ikan tin ba fe ma se ohun to ba wun mi ma dawole ṣugbọn gege bi eni ti o n fe mo kini inu olorun kini ife olorun bi a ba ti ni igbala ni a je ki olorun ki o di adari oko ti a wo ohun lo ma n fi eto si igbesi aye wa ohun lo ma n to wa ki se ti wa mo lati ma dari igbesi aye wa awon oluko wa n ko wa nipa eto igbeyawo fun onigbagbo ninu aye a ki pe enikeni joko we pe bayi ni a se n gbeyawo ko si itoni o ni isina pupo se wa ni igbeyawo awon opolopo to si n je wipe se awa na ti mo ni ile yoruba won so wipe iyawo ti a fi ijo fe iran ni owo lo awon iyawo won yi ti a n fe ti a o si mona bi a ti n fe yawo ile ijo la ti n ba won pade tabi idi tete ni a ti n ba won pade o si se se ninu oja ki a ba won pade awon ta ba pade be won ki le duro nile nitori wipe awon paapa a o fi panitan fun won baba ati won o fe pupo ni iya ati won na o se se ko je ikarun tabi ikefa ninu ile bi awon na si ti n dagba ni won wo arowoto won gege bi okan omugo won bo ba se dari won be ni won tele ṣugbọn awa ni olorun se ni olori ire bi o ba wa nibi ni asale yi ti o n gbọ awon eko wonyi a o pa ni itan fun wa wipe awon baba wa ki won ki o to gbeyawo wipe enikan pe won joko o bere si ni so fun won gege bi a se n gbese ko ri be tabi ki a so fun wa wipe gba ti a n ka iwe iroyin ti awon orile ede ti won ma n te jade wipe ah mo ma se alarin ba pade eto igbeyawo won si so fun ninu iwe iroyin wipe ba se n gbeyawo niyi se e ma ri ka ninu iwe iroyin tabi ni itan alo ti a ma n pa ni asale eti abajoko si idi emu ati idi oti tabi ti a n ta ayo bo si je ludo ni atanamori ti a n ta a o pa ni itan fun wa wipe enibi ti a ti n ta ayo tabi ludo tabi nibi ti a ti n mu oti ni won wa n si wa leti ti won so fun wa wipe bi a se n gbe isise niyi rara o ki ri be ṣugbọn awa ni olorun diidi joko ni o kọ bibeli fun awa n ṣe fun wa lati oju ewe kan de oju ewe miran wipe ki a ma ba ṣe ẹsẹ gbe ki aye wa ki o ma ba daru ki o ma ba dabi ẹni wipe a o le kẹsẹ jari ni ọna ti igbagbọ olorun wa n sọ fun wa wipe itọni wa mo si ku ọ ku oriire ko wa laṣalẹ yi abi inu ọdunba to n gbọ ẹkọ ọrọ ọlọrun Àwọn tí Ọlọ́run darí ni a fẹ́ kà nípa wọn yìí, mo sì ń bẹ Ọlọ́run wípé bí ó ṣe ń jẹ́ kí a gbọ́, kí ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe. Kí a lè ṣe ìfẹ́ Ọlọ́run títí ó fi rí Jésù lójúkojú nígbà tí a bá dé ọ̀run. Àwọn wọ̀nyí lẹ́yìn tí Ọlọ́run gba ọkàn wọn là, tí ó yọ wọ́n kúrò nínú oko ẹrú àti tí ó yọ wọ́n kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà, ni a ń sọ fún wa ní orí ìkẹtàlá Exodus. Ẹsẹ̀ ìkẹta Mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ̀ran ti ọjọ́ òní. Nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní Íjíbítì, kúrò lé oko ẹrú, nítorí ọwọ́ agbára lé Olúwa fi mú yín jáde kúrò níhìn-ín, a kì yóò jẹ àkàrà wíwú. Ó ń sọ fún wa, ó ní ìwọ tí a ti gba ọkàn rẹ̀ là, ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí o ti kọ̀ ọ́ sílẹ̀, ìwọ tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀, tí o ti di ènìyàn ọ̀tun, ẹ̀dá titun. Ó ní ẹ̀ran tí ọjọ́ òní, ọjọ́ tí a gbà ọ́ là, ọjọ́ tí a fi ìmọ́lẹ̀ hàn fún ọ, ọjọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó là ọ́ lóye, tí ó jẹ́ kí o mọ̀ wípé ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀, wípé ó wà. Ó ní ẹ̀ran ti ọjọ́ òní. Nínú èyí tí ẹ̀yin jáde kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú ayé, kúrò nínú ìfẹ́ ti ara ẹni, kúrò nínú ìwà oríkunkun ti àtijọ́, ó ní àní láti rántí. Èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀, bóyá o fẹ́ gbé ìyàwó ni. Ó ṣeéṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn ìpàkọ́ rẹ, kí ó máa sọ fún ọ wípé, kí ó máa tì ọ́ gbọ̀n-ọ́n-gbọ̀n wípé kí o ṣe èyí tàbí kí o ṣe èyí nì. Mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Ó ní ọjọ́ ńlá ni ọjọ́ náà tí Jésù tí ó gbà mí, ọjọ́ tí a fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́, ọjọ́ ńlá ni ọjọ́ náà. Kò sì yẹ kí o gbàgbé. Ó ṣeéṣe níbi tí o ti ń wá owó, níbi tí o ti ń fẹ́ ṣòwò, kí àwọn ènìyàn kí wọn kí ó fẹ́ kí o ṣe fàyàwọ́, rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Wípé o tún ní sáré bí ayé ṣe ń sáré, o ní jẹ bí ayé ṣe ń jẹ, o ní wọṣọ gẹ́gẹ́ bí ayé ṣe ń wọṣọ, o sì ní gbéyàwó tìrẹ gẹ́gẹ́ bí ayé ṣe ń gbéyàwó. Bí o bá fẹ́ jẹ aṣẹ́gun, o ní láti máa rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là, ọjọ́ tí a sọ wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ṣùgbọ́n tí mo fẹ́ kí o yí ọ ni wípé gẹ́rẹ́ tí a gba ọkàn àwọn ènìyàn wọ̀nyí là, ni kìí ṣe wípé ọkàn wọn nìkan ni Ọlọ́run gbà. Ó gba ètò ìgbésí ayé wọn, ó gba ẹ̀mí wọn, ó gba ọkàn wọn. Ó wá bẹ̀rẹ̀ sí ní darí wọn, ó bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso wọn ní Exodus orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkejìléní ogún. Wọ́n sì mú ọ̀nà àjò wọn pọ̀n láti Sukkoti lọ, wọ́n sì dó sí Etamu létí ijù. Olúwa sì ń lọ níwájú wọn. Olúwa sì ń lọ níwájú wọn. Ìwọ tó ṣáájú Ọlọ́run, níbo ló ń sáré lọ? Bó bá sáré ṣáájú Ọlọ́run, wà á pòfo. Gbà tó bá sáré, ibi tọ́lọ́run ò bá ẹ dé, wà á kan ìdí nínú iyọ̀. Ilẹ̀ iyọ̀ níbi tí ẹnikẹ́ni kì í gbé ilẹ̀ aṣálẹ̀, wà á débẹ̀. O sì mọ̀ pé ní aginjù, o mọ ibi tí omi wà, wà á kan àpáta. Báwo ló ṣe fẹ́ mú omi jáde nínú àpáta? Ìwọ tó fẹ́ gbéyàwó, tó ti gbé kan rí, tó sì béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tó lágbára tó bẹ́ẹ̀, tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀, tó gbéyàwó fún Ádámù, ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí Enoki, ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí Noa, àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́, ẹni tí ó yẹ kí a gbẹ́kẹ̀lé, níbo ló ń sáré lọ? Àwọn wọ̀nyí, gbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì, ó yẹ kí wọ́n kánjú. o ye ki won ki o be si ni sare sugbon won duro de oluwa won si so fun wa wipe oluwa si nlo ni waju won ninu owon awo somo li osan lati ma se amona won amona ni eni ti o mo ona to si nlo se waju ti o so fun wa wipe ibi ni ki o gbe ese re si ki o lo si ihin tabi ki o lo si ohun lat ati le oru li owon ina lati ma fi imole fun won lati ma rin li osan ati le oru owon awo somo na ko kuro li osan tabi owon ina li oru ni waju awon eniyan na eduro sebi mose ti wa le aginju saju akoko yi fun ogoji odun to si man ko awon eran jetro to man ko won rin lati jeun lati momi iru oludari be alakoso be to ti wa ni aginju yi kan na fun ogoji odun olorun o se fi won sile ko so wepe ah sebi mose ti mona awa ti a wa woli kaakiri woli o ti ifeto si igbesi aye ti e iyawo ti e sa lo ko mo bo se ma pe pada awon omo ti e won ya igi won ya ko gbo kan alagidi sinu le ti e owo ti ifeto si le ti e iwo na tun lo ko ti e ba o fe sina niyan mose to ti lo ogoji odun ninu agiju Olorun o fi eto ati mo na mo Israel le lowo Olorun fun ara re o tun saju won je ki nbi o ninu igbeyawo ti re se Olorun saju e shon so ona shon so fun o ninu isowo re ninu oja re nibi ti o ma nlo se Olorun saju re lo awon to nlo sile oti ti won gbe bibeli sile ti won si nka bibeli won le ka samu ju kini lo o ye ki a bi won se olorun lo se amona won lo sile oti awon ti won lo sile cinema ti won lo nwo aworan ara ogiri aworan ti o ma mu eniyan lati roni ife ku fe se olorun lo lo saju won lo tele de won sibe pe e ma bo we yin omo mi e wa wo nkan aramanda lati india se olorun lo nto won abi emi okunkun abi emi esu awon ti won lo si ile tetenkose olorun lo se waju won lo to si nro ko sile to lana sile fun wipe o ya ni ile tete ile oti nko ile ijo nko abi awon ti won fi ese sere ti bolu to di pe igba ti ere ba doju e won abe si ni ju igo fun ara won se olorun lo se amona ti e lo sibe to so pe o ya o ko ri iwasu gbele e lowo iran wiwo lo gbele o lowo sugbon bo se ti amo israeli ni won so fun a wi pe oluwa si nlo saju won e wo numeri ori ikewa numeri ori ikewa eje ki a wo asise ti amo israeli wonyi ti won se nipa itoni olorun numeri ori kewa ki a wo lati ese kokandini ogbon mose si we fun obabu omo ragueli ara midiani ana mose pe awan shilo si ibi ti oluwa ti wi pe emi o fi fun yin wa ba wa lo awa o se ole ore nitori pe oluwa soro rere nipa israeli ran ti wi pe oluwa ni o tin dari awon israeli o lo nsamona won owon ina ni oru ati ikuku ti awo somo gege bi owon pila ni an pe ni owon ni osan gangan o si nlo ni waju won angeli oluwa paapa nlo ni waju won sugbon o to akoko kan Ito ni Olorun dabi eni wo pe o fe su awon eniyan won yi. Ka ma duro de Olorun, o fe su won.

fún bí tí Ọlọ́run ti gba ọkàn rẹ̀ là bí orí bá ń fọ Jésù orí ń fọ mi o a sì mú kúrò bínú ń rán ni Jésù èwo ni mo tún rìn bá mú kúrò a mú kúrò bó dàbí ẹni wípé o wà nípò ìlóyún ni bó bá sá àti bó ti jẹun ẹ̀tọ́ bẹ̀ sí ní jẹ èèwọ̀ tán kà fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé o mọ̀ pé àwọn ẹlẹ́ṣẹ̀ bí ẹ̀fọ́ wà lóko wọn èṣù wa sọ pé wọn ò gbọdọ̀ fẹnu kan ẹ̀fọ́ bó jẹ́ àgbálùmọ̀ ni bó jẹ́ ọsàn ni èṣù wa sọ wípé o gbọdọ̀ jẹ́ bó bá jẹ́ ara ẹ̀ funfun bí lájáde kò gbọdọ̀ jẹ́ bó jẹ́ ẹ̀wà ló jáde lóko ẹ̀ kò gbọdọ̀ jẹ́ bó jẹ́ ọsàn ni a kan máa wọ̀ dànù bó jẹ́ ẹ̀bẹ́pẹ kò gbọdọ̀ jẹ́ ó sì lè wà nípò ìlóyún gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ara nílò nírú ipò bẹ́ẹ̀ bóyá bí ẹyin ni wọn a ti máa ka èèwọ̀ fún wípé òrìṣà ẹni ò gbọdọ̀ jẹyin o òrìṣà ọ̀fẹ́ rere fún ẹ ó fẹ́ kó kú sínú oyún yẹn ni ó tiẹ̀ ṣeéṣe kan wọ́n lè sọ débi wípé kán tún máa ka èèwọ̀ omi mímu fún ẹ ó parí folúwa ẹ ṣùgbọ́n gbà tá a ti di onígbàgbọ́ gbogbo èèwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọsàn ni ìbẹ́pẹ ni gbogbo nǹkan pátápátá làwa ń jẹ tara ẹ̀ ń dán ṣùgbọ́n kò sípò tún sanwó mọ́ bẹ́ẹ̀ náà ni pé ó ń fẹ́ ìmọ̀ràn láti ọ̀dọ̀ ọlọ́run ó ń fẹ́ ìtọ́sọ́nà kò ní pé ó ń sanwó nǹkan tó jẹ́ pé nínú ayé àwọn tí wọ́n ń pè ní kánsẹ́lọ̀ àwọn tí wọ́n ń gbani ní ìmọ̀ràn owó púpọ̀ ni wọ́n ń san fún wọn èyí ni ìṣìnà tí mose àti ọmọ israel tí wọ́n tún fẹ́ wọnú rẹ̀ lọ wọ́n ń sọ fún bábà wí pé a ṣe ọ́ lóore a san fún ọ bó bá lè bá wa lọ nínú ẹsẹ ọgbọ̀n òun sì wí fún pé èmi kì yóò lọ ṣùgbọ́n èmi ó padà lọ sí ilẹ̀ mi àti sọ́dọ̀ ará mi ó sì wí pé má ṣe fi wá sílẹ̀ èmi bẹ̀ ọ́ ìwọ sáà mọ̀ pé ní ìjùlẹ̀ àwa dó sí ìwọ ó sì máa ṣe ojú fún wa ìṣìnà púpọ̀ ni èyí wọ́n ti rí ọwọ́ ọlọ́run agbára ọlọ́run ìtọ́ni ọlọ́run ṣáájú àkókò yìí ṣùgbọ́n wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ara tiwọn wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ẹni tí wọ́n fojú rí ẹni tí wọ́n mọ̀ ta ni ìwọ fẹ́ gbẹ́kẹ̀lé ta ló fẹ́ kó yan ìyàwó fún ọ èyí tó ti ń dúró di ọlọ́run tó lọ́run ti ń tọ́ ọ́ kọ́ ò rántí ìgbà tó fẹ́ ṣiṣẹ́ ni ṣé bí ọlọ́run ló darí rẹ ò rántí kó tó wá sẹ́kọ̀ọ́ ṣe bí ọlọ́run ló darí rẹ ò rántí ilé tó ń gbé ni ṣe bí ọlọ́run ló darí rẹ gbà tíṣẹ́ wọ́n púpọ̀ tí ò sẹ́ni tó ríṣẹ́ ṣe bí ọlọ́run ló darí rẹ síbi tí o ti ríṣẹ́ gbà tí ó dàbí ẹni wípé ẹ̀yìn kan wọ́n níta ṣe bí ọlọ́run ló ti ń darí rẹ ó wá fi ọlọ́run yìí sílẹ̀ ó wá dàbí ẹni wípé ẹ kò ní tọ́ ọmọ ó wá ń lọ bá àwọn ènìyàn wípé ẹ jọwọ́ èyí ni àṣìṣe tí mose àti àwọn àgbà israel tí wọ́n ṣe ní àkókò yìí ṣùgbọ́n ó bá bu sọ pé rárá o mo fẹ́ lọ bá àwọn ará mi wọ́n ní má ṣe bẹ́ẹ̀ tó bá bá wa lọ wàá jẹ́ ojú fún wa mose fẹ́ fi ipò rẹ̀ gẹ́gẹ́ bí adarí gẹ́gẹ́ bí ojú àwọn ènìyàn ó fẹ́ fi sílẹ̀ ó fẹ́ fi fún bábù ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ó rí ìjà tiẹ̀ lọ́dọ̀ ènìyàn bó o bá rí ìjà tiẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn àánú ọlọ́run ni fún ọ ọlọ́run fẹ́ kí o lè tẹ́jú mọ́ òun ni ó ṣe jẹ́ kí irú ẹ̀jẹ̀ kulẹ̀ bẹ́ẹ̀ kí ó wá ayé ní ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n ní ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n wọ́n sì ṣí kúrò ní òkè olúwa ní ìrìn ọjọ́ mẹ́ta àpótí májẹ̀mú olúwa sì ṣíwájú wọn ní ìrìn àjò ọjọ́ mẹ́ta láti wá ibi ìsinmi fún wọn ọlọ́run ló ń wá ibi ìsinmi ṣé wọn mọ̀ pé ìgbà tó bá fẹ́ gbéyàwó ó ń sọ pé mo tiẹ̀ fẹ́ sinmi bí n bá gbéyàwó ń sìn ilé ẹni tí n bá wà máa lè mọ̀ wípé mo débi tí mo ń lọ ọlọ́run ló máa wá ibi ìsinmi orí tí wọ́n sọ wípé àpótí májẹ̀mú olúwa sì ṣíwájú wọn ní ìrìn ọjọ́ mẹ́ta láti wá láti ṣe àwárí ibi ìsinmi fún wọn ọlọ́run ló máa ń ṣe àwárí ibi ìsinmi fún wa ilé tí a ó gbé ọkọ̀ tí a ó fẹ́ ìyàwó tí a ó fẹ́ ọlọ́run ló máa ń wá tó sì máa ń rí tó sì máa ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé òun ti rí i ní ẹsẹ̀ kẹrìnlélọ́gbọ̀n àwọ̀ sánmọ̀ olúwa ń bẹ lórí wọn lé ọ̀sán nígbà tí wọ́n bá sì ṣí kúrò ní ibùdó ó ń sọ fún wa ní exodus orí ìkẹrìnlá

0: ìgbà mìíràn a máa ń ṣe àṣìṣe púpọ̀. Àwọn onígbàgbọ́ kì í mọ kí ní ṣe tí a máa ní ìṣòro. Máa sọ wípé tó bá jẹ ṣe wípé Ọlọ́run ló ń darí mi, èwo ni mo tún wá bá pàdé yìí? Jẹ́ kí a kọ́ ẹ̀kọ́, kí a sì kọ́ ọgbọ́n lára àwọn ọmọ Ísíráẹ̀lì. Mo fẹ́ sọ fún ọ wípé bí ìṣòro bá wà lé ọ̀nà rẹ, ohun tó yẹ kó o wádìí ni wípé wádìí ara rẹ. Béèrè lọ́wọ́ Ọlọ́run wípé èyí tó dé bá mi yìí, kí ni èrèdí rẹ̀? Ohunkóhun ló lè ṣẹlẹ̀. Bóyá ní ìgbéyàwó rẹ, béèrè lọ́wọ́ Ọlọ́run, Olúwa, kí ni dételè dé bá mi? A láyé ọ. Bó bá jẹ́ wípé ìṣòro yìí dé, kí a lè fi agbára Ọlọ́run hàn nígbèsè ayé rẹ. Bó bá jẹ́ pé ìṣòro yìí wà níbẹ̀, kí iṣẹ́ ìyanu kí ó lè ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ, àfihàn ọ́. Bá sì jẹ́ pé àfọwọ́fà rẹ, àfihàn ọ́. Bó bá jẹ́ wípé ó yẹ kí o ronúpìwàdà, àfihàn ọ́. Bákan náà, rántí wípé Ọlọ́run darí àwọn ọmọ Ísíráẹ̀lì, ó sì ń tọ́ wọn, ó sì ń tọ́ wọn. Wọ́n ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé, wọ́n tẹ̀lé Ọlọ́run, wọ́n ń wo ọ̀wọ́n ìkúkú nì àti ọ̀wọ́n iná nì. Wọn ò jẹ́ kí ojú wọn kí ó kúrò. Ọ̀rọ̀ Ọlọ́run ni Ọlọ́run fún wa ní ọjọ́ òní. Bí ò bá jẹ́ kí ojú rẹ kí ó kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, yóò máa darí rẹ. Ṣùgbọ́n wá wo ibi tí Ọlọ́run darí wọn lọ ní Ẹ́xódù orí 14 láti ẹsẹ̀ 10. Nígbà tí Farao sì ń súnmọ́ tòsí, àwọn ọmọ Ísíráẹ̀lì gbé ojú sókè, wọ́n sì kíyèsí àwọn ará Egypt ń bọ̀ lẹ́yìn wọn. Ẹ̀rù sì bà wọ́n gidigidi. Ọmọ Ísíráẹ̀lì sì kígbe pé Olúwa, ó ṣeéṣe nígbà tí o ti ń wá, tí a ti ń tọ́ ọ sọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a ti ń kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a láàyè ọ ní kínníkínní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí ní ìgbéyàwó rẹ, tàbí ní iṣẹ́ rẹ, tàbí ní bó ṣe ń ka Bíbélì, bó ṣe ń gbàdúrà. Ṣùgbọ́n ó ṣeéṣe gẹ́gẹ́ bí a ti ń darí rẹ, tí a ń tọ́ ọ sọ́nà. Ó wá gbójú sókè, ó wá rí èyí tó ti bọ́ nínú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tá à ń pè ní Farao. Ó lè jẹ́ Farao àìsàn, ó lè jẹ́ Farao àìní, ó lè jẹ́ Farao àìríṣẹ́ṣe, ó lè jẹ́ Farao àìtí níyàwó, ó lè jẹ́ òun ló tẹ̀lé ọ. Òkun pa wà níwájú, àwọn òkè wọ́n sì wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì. Ó sì ń sọ wípé ṣé bí wọ́n sọ fún wa wípé bàbá gbọ́tọ̀ Ọlọ́run, wọ́n sọ fún wa wípé bàbá tẹ̀lé ọ̀nà ti Ọlọ́run, pé àlàáfíà ni, ìpèsè ni, àti oore ọ̀fẹ́ ni. Èwo ni mo ń rí yìí? Ṣé bí Farao ta akọ̀ sílẹ̀? Níjẹ lo ni mo ń rí tó ń tẹ̀lé mi? Àbí kì í ṣe àìsàn tó fi mí sí ẹ̀ lọ́jọ́ tí mo rí gbàlà? Òun kọ́ ló tún dé yìí, kí ni kí n ṣe? Wọ́n bá kígbe, ìgbà tí Farao dé, rántí o, bá a bá sọ nǹkan kan fún ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run nípa ìgbéyàwó rẹ, bóyá pé kò ṣe àtúnṣe ń tà sọ fún ẹ pé oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún ọ, pé bó o bá ti ní ìyàwó méjì, dandan ni òun láti ṣe àtúnṣe bó o bá fẹ́ wọ ìjọba Ọlọ́run, tàbí bó o bá tì ní kankan, òun láti dúró de àkókò àti ìgbà tí Ọlọ́run yóò yàn fún ọ, pé o sì ní láti dúró de ìtọ́ni Ọlọ́run. Ó sì jẹ́ wípé o ti ń gbọ́ràn yìí, tọ́lọ́run sì ń tọ́, tínú rẹ̀ ń dùn, tó ń kọrin ayọ̀, tó ń sọ pé gbangba ìjọba Ọlọ́run àjọ débẹ̀ ni, bíná ń jó bójo ń rọ̀, àmàjọ déjọba Ọlọ́run ni. Èṣọ́ wa ni kò fòkó nìṣó, pé ṣé ó ń kọrin ni? Ó sọ pé o bọ́ lọ́wọ́ mi, mi ò tí ì kú, mo lọ sábúlé ni, mo lọ ṣiṣẹ́ lábúlé ni, mo tún ti dé ìsìn. Àyà wá já. Bí irú ẹ bá ṣẹlẹ̀ lọ́jọ́ Monday, wàá máa sọ pé ǹjẹ́ máa lè lọ ní ọjọ́ Ìṣẹ́gun lọ́jọ́ Tuesday, ǹjẹ́ máa lè lọ sẹ́kọ̀ Bíbélì yẹn? Pé àwọn á sọ pé ó ṣe bẹ̀rẹ̀ ní àwọn aráalé, wọ́n á sọ pé mi ò sọ fún ẹ. Ìgbàgbọ́ kò sẹ́ni tó ka Bíbélì bíi ti ẹ̀yí tí kì í dáran. Bíbélì èyí táwọn òyìnbó kàkàkà tí ó gbé wọn, ìwọ náà wá gbé, ìwọ èèyàn dúdú. Ìfà náà fi kọ́ wa nínú ilẹ̀ tiwa, ojú òrìṣà tiwa lẹ̀, ò gbé Bíbélì, ó di nǹkan mí mọ ẹ lọ́wọ́, abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀, ó dète. Àyà ẹ wá já, ó ní kíni kí n ṣe? Èyí ni ó dé bá ọmọ Ísíráẹ̀lì, ni wọ́n gbójú sókè náà rí Farao ló wá ń bọ̀, náà wá kígbe, wọ ẹsẹ̀ kọkànlá. Wọ́n sì wí fún Mósè pé nítorí Isa kò sí ní Íjíbítì, kí ìwọ ṣe mú wa wá láti kú ní Ejíbítì, láti kú ní Íjíbítì. e se ti iwo fi se wa be lati mu wa jade ti Egypt wa bo ba je ni to ni igbagbo wa bohun gbato ba dele iwo to wa seko ibeli ta korin ta patewo ta gbadura ta ko eko oro olorun to si se ipinu wipe ko si nkan na gbangba ijoba olorun a ma jo de be ni bo ti dele na ti lekun abi ere ni o kan lekun won daun o si n gbo radiogram o n korin ninu le o n gbo boya oko eni o n korin ti e o si pe awon mo ni e ma ju iya e ju iya were iya je ejule olowo nkan to wa kaki loru yi o tun kan lekun ko se n to daun o pe omo e pe ade o to ba daun to ba si lekun ade na joko le abo mo mi ko yi ni iso a ma so pe se bo fe ka bibeli ni e o ti ka bibeli ibeli na o gbe e nsin igbagbo na o gbe e daada o ti mo nkan oju a ri nkan aya be si nija amo Israel na ba be si ni kigbe na so pe Mose se ko si sa oku ni Egypt e o ba ti fi wale ka ku akudanu sinu oko eru sinu ese kakun lo sorun apadi ju e to mu wa jade wo e to wa de ba wa nsin na wa nkigbe wo ese iketala Mose si wi fun awon eniyan na pe e ma beru e duro je ni suru Mose fun ara e ko ti gbadura oni e duro je ma se alaye fun o yeke yeke e ti o fi je wipe e duro je to wi ni o ye ko wi be oni e ma beru e duro je ki e si ri igbala oluwa ti yo fi han yin le oni nitori awon ara Egypt ti eyin ri le oni yi eyin ki o tun ri won mo lai lai nitori ti oluwa yo ja fun yin ki eyin ki o pa enu yin mo oluwa si wi fun Mose pe e se ti iwo nke pe mi so fun awon omo Israeli ki o si so omo Israeli ki won ki o duro je abi ki won ki o se kini olorun o ni ka duro eko bibele tori isoro olorun o ni ka duro pe a o gbodo sise sin o nitori isoro nitori wipe egba ti mo de fe gbe yawo na won de so fun mi o ka gbadura ka gbadura mo si gbadura wo isoro ti mo ri eyi ti olorun si yan fun mi a mo de ti gbe yawo nsin onu kan koja odun meji nkoja a o bimo olorun ni ko tesiwaju ni tesiwaju adura ni ko tesiwaju eko bibele ni ko tesiwaju ati ma kon yin olorun logo ni ko tesiwaju ati ma jeri kaakiri pe jesu ngbala jesu so di mimo jesu fi agbara e mokun ni jesu wo san jesu si ma pese jesu ma fi omo fun agan iwo ni to si yagan o si ti bimo esu a ma so pe duro je o e to tin wa su tele yen panumo duro je olorun ni o ti olorun ni bo ti e ti bimo tesiwaju lati ma so pe olorun ma fun agan ni omo iwo to ti gbe yawo tawon obi e tan so fun e wipe o to su e na awa pada ko si ni o lati pada abi o na ni nsin o ti to omo ogbon ni o si ti loko o si ti gbe yawo awon eyan si ma so fun e pe te jeje ti eyin na ti poju iwo lo pa Jesu ni ewo ni ti e ba ni ti e ti wale o ti n gba were mesin o ti eyin ti poju won a ma so fun e pe duro je olorun si so fun o wipe eitan e bon se n soro si yen ton se nunu bi ni ise si yen o ni ko tun tes waju ko ma lo o si o ri ni ese ikerindinlogun sugbon iwo gbe opa re soke ki iwo ki o si na owo re si oju okun ki o si ya meji awon omo Israeli yo si la aarin okun na koja ni eyangbe ile ari isoro to wa nwaju eyin o na la fe rin koja okun pupa to wa nwaju yen ari e na la ma gba koja awon ti o mo ona olorun se o mo pe awa ba idi ni se olorun awon ti won o ni igbagbo apoju ni won gba ti okun wa ni waju ta so pe o ya emura o a fe bere rin ajo wa o ton so pe afara ta se sibe da ko ni lo afara awon oko baalu to ma nfo olofuru to ma gbe wa koja okun da won ni ko ni lo won sa so pe emura o Eje ka tesiwaju o, eje ka lo o. Iwo to ri isoro nigbese aye e ta so pe o ya o, eje a tesiwaju a fe se fọlọrun. Eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a si so pe o ya o, eje ka tesiwaju o tun lati wa akorin ni ola. Eyi to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta si nko ni ona Olorun isoro si de. Mama kigbe, mama son ko mama so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon shepe lorun mama shepe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe ta tesiwaju ni tesiwaju adura tesiwaju ati ma ka oro lorun tesiwaju ati ma gbo onse olorun lenu tesiwaju ati gbogbo igbesi aye re ati okan re ati gbogbo ona re Bili Olorun lowo patapata boju moju ko ni isoro to ni teju mo Jesu ko si ma tesiwaju isegun daju mo so pe kini daju isegun daju awon apada seyin awon ni won padanu awa ta fe tesiwaju isegun ni fun wa loni ni Olorun be lowo pe ewo lo fe se okun pa lo wa nwaju eyin fara o wa leyin bo ba pada Olorun oni be pada o Olorun ti be oni ba ni keni pada si Egypt bo ba pada owo Pharaoh ni wa ko si egbe o se sa lo oke wa nbe ti bi o se sa lo oke wa nbe iwaju nikan ni Olorun wa o si si waju wa lo bo Olorun ba wo fun pa mo ro po ye ka ni igba lati wo fun pa bo Olorun wa ninu na se na ki ju Olorun abo ma ju Olorun ina ti o ba ju Olorun ko gboro ju omo Olorun se bi awon Sedraki Mesaki ati Abednego ati se ife Olorun ni o wa ninu okan won ni Nebuchadnezzar wa pe won pe ete jeje o e ma je ki gbagbo yi ko di nkan mi mo yin lowo bo ba je we pe e le yi okan pada nigba te ba tin gbo fere ati duro ati gbogbo ohun elo orin te ba teri ba die otito ada won be ba ko Tani Olorun na ti o gba yin lowo mi ah won ni ba je be oba e to so yen o ti so ko je ite yan so bo ba je be ni so ina na lo dale Olorun yen a fe sin a sin fe ko ye oba wi pe Olorun ti a wa nsin o le gba wa inu ba bi Nebuchadnezzar awon elomiran ma ma se gbagbo wa so pe ah ma je kinu bi awon agba o gbateleshe o ba binu ta lo ma binu kon binu dada awon iya agba to wa nle awon baba agba to wa nle awon ko lọlọrun fi kan se tan wa nle o ye kinu bi won abi o ye be inu ba bi Nebuchadnezzar o ba dana okun men to nda kun men to dana fun awon omo odo ti e lo dana fun lati pa oku simo o ba de awon omo Olorun a ki de omo Olorun owo to ba fi di omo Olorun ma nro ni o ba de won won ba ni o ya o won ni ta lo ma le gbe awon eyan won ju sinu na awon ti won mo wi pe ojo ton ma lo keyin lojo aye won awon ton fe sise fun esu fun Nebuchadnezzar won ba bo si waju gbe awon eyan won ba ju won sinu na ina to owo ina to mi o ko pa won re patapata na bo se laju won ba ina run apadi na tun jade si lohun awon Sedraki Mesaki ati Abednego ton so pe bi na njo ma debi ton tin keke oro Olorun bojo nro bi o so umbrella ma debe bo je pe Pharaoh nbo leyin okun po wa waju mo lati sin Olorun ti won se ipin meta ni won opo o won opo rarara bo ba ton denu na okun ta fi de won ojo rawrawu irun won aso won bata won ko si nkan tojo ni Jesu ba Jesu latoke orun Olorun wa lo ba so pe awon omo mi ni mo ri yen o ye ki n lo ba won lo no ba rin ka kiri ni una no ba soro o le mo nkan tan so o le mo gba ti wo ba se tan lati la ina ti e koja ni wa mo nkan ti won so tori pe baba wa ninu una baba wa ninu wahala igba ni Jesu ma wa iru oro to ba won so ninu una yen a ba wa so ru e iwo taya nja to debe o le gboru oro be a ki kan gbo ni ara ofosa ka kan ma lo ko si isoro ko si wahala a o fe gba igbagbo to wa pelu nunu bi ni oke o ni gboru oro be gba ti wo ba wo inu na ti e koja lo ti Nebuchadnezzar ti esu ti awon iya agba awon baba agba awon baba asale ti won da sile fun wa ta si so pe ko si nkan na ko si nkan to mi mi laya mo nlo ninu na yen Jesu wa wa pade e nbe on wa soro ni kadisari ba taju kan pe emo kini mo ri ninu na won rin won ni ipa lara kankan o wa so pe eyin omo olorun eyin omo oga ogo o ni e jade na ba jade ah won ni ko siru olorun to le gba yan bi ru eyi awon ton fe tele ona to olorun niyan e kila ti ri si ko pe na gba ti ne kadisa e to ti ku ti omo e na to ti ku ni Darius yen tun gori oye lawon kan ba fi ofin kale na ba so pe ofin ma gbadura ati e gbo ofin pe e onje won ofin wo pe eni to ba fe ra omi ni agbegbe gara wa kan kobo mewa ati e gbo yen ofin ma gbadura ofin ipaniyan niyan gbata ba gbadura ku lo patapata ni abi ki se be ofin to nwo oko loko le gbele ninu ile ofin pe kin to jade nile wa nje fun mi ofin daada ni ofin wi pe ta so mi ba doti ni Saturday ba mi koko fo ofin daada ni sugbon ofin ma lo seko bibeli iyen ti koja ofin pe nile bi o ni gbadura si olorun o tara tun fa gbadura si sesu la fe sin ni Daniel ba so pe mo gbo ti gbogbo ofin ile ite tun wa gbe kale yi o ti koja o ba be sin ni gbadura awon otele muye ti won so lowo lese na ba ri won so pe aha ati mu o ti gbadura ese to Daniel o loju awon okunrin mi ninu ile to n ba yawo ja e pe won jo ki lese yawo e o nka bibeli ni ese na ni ki le se oko e aha e se oko mi ni pe tele tele bode jo ba wa ajo ma nlo bode ode ebo jije bo ba wa ajo ma lo njeje ku je ni sugbon sin o wa lo nti ri kan ije ku je ko je mo imukumu ko mu mo bale bale bi o ba je pe o lo seko bibeli ile e lo njo ko sinsin iyen gan lo nta mi lara pe oju esu sile ko si fe sin esu ba se nsin tele tele wọ́n sì gbé òfin kalẹ̀ wípé nítorí bẹ́ẹ̀ o nínú ilé bí kò sádùúrà kò sí ọ̀rọ̀ ọlọ́run kíkà o sì gbọ́dọ̀ ka bíbélì ò gbọ́dọ̀ gbé bíbélì wálé ìwé tán máa ń fún yín láti kẹ́kọ̀ọ́ lọ́wọ́ o gbọ́dọ̀ mú wálé irú òfin bẹ́ẹ̀ a máa ń re kọjá ni irú òfin bẹ́ẹ̀ ni Daniel gbọ́ ló sọ pé òun mọ nǹkan tóun ṣe ibi kì í ṣe lé òun ọ̀run nílé ìgbà tá a bá gbàdúrà báwo la ṣe fẹ́ lọ síjọba ọ̀run kíá ló bá lọ ń gbàdúrà gbàtán wá wọn mú dé ọdọ ọba kò jiyan ó wò wọn lójú báyìí náà ni wọn sọ pé kò sí ṣíṣe kò sí àìṣe inú kìnìún ni wà á parí ẹ sí olóyè àwọn kìnìún ibi ti ń pa wọn wọn bá ju Daniel sínú ẹ ẹni tó ń gbàdúrà a lè pa ẹni tó ń gbàdúrà ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹni tó ń gbàdúrà ẹni tó fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run tó fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run ṣe amọ̀nà rẹ̀ ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹ̀ kìnìún ó bá panu mọ́ wọ́n bá di ọ̀rẹ́ Daniel ni Daniel sùn nínú ohun kìnìún tí èékánná ò ya Daniel lára ni ọba bá dé láàárọ̀ ọjọ́ kejì pé Daniel ọlọ́run tó ń sìn ṣó gbà ọ́ tá a bá ń sin ọlọ́run ó máa ń gba nínì Daniel bá sọ pé ọlọ́run tèmi ń sìn o kì í ṣe àwọn ọlọ́run tó ń lójú tó ń ríran èyí tó létí tí ò gbọ́ràn kì í ṣe ọlọ́run tigi àti ọ̀pẹ àti irin àti òrìṣà ọlọ́run tèmi ń sìn ó gbà mí oòrùn áńgẹ́lì rẹ̀ ó ṣẹ̀ṣọ́ lórí mi ó ní kó jáde ó bá jáde àwọn ìyókù tí wọ́n ṣe ẹ̀sùn èké tí wọ́n fi òfin búburú lélẹ̀ ọba bá ní ẹ̀yin náà á dánra wo àbí ẹ̀yin náà sá ń sin ọlọ́run ẹ̀yin náà sá tó ẹ̀ máa bójọ́ fọ lẹ́ ń pè bójá dúró lẹ́ ń gbà ẹ̀ sá ń ṣe kan ó yẹ ká mọ ọlọ́run tó ń gbà ní torí bẹ́ẹ̀ ẹ̀yin náà ó yá o náà wá kó wọn jò nú ẹ ìgbàgbọ́ yàtọ̀ sí ìgbàgbọ́ ìgbàgbọ́ àgálá máa ṣàkógbé èèyàn débi kankan o bí wọ́n ṣe jù wọ́n nú ẹ̀ tegun tẹrantẹran ló jẹ wọn pátápátá irú ọlọ́run wo ni wọ́n ń sìn ṣé irú ti Daniel ni àbí ọlọ́run Sedraki Mesaki àti Abednego ọlọ́run ti Mose ti Aaroni ọlọ́run tó máa ń ṣe amọ̀nà àwọn ènìyàn rẹ̀ lọ sí ìlú ile ileri to ti pese sile fun won abi olorun ti ki igba ni lojo oponju bọlọrun ba lana fun wa ba so fun pe ka lo sibi ma mi kan bi wa ala wa loju ona tọlọrun ni ko lo olorun wa ka kuro bo mi okun wa bi okun pa wa ni waju e olorun ala lati nu okun pa bo si je ina ni ko sewu fun mo olorun olorun wa nbi o pe ewo loro ewo lo si fe se ewo ni pinu e se o si fe ma lo ona tara e tinu mi ni ma se ohun lo fe jokoti abi o fe jokoti pe ohun kun tọlọrun ba fe ibi kibi tọlọrun ba ni kin lo ona kona tọlọrun ba ni kin to oni mo fe to mo fe ko gbadura ko so fun olorun wepe bayi ni mo se fe sin o bayi ni mo fe se mi o si beru inu ni bi ni tabi aya ofo mi lori ohun ko nitori pe mo fe sin olorun yo siwaju re yo ma to yo ma se amona re sa gboran ni ife re bi wahala ba de ni oju ona na sa te siwaju ni ase oluwa bi o ba dabi eni wipe gbogbo nkan pin sa te siwaju ni ase re bi o ba dabi eni pe ota n doju ko sa te siwaju ninu ise esin olorun bi ileri re tile pe ki yo pale gbẹ́kẹ̀lé olúwa má ṣe foyà ní orúkọ Jésù Kristì olúwa wa àdúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run wípé o jẹ́ kí o dá wa lójú wípé bí o bá gba nílà o máa ń dúró tini pé bí o bá gba nílà ìgbésí ayé wa ọ̀nà wa ìrìn wa o máa ń wà lọ́wọ́ rẹ ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé má jẹ́ kí a bùlé ọ lọ́wọ́ má jẹ́ kí a yàn fún ara wa gbogbo èyí tó máa ń jẹ́ kí a fẹ́ ṣe tinú ara ẹni láì béèrè lọ́wọ́ ìwọ ọlọ́run aláàyè gbogbo ìwọ orí kúnkún tí ó máa ń jẹ́ kí a ṣe ti ìfẹ́ inú ara ẹni láì béèrè ìtọ́ni àti ìmọ̀ràn lọ́wọ́ rẹ yọ kúrò ní ọkàn wa ní orúkọ Jésù ọ̀rọ̀ rẹ sọ fún wa wípé ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ lọ àti wípé ọ̀rọ̀ rẹ tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé bí a ṣe ń gbọ́ yìí jẹ́ kí a fi ọ̀rọ̀ rẹ sí ìṣe gbogbo ẹ̀mí ìṣìnà àti ọkàn ìṣìnà mú kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù máa tọ́ wa máa ṣáájú wa lọ lànà sílẹ̀ fún wa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa gbogbo ìṣìnà tí a ti torí bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a bẹ̀ ọ́ wípé kí o ká wọn kúrò níwájú wa a sì ń bẹ̀ ọ́ wípé ìwọ̀n ìbàdíẹ̀ tí ìgbésí ayé wa kù kí Jésù Kristì kí ó tó dé ṣàánú fún wa má jẹ́ kí a ṣàkó kiri má jẹ́ kí a sọnù nínú ìgbéyàwó wa nínú ìṣiṣẹ́ wa nínú ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tí a fẹ́ gbé jẹ́ kí ìtọ́ni rẹ kí ó dá wa lójú kí a tó gbésẹ̀ bí a ṣe ń lọ lónìí jẹ́ kí ààbò rẹ kí ó wà lórí ẹnìkọ̀ọ̀kan wa a ń bẹ̀ pé kí o fi ẹ̀jẹ̀ Jésù sàmì sí ẹnìkọ̀ọ̀kan wa lára kí o wú àwọn ẹni bí kí o má ṣe tẹ̀ wá pa wá mọ́ o kí o sì jẹ́ kí a láyọ̀ nínú ìsìn rẹ gbogbo wàhálà tí a sì kó wá sí ìhìn bóyá bí àìsàn tàbí wàhálà tàbí ìpọ́njú ohunkóhun tí ó wù kí o jẹ́ lé wọn jiyan sí wa ní orúkọ Jésù. Adúpẹ́ kò ti gbọ́ ti wá. Máa tọ́ wa lọ. Ní orúkọ Jésù Kristo ló wá wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ̀lé ọ̀run, a ti wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A dúpẹ́ wípé nínú òkùnkùn ayé yìí, nínú ìṣìnà tí àwọn ayé wà, nínú ìkóríta tí gbogbo àwọn ènìyàn wà, láì mọ ọ̀nà sí ìyẹ̀ nípẹ̀kun, àwa ni ẹ pè wá sọ́dọ̀ ara yín, kí ọ̀rọ̀ yín kí ó ba lè tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa, kí a ba lè ríran láti mọ̀ wípé ọ̀nà ìyè ni ọ̀nà tóóró, ọ̀nà àgbélébò tí ó lọ sílé ògo. A dúpẹ́ wípé ẹ ṣe wa lójú, a dúpẹ́ wípé ẹ ti fọwọ́ tọ ọkàn wa. A dúpẹ́ pé kì í ṣe pé ẹ fọwọ́ tọ ọkàn wa nìkan ṣoṣo, ẹ kọ ọkàn wa nílà láti máa bẹ̀rù, láti máa wárìrì níwájú yín, láti máa ṣàfẹ́rí àti láti máa wá ìjìnlẹ̀ ìfẹ́ yín nínú ọ̀rọ̀ yìí. À ń bẹ̀bẹ̀ wípé ìfẹ́ láti ṣe àwárí, ìfẹ́ láti súnmọ́ yín sí, ìfẹ́ láti dúró lé ọ̀nà náà tí ó lọ sí ìyè ànípẹ̀kun, wípé ìfẹ́ yìí kì ó kó mọ́ wa nínú lórúkọ Jésù. Bí a ti wá lónìí, tí a ń fẹ́ kọ́, tí a sì ń fẹ́ gbọ́ láti ẹnu yín, ẹ bá wa sọ̀rọ̀, ẹ là wá lóye, ẹ ṣe wa lójú, ẹ fi ìṣípayá ìran ọ̀run tí inú Bíbélì ẹ fi hàn wá lórúkọ Jésù. Gbogbo ibi tí iyè méjì àti ẹ̀rù, gbogbo ibi tí òkùnkùn àbí òwúsùwòsù tínú ayé yìí tí ó wà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa, ẹ bá wa lé wọn jáde pẹ̀lú iná àti ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín lórúkọ Jésù. Bí ẹ sì ti ń kọ́ wa ẹ̀mí láti gbà, láti ṣe, láti tẹ̀lé yín títí dé òpin, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ mú kí a yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé, kí ìrètí wa kí ó lè wà nínú yín títí, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí ni a tún ń bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ tí a ti ń kọ́ lẹ́sẹ lẹ́sẹ nínú Epístélì ti Pọ́ọ̀lù sí àwọn ará Kólósè. Bí o bá jẹ́ ẹni tí ó ti ń bá a péjọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, o mọ̀ wípé a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nínú ìwé Kólósè yìí, Epístélì sí àwọn ará Kólósè. A ti kọ́ nínú orí kìíní, a sì ti kọ́ nínú orí kejì. Lónìí a ń wo orí kẹta, a sì ń kà á láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrin. Àwọn ohun ìjìnlẹ̀ púpọ̀ ni Ọlọ́run fi pamọ́ fún wa nínú Bíbélì àti nínú àwọn Epístélì pàápàá. Pàápàá nínú èyí tí a fẹ́ kà lónìí, àwọn ohun ìjìnlẹ̀ púpọ̀ ni Ọlọ́run fi pamọ́ fún wa, tí ó ṣe wípé bí ó bá yé wa, bí a bá sì gbàárò, bí a bá gbàdúrà lé e lórí, yóò mú kí ìgbésí ayé onígbàgbọ́ kí ó yé wa ju bẹ́ẹ̀ lọ. Yóò sì jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi lè gbé ìgbésí ayé aṣẹ́gun kí ó ju bẹ́ẹ̀ lọ ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀, bí a ti ń ka àwọn ọ̀rọ̀ wọ̀nyí, má ṣe jẹ́ kí ọmọ tàbí ẹni tí ó jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ má ṣe jẹ́ kí ó dí ọ lọ́wọ́. Ní ìgbà púpọ̀ ni àwọn alábìyamọ láàrin wa ni wọ́n máa ń gba àwọn ọmọ wọn láyè láti dí wọn lọ́wọ́. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ wípé a máa tọ́jú ọmọ, tàbí kí ó máa fi ọmú fún ọmọ, kí ó má sì fi etí sí ẹ̀kọ́ tí à ń kọ́. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jẹ́ kí ohunkóhun tàbí ẹnikẹ́ni kí ó dí wa lọ́wọ́. Ẹnìkan wọlé nígbà tí a ti bẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ ni, tàbí nǹkan kan ló bọ́ sílẹ̀ lọ́wọ́ ẹnìkan, tàbí ohun kan mìíràn ló ń ṣẹlẹ̀ níta, tàbí ariwo ni à ń gbọ́ láti ibòmíràn. Ẹ má jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dí wa lọ́wọ́, kí a ba lè jẹ́ ẹni tí ó ń fi ohun rere, àwọn ohun ribiri
2: ti olohun ti pese fun wa ki a le fi sere je ninu odun titun yi nitori be bi ati si bibeli be ni ki o ma si bibeli re ki o si ma fi oju ba awon ti an ka ki o ma fi oju ba won lo eko bibeli ni awa fun asin lati wo bibeli wa bi ati si bi ati nka mo nka lati kolose ori keta lati ese ikini nje bi abati ji yin dide pelu Kristi e ma saferi awon nkan tin be loke nibi ti Kristi gbe wa ti ojoko li owo otun olorun e ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Kristi ninu olorun nigba ti Kristi eni ti se iye wa yo farahan nigba na li eyin pelu o farahan pelu re ninu ogo ese merin yi ni afese asaro le lori loni o nso nipa igbe aye eni ti a jidide ni ese ikini oni nje bi abati ji yin dide pelu Kristi o ye ki o mo gege bi akeko bibeli wepe ni ibere pepe maje mu titun yi ako ni ede giriki ti a fi ko maje mu titun yi bi abaka ese ikini yi o nso wipe nje nigba ti ati ji yin dide pelu Kristi ma se je ki o se oni kayefi ikan na ni o nso pelu idani loju wipe awa ti a je onigbagbo awa ti ati di atunbi oni ati ji wa dide ko si tabi sugbon ninu re wipe looto lati ji wa dide pelu Kristi o wa nso wipe nigba ti o mo wipe ati ji o dide pelu Kristi tabi bi o ba fe fi ami han wa wipe ni tooto le ati ji o dide pelu Kristi oni ohun kan ni o ye ko je ilepa okan re e ma saferi awon nkan tin be loke nibi ti Kristi gbe wa ti o joko le owo otun olorun o se wa nso fun bawo ni a se le saferi ohun tin be loke awon ti ko loye won le ro we pe ke a ma wo kisa ke a ma wo le ko so be o se alaye ni ese ikeje oni ke a ma ronu awon nkan tin be loke bi a ba nso wi pe ke a ma saferi ke a ma wa awon nkan tin be loke itumo re ye ni ese ikeje nigba ti o wi pe ke a ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye o wa so fun ni ese iketa eredi ti o ye ke a ma saferi awon nkan tin be loke ki se nkan tin be laye ni ese iketa o ni eredi re niyi nitori eyin ti ku nitori eyin ti ku le ede miran ni ede wa bi a ba so wipe eyin ti ko je wipe eyin ti fi aye sile o ni nigba ti a ti ku ti a ti fi aye sile awa ti a ti fi aye sile tabi awa ti a ti ko aye sile ko ye ki a tun ma sapere ohun ti n be ninu aye ko ye ki a ma ronu nipa ohun ti n be le aye awa ti a ti ku ti a ti ko aye sile ti a ti fi aye sile o ye ki a ma saferi ohun ti n be loke nitori a ti fi iye wa pamo ninu Kristi pelu Kristi ninu olorun o wa nso wipe bi a ti rin ona toro ti a rin o ye ki a ma rin ni iwon igba ti o je wipe a mo wipe ibi ti a rin lo o je ilu orun rere wipe ki se ki a tun ma pada seyin o ni nitori nigba ti Kristi eni ti n se iye wa yo farahan nigba naa li eyin pelu o farahan pelu re ninu ogo je ki ran leti wipe nigba ti ada eniyan pelu erope ile se ran ti wipe nigba ti egun de sori eniyan olorun wipe erope saani iwo iwo o si pada di erope sugbon ohun ti mo fe mu jade ninu re ni wipe iye eniyan gan o wa ninu emi tabi iye ati emi olorun sugbon nigba ti eniyan subu ninu ogba ideni nigba na ni ese wole lati igba yi gan ti eniyan ti sebo ni ari wi pe ife inu eniyan o ma nfa si ohun ti aye gba to je wi pe inu ile inu erope ni eniyan ti jade ohun ti o si je emi olorun iye olorun ti o fi eniyan sile nigba ti o sebo ohun fa lile kan wa ti ma nfa eniyan sile lati igba na nitori be lati igba na ni o fi je wi pe awon eniyan won di alarin kiri won saferi won wa awon ohun ti aye ero won ko si ninu olorun ero won ko si nipa awon nkan ti se ti emi ninu orin dafidi ori kewa ese ikerin orin dafidi ori kewa ese ikerin eniyan buburu nipa igberaga oju re ko fe se aferi olorun olorun ko si ninu ironu re se ori awon ohun meji ti mo toka si tele tele ikini ke a ma saferi ohun ti nbe loke ikeji ati se aferi ohun ti nbe loke ni pe ke a ma ronu nipa nkan ti nbe loke bi o ba se afiyesi ori wo pe nkan meji yi ni a tun ko papo nihi ikini ke a ma se aferi olorun ikeji ke a ma ronu nipa re o wa nso nipa ti eniyan buburu eniyan nipa ti eda ara eniyan nipa ti eda adamu eniyan ti ko ti ni iye olorun iye ayeraye ninu okan re o so nipa eni yi ti ko ti ni igbala ti ko ni olorun tabi ore ofe ni igbese aye re o ni ko saferi olorun olorun ko si ninu gbogbo ironu re gbogbo ilepa re olorun ko si nibe atun so fun wa ninu Philippi ori keji we pe awon elomiran o ti le sese ki won ro we pe won wa ninu ijo tabi ki won ro we pe won je eniyan olorun ki won ro we pe awon paapa je eni ti o ti di atun bi eni ti a ti gba okan re la sugbon ohun ti won saferi ohun ti won lepa ni o ma n fi han iru eniyan ti won je ninu Philippi ori keji ese kokanlelogun nitori gbogbo won ni toju nkan ti ara won ki se nkan ti se ti Jesu Christi gbogbo won ni saferi ni wa awon nkan ti ara won ki se ti Jesu Christi nitori be o ye ko ye wa bi abari ilepa kan ninu okan wa ti ki se ilepa tabi aferi si nkan ti olorun o ye ki a mo wi pe o je wi pe a o ti di atunbi tabi bi a ba ti di atunbi tele tele ina emi wa o n joreyin o n ku lo nitori be o ye ki a gba olorun laaye ki o tun fe ategun latoke wa ki o fe si ina emi wa ki ina yi ki o ma ba ku patapata ki a ba le ma saferi ohun ti n be loke ninu Matthew ori kefa ese ikeji lelogbon nitori gbogbo nkan wonyi ni awon kefiri n wa kiri kila o je kini a o mu ati aso wo ni awa o fi bora gbogbo nkan wonyi ni awon kefiri saferi o ni awon kefiri n wa kiri awon ti ko lolorun o ni won wa kiri o ni bi o se ti awa ni o ye ke a mo wi pe gba ti a ti yi wa lokan pada iyi pada ye ko de ba ife wa ati ilepa wa ke mo wi pe gba ti a ti so wa dotun ninu Jesu Christi ilepa wa ti yi pada igbese aye wa ti yi pada bi o ti le je wi pe awon elomiran ni arowo to wa won wa nkan ti aye awon elomiran ni to si wa won wa ki won ki o di gbajumo won wa owo won wa awon nkan edera ati afefe yeye aye yi sugbon awa ti a ti di otun ninu Christi o ye ki ilepa wa ati nkan okan wa edun okan wa ki o je nipa wi pe a n wa olorun ye ki n bi o ni ibere kan ti a bere lowo okunrin kan ninu Genesis ori ketadinlogoji Genesis ori ketadinlogoji ki iwo paapaa ki o jolooto si olorun lati dahun ibere yi Genesis ori ketadinlogoji ese ikeedogun
3: okunrin kan si ri se wo o rin ka akiri ni papa okunrin na si bi pe kini iwo nwa opoloko ninu aye yi ni o dabi eni we pe won je alarin kiri nitori jesu papa so fun wa ninu okan ninu awon owe re oni papa oko le aye opoloko ni o rin ka akiri ni papa won wa owo won wa ati digbajumo tabi o sese won wa ipo laarin awon oselu awon elomiran nkan ti aye yi ni won le kaakiri awon omule mofo aye awon nkan ta nle ta ki ba ti owo ni ki te oni won wa kaakiri eyi ni a fi n bere lowo re ati lowo mi we pe kini iwo n wa lati igba ti a ti bi o lati igba ti o ti wa sinu aye yi lati igba ti o ti bere sini mi lati igba ti o ti mo otun yato sosi lati igba ti o ti mo we pe aye ki se awa ilo lati igba ti o ti mo we pe o daju lojo kan a o fi aye sile a o pada lo ba olorun kini iwo n wa se o ti wa igbala okan re se o ti wa olorun o ti wa oju olorun se o ti wa ife inu olorun se o ti wa alaafia olorun se o ti wa jesu kristi ni awari se o ti mo wi pe jesu kristi je tire ati wi pe ohun pa iwo paapa o je tire ibere mi fun o ti mo fe ki o gbe yewo ti mo fe ki orun le lori ni pe kini iwo nwa se owo ni se gbajumo ni se awon ohun ni aye ni se obirin lo nwa kaakiri se idera se awon afefe yeye aye yi lo nwa kaakiri se awon ale iba aye yi se ohun lo nwa kaakiri kini iwo nwa o ye ki o le mo yala ohun wa olorun yala o se afere olorun tabi ohun wa awon nkan miran eyi ni olorun fe ba wa soro le lori loni je ki a tun pada si kolose ori keta kolose ori keta lati ese ikini bi o tile je wo pe ati ka tele tele je ki a tun ka le kan si bi ati nka ki o ma be olorun emi wi pe ki o ma se itumo fun o wi pe ki o ma fi kalamu atorun wa ki o ma fi ko awon nkan wonyi si ole okan ki o ma se o ni eni ti o nko akogbagbe kolose ori keta lati ese ikini nje bi ati ji yin dide pelu kristi e ma saferi awon nkan tin be loke ni bi ti kristi gbe wa ti o joko le owo otun olorun ye ki n salaye die fun o bi o ba ni baba tabi o ni oko tabi o ni olufe kan ti o lo si ilu okere lojojumo ni okan re ni a ma ronu nipa ti eni ti o lo si ilu okere yi lojojumo ni ife okan re a ma fa sibe yala we pe ki o wa lati wa mu o lo sibi to lo gba ti o ba si nreti ojojumo ni o ma wo boya yo ko iwe ranse si o be gege ni Jesu Kristi o je Oluwa wa o wa sinu aye yi o ku fun ese wa o si lo si oke orun leyin gba ti o ti jinde nisisin yo wa ni owo otun Olorun oni bi Jesu Kristi oko ijo bi o ba je olufe okan wa bi o ba je oni okan wa nfa si o ni ki a ma saferi awon nkan tin be loke nibi ti Jesu Kristi Oluwa Olugbada olufe okan wa nibi ti o gbe joko le owo otun Olorun o ni e ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye ironu nkan tin be le aye be o se lowo si ise ti a o se ounje ti a o je iyawo ti a o fe oko ti a o le ko wo inu ile re omo ti a o bi ironu nkan ti o wa le aye o le o mu ki elomiran ki o gbe o le o mu ki elomiran ki o ni eje riru nitori wipe aini te lorun po ninu ironu ti awon elomiran ro nipa nkan ti o wa le aye o ni awa ti a je ti olorun e se to je wipe lati aro de ale ni a fi ronu awon nkan ti nbe le aye o ni ki a ma ronu awon nkan ti nbe loke nitori ibe ni ile wa Jerusalemu torun Jerusalem loke ibe ni okan mi saferi oni e ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye nitori eyin ti ku asifi yeyin pamo pelu Kristi ninu Olorun nigba ti Kristi eni ti se iye wa yo farahan nitori Jesu npada bo wa nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo ki awon ese won yi ki o le ye wa dara dara awo ni ipa meta ikini ajinde ti emi ati ilepa mimo awon nkan won yi je nkan meji ti a ko papo ikini ajinde ti emi ikeji ilepa mimo won o le fi ara won sile eni ti a ba ti jidede nipa ti emi o ni lati ni ilepa mimo eni ti a ba ti gba okan re la eni ti o ti di atunbi eni ti o ti to ebun orun wo eni ti agbara ajinde Kristi to ti sise ninu okan re ninu emi re o ni lati ni ilepa mimo eni ti o ni Kristi gege bi oluwa ati olugbala re okan re a ma fa soke okan re koni ma fa si ohun ti o wa ninu aye a o yewo a o gbe yewo we pe ajinde ti emi ati ilepa mimo ikeji fi paramo Kristi ati abo re ti paramo Kristi ati abo re awon nkan meji won yi papa won tun lo papo a ko le ni abo ninu aye yi lai paramo Kristi gba ti olorun ri wi pe ko si abo ninu aye ko si abo ninu ebo ko si abo ninu ewe oko ko si abo ninu awon nkan ti awon eyan ma nja to ma npo papo lati le da abo bo ara won gba ti olorun ri wi pe ko si abo ninu onkohun lori ile o lo se ran Jesu Kristi se o mo wi pe nigba ti eniyan se ni Olorun fi oko igi ewebe on gbogbo ati ile ni o fi gegun ti eniyan si wa labe egun o je isina fun awon eniyan wi pe ohun ti o wa labe egun gege bi igi gege bi awon eranko gege bi awon ewe awon nkan wonyi ni awon eniyan ti ko lolorun won ma nja ton ma npopo lati fi daabo bo ara won ko si abo ninu onkohun tabi ninu enikeni bi ko se ninu Kristi eniyan fi wo apa keji yi fi paramo Kristi ati abo re iketa ipadabo Kristi ati isipo pada wa awon mejeji wonyi bakan na won lo papo nigba ti Jesu Kristi ba padabo nigba yi gan ni a o si ijo Jesu ni a o se wa ni po pada nigba yi ni a o pe wa lo sile nigba ti Kristi ti o ba de nigba yi ni o ko awon ayan fe lo nitori be a ma wo yi pelu ipadabo Kristi ati isipo pada wa ye ke wo lati ikini ajinde ti emi ati ilepa mimo Kolose ori keta lati ese ikini nje bi ati jiyin dide pelu Kristi nje bi ati jiyin dide pelu Kristi ye ke aduro nibe na ko sese lati jinde bi ki ba se pe akoko ku eni ti o ku lo le jinde eni ti ko ti ku nigba kan ko le jinde bawo ni a se mo itumo eyi si ye ki nfi han o wi pe tele tele ati ku ninu ese wo Efesu ori keji ese ikini Efesu ori keji ese ikini eyin le o si ti so di aye ki a konkon wi pe eyin ni o si ti jidide nigba ti eyin ti ku nitori ere koja ati ese eyin eyin le o si ti jidide tabi eyin le o si ti so di aye nigba ti eyin ti ku nitori ere koja ati ese eyin lati ese ikerin sugbon olorun eni ti se oloro le anu nitori ife nla re ti o fi fe wa nigba ti awa ti le ti ku nitori ere koja wa nitori ese wa o so wa di aye pelu Kristi ore ofe le a fi gba yin la o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun pelu Kristi Jesu nihi ni o ti ye wa we pe nigba ti Jesu Kristi ku o ku fun ese wa ati we pe nigba yi gan pelu igbagbo bi ati paramo aparamo iku re ari we pe awa paapa aku pelu re se o mo we pe o ku nitori wa gba ti a ba si gbagbo awa paapa aku pelu re aku si ese ade aye si ododo oni o si ti ji wa dide nigba ti o ji wa dide tan o wa mu wa joko pelu re ninu awon orun ninu Kristi Jesu yi so nipa ipo ti onigbagbo wa nisisiyi ipo ti a wa gege bi eni ti a ti ji dide kuro ninu oku ye ki a wo Romu ori kefa Romu ori kefa lati ese ikini si ese ikeji nje awa o ha ti wi ki awa ki o ha joko sinu ese ki o re ofe ki o le ma po si ki a ma ri awa ti o ti ku si ese se nkan ti an kan yi o awa ti o ti ku si ese awa o ha se wa laaye ninu re mo o nso fun a wi pe a ti ku si ese ninu Romu yi kan na ori kefa lati ese karun nitori bi a ba ti so wa po pelu re nipa afarawe iku re a o si so wa po pelu nipa afarawe ajinde re bi a ba nso nipa ajinde a o koko ma so nipa ti iku ati ku pelu Kristi a se wa jiwa dide pelu Jesu Kristi la koko a kan wa mo agbelebo pelu re aku pelu re ni akoko igbala wa ajiwa dide pelu Kristi lati igba na ilu ibile wa wa li orun bayi awon ohun ti anlepa yo yato si awon ti anlepa tele tele ki a to mo Kristi ye ki a pada si Kolose ori keta lati ese ikini je bi a ba ti ji yin dide pelu Kristi e ma saferi awon nkan tin be loke ni bi ti Kristi gbe wa ti o joko le owo otun Olorun lati igba ti a ti ji wa dide pelu Kristi ilepa okan wa ohun ti a saferi ohun ti a wa o ye ki o je ohun ti o wa loke bi a ba nso nipa wepe a wa ohun ti o wa loke ikini Olorun ni o gun wa lori ite loke o ye ki a ma wa Olorun nigba gbogbo wo Jobu ori karun ese kejo sodo Olorun li emi le ma se awari li owo Olorun le emi le ma fi oran mi le eyi so nipa wiwa Olorun sise aferi Olorun nitori wipe ati jiwa dide pelu Kristi ikeji anwa ijoba Olorun ati ododo re awon nkan wo yi ni itumo wipe ki a ma safere ohun ti nbe le oke ninu Matthew ori kefa ese iketa le logbon sugbon e tete ma wa ijoba Olorun na ati ododo re e tete ma wa ijoba Olorun na ati ododo re awon miran won ke farabale lati wa ijoba Olorun bi abati de inu ijo o ye ki o ye wa wipe ife Olorun ni pe ki a wa Olorun ki a wa oju Olorun ki a ko ese sile ki a kuro ninu ese ki a laafia Olorun iye Olorun igbala Olorun ki o ba le je ti wa leyin igba ti a ba ni igbala eyi o so wipe ah mo si ti ni igbala o nitori be tori pe mo ti ni igbala o ku ki ma wa owo ki ma wa bi se bi emi o se kole ki ma wa awon nkan ti aye yi o ni ki a ma wa ijoba Olorun ati ododo re bi a ba ti ni igbala o ye ki a se awari isodi mimo ki a gbadura titi eje Jesu Kristi yo fi so okan wa di mimo eyi ni pe a n wa ododo Olorun o ni ni igba na leyin na gbogbo nkan wonyi le o se fi kun fun yin ki se be a n wa ilu wa Lorun ninu Heberu
4: Heberu, ori kokanla, lati ese ikerinla.

Ọlọ́run wọn nítorí tí ó ń pèsè ìlú kan sílẹ̀ fún wọn. Èyí ni àwọn tí a ń ṣe àfẹ́rí, àwọn ohun tí a ń wá kiri bí àbájẹ ti Ọlọ́run. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà gbogbo ni a ó máa wá ìfarahàn Ọlọ́run nínú orin Dáfídì 27:24. Orin Dáfídì 27:24. Ohun kan lèmi tọrọ lọ́dọ̀ Olúwa, òun náà lèmi ó máa wá kiri, òun ni mò ń ṣàfẹ́rí, kí èmi kí ó lè máa gbé inú ilé Olúwa lé ọjọ́ ayé èmi gbogbo, kí èmi kí ó lè máa wo ẹwà Olúwa, kí èmi kí ó sì máa fi inú dídùn wo tẹ́ḿpìlì rẹ̀. Èyí ni ohun tí ọkàn ẹni tí ó gbàgbọ́ nítòótọ́, ohun tí ọkàn irú ẹni bẹ́ẹ̀ tí ó ń ṣe àfẹ́rí. Bí a bá jẹ́ ènìyàn Ọlọ́run, bí a bá jẹ́ ẹni tí ó mọ Kristi, ìṣúra wa yóò wà lọ́run. A kò ní to ìṣúra wa jọ sí ayé, a kò ní máa ṣàfẹ́rí ohun tí ó wà nínú ayé yìí. Nínú Matthew 6:6 láti 11:19, ẹ má ṣètò ìṣúra jọ fún ara yín lé ayé, níbi tí kòkòrò àti ìpààrà ibà jẹ́, àti níbi tí àwọn olè irúnlẹ̀ tí wọ́n sì ń jalè, ṣùgbọ́n ètò ìṣúra jọ fún ara yín lé ọ̀run, níbi tí kòkòrò àti ìpààrà kò lè bà á jẹ́, àti níbi tí àwọn olè kò lè rúnlẹ̀ kí wọn kí ó sì jalè. Nítorí níbi tí ìṣúra yín bá gbé wà, níbẹ̀ lé ọkàn yín yóò gbé wà pẹ̀lú. Àwọn ẹlòmíràn tí wọ́n sọ wípé wọ́n ti di ẹni ìgbàlà, a kì í rí wọn ní ẹ̀kọ́ Bíbélì. Wọ́n a sọ wípé nígbà yìí gan lákòókò ẹ̀kọ́ Bíbélì ni àwọn oníbàárà wọn ló máa ń wá. Ǹjẹ́ irú ẹni bẹ́ẹ̀ ǹjẹ́ ó ń to ìṣúra jọ sí ọ̀run àbí ó ń to ìṣúra jọ sí ayé? Àwọn ẹlòmíràn ní ọjọ́ ìsinmi wọn kì í fi àkókò sílẹ̀ fún ìsìn Olúwa, wọn kì í fi àkókò sílẹ̀ láti ṣe ìjìrì ọkàn. Wọ́n a máa sọ wípé bí àwọn kò bá sí ṣọ́ọ̀bù wọn ní ọjọ́ ìsinmi, àwọn ò ní rí owó pa wọlé púpọ̀ tó bẹ́ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ ṣé ó ń ṣe àfẹ́rí èyí tó wà lókè àbí ó ń ṣe àfẹ́rí nǹkan tí ó wà nínú ayé? Ó yẹ kí àwa tí a jẹ́ onígbàgbọ́, àwa tí a gbẹ́kẹ̀lé Ọlọ́run, àwa tí a mọ̀ wípé ìbùkún Ọlọ́run ní máa múni là láì fi làálàá pẹ̀lú rẹ̀, ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run ni ààbò wa, Ọlọ́run ni ìpèsè wa, Ọlọ́run ni ìní wa. Nítorí bẹ́ẹ̀, kí a fi àkókò sílẹ̀ láti máa wá ojú Ọlọ́run, kí a fi àkókò sílẹ̀ láti máa ṣe ìlépa àwọn ohun mímọ́, ohun tí ń bẹ lókè. Yẹ kí a padà sí orin Dáfídì 63:17. 25: ta ni mo ní lé ọ̀run bí kò ṣe ìwọ? Kò sì sí ohun tí mo fẹ́ lé ayé pẹ̀lú rẹ. Níhìn ni onísàmù ni ó ti ń jẹ́ kí ó yé wa wípé ọ̀run ni ọkàn wà, àti pé gbogbo ìlépa ọkàn òun nínú ayé yìí ó wà lọ́dọ̀ Ọlọ́run. Nígbà kan ni onísàmù yìí, ẹni tí ó kọrin Dáfídì yìí kan náà, ni ọkàn rẹ̀ ń fà sí ohun tí ó wà nínú ayé. Ó rí wípé ó kù díẹ̀ kí òun padà sínú ayé. Bí o bá ń ro èrò nípa ohun ti ayé, ó dájú wípé bí o kò bá ronú pọ̀dà, ìfàsẹ́yìn lè dé bá ọ. Wò ó láti 63:2, ṣùgbọ́n bí ó ṣe ti èmi ni, ẹsẹ̀ mi fẹ́rẹ̀ yí ẹ̀tàn, ìrìn mi sì fẹ́rẹ̀ yọ tán. Nítorí tí èmi ṣe ìlara sí àwọn aṣeféfé, nígbà tí mo rí àlàáfíà àwọn ènìyàn búburú. Níhìn ni ẹni yìí ń sọ fún wa wípé bí ó ṣe ti òun ni, nígbà tí òun ṣe ìlara, nígbà tí òun bẹ̀rẹ̀ sí ní òun fẹ́ kẹ́gbẹ́ pẹ̀lú àwọn aláìlọ́lọ́run, òun wo nǹkan tí àwọn ènìyàn búburú nínú ayé, òun wo nǹkan tí wọ́n ní, ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yọ, ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yẹ̀, òun fẹ́rẹ̀ di apadà sẹ́yìn. 4: nítorí tí kò sí ìrora nínú ikú wọn, agbára wọn sì pọ̀, wọn kò ní ìpín nínú ìyọnu ènìyàn, bẹ́ẹ̀ ni a kò sí wàhálà.